0: orí keje láti ẹsẹ ìkejìlá Amasia sọ fún Amosi pẹ̀lú pé ìwọ ríran lọ sá lọ sí ilẹ̀ Juda sì máa jẹun níbẹ̀ sì máa sọ tẹ́lẹ̀ níbẹ̀ ṣùgbọ́n má ṣe sọ tẹ́lẹ̀ mọ́ ní Bẹ́tẹ́lì nítorí ibi mímọ́ ọba ni ààfin ọba sì ni ṣé o rí ohun tí mo fi sọ wípé ìyàn ọ̀rọ̀ Ọlọ́run tí ó mú láàrin wọn tàbí tí a ń sọ wípé yóò mú láàrin wọn ó jẹ́ àfọwọ́fà wọn ohun tí a rí ni wípé ìkan nínú àwọn ìjòyè ó pe Amosi ó sọ fún yín pé kí ó kúrò ní ìlú nítorí wípé ọba ń gbé níhìn-ín àti nítorí wípé ààfin ọba ó wà níhìn-ín àti wípé ibi mímọ́ èyí ni ibi ilé ìsìn èyí tí ọba máa ń lọ ó wà níhìn-ín nítorí bẹ́ẹ̀ wọn ò fẹ́ kí ó máa sọ̀rọ̀ tí ó ti máa ń sọ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ń sọ wípé a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́bi a ó da ẹlẹ́ṣẹ̀ lẹ́jọ́ wípé a ní láti ronúpìwàdà wọ́n sọ wípé àwọn ò fẹ́ gbọ́ irú ìwàásù bẹ́ẹ̀ bí ó bá ka gbogbo ìwé Amosi ó rí wípé ohun tí Amosi tí ó ń tẹnumọ́ ni wípé fún ìrékọjá mẹ́fà àti ẹ̀ṣẹ̀ ńlá tàbí méje wípé nítorí bẹ́ẹ̀ ìdájọ́ ń bọ̀ lórí àwọn ènìyàn náà nǹkan tí ó ń sọ fún ọ ni wípé wọ́n láti ronúpìwàdà bí wọ́n bá fẹ́ rí ojú Ọlọ́run wọ́n fẹ́ ojú rere láti ọ̀dọ̀ Ọlọ́run wọ́n fẹ́ ẹ̀mí sí láti òkè wá wọ́n fẹ́ àlàáfíà àti àánú láti ọ̀dọ̀ Olúwa wípé wọ́n láti ronúpìwàdà ṣùgbọ́n Amasia wá ń sọ fún Amosi wípé ó tó gẹ́ ìrònúpìwàdà ti pọ̀ jù wípé kí a ṣe àtúnṣe ó ti pọ̀ jù kí a máa ké pe Olúwa wípé kí ó sọ wá di mímọ́ kí ó yí ọkàn wá padà ó ti pọ̀ jù wípé kí ó sá lọ sí Bẹ́tẹ́lì kí ó sá lọ sí ibòmíràn nítorí pé ààfin ọba wà níhìn-ín ǹjẹ́ kí a ṣe bẹ́ẹ̀ ni ó rí lónìí wípé ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ní ọ̀pọ̀lọpọ̀ ìjọ ẹlẹ́yàmẹ̀yà ni a ti rí wípé wọn kì í fẹ́ gbọ́ ọ̀rọ̀ Olúwa wọn a kọ etí ikún sí ọ̀rọ̀ Ọlọ́run bákan náà ni a rí wípé bí wọ́n ti ṣe ní àkókò àwọn ti Amosi bẹ́ẹ̀ ni wọ́n ṣe lónìí èyí ni èèyàn fi dé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ Olúwa nínú Timothy kejì orí kẹrin Timothy kejì orí kẹrin ẹsẹ̀ ìkẹta àti ẹsẹ̀ ìkẹrin nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rin wọ́n ó lọ kó olùkọ́ jọ fún ara wọn nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara wọn wọ́n ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọ́n ó sì yí padà sí ìtàn asán bí o bá jẹ́ ẹni tí ó ti ń lọ sí ilé ìsìn kan tẹ́lẹ̀tẹ́lẹ̀ kí o tó wá sí ìhín ó rí wípé ohun tí a sọ yìí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn wípé ìgbà yóò dé ìgbà náà sì ti dé tán tí wọn kì yóò lè gba ẹ̀kọ́ tí ó yè kooro ọ̀pọ̀lọpọ̀ nínú àwọn ilé ìsìn ni a ti rí àwọn ìgbìmọ̀ alábẹ́ṣékélé tí a rí wípé wọ́n máa sọ fún oníwàásù wípé bí a bá ń wàásù wípé kí a má kóbìnrin jọ a ò ní lè dáwọ́ àpò àlùfáà o bí a bá ń wàásù ọkọ kan aya kan àwọn olókìkí ènìyàn wọn kì yóò lè wá sí ilé ìsìn wa bí a bá ń wàásù wípé kí a ṣe àtúnṣe owó tí a ti jí tẹ́lẹ̀tẹ́lẹ̀ tí a ti fi kọ́lé tí a ti fi ra mọ́tò wípé kí a tún padà lọ síbi tí a ti jí àwọn ohun yìí ilé iṣẹ́ tí a ti kó dúkìá wọn wípé kí a tún lọ ṣe àtúnṣe bí a bá ń sọ bẹ́ẹ̀ àwọn olóṣèlú wọn kì yóò lè wá sí ilé ìsìn wa bí a bá ń sọ wípé kí a má ṣe ọ̀ṣọ́ ayé kí a má rin ìrìn ayé bí a bá ń wàásù ẹ̀kọ́ tí ó yè kooro láti inú ọ̀rọ̀ Ọlọ́run wípé àwọn gbajúmọ̀ obìnrin wọn kì yóò lè wá sí ilé ìsìn wa nítorí bẹ́ẹ̀ wọn a máa sọ fún bíṣọ́ọ̀bù wọn a máa sọ fún àwọn àlùfáà wọn a máa sọ fún àwọn alóore oníwàásù wọn wípé kí wọn kí ó mẹ́nu dúró nípa ti ọ̀rọ̀ ìrònúpìwàdà nípa ọ̀rọ̀ àtúnṣe nípa ọ̀rọ̀ gbígbẹ́kẹ̀lé Jésù Kristì fún ìgbàlà wọn a máa sọ wípé bí a bá ń sọ wípé kí àwọn ènìyàn kí ó má ṣe jẹ́ ẹgbẹ́ awo bí a bá ń sọ bẹ́ẹ̀ àwọn ènìyàn tí ó ṣe pàtàkì wọn kì ó lè wá sí ilé ìsìn wa èyí ni wọn fi pa àwọn oníwàásù wọn lẹnu mọ èyí ni ó fi jẹ wípé ní ọpọlọpọ ilé ìsìn ní àyíká wa níhìn bí o bá lọ síbẹ àti gbọ ọrọ ọlọrun tí ó yè kooro ó ṣòro púpọ nítorí pé ìgbà yóò dé tí wọn kì yóò lè gba ẹkọ tí ó yè kooro bí a tilẹ wàásù rẹ fún wọn wọn kì yóò lè gbà á ṣé o mọ wípé níhìn ọlọrun ni ó pèsè fún wa ọlọrun ni ó fojú àánú wò wá tí ó jẹ kí a lè dúró lórí ẹkọ tí ó yè kooro tí a fi ń sọ fún gbogbo ènìyàn wípé gbogbo ènìyàn ló ṣàtìṣe tí ó sì ti kùnà ògo ọlọrun gbogbo ènìyàn ìbáṣe ọlọlá ìbáṣe olókìkí ìbáṣe ìjòyè ìbáṣe mẹkúnnù wípé nínú agbára tiwa iṣẹ òdodo tiwa wípé kò ṣeé ṣe láti rí ojú olúwa bí a bá fẹ ní ìgbàlà bí a bá fẹ ní ìdáríjì bí a bá fẹ di ọmọ ọlọrun a ní láti jẹ wẹṣẹ wa kí a kọ ọ sílẹ kí a sì gba jésù kristi ẹni tí ó kú fún wa ní orí igi àgbélébò kí a gbà á gbọ ẹkọ tí ó yè kooro nìyí ṣùgbọn ọpọlọpọ ilé ìsìn ni ó ti ṣòro láti wàásù ìgbàlà nípasẹ ìtùtù jésù kristi tàbí kí a máa wàásù nípa ìsọdi mímọ wípé nígbà tí a bá ti ní ìgbàlà a ní lọ síwájú olúwa kí ọlọrun kí ó wẹ ọkàn wa mọ kí ọlọrun fún ara rẹ kí ó mú gbòǹgbò ẹṣẹ tí ó wà nínú wa kí ó yọ ọ kúrò ẹdá ádámù tí ó wà nínú wa kí ó fà á tu kí ó fà á jáde wípé kí ó lè sọ wá di mímọ àwa tí a ti jẹ ẹni ẹgbin ẹni eléèrí tẹ́lẹ̀tẹ́lẹ̀ nínú ìrònú wa nínú ìlépa wa nínú ọkàn wa nínú ẹ̀mí wa kí ẹ̀jẹ̀ jésù kristi ti wẹni mọ́ títí dé inú kí ó wẹ̀ wá mọ́ tinútinú kí a ba lè fún ju ẹ̀gbọ̀n owú lọ ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn ni ó ti ṣòro láti wàásù nípa ìsọdi mímọ́ bẹ́ẹ̀ ni a sì rántí pé jésù ní ẹ̀jẹ̀ pípé mímọ́ bí bàbá yín ti ń bẹ lé ọ̀run bí ó ti jẹ́ pípé bí ó ti jẹ́ mímọ́ nítorí bẹ́ẹ̀ ìgbà ti dé fún ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí wọn kò gba ẹ̀kọ́ tí ó yè kooro ṣùgbọ́n bí wọ́n ti jẹ́ ẹni tí etí ń rìn wọn ó lọ kó olùkọ́jọ fún ara wọn nípa ìfẹ́kùfẹ́ẹ́ ara wọn ẹsẹ̀ ìkẹrin wọn ó sì yí etí wọn padà kúrò nínú òtítọ́ wọn ó sì yí padà sí ìtàn asán èyí ni a rí ní ọ̀pọ̀lọpọ̀ ilé ìsìn tí a ń bá pàdé èyí ni a fi sọ wípé èèyàn gbígbọ́ ọ̀rọ̀ ọlọ́run ó ti dé ṣùgbọ́n gẹ́gẹ́ bí a ti sọ fún ọ ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí fún ti àkókò àjínde ó jẹ́ ìgbà ìpèsè láti òkè wá ó jẹ́ ìgbà tí ọlọ́run yóò máa yí ọ̀pọ̀lọpọ̀ ọkàn padà ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè di àtúnbí ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ yóò lè gbàdúrà àgbàyọrí láti lè ní oore ọ̀fẹ́ ìdánilójú nínú ọkàn wọn wípé wọ́n jẹ́ ti ọlọ́run ó jẹ́ ìgbà tí ọ̀pọ̀lọpọ̀ ọmọ onínàkúnà lọ́kùnrin lóbìnrin yóò lè padà wálé ó jẹ́ ìgbà tí a ó darí ẹ̀ṣẹ̀ wọn jì wọ́n ó jẹ́ ìgbà tí a ó kọ orúkọ wọn ní ìwé ìyè lé ọ̀run ó jẹ́ ìgbà tí ọlọ́run fún ara rẹ̀ pẹ̀lú iná àtọ̀runwá yóò jó gbogbo ohun tí ó wà nínú ọkàn tí kò jẹ́ ìfẹ́ ọlọ́run yóò jó wọn kúrò ó jẹ́ ìgbà tí a ó da ẹ̀mí ọlọ́run sí orí àwọn tí a ti sọ di mímọ́ ó jẹ́ ìgbà tí a ó lè gbàdúrà tí àwọn àìní wa nípa ti ẹ̀mí àìní wa nípa ti ara tí ọlọ́run fún ara rẹ̀ yóò pèsè fún wa láti ọ̀run wá àwọn tí ó bá gba ọlọ́run gbọ́ yóò máa fojú sọ́nà fún irú àkókò bẹ́ẹ̀ tí ọlọ́run yóò tú ẹ̀mí rẹ̀ jáde sí orí àwọn ènìyàn rẹ̀ ṣùgbọ́n jẹ́ kí n sọ fún ọ wípé bí èèyàn tilẹ̀ wà káàkiri àgbáyé káàkiri orílẹ̀-èdè káàkiri àwọn ilé ìsìn káàkiri ní ìdílé kọ̀ọ̀kan ọlọ́run ó ti pèsè fún àwọn ènìyàn tirẹ̀ ìpèsè ọlọ́run ni a sì ń jẹ́ kí ó di mọ̀ fún ọ wípé ní ìgbà ìpàgọ́ àjọ tí a fẹ́ ṣe ní àkókò àjínde yìí ọlọ́run fún ara rẹ̀ ó fẹ́ farahàn wá mo sì gbàdúrà wípé fún ẹnì kọ̀ọ̀kan wa tí à ń gbọ́ mi lónìí ọlọ́run yóò farahàn wá ní orúkọ jésù ọlọ́run yóò pèsè ní kíkún fún àìní wa nípa ti ẹ̀mí ní orúkọ jésù wò ó láti àwọn ọba kejì orí keje àwọn ọba kejì orí keje láti ẹsẹ̀ ìkíní nígbà náà ni Elisha wípé ẹ gbọ́ ọ̀rọ̀ olúwa báyìí li olúwa wí ní ìwòyí ọ̀la li aota oshon iyefun kikuna kan ni shekeli kan ni enu bode samaria ye ki adro ni be iyan ti mu ni akoko elisha ni samaria ni israeli iyan yi o si ti ko iya opolopo ba won wo ori kefa awon oba keji ese ike dogbon iyan nla kan si mu ni samaria se kiye si won doti tobe ti o fi ti afinta ori ketekete kan ni ogorun iwon fadaka ati idamerin osuwon kabo imi eyele ni iwon fadaka marun nkan ti o de ba won yi o je nkan ti won ko ronu we pe o le de ba omo israeli awon ara samaria sugbon o de ba won iyan mu ni ile na sugbon adupe lowo olorun eni ti ko ko won sile patapata eni ti o ran woli re si won eyi ni a fi rika ninu ori keje ese ikini nigba na ni akoko iyan na ni akoko oda ti o de ba won ni akoko airije airimu ti o de ba won ni akoko iponju akoko ise nise ti o de ba won ni igba na ni elisha wi pe egbo oro oluwa ohun ti o ye ki o dun mo ninu ni wi pe bi okunko ti le su bi a ba le gbo oro oluwa imole yo de bi ebi ti le npa wa bi a ba le gbo oro oluwa ounje yo wa fun wa bi o ti le je wi pe isu ti mu ki a subu o ti mu ki a pada seyin bi a ba le gbo oro lati enu oluwa o daju wi pe a o bukun wa nihin ni a so wi pe gbo oro oluwa bayi le oluwa wi ni iwoye ola li aota osuwon iyefun kikuna kan ni shekeli kan ni enu bode samaria awon elomiran won o mo iyato laarin woli ati omo lefi awon elomiran won mo iyato laarin omo lefi ati omo israeli awon elomiran won o mo iyato laarin omo israeli ati awon ara jebusi awon keferi bi won ba gbo oro kan lati enu enikan won ki ro wi pe ta lo nsoro se o je woli olorun se o je omo lefi e ti a ti fi ami ororo yan soto e ti a fi emi olorun fun lati se itumo oro olorun fun awon eniyan tabi o je omo israeli awon ti a ti fun ni majemu olorun tabi o je keferi ara jebusi nihin ni woli olorun elisha eni ti o je wi pe ilopo meji emi ati agbara elijah ni o wa ni igbesi aye re ti o si wi pe gbo oro oluwa mo je so fun o bi o ba ri eniyan bi elisha eni ti o kun fun imo olorun eni ti o kun fun oye oro olorun eni ti o kun fun ilopo meji tabi ilopo meje agbara ti o wa lori awon elomiran bi iru eni be bi o ba to wa bi o ba so wi pe gbo oro lati enu oluwa o ye ki o fi iyato si woli tabi omo lefi o ye ki o mo iyato ti o wa laarin asoju olorun ati keferi awon elomiran won o mo wi pe olorun o da wa lola ninu ijo wa nihin gba ti o ba ri ti mo duro ni waju re ti mo nso fun o wi pe ki o gbo oro oluwa o ye ki o mo wi pe iyato wa laarin emi ati omo lefi iyato wa laarin emi ati awon onigbagbo miran ti o ba pade iyato wa laarin emi ati awon keferi mo nso fun o wi pe ni ofe ti o nbo yi gege bi oro lati enu oluwa wi pe ninu ipago ajinde ti o nbo olorun yo dabira ni igbesi aye re bi oro ti mo so fun o yi bi o ba gba lati enu oluwa bi o ba mo wi pe ki se omo lefi ni soro bi o ba mo wi pe ki se eniyan lasan ni soro fun o wi pe eni ti o mo inu olorun eni ti o ni emi olorun eni ti o ni imole lati oke wa eni ti a si loju eni ti a je ki o ni isepaya lati orun wa oni o ba o soro wi pe ki o gbo wi pe ki o ma se rin ajo wi pe ki o ma se lo si ibikibi wi pe ni ofe ti o nbo yi olorun
1: yóò dàbíra ní ìgbésí ayé rẹ. Mo sì gbàgbọ́, mo gba ẹ̀rí Ọlọ́run jẹ́ wípé ní ọ̀sẹ̀ tí ó ń bọ̀ yìí, bí o bá jẹ́ ẹni tí ó gbàgbọ́, bí o bá farabalẹ̀, bí o bá wá, Ọlọ́run yóò ṣe ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu ní ìgbésí ayé rẹ. Mo ń sọ nípa iṣẹ́ ìyanu ti àtúnbí, iṣẹ́ ìyanu tí ó rí ọ̀fẹ́ àkúnwọ́sílẹ̀ ní ìgbésí ayé rẹ, iṣẹ́ ìyanu ti ìsọdi mímọ́, iṣẹ́ ìyanu ti ìfẹ́ agbára ẹ̀mí Ọlọ́run kún ni, iṣẹ́ ìyanu ti àdúrà rẹ tí Ọlọ́run yóò gbà àti ọ̀pọ̀lọpọ̀ ohun mìíràn tí Ọlọ́run yóò ṣe fún ọ. Wò ó, níhìn-ín ni a rí ẹnìkan tí kò gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Àwọn tí ò gbàgbọ́ ni wọ́n máa ń fi ọ̀rọ̀ Ọlọ́run ṣe àgálámàṣà, tí wọ́n máa ń sọ wípé bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ kí a ba lè lọ sí ìpàgọ́ àjọ, bẹ́ẹ̀ náà ni wọ́n máa ń sọ. Mi ò gbàgbọ́ wípé irú nǹkan bẹ́ẹ̀ lè ṣẹlẹ̀. Yẹ kí a wo ìbátan irú àwọn ènìyàn bẹ́ẹ̀, ẹni tí ó ti ṣe bẹ́ẹ̀ ṣáájú tiwọn. Ní ẹsẹ̀ ìkejì, nígbà náà ni ìjòyè kan lé ọwọ́ ẹni tí ọba ń fi ara tì dá ènìyàn Ọlọ́run lé ohùn, ó sì wí pé kíyè sí i, bí Olúwa tilẹ̀ ṣe fèrèsé lé ọ̀run nǹkan yìí, a lè rí bẹ́ẹ̀. Òun sì wí pé kíyè sí i, ìwọ ò fi ojú rẹ rí i, ṣùgbọ́n ìwọ kì yóò jẹ nínú rẹ̀. Àdúrà mi ni wípé irú ohùn tí ó fọ̀ sí ìjòyè yìí, kí irú ohùn bẹ́ẹ̀ kí ó má ṣe fọ̀ sí wa láéláé ní orúkọ Jésù. Ṣùgbọ́n rántí o, ọ̀rọ̀ ẹnu rẹ̀ ni ó ṣe ikú pa á. Àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ kí ó kú ní àìtó ọjọ́. Àìgbàgbọ́ rẹ̀ ni ó jẹ́ wípé ìyàn náà ni ó bá lọ. Nígbà tí ìpèsè Ọlọ́run dé, nígbà tí Ọlọ́run tí ó bójú wo àwọn ènìyàn rẹ̀, tí ó rán ìpèsè sí wọn, ó ṣe ni láàánú wípé aláìgbàgbọ́ yìí kò lè jẹ nínú rẹ̀. Àwọn ẹlòmíràn wọ́n máa ń fi àìgbàgbọ́ hàn. Nírú ìpàgọ́ àjínde tí ó ń bọ̀ yìí, wọ́n máa ń sọ wípé àwọn ò gbàgbọ́ wípé ìpàgọ́ yìí yóò yàtọ̀ sí èyí tí a ti ní láti ẹ̀yìn wá, tàbí yóò yàtọ̀ sí àwọn ìsìn tí a ti ní láti ọjọ́ Àìkú, ọjọ́ Ajé àti ọjọ́bọ̀. Wọn kì í lè fiyè sí ọ̀rọ̀ Ọlọ́run wípé Ọlọ́run tí ó ti ṣe ìlérí yóò múṣẹ. Nítorí bẹ́ẹ̀, yẹ kí ó yí ọ, má ṣe wà nínú ẹgbẹ́ àwọn aláìgbàgbọ́, ṣùgbọ́n wà nínú ẹgbẹ́ àwọn tí ó gba Ọlọ́run gbọ́. Ní ẹsẹ̀ ìkẹta sí ẹsẹ̀ ìkẹjọ, bí o bá délé kí o lọ kà á, ó rí wípé àwọn adẹ́tẹ̀ ni ó kọ́kọ́ jẹ́ alábàápín ìpèsè Ọlọ́run. Má ṣe jẹ́ kí ó yà ọ́ lẹ́nu, nítorí wípé èyí ni a ti sọ fún wa wípé alábòkun fún ni àwọn òtòṣì lé ẹ̀mí, nítorí pé tiwọn ni ìjọba Ọlọ́run. Àwọn tí a ò kà sí gẹ́gẹ́ bí ènìyàn, àwọn tí a ò kà sí gẹ́gẹ́ bí ẹni ńlá, gẹ́gẹ́ bí olóyè, gẹ́gẹ́ bí ọ̀jọ̀gbọ́n, gẹ́gẹ́ bí àwọn tí ọba lè farati, àwọn ni wọ́n kọ́kọ́ ṣe alábàápín nínú ẹ̀bùn àtọ̀runwá tí a fún àwọn ará Samaria ní àkókò yìí. Bẹ́ẹ̀ náà ni bí ìwọ pàápàá, bí o bá lè jẹ́ òtòṣì ní ẹ̀mí, bí o bá lè jẹ́ ẹni tí ó sẹríba, bí o bá lè jẹ́ ẹni tí ó gbọ́ ti Ọlọ́run, bí o bá lè jẹ́ ẹni tí ó fara ti Ọlọ́run, tí o sì jẹ́ ẹni ìrẹ̀lẹ̀ tí o sọ wípé bí wọ́n ti sọ fún wa, bẹ́ẹ̀ ni èmi náà yóò ṣe. Tí o jẹ́ ẹni tí ń gbéraga, tí o jẹ́ ẹni tí ń jiyàn, tí o jẹ́ ẹni tí ń sọ wípé ọ̀rọ̀ Ọlọ́run ò rí bẹ́ẹ̀, bí o bá lè jẹ́ òtòṣèlú ẹ̀mí, ó rí wípé Ọlọ́run yóò bùkún ọ lọ́pọ̀lọpọ̀. Ní ìpàgọ́ àjọ tí ń bọ̀ yìí, ó ní ẹ sáà wò ìpè yín ara, bí o ti ṣe pé kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọgbọ́n ènìyàn nípa ti ara, kì í ṣe ọ̀pọ̀ àwọn alágbára, kì í ṣe ọ̀pọ̀ àwọn ọlọ́lá lé àpè, ṣùgbọ́n Ọlọ́run ti yan àwọn wèrè, àwọn òtòṣìlé ẹ̀mí lé ayé yìí láti fi dààmú àwọn ọlọgbọ́n. Ọlọ́run sì ti yan àwọn ohun àìlera ayé láti fi dààmú àwọn tí ó lé agbára. Ohun tí a ń sọ ni wípé tí o bá jẹ́ ẹni tí ó rẹlẹ̀ ní ìwà, ní èrò, ní ìṣe, bí o bá jẹ́ elétí ọmọ tí ń tètè gbọ́ràn, tí ò gbéraga sí ọ̀rọ̀ Ọlọ́run, bí o bá gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́, tí a ti sọ láti ẹnu ènìyàn Ọlọ́run, ó dájú wípé a ó bùkún ọ. Ṣùgbọ́n bí a bá wo ẹsẹ̀ ìkẹsàn-án, àwọn ọba kejì, orí keje ẹsẹ̀ ìkẹsàn-án, nígbà náà ni wọ́n wí fún ara wọn pé àwa kò ṣe rere, òní yìí ọjọ́ ìhìn rere ni, àwa sì dákẹ́. bi awa ba duro titi di afemojumo iya yo je wa nje nisisiyi e wa e je ki a lo iso fun awon ara ile oba awon adete merin won yi nigba ti won ri awon ikogun awon aso awon agbada awon onje won be si ni jeun won be si ni ko awon kan won yi won fe je ki o je ti won nikan nigba yi ni emi olorun ran won leti wo pe anikan jopon ko se dara dara wi pe o ye ki won ki o lo so fun awon elomiran yi ni ise ti olorun gbele wa lowo wi pe bi akoko ipade yi ti nbo o ye ki a so fun awon aladugbo wa o ye ki a so fun awon ebi wa o ye ki a so fun awon ti an ba pade loja o ye ki a so fun awon ti an ba pade ni ibodoko o ye ki a so fun awon ti an ba pade ni opopona wi pe akoko ipese lati orun wa igbala latoke wa idariji ese isodi mimo ife agbara emi olorun kun ni akoko ti olorun yo gba adura wa akoko na nbo wi pe o ye ki enikokan won ati awa pelu ki a pejo pelu awon eniyan olorun nitori be mo fe ki o dide duro nisinsin yi ki o so fun olorun wi pe o di agbenuso fun olorun o si so fun awon elomiran o sese ki a ti fun ani iwe kekeke ni owo wa bi a ba si fun ani iwe kankan ni owo wa ki a mu iwe kan ki a be si ni ko awon ti a fe so fun awon ti a fe fi to leti awon ti a fe pe wa nitori akoko eyan ni a wa yi akoko oda ni a wa yi so fun awon elomiran wi pe olorun fe bokun won so fun awon elomiran wi pe a n reti won so fun awon elomiran wi pe akoko ipese lati orun wa o ti de ni akoko ipago yi so ranti ni eyi ti o koja awon ti o le so fun tabi awon ti o so fun ti won o wa lo so fun won ni akoko yi wi pe olorun reti won igba itura igba ipese igba anu igba ibukun o tun ti de nitori be ye ki a so fun won awon ti a ba n so fun bi won ti n gba bi won ti n wa be ni irawo kokan yo ma wa ni ade wa ni igba ti awon eniyan won yi ton ba gbadura agba yori si igbala ni igba ti a ba mu won wa ti a gbadura pelu won ti a ri wi pe won gba Jesu gege bi oluwa ati olugbala won yo mu ki irawo ki o wa ninu ade wa yo mu ki awon ileri ti olorun se fun wa yo je ki o di mimuse yo si je ki ere wa lorun ki o ma poju be lo gbadura ki o so fun olorun wi pe o so fun awon elomiran ki won ba le wa lati je alabapin ninu awon nkan ti olorun pese fun wa ni akoko ti nbo yi
2: CLM Radio. Your spiritual welfare is our concern.
3: Ki a to bere loni mo fe mo bi a ba ri enikeni ti o fe wa lasan ni asale yi. Se o wa. Mo gbagbo wi pe a fe mu nkankan lo sile abi ke se be. Ni awon ibi ile isin kaakiri ati ibi ti a ti n ko eko bibeli ti ohun ti a fe so ni asale yi ko ba yi won dara dara bi won ti lo be na ma n pada won ki ri ohunkohun mu bo bi ohun ti won gba lowo olorun lati ibi ti won lo ṣùgbọ́n mo gbàgbọ́ wípé ìpéjọpọ̀ wa ní àṣálẹ̀ yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ nítorí bẹ́ẹ̀ ó jẹ́ ojúṣe tìrẹ gẹ́gẹ́ bí ẹnìkan wípé ibukun ati ire ti olorun fe fun o o fe ki esu ki o fe danu lowo re tori be koni se olanfani bi o ba nsun tabi bi o ba nje ki awon omo re ki won ki o je ohun idiwo tabi idena fun o yo se olanfani bi o ba ti nbo ni ojojo isegun ni aya ojo oni ki o gbe bibeli re lowo iye awa ti a ni bibeli lowo mo fe ki o na soke kin ri ese popo a se dara dara ni ti we pe a gbe bibeli wa wa iwo ti o je bibeli oyinbo le o wa lowo re na soke kin ri iru awa be a se dara dara to o je we pe awon oloyinbo bi won ba fe ba wa soro won a so we pe a feel tori we pe ohun akoko ti o ye lati mu da lati mu lowo a o mu lowo bi o ba nbo ni eko bibeli ti yoruba iru bibeli wo lo ye ka gbe dani yoruba awon bi abanjo bi abati joko tan a ri wi pe awon kan dide duro awon yi ni adena won je ojise olorun laarin wa bi won ba so pe ki a sun ani lati sun nile olorun a ki ja a ki jiyan a ki so wi pe mo ti gbe bibeli mi sibe lati joko sibe ni ile olorun je ibi ti o lowo abi be ko nitori be ki e ma je ki adi awon ti Jesu ti a fi pasan idajo ti a fi le jade bi a ba ti wa ibi ti won ba so wi pe ki a joko si a ki binu fun a ki binu si awon ojise olorun pelu towo towo ati irele a joko si ibi ti won ni ki a joko si bi a ba si n so oro olorun lo ko sanfani ko si tona ki a ma ba ara wa soro tabi ki a ma sun bi o ba ri eni ti o sun wa fowo to eru eni be ki o le se ti sile lati gbo on ti a nso se o ye wa on ti a nwe e je ki a dije wa lati gbadura baba wa ti nbe le orun baba jesu kristi oluwa wa iwo ti o da aye sugbon ti enikeni ko da iwo ti o wa ki aye ki o to wa iwo ipilese ati opin olorun baba olorun omo olorun emi mimo a fi ogo fun oruko yin a si fi iyin fun oruko yin gba ope ati iyin wa ni oruko jesu adupe lowo re wipe awa ni orile ede awon eniyan dudu awa ti a o mo olorun ni igba kan ri awon ti baba wa fi pa itan fun wa wi pe enikan wa ti o nje olorun baba jesu kristi sugbon awa ti o se ni olori ire lati je ki a se alarin ba pade irere baba gba pe ati wa ni oruko jesu ninu itan ninu isedale wa ni ati gbo wi pe awon obi wa awon baba nla wa won ma pa eniyan se ebo ni iwe mimo ti a n pe ni bibeli won o ri ri won o si pa nitan fun o wipe olugbala wa ati wipe eje jesu kristi ni ma we ni mo kuro ninu ese gbogbo sugbon bi o se ti wa ni awa ni o se ni olori ire ti o je ki a je alabajopin ninu ihirere ati igbala ti jesu wa pese re sile fun wa baba gba pe ati wa ni oruko jesu sugbon mo wi pe awon opolopo ni won wa ni akoko ti wa yi ti o je wi pe bi o ti le je pe won gbe bibeli won ka won lo si ile isin sibe sibe esu ota wa ni olorun aye yi o fo won loju o ra won ni iye ko je ki won ki o mo otun si osi iwakuwa kuro lọwọ wọn iwa ise kuro ni ọwọ wọn ṣùgbọ́n síbẹ̀ síbẹ̀ wọ́n ké pé ọ́ wọn ò sì mọ̀ ọ́ bàbá à ń bẹ̀ ọ́ o a ò fẹ́ kí tiwa kí ó rí bẹ́ẹ̀ a ò fẹ́ ṣe àṣedànù a ò sì fẹ́ wá lásán à ń bẹ̀ ọ́ wípé àwọn igi tí ó di wa létí àwọn ohun tí ó ra wá níyè àwọn ohun tí ó ń fọ́n wa lójú báwa yọ kúrò ní orúkọ jésù ǹjẹ́ ẹ̀jẹ̀ ni tí jésù ta sílẹ̀ ní orí èkè calvary èyí tí ó wípé èyí lè ẹ̀jẹ̀ mi ti má jẹ̀mú titun fún ìmúkúrò ẹ̀ṣẹ̀ ọ̀pọ̀lọpọ̀ à ń bẹ̀ wípé gbogbo àwọn ẹ̀ṣẹ̀ tí ó ṣì wà tí ó lẹ̀ mọ́ni tàbí tó ń sá pamọ́ ní ìgbésí ayé wa èyí tí kò jẹ́ kí ojú wa kí ó rí ìgbàlà ọlọ́run báwa yọ wọ́n kúrò ní orúkọ jésù ṣàánú fún wa o ní ìgbà náà ní ìkẹyìn ayé nígbà tí ìpalárada àwọn ènìyàn mímọ́ yóò ṣẹlẹ̀ nígbà tí wọ́n mú ọkàn tí wọ́n fi èkejì sílẹ̀ nígbà tí ìpè yóò dùn bàbá à ń bẹ̀ ọ́ ṣe wáyé ní orúkọ jésù ǹjẹ́ bí o ti ń kìlọ̀ fún wa lé òní tí o sì ń jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa ṣàánú fún wa ẹgbẹ́kẹgbẹ́ tí kì í jẹ́ kí a gbọ́ràn yọ wá kúrò láàrin wọn ní orúkọ jésù àwọn tí wọ́n ń bá àwọn ẹlòmíràn wá tí wọ́n wá ń wòran tí wọ́n ń gbọ́ pé a lọ sí olúwa tí àwọn náà ń bọ̀ ṣùgbọ́n tí ohun tí a ń kọ́ tí kò yé wọn bàbá ṣí wọn létí ní orúkọ jésù ṣàánú fún wa jẹ́ kí ọ̀rọ̀ rẹ kí ó yé wa jẹ́ kí ẹnì kọ̀ọ̀kan wa kí ó lè ní orúkọ nínú ìwé ìyè ní orúkọ jésù kristo olúwa wa ẹ jẹ́ kí a jókòó lónìí a ń yẹ ìwé mímọ́ wò ní orí ẹ̀kọ́ pàtàkì tí ó ṣe iyebíye èyí ni wípé ẹlẹ̀sìn ni ọ́ tàbí onígbàgbọ́ ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń pe orúkọ olúwa ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti ń gbé bíbélì ní ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́ tí kò yé dáradára bí a bá sì ń fi ẹlẹ̀sìn pé onígbàgbọ́ tí a ń fi onígbàgbọ́ pé ẹlẹ̀sìn èdè àìyedè yóò wà nítorí àìmọ̀kan tí ó wà nínú ọkàn wa ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n tilẹ̀ dàbí ẹni wípé wọ́n ń sin olúwa ṣùgbọ́n tí ó jẹ́ wípé àgàbàgebè àti àfaraṣe ló pọ̀ jù tí wọn ò sì mọ̀ wípé kò sí ohunkóhun tí ẹlẹ̀sìn lè rí gbà lọ́wọ́ ọlọ́run bí kò ṣe ìyà ìdájọ́ àti ìbínú ọlọ́run tí ó gbóná púpọ̀ púpọ̀ ṣùgbọ́n nítorí àìmọ̀kan àti èdè àìyedè tí ó wà ní ọ̀pọ̀lọpọ̀ ibi tí a ti máa ń lọ ni ó ṣe ṣe pàtàkì lónìí bí a bá ti ń pe àwọn orí ọ̀rọ̀ ọlọ́run kí o má ṣe jẹ́ kí ohunkóhun kí ó di ọ lọ́wọ́ bí o bá mọ bí a ti kọ̀wé kí o gbé gègé rẹ bí mo bá ti ń pe àwọn orí ẹsẹ̀ wọ̀nyí kí o máa kọ wọ́n sílẹ̀ bí o bá ti ń délé kí o tún máa yẹ̀ ẹ́ wò láti jẹ́ kí o lè dá ọ lójú ìyàtọ̀ tí ó wà láàrin ẹlẹ̀sìn àti onígbàgbọ́ láti ìṣẹ̀dálẹ̀ ayé láti ìgbà tí àwọn ènìyàn ti ń ké pe ọlọ́run ni ó dàbí ẹni wípé àti èpò àti àlìkámà ni wọ́n wà nínú ayé láti ìgbà tí àwọn ènìyàn tí a ti ń fi orúkọ ọlọ́run pè wọ́n ni àwọn onígbàgbọ́ tòótọ́ àti àwọn àgàbàgebè ẹlẹ́sìn àwọn tí wọ́n fi ẹnu súnmọ́ olúwa ṣùgbọ́n tí ọkàn wọn jìnnà réré sí ọlọ́run ni wọ́n ti wà
0: o wa ni ilu okere leyin okun o si wa ni ile ti wa ni hiyi o ti le dabi eni wipe awon elesin ni won po ju onigbagbo lo bi iwo na ba ti wo yikakiri bi o ba de oko gege bi agbe awon epo ti o ma nku lai je wipe ati owo agbe gbin won awon ni o ma npo ju awon ohun ti agbin ti o lere ti o ma mo eso wa awon epo ni o ma npo ju alikama lo be na ni ni ile isin gbogbo awon ti won ma nwa ṣùgbọ́n tí kìí ṣe láti jẹ́ onígbàgbọ́ tòótọ́ àwọn ẹlẹ́sìn àwọn tí wọ́n máa ń gbé bíbélì àwọn tí wọ́n ń pe orúkọ ọlọ́run mọ́ ara wọn ṣùgbọ́n tí ọlọ́run ò mọ̀ wọ́n ní ènìyàn tí rẹ̀ àwọn ni wọ́n pọ̀ jù àwọn ọmọ ìmọ́lẹ̀ lọ. Ó sì ṣeé ṣe a ò ní fẹ́ kù láàrin wa ní àṣálẹ́ yìí tí a jókòó ti a ro wipe onigbagbo tooto ni wa ṣugbọn ti o je wipe bi ojo ikeyin ba de ba o lai ni yi pada si iru ipo ti o wa nisisiyi eka abamo olorun ma je ki a fi hanu nitori pe ni ojo ni ti o nbo wa ojo idajo ojo ti onikaluku yo ri ara re gege bi olorun ti ri ekun ati ose ati abamo yo po le ojo na mo si gbagbo wipe iwo ti o wa nihin loni nitori pe o fe tan ara re je ohun lo se wa abi be ko nitori be o se pataki bi olorun ba fi ohan gẹ́gẹ́ bí ẹlẹ́sìn kò ní ṣe àǹfààní láti bá ọlọ́run jiyàn ẹni tí ó bá bá ẹlẹ́dàá rẹ̀ jiyàn ìparun òjijì ni ó dé ba irú ẹni bẹ́ẹ̀ bí ọlọ́run bá fi ẹ̀sùn sàn ọ́ wípé ó jẹ́ ẹlẹ́sìn aláfaraṣe ẹni tí kò mọ ọlọ́run ẹni tó rò wípé òun lọ sí ìjọba ọ̀run nígbà tí ó wà nínú òkùnkùn síbẹ̀síbẹ̀ bí ọlọ́run bá ti ń fi ọ́ hàn bí o bá lè ṣe bí dáfírì tí ó wípé ní tòótọ́ ẹlẹ́ṣẹ̀ ni mí àti ẹlẹ́sìn lásán ó dájú wípé ìdájọ́ yóò kúrò àánú yóò sì tẹ̀lé e. Ní ìwé wòlíì Aísáyà ni ó ti ń tẹ̀ ẹ́ mọ́ wa létí tí ó sì ń jẹ́ kí a mọ̀ àpèjúwe àwọn ẹlẹ́sìn tí wọn kì í ṣe onígbàgbọ́. Ìwé wòlíì Aísáyà orí ìkejì dín ní ọgọ́ta 58 láti ẹsẹ̀ ìkíní kérara má ṣe dá sí gbé ohùn rẹ sókè bí ìpè kí o sì fi ìrékọjá àwọn ènìyàn mi hàn wọ́n àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. O àti ń béèrè nínú ọkàn rẹ bóyá o ti ka ìwé tí a ń kà yìí orí ẹsẹ̀ yìí bóyá o ti kà á rí kí ni ṣe ti ọlọ́run láti máa sọ fún òjíṣẹ́ rẹ̀ oníwàásù tí a ń pè ní wòlíì Aísáyà wípé kérara kíni ṣe tí ò wípé sọ ní ohùn jẹ́jẹ́ sọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ fún àwọn ènìyàn mi nítorí wípé bí o bá ń bá agbọ́mágbà alágídí ọkàn ẹni tí ó ń fi ara rẹ̀ pẹ ẹni tí kò jẹ́ bí o bá ń bá irú ẹni bẹ́ẹ̀ sọ̀rọ̀ o ní láti gbé ohùn rẹ sókè bí o bá ti ń pe ènìyàn ní ìgbàkúùgbà tí o ti ń sọ wípé lágbájá tí ò ní dáhùn
4: bi o ba nba iru eni be soro o lati ke rara eyi je wipe awon eniyan won yi je agbo magba asetinu eni olori kunkun nitori wipe ki se akoko ti olorun yi o ke si won ti o si ba won soro sugbon nitori agidi okan won nitori pe won fi mimo se aimo nitori wipe won lo ni ona aigboran olorun lati so fun oniwaasu yi wipe ki o ke rara iwo na si mo ni awon ibi ti ati njosin wipe bi won ba fe so oro ese won ki ke rara won ki kigbe soke won a so ni ohun jeje ati pele pele awon yoruba si ma so fun a wipe a ki fi boro gba omo lowo ikuro se ati gbo be ri eni ti o ti jinle ninu ese ki se pe a ma fowo ra ni ori a ma fowo ko le orun a ma re ni pelu re we pe ah ese oda ko da ko se be bi eyan ba se be idajo olorun wa bo ba so be ko ni gbo ke rara ma se dasi kini itumo wipe ma se dasi o nso fun a wipe lati ori de ile lati oba titi de awon ijoye titi de awon ologbon titi de awon mekunu ti o wa ni orile ede na ni won je elese o si nso fun a loni wipe ati agba ati ewe ati okunrin ati obirin ko si enikan ti a le ri dasi ko se eni ti a le ri yo sile oni ke rara ma si se dasi o gbe ohun re soke bi pe ko si fi re koja awon eniyan mi awon ko so wipe ki a fi re koja eniyan mi han awon elomiran oni eni ti o ndese eni ti o wa ni iwa ti o lodi si ti olorun awon ni ki a fi re koja won yi han wo ese ikeji ki owo iwa awon ti a npe ni elesin bi won ti dese toni bi won ti je agbo magba toni bi won si ti je ase tinu eni toni be ni won so fun ani ese ikeji sugbon won wa mi lojojumo won o ye lo si lesin won o ye ka bibeli won o ye lo lati gba omi adura won o ye ka saamu won o si ye lo si ile isin ni ojojo isimi o nso fun a wipe sugbon won wa mi lojojumo won si ni inu didun lati mo ona mi bi orile ede tin se ododo ti ko si fi ilana olorun won sile won bere ilana ododo won ni lowo mi won si ma se inu didun ati sumo olorun an so fun wa iwa elesin elesin je eni ti bi o ba de ile re o se se ki oju bibeli kan ni o ma ri ni ori tabili bi o ba de ile re ki o to jeun a so wipe e je ki a gbadura bi o ba si de ile re ti o nbere wipe ah ohun ti o fe da wole ni ba o lo se le sese ah ani mo gbekele oluwa ni oluwa yo pese o se se ki o tile ko ile re ki o so wipe jehovah jire oluwa lo pese tabi ki o ra moto ki o ko seyin re oluwa le oluso agutan mi sugbon sibe sibe o ti o yerun lenu e o elesin o sese ko ti fa iyawo ko ti o sese ko ma tile ti san owo ori iyawo ni sugbon ki won ti bi omo meji abi meta ki o wa di leyin omo meji abi meta ki won tun gba ile isin lo ki won so fun alufa wi pe a fe se igbeyawo awon na tun lo se waju pepe won tun woso awon tun pin awon iwe pelebe pelebe wi pe a n se ti igbeyawo won tun peran won fi ile pon won fi ona pon awon omo si wale rebe rebe sugbon sibe sibe won sese fe se igbeyawo awon elesin bo ba tin ri won won osoro mo iru awon eniyan be ni o sese ki won ma lo awon egba owo ti orun ti oruka eti oruka gbogbo won akokora sugbon bi won ba tin bo ni lesin won se apamo omo apamo won ko sinu e tori pe won fe guregeje ni waju oluwa bo ba tun tin jade bi won ba tin tun fe wo oko ero won tun si apamo wo won tun ko se ti won tun ko sorun awon elesin la npe be o so fun a wipe sugbon bi iwa won ti buru to ni wipe lojojumo ni won wa mi ese iketa o tun so fun a wipe won je eni tin gbadura awon ni bo ba di oru bi alakala bade ti won laagun wa lati ojo orun wa gbo jesu gba mi jesu gba mi jesu gba mi dariji mi ese to dasun lale ana ojule ologbo tabi ekute tabi adiye won oye le loju orun bo ba si tin ji be lo nwa samu ti o ka be lo gbadura si omi ninu igo to mo omi ti o so pe aje kuro leyin mi aje e ba ti kuro leyin e ti pe ese ti o kuro lowo eni tori awon tese ba wa lowo e awon ti iwakiwa irinkirin to ba wa lowo won awon la je le kakiri sugbon bo se ti awon nigbagbo to to ni awon ti won ti bo lowo ese awon ti a fe je Jesu Kristi ra pada awon ti a ko ruko won sinu iweye le orun ba je nri won nsani bo so nri won nsani esu papa bo ba wa pelu idanwo tabi idewo re bo ba tin so wipe akọ ninu oro olorun wipe mo je asegun be le su salo sugbon bo wa di wipe onlele mu latoju orun ansin o ninu omi ansin o ninu sare tabi ansin o kakiri o si nji o laagun o so pe pada lemi satani igbala lo ye ko wa sugbon awon eyan won yi won gbadura won gba awe ododun o sese ki won ka ogoji ojo ko pe patapata ko so ye pe mi o yo kan kuro nu e ri o si sese lasiko awe ni ko je memu ko je muti ko je musiga awon alarede ti won wa nita awon ti won rent ile fun nita awon a wa nbe ni gbogbo ogoji ojo ni won ma gba awe won ma se isera eni bi ogoji ojo ba ti koja o pari o tun pada sinu ebi e sinu oti e o di ko ma sun gota sugbon bo wa dojo sunday o an lati ri ninu lesin o si sese ko ti e ma sise paapa ninu lesin awon wonyi ni bibeli nje ko ye wa wipe elesin lasan ni won bi ku ba pa oju won de niru ipo be o daju wipe orun apadi ni ese keta ni o so pe sugbon ese keta nitori kini awa se ngba awe ti iwo ko si ri iru awon eyan be won agbadura lasan won wa se ko bibeli lasan won agba awe lasan iwo na lo bere lowo won o sa mo won on wa leti okun bi won tin gbadura toni ti won sin gba awe toni aje oju won le awon ni won gbo ton so pe eye nke bo se ta won ton ni igbala ni awon ti a ti dari gbogbo ese won ji patapata be ye ke o kan ke danu ni sugbon bo je ten ti o ti ni igbala eni ti o ti dari ese eji bo logbo rin loru bo ba ri oju ologbo ani won de o koni lesun bo gbo ti ese awon kan ti won rin nita koni lesun ibi kibi to wa ko si bi bedi to sun le lori ko si bo se le niye lori to o sese ko je wi pe se ni won mu bedi ni se ni won gbe wa lati oke okun sugbon sibe koni le rorun sun bo ko le sile awon osu ati aje won ni je gbe nu e o le ko le sile ki awon eniyan ki on wa ninu re sugbon ki ohun ko tun lo wa iyara kan nita ko ma dagbe iru awon eyan be awon na o to be lati lo le lati ko ere ko lo sile won o to be nitori bi awon eyan nu aye bi won ba ri won ki won fo ba won nitori kini nitori pe won mo oju olorun won mo bi ati sin olorun won je elesin lasan sugbon won ki se onigbagbo bi won ba si gbawe olorun ki ri o ni o se so wi pe nitori kini awa se ngbawe ti iwo ko si ri nitori kini awa je okan wa ni iya ti iwo ko si mo kiyesi le ojo awe yin eyin se afe e si fi agbara mu ni se gbogbo ise yin kini bibeli npe ni wi pe eyin se afe Isaiah ori keta mo nka lati ese ikerin din ni ogun eyi je ohun ti o ba orile ede wa je o wa laarin awon ti won lo si ile isin o si wa laarin awon ti won ko ti e gbo kankan rara o wa laarin awon omowe o si wa laarin awon puruntu ti won o mo kankan afe o ba igbesi aye won je patapata won se nawo won fowo sofo lati ese ikerin din ni ogun ni Aisa ori keta pelu Oluwa wi pe mo fe ki o fiyesi dara dara ko so wi pe oni waasu wi pe awon elomiran bi aba bi won ti aba so wi pe se bi o gbo wi pe ana re n yeyin oku pada o se lo ani shoshi wa ni awon elesin niyan ko mo wi pe Oluwa wi pe a so pe shoshi wa ni bi ore bade to so pe mo de o wa fi oti se mi lalejo ani shoshi wa gba fun wa be awon ele bo ba se mo awon elesin niyan awon ti ki so ni gbagbo awon ti won o ni idani loju ohun ti won gba won so wi pe bo ba so pe iyawo o si bimo o si dake be bo ba dake tara ya ba dake o lowo akeji ko mu yawo keji latabule boya o sese ko le bimo ani shoshi wo je gba mi ma se be won le mi jade abi ka so fun pe obirin sani iyawo en fi omo bi ekini ikeji iketa obirin bo ba bi okunrin o ni reni ta se arole e o ni reni ta duro sile to ba ku o se fe keji bi won ba gba fun yin ni shoshi yin o se fe sita ani won mo ba se mo awon elesin niyan won o ni dani loju kini oro olorun wi won o mo wi pe Oluwa wi pe bodi asiko kesimesi ninu elesin won abi asiko isa ajinde ta ba so pe o si wa be ni wi pe o nsofo o si mura gege be ni pe okunrin ni yo o mo bo tin se ni ba ona tin se won ko setini won si ma n ko sorun ya dile gbogbo a si fi paju a si dabi egun nita obirin a wo aso to pon kanle latoke bo ba tiri to ti yo lokere wa ni awon na nbo yen awon elesin niyan sugbon won o si mo wi pe oro olorun ko fun won be won o mo tun mo wi pe Oluwa wi pe bi won o ba se won a so pe a sese ri eko bibeli kan o won so fun won be wi pe ka ma jale o o me nti o fe ko jale ni won ne agbodo gbari ba o pe owo eyin o buru o se won wi ni iwo ori ka ninu iwe oro olorun o ni pelu ta lo wi pe Oluwa wi pe nitori awon omobirin si oni gberaga ti won si rin pelu orun giga o je mo e ti an pe ni afe irin to rin lese bo se yan ti o nfi ife kufe rin lati pe awon okunrin lati ba o se ife kufe oju olorun ri o abajo to gbadura tolorun o gbo abajo to gba awe titi sugbon ti wahala re ti o fi o sile oni ati pelu oju ife kufe ewo la npe loju ife kufe.

ati osho imu eparo aso wiwo ati aso ileke ati ibo iborun ati apo ati awojiji ati aso ogbo daradara ati ibori ati iboju yo si se pe orun buburu yo dipo orun didun ti won ba ti jo irun ti ti won ti fi nkan wora ti awa di arugbo kale ko ti pe ogbon odun ati di arugbo bo ba woju e wa nkan lo nbe idajo olorun niyan awon elesin ni an so yi sugbon sibe won ka bibeli won agbadura won agbawe abajo to olorun ogbo olorun ki gbo ti agabagebe yo si se pe orun buburu yo wa dipo orun didun akisa yo si dipo amure o ye ke awo won daradara awon ton wa ninu aye o si sese ki wo na papa ko ti sonu sinu aye bo ba wo awon omokunrin mi won adaso eti aso won won tun ja welewele won fe wo akisa laye atijo bi aso eyan ba ya die ni eti aya gbe lo si odo awon ti won ranso pe e ba mi ran ko fe wo akisa sugbon ni sisin yi fun ra won won tun te blade abe won tun te bo won tun ja eti e welewele bo ba ri ni apa won won tun ja welewele ki lo de gboro awon elesin ni won ti kode bi won na ba gba lowo won odi ara won odi ko gbadura ko olorun ma gbo odi ko gba awe ko olorun so pe won ori o odi ko wo wahala ko olorun so ko ma nikan daran nkan e yo si se pe orun buburu yo dipo orun didun akisa ni yo si dipo amure ori pipa yo si dipo irun didi daradara awon obinrin l'olorun soro e nihi tori awon obinrin lo ma ndiri abi be ko oni ori pipa ni yo si dipo irun didi iwo lo wo awon elesin gbogbo nkan ti an ka nihi ni o je ipin won sisan aso ofo dipo igbaya ijona yo si dipo ewa won ti jo ara won si ti jo irun eyi ti je ki odi mo fun a wi pe awon wonyi won je elesin lasan oni olorun o se gbo ti won je kin tun wo si ni ibi ti an ka tele Isaiah ori ikeji din ni ogota ese ikerin kiyesi eyin gba awe fun ija ati agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ti ojo yi ke a le gbo ohun yi le oke eyi n so fun pe ohun lati ronuko wada bi ki ba se be ilekun orun rere yo ti mo iru eni be sugbon bi o ba je ronuko wada ti o so fun olorun wipe o mo wipe o je elesin tele sugbon nisisin yi o n fe je onigbagbo toto yo fi oju anu re wo o mo fe ki o wo awon oba ori iketa din ni ogun 17 awon oba keji ori iketa din ni ogun ki o tun wo iwa awon elesin ti won ki se onigbagbo bi mo tin pe ni ki o ma ko sile ki o si ma si bibeli re nitori pe mo fe ki awon nkan won yi ki o da oloju ki o le mo pe ki se aheso awon eni ti ko mo kan eyi je oro mimo olorun ti o n kilo fun wa ti o n so fun wa wipe ke a koja jije elesin ke a je onigbagbo toto awon oba keji ori iketadinlogun mo n ka lati ese ikeji le ni ogbon won bẹru oluwa pelu won si se alufa ibi giga won ni fun ara won ninu awon eniyan lasan ti n rubo fun won ni ile ibi giga won ni wo ese 23:30.
Won beru Oluwa, won si si orisha. Won beru Oluwa bi ara ba san ni oju orun wa so pe Olorun mi o. Bon ba ri eja ba moto, won agbari won ni Jesu. Won beru Oluwa sugbon orisha kuro nile won. Iwo to fi orisha sile nle. E to wa debi to ngbe wa lenujo to nso pe e gbadura fun mi orisha oni je ka dura ta ngba fun oko ni je ko gba ere ibeji ni tabi e to nta po si ninu ile e pe ki o le ni ko le ni ere ni ibi ise to si debi to dabi angeli to joko jejeje to si de to so pe a mo ni wahala ni orisha to wa nle loko wahala ba o se o mo pe o jeje isu titun bi o ba je pe o tun lo se irubo o si ngbe bibeli o si so pe o beru oluwa wo nkan ti won so fun wa ni ese iketa le ni ogbon won beru oluwa won si si orisha won si orisha won gege bi ise awon orile ede ti won ko lati ibe lo awon ti won beru oluwa sugbon sibe sibe ti won dese awon ni aso fun a wi pe elesin lasan ni won o nje ohun to si se wa laanu ni wi pe awa ti a ma nka kiri gbadura fun mi gbadura fun mi gbadura fun mi woli to lo ba leti okun elesin ni bo ba mo jo ati je elesin lo ko ni wa leti okun looto lo ngba awe se won na ri paso npon imoto to ye ni to je eni mimo iwo na ri pe irun e irun okunrin o ti dabi to birin se olorun lo fun ni se iru e se olorun lo ni ko gbodo mo bi ton tin gerun awon ila si lo nba leti okun e gbadura fun wa e gbadura fun wa eyan olorun o ti me eyan olorun asi ama wa won kaakiri eni to ni yawo meji ninu ile eni to bi ma le kaakiri ton po ti o ti e moruko won ton a si lo ma ba won ani e alagba won gbadura fun wa iwo na san pe latojo ta won alagba won ti ngbadura wahala o kuro nle e agba na o kuro ko gba si ajade apo ko kuro bi wo fun ara re bo ba ko ese sile sugbon to so pe beru oluwa to so pe lati igba ti won tin se eko bibeli ni ojo isegun mi o paje ri o to lo paje o pa ese na je ojojumo lo ndese to mu ese bi eni momi to nje ese bi eni jeun sugbon sibe sibe to si nwa bo pe ero ijoba olorun wa so pe mi na wa nbe o je ronu po ada nitori idajo nbo wa je ki nson to sele ti awon ra bi fun o eyi a si je ikilo fun o wo ese ikeedogbon o si se le atete kogbe ibe won won ko beru oluwa nitori na ni oluwa se ran awon kini sarin won ti won si pa ninu won awon ti won dese ni ikoko awon ti won farapamo sugbon ti won dese nitori eyi ni won so fun wa ni ese ikesan awon omo Israeli si se ohun ikoko ti ko to si oluwa olorun won won si ko ibi giga fun ara won ni gbogbo ilu won lati ile iso ti awon oluso titi de ilu olodi ese ke dogbon wa so fun a wi pe nitori ese ikoko ti won da o ni olorun se ran kini o sarin won ti o si npa won se iwo na se o nda ese ikoko bi o ba nda ese ikoko idajo nbo o sugbon bi o ba je ronu po ada ti o so fun olorun wipe saanu fun mi nitori elese ni mi mo gba ere olorun je wipe bi o ba ronu po ada jinle jinle ti o ronu po ada tokan tokan yo dariji o wo iwe woli Isaiah ori ikini iwe woli Isaiah ori ikini lati ese ikokanla oluwa ni kini opolopo ebo yin ja si fun mi emi kun fun ore sisun agbo
ati fun ora eran abopa be ni emi ko si ninu didun si eje ako maalu tabi si ti odo agutan ati si ti obuko awon elomiran wa loni ni awon ile isin kaakiri ti won sin peran sibe fun irubo awon elomiran ati legbe o sese ki o je ori eran yi lo si ikorita meta esu ni won sin o won o sin oluwa awon elomiran o sese ki o je ti abela tabi ti turari iru awon eniyan be won ti pa ilana olorun da eyi ni wahala o se kuro ni ile won bi o ba sin lo si iru ile isin be olorun so fun o wi pe loni bi o ba tin gbo ohun re ki o ronuku wada ki o kepe oluwa ni ese ikejila nigba ti eyin wa lati fi ahan ni waju mi ta lo beri ile owo yin lati te agbala mi nitori won o je onigbagbo to to won o je omo olorun won o je ni ti a ti ra pada pelu eje Jesu Kristi eyin ni olorun se nle won kuro ni agbala re e ma mu ore asan wa mo ewo ni ore asan idame wa elese ore asan ni eni to lo se fayawo eni to lo lu awon elomiran ni jibiti eni to njale eni to nta oti eni to nta siga lati owo siga owo ipaniyan owo oti owo ipaniyan o wa mu idame wa nu e oni mo wa fun oluwa o o ba se bo ba si di ojo isimi iru awon eniyan be won ajo wa si waju pepe ni won so wi pe oluwa bukun mi mo si wa fi ore olorun han ore olorun eni to nta ti to nta siga elomiran ise agbere lo se kaakiri ti awon okunrin ti won ba se iwa ibaje ti won se fun lowo lati inu owo iwa agbere atunmu idamewa wa si waju oluwa ani mo wa mo ore oluwa ni o oluwa to da mi si o da si lati se agbere o da si lati se ife kufe oluwa to da mi si to si fun mi to fun mi ni ise se ise niyan da mi lohun se ise niyan a si mo owo e wa siwaju oluwa ore asan ni tabi eni to nlu awon elomiran ni jibiti awon to je wipe won gba ise lowo ijoba o se se ko je contract sugbon ki ise to bo si lowo o na mo iru omi to n da sile ko n le tele tutu owo to fi ndi awon eniyan lenu sugbon sibe sibe igba ti owo iba tun jade a tun mu idamewa wa awon ti won si je oniwaasu ti awon paapa je elesin won so wipe eri apere lagbaja ni awon ni opo mure lo ni ile isin awon ni igi leyin oba awon ni baba isale fun wa olorun o mo won oni wahala se npo to be sugbon mo gbagbo pe awa ti a wa loni a fe tesiwaju ni iru iwa elesin be abi a fe tesiwaju be e ma mu ore asan wa mo turari ja si ohun irira fun mi ile isin ti mo nlo ni ojo pupo seyin gege ni bi ogun odun seyin ki to mo ona igbala gba ti mo si je elesin a wo aso funfun inu wa dudu ju kini lo ewa ika ibinu ija aran kan sisonu agidi ote ko kuro ninu wa bi a ba ti woso funfun a gbagbe pe ara ta woso funfun si o dudu inu ta si woso funfun si papa o dudu ju nkan mi lo a ni aye igba ni a fiyan sinu bo se wa odun marun odun meje odun mewa o wa nu wa sibe mo je kan ninu awon to lulu fun won nigba na alakala o kuro nbe o sugbon baba tin lulu ni awon eyan jo ni won fo soke won ni emi gbe won emi esu ni ama yi won mole emi olorun ki yi yan mole a ko tun lo sile isin kemi olorun ko tun do ti aso e ko to de kon ni mbo lo tin bo o loja ni abe o lo se ko ni emi olorun ni
emi olorun ko yi ni awon ti wa nbe tele bi n ba ti lulu ati awon ti won se agbere ti won se panshaga ati awon ti won ko binijo be ni emi n ba le won ni won fi oriru benchi ninu leisi mo ri ni o ki se ti won pa ni tan fun mi mo joko saarin won ni ajo n gba awe ni ajo n ka saamu ago mejila ago mesan loru lajo la n gbadura a lo n se iso oru paapa a jewo bata bi so ba gun elese bo ba ku lo sorun apadi wo ese keta la o so fun pe turari je so irira fun mi osu titun ati ojo isimi ipe ajo emi ko le roju gba ese ni ani apejopo owo ni osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si yo lenu fun mi gba to n gbadura to Olorun so pe ye yo mi lenu o mo pe iro eyan be te to n gbadura to Olorun so pe ta lo n yo mi lenu yen omo oninaku na wo ni e ti o pada wale to n gbadura to ranse latokere sile wipe o n fe alaafia o n fe ilera o n fe iwosan ye yo mi lenu bi Olorun ba ka adura e si yo lenu o pari fun e ṣùgbọ́n bo ba le ronú pọ̀ ada bo ba sọ fún ọlọ́run wípé ṣàánú fún mi èmi ò tó ṣe ẹlẹ́ṣẹ̀ ọlọ́run á ṣàánú fún ọ nítorí aláàánú ni ọlọ́run bo ba jọ ara rẹ lójú ní ipò ẹlẹ́sìn tí ó wà tí ó ń sọ fún ọlọ́run wípé o gbàgbọ́ pé jésù kú láti kó ẹ̀ṣẹ̀ rẹ lọ bí o bá sì ti kó ẹ̀ṣẹ̀ lọ bẹ́ẹ̀ ni ó ń ju ẹ̀ṣẹ̀ sílẹ̀ pátápátá tó o jẹ́ kó súnmọ́ sàkáání rẹ mọ́ ní ẹsẹ̀ kẹrìnlá ó sọ wípé osu titun yin ati ajo idasile yin okan mi korira won ja si iyo lenu fun mi o sun mi lati gba won ni igba ti eyin na owo yin jade emi o pa oju mi mo fun yin ni tooto ni igba ti eyin ba gba adura pupo ki se die o adura ka ma gba ka ma lami loju adura ka ma gba ka ma mi gbogbo ara adura ka ma laagun o ni bo ti e gbadura to laagun to da omi loju bo ba ju ese sile o so wipe emi ki o gbo owo yin kun fun eje sugbon olorun wa fi wa sile be sori olorun wa alaanu ni bi omo onina kuna bo ti le rin jina si ile be ni okan olorun lo n pe wa wipe ma duro sibe sàsálà fún ẹ̀mí rẹ̀ padà wálé yé fi ara rẹ̀ ṣiṣẹ́ yé fi ara rẹ̀ jìyà mo sọ fún ọ wípé mo wà ní ẹgbẹ́ àwọn tí wọ́n máa ń wọ aṣọ funfun tẹ́lẹ̀ tẹ́lẹ̀ àwọn wòlíì tí mo mọ̀ àwọn tí ó mọ iṣẹ́ ní iṣẹ́ ètò ìsìn láńgbè bẹ́ẹ̀ àwọn tí ó mọ̀ wípé bí o bá láàlá báyìí kó wá síwájú kó sọ pé mo lálá o báyìí lórí o kan máa túmọ̀ àlá fún wa kan sọ fún wa pé àlá ẹ̀yẹn àgbà sáàmù báyìí lọ́wọ́ ẹ wàá sì ká ní ìgbà méje tàbí o láti ní ìyára ẹni sọ́tọ̀ àti ìsẹ́ra ẹni fún ọjọ́ méje gbogbo ẹ láti ṣe ṣùgbọ́n ní gbogbo ìgbà yẹn ààyè rí oṣó àti àjẹ́ ààyè sọ pé àwọn àjẹ́ wọn ń ṣàdúrà wa jẹ́ a máa ń sọ pé a ó tẹ orí oṣó mọ́lẹ̀ a ó tẹ orí àjẹ́ mọ́lẹ̀ àwọn ọ̀nà kúnkún tẹ̀ wá mọ́lẹ̀ ń gbà náà àìsàn wòlíì wa pàápàá àìsàn ojúlẹ̀ tọ́rọ̀ ò bá kọ́bọ̀ lọ́wọ́ ẹ̀ kí wòlíì ẹni tó jẹ́ tọlọ́run kó tún máa tọrọ jẹ́ bó bá ń ṣiṣẹ́ fọlọ́ ọlọ́run á tọ́jú ẹ a ò ṣe di ọlọ́gbọ́n ká sọ fúnra wípé èyí tá a ṣe nínú ẹ̀sìn ó tó a fẹ́ sin olúwa lé ẹ̀mí àti ní òtítọ́ ṣùgbọ́n mo jẹ́ sọ fún ọ nsìn ó ju ọdún bíi méjìdínlógún sẹ́yìn lẹ́nìkan sọ fún mi ló sọ pé kò sọ̀nà bí tó wà yìí kò kọ́kọ́ yé mi mo ń rò wípé ó ń fi mí ṣe ẹlẹ́yà ni òní arákùnrin wa tí ó ń darí àwọn akọrin wa nísinsìnyí sọ pé ó ní kí n wá gbọ́ ìhìnrere èyí táwa náà ní yìí kan náà ní ìhìnrere náà ní agbára pápá wà lọ́wọ́ wà bàbá ti ń gbàdúrà ta ń gbà àwẹ̀ ta ń fò sókè ta ń lùlù bẹ́ẹ̀ ni ẹ̀mí ń bà lé wà a sì ń lálàá ń gbà náà
mo ni awon iwe ti mo nko ala si ni bi ma ti ji laro mi o je ki e kin to ko ala mi ile tori mo le lo gbagbe mi o je je ki enikeni ki o fo okan aso adura mi ohun to se pataki ni ifoju okan sugbon gba ti mo gbo ihin rere bo ti le je wi pe ori mi kokoko kan mo so pe o ti o turari mi abela mi mi o je file emi ti mo ti mo ba se lo samu emi to ku die kin di woli bi ma ngba we laye ojo hun o je ma se mi tori pe baby ba pa mi inu ma nkan mi ni sugbon inu ifoju yi ni mo wa leni kan so fun pe ona irere wa pe eyan ma ni igbala ni to si n bo lowo ese awa omo kan bo lowo ese pe keyan bo lowo ota la wa ro sugbon olorun to je alaanu to si ni suru to be ge lo fi ipe yi fun mi lo so fun mi pe kin kuro ninu isina ti mo wa mo be si ni ba won lo mo koko gbo ko ye mi mo so pe awon ele o mama dura agba atori pe mo ba n gbadura won kan ma gbadura lawon nikan won o jan ri mole won o fo soke emi o gbe won mo ni ewo lawon ele yi se alako be lawon ele yi ni emi o fa han bi sugbon gba ti mo be si ni ri to ye ye mi ti mo ri pe awon woli wa agbere okuro lowo won ikobirin jo okuro lowo won lemi na wa danu ara mi ro pe ko ma ye keyan ku bayi keyan kan joko sipo elesin ni ba joko le mi mo wa lo si ibi ti won tin soro yin rere o wa di odun 1964 ni osu kerin ojo karun lale ojo yen mo gbo bi won na tin gbo lale yi mo nbe olorun wi pe ki on to gbo lale ko le se ola anfani ni ale ojo yi gan bi won tin soro irere yi ton ni mo be si ni gbadura yato si tele tele la tele tele bi n ba wa ninu oko mama mira ni emi ni o bi n ba si wa ni lesin mo soro bo n waasu ma ti ma sori bayi tori kina ati ma tami pa ko ma ti ma so pe we emi nde niyan asin lati jurale fun emi sugbon ojo yi adura ti mo gba jona yato mo so fun olorun wi pe osu mi tori awon oso kuro leyin mi aje kuro leyin mi ibinu nko ija nko aran kan ko ke a fi eyan sinu nko mo ni oto mo be si ni gbadura sanu fun mi elese ni mi dariji mi gba okan mi la fe je jesu wo inu okan mi o je mo olooto le olorun awon ileri re ko yi pada mo wa ri wi pe ayo kan wa sinu okan mi awon ese to wun mi da tele tele awon ti mo ti ma n baja ti mi o kin ki nkan na wa na okan mi lati ma ki won lati dariji won mo abe si ni ko orin ere orin aye atijo pe baba fosoke a wo ori esu mole wom wom mo ju gbo ele mo yi pada patapata woli ba wa mi wale o ba so pe ohun ori mimo mo lo le ri mimo yi kuro ni waju oju mi da wo duro lati se buburo ko lati se rere wa idajo ran awon eni ti ani lara lowo se idajo alaini baba iyen so pe se eto fun won gba ejo opo wi oluwa wi pe wa nisisiyi olako o ma fi ojo igbala re dola wa nisisiyi ke si je ke so asoye po bi ese yin ba ri bi ododo won o fun bi ojo didi bi won si bi won pon bi alari won o dabi irun agutan bi eyin ba fe te se gboran eyin o je ire ile naa e dide ke je ke agbadura bo ba fe duro nipo elesin awon ti ko mo oluwa and awon ti won tesi waju ninu ese sibe sibe o ku sowo e o sugbon bo ba je ko ese sile patapata todi onigbagbo eni ti a fi eje jesu kristi we
Olúwa yóò tẹ́wọ́ gbà ọ́, ó ti pẹ́ tó ti ń retí ẹ. Má ṣe jókòó ní ipò ẹlẹ́sìn. Ẹni tí ó kàn bá wọn wá ṣá. Ké pe Olúwa jẹ́ kí ó dáríjì ọ́. Bí ó bá jẹ́ tòótọ́ tòótọ́ ni o ti ronúpó ọ̀dà. Bí o ti ń délé, gbogbo àwọn èrò èṣù tó wà nílé rẹ, ó di orí àtàn. Eré òrìṣà ni, tàbí òrùka ti ọwọ́, òrùka oògùn, tàbí àwọn oògùn tí wọ́n ti ṣe fún àwọn oògùn dúdú, àbí irun àgùntàn tó ń gbé sórí káàkiri tí ó ń pè ní afẹ́ ayé, tàbí èyí tí ó ń pè ní yẹtí, òrùka ti etí, ti ọwọ́, tàbí ti ẹ̀gbà ọwọ́, tàbí ti ẹ̀wọ̀n ọrùn, èyí tí àwọn èṣù fi mọ àwọn ọmọ tí rẹ̀. Bí ó bá sọ pé ó ti kó èṣù àti ẹ̀ṣẹ̀ sílẹ̀ àti àwọn ayé àti ìríra inú rẹ̀, àwọn ohun tí ó jẹ́ ohun tí ń fi ọ hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù àti ẹni ẹ̀ṣẹ̀ àti ẹlẹ̀sìn lásánlàsàn, ó di kí o kó wọn sọnù. Aṣọ tí ó di àkísà mọ́ ọ lára, èyí tí wọ́n ti lu òsí láti ilé iṣẹ́ aṣọ kí wọ́n tó kólé ọ lọ́wọ́. Èṣù ló ń ra wọ́n níyè tí wọ́n fi ń ra àkísà bí aṣọ. Orúkọ tó wọ́n ni wọ́n lè pè ní léèsì, àkísà náà ni. Bí o bá mọ̀ pé o ti di ti Ọlọ́run, ó di kí o mọ̀ wípé Olúwa wípé. Bí o bá sì jẹ́ ọmọ Ọlọ́run, ó di dandan láti gbọ́ràn sí Ọlọ́run lẹ́nu. Gbà tí èṣù bá rí wípé ẹrù òun kúrò ní ilé rẹ, kò ní lè fi ilé rẹ ṣe ibùgbé mọ́. Kò sì ní lè fi àìsàn kankan mọ́ sí àgọ́ ara rẹ. Mo gbà wípé gbogbo àwa tí a wá ní àṣálẹ́ yìí ni a fẹ́ kúrò ní ipò ẹlẹ́sìn láti di onígbàgbọ́. A fẹ́ kúrò ní ààyè àwọn àgàbàgebè, àwọn tí wọ́n bẹ̀rù Olúwa, tí wọ́n ń sin òrìṣà. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ìlérí Ọlọ́run dájú pé ẹnikẹ́ni tí ó bá ké pe orúkọ Olúwa lé ọgbàlà. Àti pé bí àwọn ènìyàn mi tí a ń pe orúkọ mi mọ́ bá rí ara wọn sílẹ̀, tí wọ́n sì wọ ojú mi, tí wọ́n sì kó ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀, ó ní èmi ó dáríjì wọn, èmi ó sì wó ilẹ̀ wọn sàn. Ó ní ẹ wá Olúwa nígbà tí ẹ lè rí, ẹ ké pè é nígbà tí ó wà nítòsí. Jẹ́ kí ènìyàn búburú kí ó kọ ọ̀nà rẹ̀ sílẹ̀, àti ilé kí ẹlẹ́ṣẹ̀ kí ó kọ ìrònú rẹ̀ sílẹ̀, kí ó sì ké pe Olúwa, kí ó sì wá Olúwa. Ó ní a ó sì dárí ẹ̀ṣẹ̀ rẹ̀ jẹ́, a ó sì fi jì í lọ́pọ̀lọpọ̀. Ó ní bí àwa bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa, olóòótọ́ àti olódodo lé òun láti dáríjì wá, àti láti wẹ̀ wá nù kúrò nínú àìṣòdodo gbogbo. Ẹni tí a bá ń báwé, tí ó bá ń warun òkè, yóò parun lójijì láìsí àtúnṣe. Ó ní ṣùgbọ́n bí a bá jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa tí a sì kọ́ sílẹ̀, ó ní a ó rí àánú gbà. Bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ wípé ìfẹ́ rẹ ó pọ̀ sí wa jọjọ. A dúpẹ́ pé etí wa ò di, ojú wa ò sì fọ́. Ó jẹ́ kí a rí ìkà nínú ọ̀rọ̀ rẹ, ó jẹ́ kí a gbọ́ sí etí wa. Ó ti kìlọ̀ fún wa, ó ti bá wa sọ̀rọ̀, ó ti ní ẹ ká sá kúrò nínú àwọn ìwà ibi, àwọn ìwà ẹ̀ṣẹ̀. Ó ní kí a yí padà, kí a sì ké pe ọ́ láṣáálẹ̀ yìí Olúwa, àti ké pe ọ́. Afẹ́ jẹ́ tirẹ̀. A bẹ̀ ọ́ wípé àwọn tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń wá ẹ̀gbàlà lọ́tún, jẹ́ kí a yọ ẹ̀gbàlà. Ẹ̀rí pé a ti sọ wọ́n di ọmọ Ọlọ́run, jẹ́ kí ó farahàn ní ìgbésí ayé wọn ní orúkọ Jésù. Gbogbo ìwà àtijọ́, gbogbo ẹ̀ṣẹ̀, gbogbo ìrìn àtijọ́ yọ kúrò ní ọkàn wọn ní orúkọ Jésù. Àwọn ohun tí ó ń fi wọ́n hàn tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ọmọ èṣù,
gẹ́gẹ́ bí ọmọ ayé, gẹ́gẹ́ bí ẹni òkùnkùn. Àwọn ohun tó ń fi wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ gẹ́gẹ́ bí ẹlẹ́sìn lásán-làsàn. Bàbá, pẹ̀lú ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ Jésù, báwa wẹ̀ ẹ́ kúrò. Àwọn ìbárẹ̀ ayé tí ṣe ìṣọ̀ta Ọlọ́run, àfi ayé tí ṣe ènìyàn díẹ̀ ní ọ̀run àpáàdì. Bàbá, nítorí àánú rẹ, nítorí sùúrù rẹ, nítorí ìyà tí Jésù Kristì jẹ ní ọgbà Gẹ́tísímánì, àti nítorí ikú rẹ ní orí igi àgbélébùú, nítorí ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀, dáríjì wọn ní orúkọ Jésù. Gbogbo ìta kó kọ́ra látinú ayé, látọwọ́ èṣù, àkísà tá a fi ń ṣaṣọ. Òrùka etí ni, tọwọ́ ni, ti ọrùn ọwọ́ ni. Bàbá, gbogbo àwọn ohun ọ̀ṣọ́ ayé tí ó sọwọ́ di ẹni ìríra lójú rẹ, èyí tí ó fi ń kọ̀ wá sílẹ̀, èyí tí àdúrà wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tí ó fi ń jẹ́ ìyọlẹ́nu sí ọ, jẹ́ bàbá bí àwọn ọmọ rẹ, bí wọ́n ti ń kó wọn dànù, tí wọ́n ń yẹ gbogbo ilé wọn wò, gbogbo ìwà ẹ̀ṣẹ̀, àwòrán ẹ̀ṣẹ̀, àti ohun tí ó jẹ́ kí wọn kí ó jẹ́ ti èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, bí wọ́n ti ń kó wọn sọ́nù. Bàbá, jẹ́ kí a yọ̀ láti òkè ọ̀run wá, jẹ́ kí ó wọ inú wọn ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, agbára láti máa lọ, láti máa dẹ̀ṣẹ̀ mọ́, fífún olúkúlùkù wa ní orúkọ Jésù. Ǹjẹ́ à ń bẹ̀ o, àwọn tí ó ń fi àgbèrè ṣe iṣẹ́ ṣe tẹ́lẹ̀, àwọn tí wọn ò níṣẹ́ lọ́wọ́ gẹ́gẹ́ bí obìnrin, ṣùgbọ́n tí wọ́n ń káàkiri, tí wọ́n di atọrọ jẹ, tí àwọn ọkùnrin ń kì mọ́lẹ̀, tí wọ́n ń fi làkàlàkà, tí wọ́n ṣe bí ó ṣe wù wọ́n, àwọn tí wọ́n jẹ irinṣẹ́ lọ́wọ́ èṣù, àti àwọn tí wọ́n ń kọ ọkùnrin lẹ́sẹ̀ nípa ìwo wọn, nípa ìrìn wọn, nípa ẹ̀jẹ̀ wọn, nípa ìwọṣọ wọn, nípa ìsọ̀rọ̀ wọn. Bàbá, má jẹ́ kí wọn kí ó ṣe ìgbé bẹ́ẹ̀. Ìrònú gbòòdà láti ọ̀run wá, ọkàn tó ń ronú tó ń yí padà, ọkàn tó ń ké pe Olúwa, ọkàn tó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, fi ta olúkúlùkù lọ́rẹ́ ní orúkọ Jésù. Ẹ̀ṣẹ̀ tí a ti ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwà ìsìn tí ẹlẹ́sìn tí a ń ṣògo nínú rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ti ìlú ni, ti ijó ni, ti omi àmú ṣe nǹkan míì ni. Bàbá, aṣọ tí a ń wọ̀ sọ́rùn nǹkan tá ń pè láṣọ àdúrà, ti àbẹ́là, ti túràrí, èyí tí a ti fi ṣìnà, èyí tí a fi jìnà sí ilé, èyí tí a fi kọ ọ̀nà ẹ̀sìn tó tọ́ sílẹ̀. Bàbá, dáríjì ní orúkọ Jésù. Àwọn tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀, tí wọ́n ti ń kọ sílẹ̀ nísinsìnyí, ya ń bẹ̀ Ọlọ́run, ẹ̀mí tí kì í padà sínú èébì, ẹ̀mí tí kì í padà sínú èyí tí a kọ sílẹ̀, fi fún wọn ní orúkọ Jésù. Kí àwọn tí ó wà nítòsí wa, kí wọ́n mọ̀ pé nítòótọ́ àti bá Jésù pàdé, nínú ọ̀rọ̀ tá ń sọ lẹ́nu, nínú ìwà tá ń hù, nínú bá a ṣe ń gbé nínú ilé, bí a ṣe ń bá ọkọ lò, bí a ṣe ń bá ìyàwó sọ̀rọ̀, bí a ṣe ń wà níbi iṣẹ́, kí àwọn ènìyàn kí ó lè rí ògo àti ẹwà Jésù lára wa. Ǹjẹ́ a bẹ̀ ọ́, nígbà kí ìgbà tí ayé yóò wá sópin, nígbà kí ìgbà tí ó sọ pé kí a ṣíwọ iṣẹ́ tí a ń ṣe nínú ayé, má jẹ́ kí a pòfo. A ti ń wá, a ti ń lọ, a ń ka Bíbélì, a ń kọrin, a ń gbàdúrà. Bàbá, a ń bẹ̀ ọ́, yọwọ́ kúrò ní ẹgbẹ́ àwọn ẹlẹ́sìn lásán-làsàn, má jẹ́ kí a pòfo. Ìsìn ìgbàgbọ́ tí a sìn, má jẹ́ kí ó di ìbọ̀rì ṣàmọ́ wa lọ́wọ́. Bíbélì tó fún wa, ìwé ayérayé, ìwé tí ó ń fi ọ̀nà ìjọba Ọlọ́run hàn. Bàbá, ń bẹ̀ ọ́, má jẹ́ kí ó di òkùnkùn mọ́ wa lọ́wọ́. Àwọn tí wọ́n ti wà ní ẹgbẹ́ awo, ẹgbẹ́ òkùnkùn, àwọn tí wọ́n rìn lóru, tí wọ́n ń jẹ lóru, àwọn tí wọ́n wà nínú ẹgbẹ́ èmèrè,
Baba da won sile. Abe o. Wo pe nigba te o ri oni ojo ikehin. Gbogbo on to nje ki awon eniyan ki o ka ba mo ma je ki o sele si wa. Bi awon eyan se mo wa ni ita gbangba gege bi onigbagbo. Be la fe ri ni kokko. A fe ma de se ni kokko. Nigba ti o se enikeni nigba ti o se lufa. A o si fe ma so fun enikeni pe a church wa ni o je ka se. Baba nbe o, on to ki fe de se. On to korira ese. On to sa fun ese. Baba fi sinu okan won ni oruko Jesu. Ni bi ki bi ta le wa ni bi ise ni tabi ni abule wa tabi pelu awon ebi wa tabi pelu awon alejo baba ma je kese kese ki o wa ni owo wa se wa ni omo olorun tooto oro enu wa se ni oro otito iwa owo wa se ni iwa mimo ero enu okan wa je ki o je mimo adupe pe o ti gbo awon ti o ni aisan ni igbesi aye won baba ti won si wa ni bi ni asale yi wo won tan ni oruko Jesu o so fun a wi pe aya yi o pa won alejo wo si fi eru sajade ni bi kon lo fi won nje a pase fun yeyin aisan ni bi ki bi tele wa e jade ni oruko Jesu nitori aduro ni abe ase Olorun Olodumare ati ni abe ojiji Olodumare aduro ni inu ase je Jesu Kristi pelu oro Olorun ati ileri re pelu eje ti a fi rawo pada ni a pase fun gbogbo aisan pata pata eje de ni oruko Jesu baba fi owo kan awon eniyan re lati ori de ese de inu egungun de inu ora ni gbogbo ara awon eniyan re le isan jade ni oruko Jesu ambe o omo imole ni wa aje ori wa gbese oso ori wa mo awon elebologun omo ti wa se ambe wo Olorun ba se wa ninu imole ti oso le sunmo ti aje o le farakan ti elebologun ti o le foju kan baba so wa di eru loju awon ologun abe wi pe ni bi ki bi ta le lo ninu ile ni tabi ni igboro tabi ni bi ise bi won ti e so ogun aba agbara re je ni oruko Jesu adupe po ti so wa di ominira aisan lo

0: Baba dupe lowo re nitori wipe lati isinsin yi lo okuke ma gbadun igbala olorun bi a se lo lasale yi ba wa lo ibiki biti abawo je ki imole re ki o wo be bi imole re ba si ti wole ki okun ki o ma parada bi a ba si ti nbo ni ojo mejo loni awon ti ababa soro oro olorun je ki won ki o gbo ki won ki o gba kasi mu owa ki igbala ti o je ti wa ki o le je ti awon na ni oruko Jesu Kristi oluwa wa
1: eje ki agbadura
2: atun wa le kan si loni baba lati wa ba o pade lati wa gbo oro re a si nbe o wi pe gbogbo awa ti a wa loni a o sala kuro ninu iji igbesan ti o nbo si aye a o si le simi ni odo Jesu Kristi nje a nbe o wi pe wiwa sibi wa loni ati ni igba gbogbo pe ki o ma ja si asan gbogbo ohun ti o ba ye lati mu si eto ni igbesi aye wa fi won han wa ki o si je ki eje Jesu Kristi ki o we won nu patapata sanu fun wa je ki oro re ki o ri ibi ibujoko ni okan wa le oni adupe po ti gbo ti wa ni oruko Jesu Kristi Oluwa wa. O seese ki o ti gbo tele tele ohun ti mo fe ka fun o lati inu iwe Genesis ori ikokandinlogun lati ese ikejila de ese iketadinlogun ohun ti mo si n fe ki o se ayewo ki o si se ohun kan pato nipa re ni wipe sa asala fun emi re. Idajo nbo nitori wipe olorun lati orun fun ara re ni o ti pinu wipe bi eni buburu ba nse buburu ni ojo kan odun kan tabi odun pupo ti o ro wipe ko si idajo oro olorun je ki o di mo fun a wipe idajo nbo idajo yi yo si wa sori gbogbo agbaye patapata esin kesin ti o wu ki enikeni ki o wa ohunkohun ti o wu ki enikeni ki o ma se ati ibi ipamo ti o wu ki enikeni ki o wa olorun je ki o di imo fun wa wipe ojo kan nbo nigba ti ki o si ibi isasi o si n kilo fun wa wipe bi a ba fe la bi a ba fe ni iye oni ni a ni anfani lati le sa asala fun emi wa ni Genesis ori kọkandinlogun ti mo pe fun omo nbere lati ese ikejila awon okunrin naa si wi fun Lot pe iwo ni enikan nihin pelu ana re okunrin ati awon omo re okunrin ati awon omo re obinrin ati ohunkohun ti iwo nini ilu mu won jade kuro nihin yi nitori awa orun ibi yi nitori ti igbe won di pupo ni waju Oluwa Oluwa si ran wa lati run Lot si jade o si so fun awon ana re okunrin ti won gbe awon omobirin re ni iyawo o wipe edide e jade kuro nihin yi nitori ti Oluwa yo run ilu yi sugbon o dabi eletan loju awon ana re nigba ti oye sin la nigba na li awon angeli na le Lot ni re wipe dide mu aya re ati awon omobirin re mejeji ti o wa nihin ki iwo ki o ma barun ninu iya ese ilu yi nigba ti o si nlora awon okunrin na nawo mu ile owo ati owo aya re ati owo omobirin re mejeje oluwa sa shanu fun won si mu jade won si fi si seyin odi ilu na o si se nigba ti won mu won jade seyin odi to le o wi pe sa asala fun emi re ma se wo eyin re be ni ki iwo ki o ma se duro ni gbogbo petele sa asala lo si ori oke ki iwo ki o ma ba se gbe eyi ni ohun ti o sele si awon ilu ti an pe ni Sodomu ati Gomora awon ilu mejeji ti adaruko wonyi won je elese popo popo ni waju oluwa ni ori iketala ti Genesis ese ikejila ti ese iketala ni anje ki o to wa leti ohun ti o sele ti Loti ibatan Abrahamu ti o de ilu ti an pe ni Sodomu o si sese ki ohun kan ki o ti sele ni igbesi aye re eyi ti o ya oya Abrahamu ore Olorun eyi ti o ya oya awon eniyan mimo ati awon onihirere o sese ki o je ibi ti a tin wa owo kakiri o si sese ko je pe ibi ti a tin wa ibi isadi ati agbara okunkun ni ati ya waya ore Olorun ati awon eni Olorun o sese ki o je wipe ija ni o ya waya awon oniwaasu irere ti a fi ro wipe bi won o ba gbo ti wa ti awa na o si le gbo ti won bi ikun sinu die ba wa ti a o si fe ni emi idariji a le yapa ki a si jade lo ki a to awon elese ki a to won lo a o le so ohun ti o ya oya awon eniyan mimo awon ore Olorun awon eni igbala sugbon ohun ti o ya Loti ya ore Olorun ni wepe ibi ile ti won wa ko gba won mo Loti si nfe ibi ti oyin o ti je oga ara re ti o si eni ti yo le bawi ti o si le ni ohun ini pupo ti o si eni ti o ka lowo ko wepe eyi kini o de ti o fi se yi ni eyi ni Loti fi sa kuro ni odo Abrahamu an so fun ani ori iketala ese ikejila Abrahamu si joko ni ile Kenani ibi ti o ye omo Olorun lati joko ile Kenani nibi ti Olorun fun ara re ti o seso lori re nibi ti Olorun ti pese sile ti o si ti se ileri pupo nipa re Abrahamu joko si ile Kenani Loti si joko ni ilu agbegbe ni o si pago re titi de Sodomu awon so fun ani ese ketala sugbon awon okunrin Sodomu se eniyan buburu ati elese gidi gidi ni waju Oluwa ki o to na eka si Loti wepe Loti se ohun ti o dara o ye ki iwo papa nitori awon Yoruba ma so fun a pe bi a ba na ika kan se elomiran merin to ku o wa ni odo wa o nawo se wa ki a to ma bu Loti we pe Loti se ohun ti o dara o ye ki iwo papa ki o wo agbegbe re ati ibujoko re awon wo ni ore korikosun fun o awon wo ni alabasisepo pelu re awon wo ni oludamoran fun o awon wo ni owo otun ati owo osi ati awon ti o gbekele se won ki se awon omuti àwọn oníjà, àwọn olè, àwọn onífàyàwọ́, tàbí àwọn ẹgbẹ́ òkùnkùn. Nítorí bẹ́ẹ̀, bí ó bá burú fún Lọ́ọ̀tì, èyí ń jẹ́ kí ó di mímọ̀ fún ó sì ń kìlọ̀ fún ọ wípé ẹgbẹ́ ẹyẹ òun ni ẹyẹ ń tọ̀. Bí ọ̀nà rẹ bí ò bá dára lójú àwọn olè, wọ́n ti lé ọ̀. Bí ọ̀nà àwọn olè pàápàá bí ò bá dára lójú rẹ, ìwọ náà wà á ti kúrò ní agbègbè wọn. Ṣùgbọ́n bí ọwọ́ bá wọwọ́ pẹ̀lú olè, ó dájú wípé àgùntàn rẹ tó ń bá já rìn, bó o tí jẹ̀gbẹ́ lójú wa, ó ń jẹ̀gbẹ́ ní ìkọ̀kọ̀. Ó lè dàbí ẹni wípé bó bá ti gbé bíbélì, tó ti ń bọ̀ ní ẹ̀kọ́ bíbélì, ó dàbí alára mímọ́, ó dàbí ara ilé Ábráhámù, ó dàbí àwọn tí ó ti mọ ọ̀nà Ọlọ́run. Yẹ kí n sọ fún ọ, àwọn tí ó ṣe bẹ́ẹ̀ ṣáájú, àwọn ni Ọlọ́run sọ fún wa ní ìwé wòlíì Aísáyà, tí ó ń sọ ní orí 168, orí 168, ké rárá, má ṣe dá sí, gbé ohùn rẹ sókè bí ìpè, kí o sì fi ìré kọjá àwọn ènìyàn mi hàn wọ́n, àti ilé Jákọ́bù ẹ̀ṣẹ̀ wọn. Ṣùgbọ́n wọ́n ń wá mi lójoojúmọ́, wọ́n sì ní inú dídùn láti mọ ọ̀nà mi, bí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo, tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lọ́wọ́ mi, wọ́n a sì máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Àwọn wọ̀nyí ni wọ́n máa ń lọ sí ilé ìsìn. Àwọn náà bí àwa ti ń ka bíbélì ni wọ́n ń ka bíbélì. Bí a ti ń sọ wípé àgbà Ọlọ́run gbọ́ ni àwọn náà ń já láńká tó, tí wọ́n sì ń fọwọ́ sọ̀yà wípé àwọn pàápàá gba Ọlọ́run gbọ́. Bí ọ̀nà ìsìn bí ó ti ń pè ni àwọn náà ń dìde. Ó ń sọ ní ẹsẹ̀ ìkejì wípé wọ́n ń wá mi lójoojúmọ́. Ibikíbi tí a bá ti ń ka bíbélì, tí a ti ń dárúkọ Ọlọ́run, tí a ti ń kọ orin sí Ọlọ́run, a ò fẹ́ wọn kù níbẹ̀. Wọ́n ní inú dídùn sí ọ̀nà mi. Kò sí ibi tí àpéjọpọ̀ wà láti ka bíbélì tàbí láti jọ́sìn tí a ò ní rí wọn bẹ̀. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè. Kò sọ wípé wọ́n jẹ́ orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Ó ní wọ́n dàbí orílẹ̀-èdè tí ó ń ṣe òdodo. Wọ́n ṣe àfarawé ìwà bí Ọlọ́run. Wọ́n mọ bí a ti gbàdúrà. Wọ́n mọ bí a ti ka sáàmù. Wọ́n mọ bí a ti ka bàbá wa tí ń bẹ lé ọ̀run. Bí wọ́n bá dìde láti ka bàbá tí ń bẹ lé ọ̀run, á dàbí ayé kò tọ́ ń gbàdúrà. Wọ́n lè sọ ọ́ jáde. Ṣùgbọ́n kò ní ìtumọ̀ ní ọkàn àti ilé ẹnu wọn. Ó ń sọ wípé wọ́n dàbí orílẹ̀-èdè tí ń ṣe òdodo. Àwọn ìran Lọ́ọ̀tì nìyẹn o. Tí kò sì fi ìlànà Ọlọ́run wọn sílẹ̀. Wọ́n ń béèrè ìlànà òdodo wọn ni lé ọwọ́ mi. Wọ́n a máa ṣe inú dídùn àti súnmọ́ Ọlọ́run. Wọ́n tilẹ̀ fi hàn pàápàá nípa iṣẹ́ ìsìn, nípa àdúrà àti ààwẹ̀ wo ẹsẹ̀ ìkẹta. Nítorí kíni àwa ṣe ń gbà ààwẹ̀ tí ìwọ kò sì rí i? Nítorí kíni àwa ṣe ń jẹ ọkàn wa ní ìyà tí ìwọ kò sì mọ̀? Olúwa ń dá wọn lóhùn wípé kíyè sí i lé ọjọ́ ààwẹ̀ yín. Ẹ̀yin ṣe afẹ́, ṣé ìwọ náà mọ̀ pé afẹ́ kúrò lọ́wọ́ ẹ? Ó ṣeéṣe kí ó jẹ́ ti góòlù, ọ̀ṣọ́ ti ayé. Ó ṣeéṣe kí ó jẹ́ ti àtíkè. Ó ṣeéṣe kí ó jẹ́ ti ìmutípara. Ó sì ṣeéṣe kí ó jẹ́ ti yíyí ẹ̀yìn òkú padà. Afẹ́nì, ìṣọ̀ṣọ́ ayé, tàbí ìṣe ti ayé, tàbí ìwà ti ayé, èyí tí àwọn ènìyàn ń ṣe tí wọn mọ̀ pé ó mú ìdájọ́ bọ̀ lórí wọn. Ẹ̀sìn fi agbára mú ni ṣe gbogbo iṣẹ́ yín. Kíyè sí, ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. Ẹ̀yin ń gbà ààwẹ̀ fún ìjà. ye o ti ri ibi ti awon elesin ti won gba awe ti won so pe ah tin ba gba awe ojo meta lori mama olu aha ohun pa agbadun ara e a ma yo si ni oju ala ni oju iran ma le to je pe ese oni tole afiki mati wo awe ijakadi segun lori mama olu awon tan so niyan ti won gba awe ni fun ija ati fun agan ati lilu nipa ikuku iwa buburu e ma se gba awe bi ojo yi ke le gbo ohun yi le oke awe iru eyi ni mo yan bi awe ogoji ojo sugbon sibe sibe ireje eka ipaniyan tabi sise yun ko kuro lowo won tabi ki a ja ile onile ki a fi boti wa bi o ba ja ile onile to fi boti e ojo niye wole e ojo idajo olorun awon to tun gbon ju o lo ti ese won ati owo won gun ju ti e won tun ja ile ti e won tun ja fi boti won awon ti won tun gbon ju awon won ni lo won tun ja ile ti won se esu lokunkun wa leyin won wa ma ja ile onile ti won ba ti fi boti e bo ti n boti e to ki o to to ojo keji ni won ja ti e na bi o ti n bu ese elomiran ni won bu ti e

ní oṣù tó kọjá mo ṣiṣẹ́ iṣẹ́ ìṣẹ́gun, ṣùgbọ́n nsìn ó yẹ kí n tún jẹun díẹ̀, ọtí díẹ̀, sìgá díẹ̀, àgbèrè díẹ̀, nítorí pé bí n bá gbádùn ara mi ní ọ̀sẹ̀ yìí wọ́n máa fi di ọ̀sẹ̀ tó ń bọ̀, mo tún wọṣẹ́ nìyẹn. Ṣé irú àwọn tí a mú ìbéèrè àdúrà wa lọ bá, àwọn tí wọ́n ti di ará Sodomu àti Gomorrah, àwọn tí ìdájọ́ Ọlọ́run tí ó rọ̀ dẹ̀dẹ̀ lórí wọn? Ó ní àwẹ̀ irú èyí ni mo wá yàn bí ọjọ́ tí ènìyàn ń jẹ ọkàn rẹ̀ ní ìyà láti tẹ orí rẹ̀ ba bí koríko odò, àti láti tẹ aṣọ ọ̀fọ̀ àti eru lábẹ́ rẹ̀. Ìwọ ha pé èyí ní àwẹ̀ àti ọjọ́ ìtẹ́wọ́gbà fún Olúwa? Àwọn wọ̀nyí ni Ọlọ́run sọ wípé wọ́n jẹ́ ẹlẹ̀sìn, ṣùgbọ́n wọn kì í ṣe olùfọkànsìn. Wọ́n máa ń pe Olúwa lé ẹnu, ṣùgbọ́n ìwà búburú kò kúrò ní àgọ́ wọn. Ṣùgbọ́n bí o bá ń fẹ́ rí ojú Olúwa, bí o bá ń fẹ́ jẹ́ ti Ọlọ́run, àwọn irú nǹkan wọ̀nyí yóò kúrò ní ìgbésí ayé rẹ. Ní ìwé wòlíì Ezekiel ni a tún ti ń jẹ́ kí ó yé wa irú àwọn ènìyàn tí wọ́n hu irú ìwà wọ̀nyí, rántí ohun tí a ń sọ wípé Lot tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ó ti mọ ọ̀nà Ọlọ́run yóò dára. Bí ẹlẹ́ṣẹ̀ ṣe máa ń rò wípé yóò dára, bí ó bá tún di ọjọ́ kejì, bó ti jí a sọ pé yóò tún dára náà, ṣùgbọ́n ó ń burú fún jù bẹ́ẹ̀ lọ. Bẹ́ẹ̀ náà ni orí fún Lot. À ń sọ fún wa ní Ezekiel orí 23:30. Ezekiel orí 23:30 láti ẹsẹ 30. Ìwọ ọmọ ènìyàn, síbẹ̀ àwọn ọmọ ènìyàn rẹ ń sọ̀rọ̀ sí ọ lẹ́bàá ògiri. Àwọn fi ọ̀rọ̀ kẹ́lẹ́ bani jẹ́, àwọn asọ̀rọ̀ ẹni lẹ́yìn àti lẹ́bàá ilẹ̀kùn ilé. Èkíní sì sọ fún ẹni kejì, olúkúlùkù fún arákùnrin rẹ̀ wípé, wá èmi bẹ̀ ọ́, sì gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Èyí ń sọ wípé àwọn náà máa ń fẹ́ láti lọ sí ẹ̀kọ́ bíbélì. Wọ́n tilẹ̀ máa ń pe ẹnì kejì tàbí aládùúgbò wọn. Wọ́n máa ń sọ wípé, wá èmi bẹ̀ ọ́, jẹ́ kí a lọ láti gbọ́ ọ̀rọ̀ tí ó ti ọ̀dọ̀ Olúwa jáde wá. Ṣùgbọ́n kí ni ẹ̀rí tí Ọlọ́run jẹ́ nípa wọn? Ní ẹsẹ̀ 21, wọ́n sì tọ̀ wá bí ènìyàn ti wá, wọ́n sì jókòó níwájú rẹ bí ènìyàn mi, wọ́n sì gbọ́ ọ̀rọ̀ rẹ, ṣùgbọ́n wọn kì í ṣe wọn o. Wọ́n máa ń gbọ́. Àwọn wọ̀nyí ni a ń pè ní agbọ́mágbà. Bí o bá sọ fún ọ wípé kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, wọ́n gbọ́, ṣùgbọ́n wọn ò ní ṣe é. Ó ń sọ wípé ṣùgbọ́n wọn kì í ṣe wọn, nítorí ẹnu wọn ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn, ṣùgbọ́n ọkàn wọn tẹ̀lé ojú kòkòrò wọn. Èyí ni ohun tó ṣe Lot. Ó ń fẹ́ láti sin Olúwa, ó ń fẹ́ láti jẹ́ ti Ọlọ́run, ó sì máa ń gbèrò nínú ọkàn rẹ̀ láti ṣe déédé, ṣùgbọ́n ẹnu ni wọ́n fi ń fi ìfẹ́ púpọ̀ hàn. Ó ṣeéṣe kí ó máa sọ fún Ábíráhámù nígbà tí ó fẹ́ kúrò wípé, a ń yára nípa ti ara, a ò yára nípa ti ẹ̀mí, nítorí pé ẹ̀mí ń fẹ́. Ṣùgbọ́n ó ṣe àìlera fún ara, ó sì ṣeéṣe kí ó máa jẹ́ kí ó dá Ábíráhámù lójú wípé, bí mo ti ń lọ yìí, má rò wípé mo ti sọnù o, má sì rò wípé mo ti di apẹ̀yìndà, nítorí pé gbogbo ìlànà Ọlọ́run tí o ti kọ́ mi pátápátá, gbogbo rẹ̀ ṣiṣẹ́ ni. Ṣùgbọ́n mo rí wípé ibì kan náà, ibi iṣẹ́ kan náà, ibi ẹ̀sìn kan náà kò ní gbà wá. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí n wá ibi tí èmi pàápàá tí ó fi ṣe ibùjókòó. Ṣùgbọ́n bo lórí níbi tí Ọlọ́run ò darí ẹ̀ sí.

òkun àti òṣùpá àti gbogbo ogun ọ̀run tí wọ́n ti fẹ́ tí wọ́n sì ti sìn àwọn tí wọ́n sì rìn tọ̀ lẹ́yìn tí wọ́n sì wá tí wọ́n sì forí balẹ̀ fún a kì yóò kó wọn jọ bẹ́ẹ̀ ni a kì yóò sin wọn wọn ó di àtàn ní ojú ilẹ̀ ayé àwọn ìyókù tí ó kù nínú ìdílé búburú yìí yóò yan kíkú ju yíyè lọ níbi gbogbo tí wọ́n kù sí tí èmi ti tì wọ́n jáde sí ni olúwa àwọn ọmọ ogun wí ìwọ sì wí fún wọn pé báyìí ni olúwa wí ènìyàn lè ṣubú lé àìdìde mọ tàbí ènìyàn lè padà kí ó má tún yí padà mọ èṣe tí àwọn ènìyàn jerusalemu yìí sọ ìpadà sẹyìn di ìpẹ̀yìndà láéláé wọn di ẹ̀tàn mú ṣinṣin wọn kọ láti padà mo tẹ́tí lélẹ̀ mo sì gbọ́ ṣùgbọ́n wọn kò sọ̀rọ̀ títọ́ kò sí ẹnìkan tí ó ronúpìwàdà búburú rẹ̀ wípé kí ni èmi ṣe gbogbo wọn yí poli ọ̀nà wọn bí akọ ẹṣin tí ń sáré gbòrò sínú ogun lóòótọ́ ẹyẹ àpọ̀ lé ojú ọ̀run mọ àkókò rẹ̀ àdàbà àti ẹyẹ lékeléke pẹ̀lú alápáǹdẹ̀dẹ̀ sọ ìgbà wíwá wọn ṣùgbọ́n ènìyàn mi kò mọ ìdájọ́ olúwa báwo ni ẹ̀yin ṣe wípé ọlọ́gbọ́n ni wá àti òfin olúwa ń bẹ lọ́dọ̀ wa ṣáàwò ní tòótọ́ kálámù èké àwọn akọ̀wé ti sọ òfin di èké ojú ti àwọn ọlọ́gbọ́n ìdààmú bá wọn a sì mú wọn ṣáàwò wọn ti kọ ọ̀rọ̀ olúwa ọgbọ́n wo ni ó wà nínú wọn nítorí náà ni èmi ó fi aya wọn fún ẹlòmíràn àti oko wọn fún àwọn tí yóò gbà wọn nítorí gbogbo wọn láti ẹni kékeré títí ó fi dé ènìyàn ńlá fi ara wọn fún ojú kòkòrò láti wòlíì títí dé àlùfáà gbogbo wọn ń ṣe ẹ̀tàn nítorí pé wọ́n ti wo ìpalára ọmọbìnrin ènìyàn mi fẹ́rẹ̀ wípé àlàáfíà àlàáfíà nígbàtí àlàáfíà kò sí ìtìjú yóò bá wọn nítorí wọ́n ti ṣe ohun ìríra síbẹ̀ wọn kò tìjú bẹ́ẹ̀ ni ooru ìtìjú kò mú wọn nítorí náà ni wọ́n ṣe ṣubú láàrin àwọn tí ó ṣubú ní ìgbà ìbẹ̀wò wọn a ó sì wó wọn lulẹ̀ ni olúwa wí ní kíká èmi ó ká wọn jọ ni olúwa wí èso àjàrà kì yóò sí mọ́ lórí àjàrà tàbí èso ọ̀pọ̀tọ́ lórí igi ọ̀pọ̀tọ́ ewé rẹ̀ yóò sì rẹ̀ nítorí náà ni èmi ó yan àwọn tí yóò kọjá lọ lórí rẹ̀ èéṣe tí àwa jókòó jẹ́ ẹ kó ara yín jọ kí ẹ sì jẹ́ kí a wọ inú ìlú olódi kí a sì dákẹ́ síbẹ̀ nítorí olúwa ọlọ́run wa ti mú wa dákẹ́ ó sì fún wa ní omi òróòro láti mu nítorí tí àwa ṣẹ̀ sí olúwa àwa retí àlàáfíà ṣùgbọ́n kò sí ìrètí kan àti ìgbà dídára sì kíyèsí ìdààmú láti dání ni a gbọ́ fífọn imú ẹṣin rẹ̀ gbogbo ilẹ̀ wárìrì fún ìró yíyan akọ ẹṣin rẹ̀ wọ́n sì dé wọ́n sì jẹ ilẹ̀ run àti èyí tí ń bẹ nínú rẹ̀ ìlú àti àwọn tí ń gbé inú rẹ̀ ṣáàwò èmi ò ran ejò ejò gun tè sí àárín yín tí kì yóò gbọ́ ìtújú wọn ó sì bù yín jẹ ni olúwa wí èmi ìbá lè tu ara mi nínú nínú ìkáàánú mi ọkàn mi dákú nínú mi ṣáàwò ohun ẹkún ọmọbìnrin ènìyàn mi láti ilẹ̀ jíjìnà wá sí olúwa ní sioni bí ọba rẹ̀ wá sí nínú rẹ̀ èéṣe tí wọ́n fi èrè gbígbẹ́ àti ohun àsán àjèjì mú mi bínú ìkórè ti kọjá ẹ̀rùn ti parí a kò sì gbà wálà nítorí ìpalára ọmọbìnrin ènìyàn mi ni a ṣe pa mí lára èmi ṣọ̀fọ̀ ìyanu sì dì mí mú kò wá sí òjìyà ìkunra ní gíláàdì oníṣègùn kò wá sí níbẹ̀ èéṣe tí a kò fi ọ̀já di ọgbẹ́ ọmọbìnrin ènìyàn mi. Ìwé wòlíì Jeremiah orí ìkẹsàn-án orí mi ìbá jẹ́ omi àti ojú mi ìbá jẹ́ orísun omijé kí èmi lè sọkún lọ́sàn àti lóru fún àwọn tí a pa nínú ọmọbìnrin ènìyàn mi èmi ìbá ní búkà èrò ní ijù kí èmi kí ó lè fi ènìyàn mi sílẹ̀ kí n lọ kúrò lọ́dọ̀ wọn nítorí gbogbo wọn ni panṣágà àjọ alárekereke ènìyàn ni wọn wọn sì fa han wọn bí ọrùn fún èké ṣùgbọ́n wọn kò ṣe àkóso fún òtítọ́ lórí ilẹ̀ nítorí pé wọ́n ti inú búburú lọ sí búburú wọn kò sì mọ̀ mí ni olúwa wí ẹ máa ṣọ́ra olúkúlùkù yín lọ́dọ̀ aládùúgbò rẹ̀ kí ẹ má sì gbẹ́kẹ̀lé arákùnrin kárákùnrin nítorí pé olúkúlùkù arákùnrin fi àrékérekè ṣẹ̀tàn pátápátá àti olúkúlùkù aládùúgbò ń sọ̀rọ̀ ẹni lẹ́yìn ẹnì kíní ń tan ẹnì kejì rẹ̀ jẹ wọn kò sì sọ òtítọ́ wọn ti kọ ahọ́n wọn láti ṣèké wọn sì ti ṣe ara wọn láàárẹ̀ láti ṣe àìṣedéédé ibùgbé rẹ̀ ń bẹ láàrin ẹ̀tàn nípa ẹ̀tàn wọn kọ̀ láti mọ̀ mí ni olúwa wí nítorí náà báyìí ni olúwa àwọn ọmọ ogun wí ṣáàwò èmi ó yọ wọn èmi ó sì dán wọn wò nítorí kí ni èmi ó ṣe fún ọmọbìnrin ènìyàn mi ahọ́n wọn dàbí ọfà àti ata ó ń sọ ẹ̀tàn ẹnì kíní fi ẹnu rẹ̀ sọ àlàáfíà fún ẹnì kejì rẹ̀ ṣùgbọ́n ní ọkàn rẹ̀ ó ba dèé èmi kì yóò àbẹ̀ wọ́n wò nítorí nǹkan wọ̀nyí ni olúwa wí ọkàn mi kì yóò àgbẹ̀sán lára orílẹ̀-èdè bí irú èyí fún àwọn òkè ńlá ni èmi ó gbé ẹkún àti ohun rere sókè àti ẹkún ìrora lórí pápá oko aginjù wọn ni nítorí tí wọ́n jóná ẹnìkan kò lè kọjá níbẹ̀ bẹ́ẹ̀ ni a kò gbọ́ ohun ẹran ọ̀sìn láti ẹyẹ ojú ọ̀run títí dé ẹranko ti sá kúrò wọ́n ti lọ èmi ó sọ

0: Jerusalem di òkìtì àlàpà àti ipò àwọn ìpoko, èmi ó sì sọ ìlú Júdà di ahoro láì ní olùgbé. Ta ni ènìyàn tí ó gbọ́n, tí ó mòye yìí, àti ta ni ẹni tí ẹnu Olúwa ti sọ fún, kí ó ba lè kéde rẹ̀ pé, kí ni ó ṣe tí ilẹ̀ fi ṣègbé, kí ó sì sun jóná bí aginjù, tí ẹnìkan kò kọjá níbẹ̀. Olúwa sì wí pé, nítorí tí wọ́n ti kọ òfin mi sílẹ̀ tí mo ti gbé kalẹ̀ níwájú wọn, tí wọn kò sì gba ohùn mi gbọ́, bẹ́ẹ̀ ni wọn kò sì rìn nínú rẹ̀, ṣùgbọ́n wọ́n ti rìn nípa gidi ọkàn wọn, àti nípasẹ̀ bálímù tí àwọn bàbá wọn kọ wọn. Nítorí náà, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí, ṣáàwó, àwọn ènìyàn yìí pàápàá ni èmi ó fi wàhálà bọ́, èmi ó sì mú wọn mu omi òróòro, èmi ó sì tú wọn ká nínú àwọn kèfèrí tí àwọn tìkára wọn àti bàbá wọn kò mọ̀ rí, èmi ó sì rán idà sí wọn títí èmi ó fi rùn wọn. Báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, ẹ kíyèsí, kí ẹ sì pe àwọn obìnrin tí ń ṣọ̀fọ̀ kí wọn wá, ẹ sì ránṣẹ́ pe àwọn obìnrin tí ó mòye kí wọn wá, kí wọn kí ó sì yára, kí wọn pohùn réré ẹkún fún wa, kí ojú wa kí ó lè sun omi jẹ ẹkún, àti kí ìpèǹpéjú wa lè tú omi jáde. Nítorí a gbọ́ ohùn ẹkún láti Sioni pé, a ti pàwarun tó, àwa dààmú jọjọ, nítorí tí a kọ ilẹ̀ yìí sílẹ̀, nítorí tí ibùgbé wa ti wà jáde. Ǹjẹ́ ẹ̀yin obìnrin, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ jẹ́ kí etí yín gbọ́ ọ̀rọ̀ ẹnu rẹ̀, kí ẹ sì kọ́ ọmọbìnrin yín ní ẹkún, àti kí olúkúlùkù obìnrin kí ó kọ́ aládùúgbò rẹ̀ ní àrò. Nítorí ikú ti dé ojú fèrèsé wa, ó ti wọ inú ààfin wa láti kí àwọn ọmọ ọmú kúrò ní ìta, àti àwọn ọmọdékùnrin kúrò ní ìgboro. Sọ pé báyìí ni Olúwa wí, òkú ènìyàn yóò ṣubú bí àtàn ní oko, àti bí ìbùkún wọ́ lẹ́yìn olùkórè tí ẹnìkan kò kójọ. Báyìí ni Olúwa wí, kí ọlọ́gbọ́n kí ó má ṣògo nítorí ọgbọ́n rẹ̀, bẹ́ẹ̀ ni kí alágbára kí ó má ṣògo nítorí agbára rẹ̀, kí ọlọ́rọ̀ kí ó má ṣògo nítorí ọ̀rọ̀ rẹ̀, ṣùgbọ́n kí ẹnikẹ́ni tí yóò bá máa ṣògo kí ó ṣe nínú èyí pé, òun ní òye, òun sì mọ̀ mí pé èmi ni Olúwa tí ń ṣe àánú àti ìdájọ́ àti òdodo ní ayé. Nítorí inú mi dùn nínú ohun wọ̀nyí ni Olúwa wí. Ṣáàwó, ọjọ́ ń bọ̀ ni Olúwa wí, tí èmi ó jẹ gbogbo àwọn tí a kọ ní ilà pẹ̀lú àwọn aláìkọlà ní ìyà, Íjíbítì àti Júdà àti Édómù àti àwọn ọmọ Ammoni àti Moabu pẹ̀lú gbogbo àwọn tí ń dá oṣù, tí ń gbé aginjù, nítorí aláìkọlà ní gbogbo orílẹ̀-èdè yìí, ṣùgbọ́n gbogbo ilé Ísírẹ́lì jẹ́ aláìkọlà ọkàn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Jeremiah, orí ìkẹwàá, ẹ gbọ́ ọ̀rọ̀ tí Olúwa sọ fún yín, ẹ̀yin ilé Ísírẹ́lì. Báyìí ni Olúwa wí, ẹ má ṣe kọ́ ìwà àwọn kèfèrí, kí àmì ọ̀run kí ó má sì dààmú yín, nítorí pé wọ́n ń dààmú àwọn orílẹ̀-èdè, nítorí asán ni ìlànà àwọn orílẹ̀-èdè, nítorí igi tí a ké láti igbó ni iṣẹ́ ọwọ́ onísọ̀nà àti ti àáké, wọ́n fi fàdákà àti wúrà ṣe é lọ́ṣọ̀ọ́. Wọ́n fi ìṣó àti olùdí mú kí ó má le mì, wọ́n nàró bí igi ọ̀pẹ, ṣùgbọ́n wọn kò fọhùn. Gbígbé ni a ń gbé wọn, nítorí wọn kò lè rìn, má bẹ̀rù wọn, nítorí wọn kò lè ṣe búburú, bẹ́ẹ̀ ni àti ṣe rere kò sí nínú wọn. Kò sí ẹnìkan tí ó dàbí ìwọ Olúwa, ìwọ tóbi, orúkọ rẹ sì tóbi ní agbára, ta ni kì bá bẹ̀rù rẹ, ìwọ ọba orílẹ̀-èdè, nítorí tìrẹ ni ó já sí, kò sí nínú àwọn ọlọ́gbọ́n orílẹ̀-èdè àti gbogbo ìjọba wọn, kò sí ẹni tí ó dàbí ìwọ. Ṣùgbọ́n wọ́n jùmọ̀ ṣe òpè àti aṣiwèrè, ìtì igi ni ẹ̀kọ́ wọn asán, fàdákà tí a fi ṣe àwo ni a mú láti Tarṣiṣi wá, àti wúrà láti Upasi wá, iṣẹ́ oníṣọ̀nà àti lọ́wọ́ alágbẹ̀dẹ, aláró àti elése àlùkò ni aṣọ wọn, iṣẹ́ ọlọ́gbọ́n ni gbogbo wọn. Ṣùgbọ́n Olúwa, Ọlọ́run òtítọ́ ni, òun ni Ọlọ́run alààyè àti ọba ayérayé, ayé yóò wárìrì nígbà tí ó bá bínú, orílẹ̀-èdè kì yóò lè dúró ní ìbínú rẹ̀. Báyìí ni ẹ̀yin yóò wí fún wọn pé, àwọn ọlọ́run tí kò dá ọ̀run wọn ayé, àwọn náà ni yóò ṣègbé lójú ayé, àti lábẹ́ ọ̀run wọn yìí, òun ti dá ayé nípa agbára rẹ̀, òun ti pinnu aráyé nípa ọgbọ́n rẹ̀, ó sì na àwọn ọ̀run nípa òye rẹ̀. Nígbà tí ó bá sàn ará, ọ̀pọ̀lọpọ̀ omi ní bẹ lójú ọ̀run, ó sì jẹ́ kí kùkù rú sókè láti òpin ayé, ó dá mọ̀nàmọ́ná fún òjò, ó sì mú ẹ̀fúùfù jáde láti inú ìṣúra rẹ̀ wá. Aṣiwèrè ni gbogbo ènìyàn nítorí òye kò sí, ojú ti olúkúlùkù alágbẹ̀dẹ níwájú èrè rẹ̀, nítorí èrè dídà rẹ̀ èké ni, kò sì sí ẹ̀mí nínú rẹ̀, asán ni wọn àti iṣẹ́ ìṣìnà. Nígbà ìbẹ̀wò wọn, wọn ó ṣègbé, ìpín Jákọ́bù kò sì dàbí wọn, nítorí òun ní ṣe ẹlẹ́dàá ohun gbogbo. Ísírẹ́lì sì ni ẹ̀yà ìjogún rẹ̀, Olúwa àwọn ọmọ ogun ni orúkọ rẹ̀. Kó ẹrù rẹ kúrò ní ilẹ̀ náà, iwo olugbe ilu ti adoti nitori bayi ni oluwa wi sawo emi o gbon awon olugbe ile nanu lekan yi emi o se pon won loju ki won ki o le ri egbe ni fun mi nitori ipalara mi ogbe emi po sugbon mo wi pe nitooto iya mi ni eyi emi o si ru ago mi baje gbogbo okun mi si ja awon omo mi ti fi mi sile lo won ko si mo ko si enikan ti yo na ago mi mo ti yo si ta aso ikile mi nitori awon oluso agutan ti di ope won ko si wo oluwa nitori na won ki yo ri rere gbogbo agbo won yo si tuka sawo ariwo egbe ti de ati iruke rudo nla lati ile ariwa wa lati so ilu juda de akoro ati ipo wa wa oluwa emi won pe ona eniyan ko si ni ipa ara re ko si ni ipa eniyan ti rin lati to isise re oluwa kilo fun mi sugbon ni idajo ni ki o ma se ni ibinu re ki iwo ki o ma so mi di asan tu ibinu re si ori awon orilede ti ko mo o ati sori awon idile ti ko kepe oruko re nitori ti won ti je jakobu run won si gbe mi won si parun tan won si so ibugbe re di aporo iwe woli jeremiah ori ikokanla oro ti o ti odo oluwa wa sodo jeremiah wipe egbo oro majemu yi ki e si so fun awon eniyan juda ati awon olugbe jerusalemu ki iwo ki o si wi fun won pe bayi ni oluwa olorun israeli wi ifibu ni oluwa re ti ko ba gba oro majemu yi gbo ti mo pa ni ase fun awon baba yin le ojo ti mo mu won ti ile egypt jade lati inu ileru irin wipe gba ohun mi gbo ki e si se gege bi emi ti pase fun yin be ni eyin o je eniyan mi emi o si je olorun yin ki emi ki o le mu ileri mi se ti mo ti bura fun awon baba yin lati fun won ni ile ti n san fun wara ati fun oyin gege bi o ti ri ni oni mo si dahun mo si wipe ami oluwa oluwa si wi fun mi pe kede gbogbo oro won yi ni ilu juda ati ni ita jerusalemu wipe egbo oro majemu yi ki e si se won nitori ni kikilo mo kilo fun awon baba yin lati ojo ti mo ti mu won wa lati ile egypt titi di oni emi si n yara kilo fun won mo si n so wipe egba ohun mi gbo sibesibe won ko gbo won ko teti sile won si rin olukuluku won ni agidi okan buburu won nitori na emi o mu gbogbo oro majemu yi wa sori won ti mo pase fun won lati se won ko si se oluwa si wi fun mi pe a ri idite laarin awon okunrin juda ati laarin awon olugbe jerusalemu won yi pada si ese isaaju awon baba won ti o ko lati gbo oro mi awon wonyi si to olorun miran leyin lati sin won ile israeli ati ile juda ti da majemu mi ti mo ba awon baba won da nitori na bayi ni oluwa wi sawo emi o mu ibi wa sori won ti won ki yo le yeba fun bi won ti le kepe mi emi ki yo feti si igbe won ye ki ilu juda ati awon olugbe jerusalemu ki o lo ki won ki o si kepe awon olorun ti won sun turari fun sugbon looto won ki yo le gba won ni igba iponju won nitori bi iye ilu re be ni iye olorun re iwo juda ati bi iye ita jerusalemu be ni iye pepe ti eyin ti te fun ohun itiju ni pepe lati sun turari fun baali nitori na ma se gbadura fun awon eniyan yi be ni ki o ma si se gbe ohun ekun tabi ti adura soke fun won nitori emi ki yo gbo ni igba ti won ba kigbe pe mi ni wakati wahala won kini olufe mi ni se ni ile mi nigba ti won se buburu pupo bayi adura ohun eran mimo a le mu ibi koja kuro lodo re bi o ba ri bayi nigba na je ki inu re ki o dun oluwa pe oruko re ni igi olifi tutu didara eleso rere sugbon ni isisiyi o fi ariwo irokeke nla da ina lara re eka re ni o si faya nitori oluwa awon omo ogun ti o gbin o ti soro ibi si o nitori buburu ile israeli ati ile juda ti won ti se si ara won lati ru ibinu mi soke ni sisun turari fun baali oluwa si ti mu mi mo emi si mo nigba na ni wo fi ise won han mi ani mo dabi odo agutan ti o mo oju ile ti a mu wa fun pipa emi ko si mo pe won ti pinu buburu si mi wipe je ki a ke igi na pelu eso re ki a si ke kuro ni ile alaye ki a ma se ranti oruko re mo sugbon oluwa awon omo ogun onidajo otito ti n da aya ati inu wo emi o ri igbesan re lori won nitori iwo ni mo fi oran mi le lowo nitori na bayi ni oluwa wi ni ti eniyan anatoti ti o n wa emi re ti n wipe ma se so asotele ni oruko oluwa ki iwo ki o ma ba ku nipa owo wa nitori na bayi ni oluwa awon omo ogun wi wo emi o be won wo awon odomokunrin o ti owo idaku omo won okunrin ati omo won obinrin yo ku nipa eyan enikan ki yo ku ninu won nítorí èmi ò mú ibi wá sórí àwọn ènìyàn Anatoti àní ọdún ìbẹ̀wò wọn.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
0: Ìwé wòlíì Jeremiah, orí ìkejìlá, aláre ni ìwọ, Olúwa, nígbà tí mo ń bá ọ wíjọ, síbẹ̀, jẹ́ kí èmi bá ọ sọ ti ọ̀ràn ìdájọ́, èyí ti ṣe tí a sì kí ń bẹ ní ọ̀nà ènìyàn búburú tí gbogbo àwọn tí ń ṣe ẹ̀tàn jẹ́ aláìléwu. Ìwọ ti gbìn wọ́n, wọ́n sì ti ta gbòǹgbò, wọ́n dàgbà, wọ́n sì ń so èso, ìwọ súnmọ́ ẹnu wọn, ó sì jìnà sí ọkàn wọn. Ṣùgbọ́n ìwọ Olúwa mọ̀ mí, ìwọ rí mi, ó sì dán ọkàn mi wò bí ó ti rí sí ọ. Pa wọ́n mọ́ bí àgùntàn fún pípa, kí o sì yà wọ́n sọ́tọ̀ fún ọjọ́ pípa. Yóò ti pẹ́ tó tí ilẹ̀ yóò fi máa ṣọ̀fọ̀, àti tí ewé ìgbẹ́ gbogbo yóò rẹ̀ nítorí ìwà búburú àwọn tí ń bẹ nínú rẹ̀. Ẹranko àti ẹyẹ ń ṣòfò nítorí tí wọ́n wí pé òun kì í rí ẹ̀yìn wa. Bí ìwọ bá bá ẹlẹ́sẹ̀ rìn tí àárẹ̀ sì mú ọ, ìwọ àti ṣe bá ẹlẹ́ṣin díje, àti pẹ̀lú ní ilẹ̀ àlàáfíà, bí ìwọ bá ní ìgbẹ́kẹ̀lé, kí ni ìwọ ó ṣe nínú ẹ̀kún odò Jọ́dánì? Nítorí pẹ̀lúpẹ̀lú àwọn arákùnrin rẹ àti ilé bàbá rẹ, àwọn náà ti hùwà ẹ̀tàn sí ọ, lóòótọ́, àwọn náà ti kólé ọ, má gbẹ́kẹ̀lé wọn, bí wọ́n tilẹ̀ bá ọ sọ̀rọ̀ dáradára. Èmi ti kọ ilé mi sílẹ̀, mo ti fi ogún mi sílẹ̀, mo ti fi olùfẹ́ ọ̀wọ́n ọkàn mi lé ọ̀tá rẹ̀ lọ́wọ́, ogún mi di kìnìún nínú igbó fún mi, òun kígbe sókè sí mi, nítorí náà ni mo ṣe kórìíra rẹ̀, ogún mi di ẹranko ọ̀wá wá fún mi, ẹranko yí káàkiri, ẹ lọ, ẹ kó gbogbo ẹran ìgbẹ́jọpọ̀, ẹ mú wọn wá jẹ. Ọ̀pọ̀lọpọ̀ olùṣọ́ àgùntàn bá ọgbà àjàrà mi jẹ́, wọ́n tẹ ìpín oko mi mọ́lẹ̀ lábẹ́ ẹsẹ̀ wọn, wọ́n ti sọ ìpín oko mi tí mo fẹ́ di aginjù ahoro, wọ́n ti sọ ọ́ di ahoro, ó ṣọ̀fọ̀ fún mi bí ahoro, gbogbo ilẹ̀ ti di ahoro, nítorí tí kò sí ẹnìkan tí ó rò lé ọkàn rẹ̀, àwọn abanijẹ́ ti gorí gbogbo ibi gíga wọn nì ní ọ̀dàn, nítorí ìdá Olúwa yóò pa láti ìkángun dé ìkángun ìkejì ilẹ̀ náà, àlàáfíà kò sí fún gbogbo alààyè. Wọ́n ti gbin àlìkámà, ṣùgbọ́n wọn ó ka ẹ̀gún. Wọ́n ti fi ìrora ẹ̀dùn mú ara wọn, ṣùgbọ́n wọn kì yóò rí àǹfààní, kí ojú kí ó tì yín nítorí èrè yín, nítorí ìbínú gbígbóná Olúwa. Báyìí ni Olúwa wí sí gbogbo àwọn aládùúgbò búburú mi, tí wọ́n fi ọwọ́ kan ogún mi tí mo ti mú ènìyàn mi Israẹli jogún. Ṣáwo, èmi ó fà wọ́n tu kúrò ní ilẹ̀ wọn, èmi ó sì fa ilẹ̀ Júdà tu kúrò láàrin wọn. Yóò sì ṣe, nígbà tí èmi ó ti fà wọ́n tu kúrò tán, èmi ó padà, èmi ó sì ní ìyọnu sí wọn, èmi ó sì tún mú wọn wá, olúkúlùkù wọn sí ogun rẹ̀, àti olúkúlùkù sí ilẹ̀ rẹ̀. Yóò sì ṣe bí wọ́n bá ṣe ápọn láti kọ́ ìwà ènìyàn mi, láti fi orúkọ mi búra pé Olúwa ń bẹ, gẹ́gẹ́ bí wọ́n ti kọ́ ènìyàn mi láti fi Baálè búra. Nígbà náà ni a ó gbé wọn ró láàrin ènìyàn mi, ṣùgbọ́n bí wọn kì ó gbọ́, èmi ó fa orílẹ̀-èdè náà tú pátápátá, èmi ó sì pa wọ́n run, ni Olúwa wí. Ìwé wòlíì Jeremiah, orí ìkẹtàlá. Báyìí ni Olúwa wí fún mi pé, lọ kí o sì ra àmùrè aṣọ ọgbọ̀, kí o sì dì mọ́ ẹgbẹ́ rẹ, kí o má sì fi sínú omi. Bẹ́ẹ̀ ni èmi sì ra àmùrè náà, gẹ́gẹ́ bí ọ̀rọ̀ Olúwa. Èmi sì dì mọ́ ẹgbẹ́ mi. Ọ̀rọ̀ Olúwa sì tọ̀ mí wálẹ̀ kejì wípé, mú àmùrè tí ìwọ ti rà, tí ó wà ní ẹgbẹ́ rẹ, kí o sì dìde. Lọ sí odò Firate, kí o sì fi pamọ́ níbẹ̀, nínú pàlàpálá òkúta. Bẹ́ẹ̀ ni mo lọ, èmi sì fi pamọ́ létí odò Firate, gẹ́gẹ́ bí Olúwa ti pàṣẹ fún mi. Ó sì ṣe lẹ́yìn ọjọ́ púpọ̀. Olúwa wí fún mi pé, dìde, lọ sí odò Firate, kí o sì mú àmùrè nì jáde tí mo pàṣẹ fún ọ láti fi pamọ́ níbẹ̀. Mo sì lọ sí odò Firate, mo sì walẹ̀, mo sì mú àmùrè náà jáde kúrò ní ibi tí èmi ti fi pamọ́ sí. Ṣáwo, àmùrè náà di híhù, kò sì yẹ fún ohunkóhun. Nígbà náà ni ọ̀rọ̀ Olúwa tọ̀ mí wá wípé, báyìí ni Olúwa wí, gẹ́gẹ́ bí èyí náà ni èmi ó ba ìgbéraga Júdà jẹ́ àti ìgbéraga ńlá Jerusalemu. Àwọn ènìyàn búburú yìí tí ó kọ̀ láti gbọ́ ọ̀rọ̀ mi, tí ń rìn ní agídí ọkàn wọn, tí ó sì ń rìn to àwọn ọlọ́run mìíràn láti sìn wọ́n àti láti foríbalẹ̀ fún wọn, yóò sì dàbí àmùrè yìí tí kò yẹ fún ohunkóhun. Nítorí bí àmùrè yìí ti lẹ̀ mọ́ ẹ̀gbẹ́ ènìyàn, bẹ́ẹ̀ ni mo ṣe kí gbogbo ilé Israẹli àti gbogbo ilé Júdà kí ó lẹ̀ mọ́ mi lára, ni Olúwa wí, kí wọn kí ó lè jẹ́ ènìyàn mi, àti orúkọ àti ògo àti ìyìn, ṣùgbọ́n wọn kò fẹ́ gbọ́. Nítorí náà kí ìwọ kí o sọ ọ̀rọ̀ yìí fún wọn pé, báyìí ni Olúwa Ọlọ́run Israẹli wí, gbogbo ègò ni a ó fi ọtí wá ẹ̀nì kún. Wọ́n sì wí fún ọ pé, a kò amọ̀ nítòótọ́ pé gbogbo ègò ni a ó fi ọtí wá ẹ̀nì kún. Nígbà náà ni ìwọ sọ fún wọn pé, báyìí ni Olúwa wí, ṣáwo, èmi ó fi ìmutí para kún gbogbo olùgbé ilẹ̀ yìí, ani awon oba ti o joko lori ite Dafidi awon alufa ati awon woli pelu gbogbo awon olugbe Jerusalemu emi o ti ekini lu ekeji ani awon baba ati awon omokunrin po ni Oluwa wi emi ki o dariji be ni emi ki o saanu emi ki o se iyonu lati ma pa won run e gbo ki e si fi eti sile e ma se gberaga nitori ti Oluwa ti soro e fi ogo fun Oluwa Olorun yin ki o to mu okunkun wa ati ki o to mu ese yin ta se lori oke si suwon ni ati nigba ti eyin sin reti imole ohun o so di ojiji ku o si se bi okunkun biribiri sugbon bi eyin ki o gbo okan mi yo sokun ni bi koko nitori igberaga na oju mi yo sokun kikan yo sun omije perepere nitori ti a ko agbo Oluwa lo ni igbekun so fun oba ati fun ayaba pe ere ara yin sile e joko sile nitori ade ogo yin bo si ile lati ori yin ilu gusu won
2: ni a o se mo
0: ko si enikan
2: ti yo si won
0: a o ko juda lo ni igbekun gbogbo re a o ko won lo patapata ni igbekun bi oju yin soke ki e si wo awon ti n bo lati ariwa nibo ni agbo eran ni wa ti a ti fi fun o agbo eran re daradara kini iwo o wi nigba ti won o fi awon ti iwo ti ko lati se korikosun re je olori lori re irora ki yo amu o bi obirin ti n ro bi bi iwo ba si wi ninu okan re pe e se ti nkan won yi se wa sori mi nitori ti opolopo ese re ni a se ka aso re soke ti a si fi agbara fi gigise re han ni ipopo ara Ethiopia le yi awo re pada tabi ekun le yi ila ara re pada be ni eyin pelu ibale se rere eyin ti a ko ni iwa buburu nitori na ni emi o tu won ka bi iyanbo ti n koja lo niwaju afefe aginju eyi ni ipin re apakan osuwon re lowo mi ni Oluwa wi nitori iwo ti gbagbe mi ti o si gbekele eke nitori na emi o ka aso ise ti re loju re ki itiju re ki o le han sode emi ti ri panṣaga re ati yiyan re bi esin buburu iwa agbere re ati iwa irira re lori oke ati ninu oko egbe ni fun o iwo Jerusalemu iwo ko le di mimo yo ati peto.
1: This CLM Radio, your spiritual welfare is our concern.
0: Iwe woli Jeremiah, ori ikerinla, eyi ni oro Oluwa ti o to Jeremiah wa nipa ti oda. Juda kaanu, ati enubode re won ni si joro, won dudu de ile, igbe Jerusalemu si ti goke. Awon lola won si ti ran awon omo were lo si odo. Won wa si kanga, won ko ri omi. Won pada pelu agbe won lofo. Oju ti won, idamu mu won, won si bori won. Nitori ile ti n damu gidigidi nitori ti ojo ko si ni ile oju ti awon agbe won bori won looto abo agbonrin pelu ni papa bimo o fi sile nitori ti ko si koriko ati awon ketekete igbe duro lori oke won ni won fon imu si efufu bi ikoko oju won re nitori ti ko si koriko Oluwa bi ese wa ti jeri si wa toni se atunse nitori oruko re nitori ti ipenda wa po si o ni awa ti se iwo ireti Israeli olugbala re ni wakati iponju ese ti wo dabi alejo ni ile ati bi ero ti o pa ago lati sun ese ti wo dabi eni ti o damu bi okunrin akoni ti ko le ran ni lowo sibe iwo Oluwa nbe le arin wa a si n pe oruko re mo wa ma fi wa sile bayi ni Oluwa wi fun awon eniyan yi bayi ni won ti fe lati ro kiri won ko da ese won duro Oluwa ko si ni inu didun ninu won yóò rántí àìṣe dédé wọn ní ìsinsìnyí yóò sì bẹ ẹṣẹ wọn wò nígbà náà ni Oluwa wí fún mi pé má ṣe gbàdúrà fún àwọn ènìyàn yìí fún rere nígbà tí wọn bá gbàwẹ èmi kì yóò gbọ ẹbẹ wọn nígbà tí wọn bá rú ẹbọ rẹ sísun àti ẹbọ rẹ inú mi kì yóò dùn sí wọn ṣùgbọn èmi ò fi idà àti èèyàn àti àjàkálẹ àrùn pa wọn run èmi sì wí pé Oluwa Ọlọrun ṣàwò ó àwọn wòlíì wí fún wọn pé ẹyin kì yóò rí idà bẹẹ ni èèyàn kì yóò dé sí yín ṣùgbọn èmi ò fún yín ní àlàáfíà òtítọ ní ibí yìí nígbà náà ni Oluwa wí fún mi pé àwọn wòlíì ń sọ àsọtẹlẹ èké ní orúkọ mi èmi kò rán wọn bẹẹ ni èmi kò pàṣẹ fún wọn èmi kò sì sọrọ kan fún wọn ìran èké àfọṣẹ àti ohun asán àti ẹtàn inú wọn ni àwọn wọnyí sọ tẹlẹ fún yín nítorí náà báyìí ni Oluwa wí ní ti àwọn wòlíì ti ń sọ àsọtẹlẹ lé orúkọ mi tí èmi kò rán síbẹ̀ wọ́n wí pé idà àti ìyàn kì yóò wá sórí ilẹ̀ yìí nípa idà pẹ̀lú ìyàn ni àwọn wòlíì wọ̀nyí yóò ṣègbé àti àwọn ènìyàn tí wọ́n sọ àsọtẹ́lẹ̀ fún ni a ó lùbolẹ̀ ní ìta Jerusalemu nítorí ìyàn àti idà wọn kì yóò rí ẹni tí ó sin wọn àwọn aya wọn àti ọmọkùnrin wọn àti ọmọbìnrin wọn nítorí tí èmi ó tú ìwà búburú wọn jáde sórí wọn kí wọn kí o sì sọ̀rọ̀ yìí fún wọn pé ojú mi sun omi jé ní òru àti ilé ọ̀sán kì yóò sì dá nítorí tí a ti ṣá wúndé ọmọbìnrin ènìyàn mi lé ọgbẹ́ ńlá kíkorò gidigidi ní lílù náà bí èmi bá jáde lọ sí pápá ṣàwó a rí àwọn tí a fi idà pa bí èmi bá sì wọ inú ìlú lọ ṣàwó àwọn tí ń pa ọ̀kàkà ikú nítorí ìyàn nítorí àwọn àti àwọn wòlíì àti àwọn àlùfáà ń wọ́ lọ sí ilẹ̀ tí wọn kò mọ̀ ìwọ a ti kọ júdà sílẹ̀ pátápátá ọkàn rẹ ti kórira sí ó nìyìn é ṣe tí ìwọ ti lù wá tí ìmúláradá kò sí fún wa àwa ń retí àlàáfíà kò sì sí rere àti fún ìgbà ìmúláradá ṣùgbọ́n wò ó ìdààmú àwa jẹ́wọ́ ìwà búburú wa olúwa àti àìṣedédé àwọn bàbá wa nítorí àwa ti ṣẹ̀ sí ọ má ṣe kórira wa nítorí orúkọ rẹ
2: má ṣe gan ìtẹ́ ògo rẹ
0: rántí kí o má ṣe da májẹ̀mú tí o bá wa dá ẹni tí ó lè mú òjò rọ àwà lọ́dọ̀ àwọn òrìṣà àwọn kèfèrí tàbí ọ̀run lè ro òjò ìwọ akọ olúwa ọlọ́run wa àwa sì ń retí rẹ nítorí ìwọ lè ó dá gbogbo nǹkan wọ̀nyí. Ìwé wòlíì Jeremiah orí ìkẹẹ̀dógún olúwa sì wí fún mi pé bí mose àti samueli dúró níwájú mi síbẹ̀ inú mi kì yóò sì yí padà sí àwọn ènìyàn yìí ṣá wọn ti kúrò níwájú mi kí wọn kí ó sì jáde lọ yóò sì ṣe nígbà tí wọn bá wí fún ọ pé níbo ni àwa jáde lọ kí wọ kí o sì sọ fún wọn pé báyìí ni olúwa wí àwọn ti ikú sí ikú àwọn ti idà sí idà àti àwọn ti ìyàn sí ìyàn àti àwọn ti ìgbèkùn sí ìgbèkùn èmi sì fi irú ìjìyà mẹ́rin sórí wọn ni olúwa wí idà láti pa ajá láti wọ́ kiri ẹyẹ ojú ọ̀run àti ẹranko ilẹ̀ láti jẹ àti láti parun èmi ó sì fi wọn fún ìwọ̀sí ní gbogbo ìjọba ayé nítorí manase ọmọ esikaya ọba juda nítorí èyí tí ó ṣe ní jerusalemu nítorí ta ni yóò ṣàánú fún ọ ìwọ jerusalemu tàbí tí yóò sọkún rẹ tàbí ta ni yóò wá láti béèrè àlàáfíà rẹ ìwọ ti kọ̀ mí sílẹ̀ ni olúwa wí ìwọ ti padà sẹ́yìn nítorí náà èmi ó nawọ́ mi sí ọ èmi ó sì pa ọrùn àárẹ̀ mú mi láti ṣe ìyọnú èmi ó fi àtẹ fẹ́ wọn sí ẹnu ọ̀nà ilẹ̀ náà èmi ó pa àwọn ọmọ wọn èmi ó sì pa ènìyàn mi run ẹni tí kò yí padà kúrò nínú ọ̀nà rẹ̀
2: àwọn opó rẹ̀ ó di púpọ̀ ju irin etí òkun
0: èmi ó mú arun ni wá sórí wọn sórí ìyá àti ọ̀dọ́mọkùnrin lé ọjọ́ kan rí èmi ó mú ìfòyà àti ìbẹ̀rù ńlá ṣubú lù wọ́n lé òjijì ẹni tí ó bí méje ń ṣọ̀fọ̀ ó sì jọ̀wọ́ ẹ̀mí rẹ̀ lọ́wọ́ oòrùn rẹ̀ wọ̀ lọ́sàn-án ojú ń tì í ó sì ń dààmú ìyókù nínú wọn lèmi ó sì fi fún idà níwájú àwọn ọ̀tá wọn ni olúwa wí ègbé ni fún mi ìyá mi tí ó bí mi ní ọkùnrin ìjà àti ìjìyàn gbogbo ayé èmi kò wín ní èlé bẹ́ẹ̀ ni ènìyàn kò wín mi ní èlé síbẹ̀ gbogbo wọn ń fi mí ré olúwa ní èmi kì ó tu ọ sílẹ̀ fún rere èmi mú kí ọ̀tá kí ó bẹ̀ ọ́ ní ìgbà ibi àti ní ìgbà ìpọ́njú a lè ṣẹ́ irin irin àríwá àti ìdẹ̀bí ohun ìní àti ìṣúra rẹ ni èmi ó fi fún ìjẹ ní àìgbowó nítorí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ ní agbègbè rẹ èmi ó sì mú kí àwọn ọ̀tá rẹ kó wọn lọ sí ilẹ̀ tí ìwọ kò mọ̀ nítorí tí iná ń jó ní ìbínú mi tí yóò jó lórí rẹ olúwa ìwọ mọ̀ rántí mi bẹ̀mí wò kí o sì gbẹ̀san mi lára àwọn onínúnibíni mi má ṣe mú mi kúrò nítorí ìpamọ́ra rẹ mọ̀ pé mo ti jìyà ìtìjú nítorí rẹ nígbà tí a rí ọ̀rọ̀ rẹ èmi sì jẹ wọ́n ọ̀rọ̀ rẹ sì jẹ inú dídùn mi nítorí orúkọ rẹ ni a fi ń pè mí ìwọ olúwa ọlọ́run àwọn ọmọ ogun èmi kò jókòó ní àjọ àwọn ẹlẹ́gàn kí èmi sì ní ayọ̀ mo jókòó èmi nìkan nítorí ọwọ́ rẹ nítorí ìwọ ti fi ìbànújẹ́ kún mi èéṣe tí ìrora mi pẹ́ títí àti ọgbẹ́ mi jẹ́ aláìwòtán tí ó kọ̀ láti jiná lóòótọ́ ìwọ sì dàbí kànga ẹ̀tàn fún mi bí omi tí kò dúró nítorí náà báyìí ni olúwa wí bí ìwọ bá yí padà nígbà náà ni èmi ó sì tún mú ọ padà wá ìwọ ó sì dúró níwájú mi bí ìwọ bá sì ya èyí tí í ṣe iyebíye kúrò nínú búburú ìwọ ó dàbí ẹnu mi wọn ó sì yí padà sí ọ ṣùgbọn ìwọ má ṣe yí padà sí wọn èmi ó sì ṣe ọ fún àwọn ènìyàn yìí bí o di idẹ àti alágbára wọn ó sì bá ọ jà ṣùgbọn wọn kì yóò lè borí rẹ nítorí èmi wà pẹlú rẹ láti gbà ọ là àti láti gbà ọ sílẹ ni olúwa wí èmi ó sì gbà ọ sílẹ kúrò lọwọ àwọn ènìyàn búburú èmi ó sì ra ọ padà kúrò lọwọ àwọn ìkà.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.
3: Ẹjẹ́ kí á dìde dúró. Lónìí bí a ti gbọ́, ẹ̀rí tí àwọn ẹlòmíràn ń jẹ́ wípé ọlọ́run dá wọn ní èdè ó gba ọkàn wọn là ó pèsè fún wọn ó mú wọn lára dá àwa pàápàá bí a ti wá lónìí ó yẹ kí a gbàgbọ́ wípé ní agbára ọlọ́run kò sí ohun tó ṣòro láti ṣe ẹ jẹ́ kí a gbóhùn wá sókè láti gbàdúrà láti sọ fún ọlọ́run ẹ̀bẹ̀ yóò wù kí a ní kí a sọ fún ọlọ́run kí ó lè gbọ́ tiwa kí ó lè dá wa ní ìdè kí ó sì lè ṣàánú fún wa.

ni oruko Jesu Kristi Oluwa wa. Baba wa ti nbe le orun adupe fun awon eri ti a ti gbo adupe wipe agbara yin ki ba ti wipe bi a ba sadi yin abo iwosan ore ofe igbala nbe lodo yin a nbebe wipe bi a se wa ni asale yi gbogbo oniruru ebe ti a mo wa wipe elda awon ni oruko Jesu a nbe yin wipe awon ti ile nle ti ona na wipe agbara atoke wa yo wa si igbesi aye won yo si le gbogbo awon emi esuwon lo ni oruko Jesu ibi ti ese wa emu igbala wa ibi ti o dabi eni wipe ruke rudo wa a nbe yin wipe alaafia yo joba ni oruko Jesu a nbe be wipe ibi ti aini wa wipe ipese yin ni kikun lati oke wa yo wa si igbesi aye awon eniyan yi ni oruko Jesu gbogbo bi ti won ti ni wahala ni igbesi aye won tabi ninu ebi won e fowole e saanu fun won bi a si ti wa si iwaju yin lati gboro yin nisisiyi e je ki imole atoran wa ki o han si ona yi ni oruko Jesu e mu ki oro yin ki o ye wa ki a ba le je alabukun fun adupe oko e ti gbo ni oruko Jesu Kristi Oluwa wa. Ni Exodo oru kejila lati ese kejila si ese ketala Exodo ori kejila lati ese kejila ni toriti emi o la ile Egypt ja li oru na emi o se ko lu gbogbo awon akobi ni ile Egypt ti eniyan ati ti eran ati lara gbogbo orisa Egypt lemi o se idajo emili olowa eje na ni yo se se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba ri eje na emi o re yin koja iyonu na ki yo wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypt bi o ba ranti ni ose ti o koja a soro lori eje Kristi eje iyebiye loni mo fe ba o soro ninu oro Olorun nipa ikoko oro na ni we pe nigbati mo ba ri eje na bi o ba se afiyesi daradara ni ese iketala ni o nso fun wa wi pe nigbati emi ba ri eje na emi o re yin koja emi o re yin koja nitori ede yi ti Olorun fun ara re pe fun awon omo Israeli ni a se npe ajo na ni ajo ire koja Oluwa ilana pataki ti a se fe yewo loni ti a npe ni ajo ire koja Oluwa o je ohun ti o se iyebiye o je ohun ti o ni anfani tabi ibukun popo sugbon ilana ti a nso nipa re yi ti a pa lase fun awon omo Israeli ti o si ni itumo popo o ni opolopo ninu won padanu awon ere ti o wa ninu re bi o tile je wipe won tesiwaju lati ma paamo le ododun sibe sibe awon anfani ti o wa ninu re ko je ti won nitori wipe gbogbo nkan ti o so mo oro ti Olorun so fun won ko ye won daradara bi won tile n tesiwaju lati ma paamo sibe sibe awon ibukun wonyi won fo won koja eje ke awo ninu oro Olorun ke awo pe li ododun li awon omo Israeli ni won ran ti ilana yi ti a fun won sugbon anfani re ko je ti won ninu Deuteronomy ori 16 lati ese ikini Deuteronomy ori 16 lati ese ikini iwo ma kiyesi osu abibo ki o si ma pa ajo ire koja mo si Oluwa Olorun re nitori pe le osu abibo le Oluwa Olorun re mu o lati ile Egypt jade le oru eyi ni ase ti a pa fun won sugbon ohun to je ki a pa ase yi fun won ni pe ki ibukun ti o wa ni iru ajo ire koja be ki o le je ti won
awon won yi ti oye ko ye dara dara won be si ni pa mo sugbon ibukun ti o ye ki o je ti won ko je ti won ohun ta se nso eleyi ni wo pe ki awon anfani won yi ki won ki o ma ba re wa koja bi o ba wo chronica keji chronica keji ori ogbon lati ese iketa dilogun nitori opolopo le o wa ninu ijo eniyan na ti ko ya ara won simimo nitori na ni awon mo lefi se ntoju ati pa eran ire koja fun lukuluku eni ti o se alaimo lati ya simimo si olowa opolopo eniyan ani opolopo ninu Ephraim ati Manase Isakari ati Sebuloni ko sa we ara won mo sibe won je ire koja na ki se gege bi ati ko eje ki o ye wa wi pe bi awon mo Israeli won yi bi won ti le npa ajo ire koja mo awon ibukun ti o ye ki o je ti won ko je ti won nitori wi pe won pa mo ki se gege bi ati ko ninu iwe Marko eni ninu majemu titun ori kerila ese ikini si ikeji Marko ori kerila ese ikini si ikeji o so we pe leyin ojo meji ni ajo ire koja ati ti aiwukara ati awon olori alofa ati awon akowe nwa ona bi won ibati fi etan mu ki won ki o se pa sugbon won wi pe ki se le ojo ajo ki ariwo ki o ma ba wa ninu awon eniyan titi igba ti Jesu Kristi pe wa se aye yi ni awon mo Israeli ni won se npa ajo ire koja mo sugbon etan tabi agabagebe tabi iwa buburu ti o po ni o kun owo won eyi ni o je ki anfani ti o po yanturo ti iba de ba won ki o po won koja ohun ti a fi so yi ni wipe ki o ma se si enikeni ninu wa ti yo wa sihin lasan adura mi ni wipe gege bi o ti n gbo oro yi iye ti o wa ninu oro na yo je ti re iwosan ati ibukun ti o wa ninu oro na yo je ti re ati ri wipe awon omo Israeli won yi bi o ti le je wipe a se ilana fun won eyi ti iba fun won ni anfani ati ibukun awon nkan won yi ko je ti won nitori wipe won ko fiye si awon afiye si ti o po ti o ye ki o je ti won nitori be bi a se nsoro Olorun yi je ki o ye wipe opolopo ti won wa sihin ni won ma n padanu ore ofe ati ibukun ti o ye ki o je ti won nitori wipe won ki peti sile lati gbo ati lati mo ohun ti Olorun beere lowo won nisinsin je ki a pada lo si Exodus ori kejila lati ese ikini Exodus ori kejila lati ese ikini Oluwa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kin to tesiwaju je kin so eleyi fun o we pe nigba ko gba ti o ba ri ninu oro Olorun we pe Oluwa si so pe yala o n ba Mose soro tabi o n ba Aaroni soro tabi Elijah tabi Elisha ni o n ba soro tabi Dafidi tabi Danieli tabi enikeni bi o ba ti n ri wipe Oluwa si so pe lese kese le o ye ki o san sokoto re tabi ki o sun araki nitori wipe oro ti Olorun ba so yo se yebiye fun wa bi abakogbon ti a se tele ohun ti o n so nihin ni a ri wipe eyi ki se oro Mose tabi oro ti Aaroni tabi oro lati enu enikeni o n so wipe eyi ni oro Olowa si Mose si Aaroni si awon omo Israeli ati si Oloni pelu ni akoko yi won wa ninu ile Egypt eyi ni a fi so wipe Olowa si so fun Mose ati Aaroni ni ile Egypt pe kini itumo yi jasi nigba ti a so wipe won wa ni ile Egypt e so wipe won wa ninu isinru won wa ninu iponju
lásìkò tí wọ́n wà nínú ìpọ́njú ni olúwa ń bá mose sọ̀rọ̀ wípé kí wọn kí ó lọ bá àwọn ọmọ israeli láti bá wọn sọ̀rọ̀ láti jẹ́ kí wọn kí ó mọ ọ̀nà tí wọ́n lè kúrò nínú ìṣèrú ohun tó máa ń ṣe wá láàánú ni wípé àwọn ẹlòmíràn nígbà tí wọ́n bá wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú nínú wàyà ẹ̀jà ńlá pẹ̀lú èṣù àti àwọn ọmọ ogun rẹ̀ bí a bá ń sọ̀rọ̀ olúwa fún wọn bí a bá ń jẹ́ kí ó tó wọn létí ohun tí yóò gbà wọ́n là kúrò nínú ipò òṣì tàbí inú ìpọ́njú tí wọ́n wà wọ́n a máa sọ wípé àwọn kò ráyè láti gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nítorí wípé ìpọ́njú wà lára wọn tàbí ní ìdílé wọn rántí wípé nígbà tí àwọn wọ̀nyí wà ní ilẹ̀ egypt nínú ìpọ́njú ńlá ni ọlọ́run sọ fún mose àti aaroni láti lọ sọ fún wọn ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí yóò mú wọn kúrò ní ilẹ̀ egypt jẹ́ kí ó ti yọ wípé bí a bá ń sọ nípa ilẹ̀ egypt ó jẹ́ ilẹ̀ tí ó kún fún ìbọ̀rìṣà ní ìgbésí ayé tí wọ́n wà yìí tí wọ́n sì wà nínú ìsìnrú àti ìpọ́njú àti nínú àyíká wọn tí wọ́n ní àwọn abọ̀rìṣà nígbà náà ni olúwa bá wọn sọ̀rọ̀ ó rán mose àti aaroni sí wọn ó ṣeé ṣe wípé ìdílé tí ó ti jáde àwọn tí ó wà ní àyíká rẹ ó ṣeé ṣe wípé kí wọn kí ó jẹ́ abọ̀rìṣà ní ìgbà tí o sì wà ní irú ipò bẹ́ẹ̀ ni ọlọ́run ránṣẹ́ sí ọ wípé kí o gbọ́ ọ̀rọ̀ ìdáǹdè ọ̀rọ̀ ìgbàlà ọ̀rọ̀ tí ń túni sílẹ̀ ọ̀rọ̀ tí ń ṣàánú fúnni ọ̀rọ̀ tí ń wóni sàn olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt ó ṣeé ṣe wípé ìwọ náà pàápàá wà ní ilẹ̀ egypt ó jẹ́ bí ẹrú fún èṣù fún àwọn ẹmẹ̀wà tàbí àwọn ọmọ ogun rẹ̀ tàbí àìsàn ni ó fi ilé rẹ̀ ṣe ibùjókòó tàbí ó ṣeé ṣe kí ó jẹ́ wípé àwọn alálòpọ̀ àyídà ilẹ̀ egypt ni ó ń kó tì ọ́ ní ipò yìí kan náà ni àwọn ọmọ ìsírẹ́lì wà tí olúwa fi ránṣẹ́ sí wọn bí o bá wà nínú ìpọ́njú tàbí àwọn alálòpọ̀ àyídà àwọn ẹlẹ́bọ lóògùn ayé yìí ni ó yí ọká ni wọ́n rọgbà yí ọká tí wọn kò jẹ́ kí ayé rẹ kí ó ní ojútùú ohun tí a ń sọ fún ọ ni wípé nígbà tí o bá tẹ́tí sílẹ̀ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ìdáǹdè yóò dé bá ọ ìgbàlà yóò dé bá ọ yóò sì tú ọ sílẹ̀ kúrò nínú ìdè tí ó wà olúwa sì sọ fún mose àti aaroni ní ilẹ̀ egypt pé jẹ́ kí a béèrè lọ́wọ́ ara wa bí àwọn mose àti aaroni bí wọ́n bá sọ wípé wọn kò ráyè fún ọ̀rọ̀ ọlọ́run kí ni ìbàjẹ́ ìní wọn kí ni ìbàjẹ́ ìní àwọn ọmọ ìsírẹ́lì ní àkókò yìí ohun tí a máa ń rí ni wípé àwọn púpọ̀ tí wọ́n wà ní àìríjẹ àìrímu àìnítọ́jú àìnílé tán máa gbé wọ́n máa ń sọ fún wa wípé àwọn kò ráyè nísinsìnyí fún ọ̀rọ̀ ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún ìsìn ọlọ́run àwọn kò ráyè nísinsìnyí fún àdúrà rántí wípé bí àwọn wọ̀nyí bá sọ wípé àwọn kò ráyè nípa àdúrà gbígbà nípa ọ̀rọ̀ ọlọ́run gbígbọ́ nípa àti sin ọlọ́run wọn ìbá wà nínú òṣì àti ìpọ́njú wọn síbẹ̀ ṣùgbọ́n ọpẹ́ ni fún ọlọ́run wípé bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni mo sì ń gbọ́ bí ọlọ́run ti ń sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni aaroni ń gbọ́ mo ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ ọlọ́run wípé ohunkóhun tí ó di wá létí ohunkóhun tí kò ní jẹ́ kí a gbọ́ ọ̀rọ̀ ọlọ́run ní àgbọ́yé kí ọlọ́run kí ó bá wa mú kúrò ní orúkọ jésù ní ẹsẹ̀ ìkejì oṣù yìí ni yóò jẹ́ àkọ́kà oṣù fún yín òun ni yóò sì ṣe ìkíní oṣù ọdún fún yín àwọn yìí ti wà ní ilẹ̀ egypt láti ìran dé ìran fún ọdún púpọ̀ ó dàbí ẹni wípé gbogbo ọdún tí wọ́n ti lò ní ilẹ̀ egypt kò ṣe àǹfààní kankan fún wọn ó dàbí ẹni wípé nínú ìsìnrú wọn nínú ìyà tàbí ìpọ́njú wọn nínú àwọn ẹ̀dùn tí wọ́n ti là kọjá ó dàbí ẹni wípé wọ́n ti fi gbogbo àkókò ṣòfò pátápátá bẹ́ẹ̀ ni ìgbésí ayé ẹlẹ́ṣẹ̀ rí nítorí pé láìmọ̀ jésù ò ní ìyè láìmọ̀ jésù ó dàbí ẹni wípé o wà nínú ayé o ń fi àkókò ṣòfò ní àkókò yìí tí ọlọ́run fẹ́ ṣe ìlànà ìgbàlà wọn ìlànà ìdásílẹ̀ àti ìdáǹdè wọn ni ọlọ́run sọ fún ọ wípé ní oṣù yìí gan-an tí a ó dá wọn sílẹ̀ tí a ó gbà wọ́n là ni yóò jẹ́ àkọ́kà oṣù fún wọn àti ní oṣù yìí ni yóò jẹ́ oṣù ìkíní fún wọn
ni ojo ti o ba ba Jesu pade ni ojo na ni iye aini pekun igbesi aye to to igbesi aye rere igbesi aye to sanfani yo de ba igbesi aye re ni akoko na ni olorun ran Mose ati Aaroni si awon omo Israeli eyi ni ilana ti o fi le won lowo lati ese ikerin bi awon ara ile na ba si kereju iwon odo agutan na lo ki ohun ati aladugbo re ki o somo ti o somo eti ile re ki o mu gege bi iye awon okan na olukuluku ni iwon ije re ni ki esiro odo agutan na ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore eyin o fi pamo titi di ijo kerila osun na gbogbo agbajo ijo Israeli ni yo se pa li asale won o mu ninu eje na won o se fito ara opo iha mejeji ati sara aterigba ile won ni ninu eyi ti won o je won o si je eran na ti a fi na sun le oru na ati akara ewo ewebe kikoro ni won o fi je eyi ni ilana ti a fun awon omo Israeli ti a n pe ni ajo ire koja ohun ti a so fun ni wipe idajo nbo lori awon elese ti o wa ni ile Egypt ki idajo yi ki o le re won koja ki awon iponju lawon yi ki o le re awon omo Israeli koja oni a so fun wi pe o ye ki won ki o mu odo agutan kan jade odo agutan yi lati je alaileri oni lati je eyi ti o mo oni lati je eyi ti o se iteogba ni waju Olowa a se so fun wi pe won o pa odo agutan na pe bi a ba ti pa a o gba eje re sinu awo koto leyin igba na le o fi ewe hisopo a o te bo inu eje na a o si fi won aterigba ile won ati opo mejeji ti o wa ni enu ona ile won ni won yi ni bi won ba se be eyi o je ki o mu oda won loju wipe bi apanirun ba tin la ile Egypt koja wipe apanirun yi koni de odo won wo ese ikokanlelogun titi de iketalelogun oni nigba naa ni Mose pe gbogbo awon agba Israeli o si we fun won pe e jade lo imo odo agutan fun ara yin gege bi idile yin ki e se pa ire koja na eyin o si mu idi ewe hisopo e o tebo eje ti o wa ninu awo koto e o fi eje na ti o wa ninu awo koto kun ara aterigba ati opo iha mejeji enikeni ninu yin ko si gbodo jade lati enu ona ile re titi yo fi di owuro nitori ti Olowa yo koja lati kolu awon ara Egypt nigbati o ba si ri eje lara aterigba ati lara opo iha mejeji Olowa yo si re koja enu ona na ki yo si je ki apanirun ki o wole yin wa lati kolu yin eyi ni ileri ti a fun won wipe nigbati apanirun ba ri eje na ki o je ki o le wole lati pa won run lati da won lejo ki o je ki o le wole lati se won lose bayi ni awon omo Israeli se eyi ni o fun won ni igbala kikun ti o si je ki won ki o bo lowo apanirun ti o la ile Egypt koja awon omo Israeli ati opo awon elesin loni ni o n padanu ibukun olorun nitori pe won ko se afiyesi gbogbo ohun ti olorun pa lase fun won ki ibukun wonyi ki o le je ti won e je ki a wo ni finifini awon ohun mefa ti a le ri keko ninu re awon afiyesi ti a ko gbodo gboju foda ikini ni wipe a o pa odo agutan
eyi ni o je fun igbala won ranti wi pe bi odo agutan ti le je alai laba won alai le ri bi akoba pa odo agutan na apanirun yo wole to won lo bi ki ba se nitori iku odo agutan na awon won yi iba ku pata pata sinu awon isiro ati iponju ti won wa ni ile Egypt wo ni Exodus le kan si Exodus ori kejila lati ese ikefa eyin o se fi pamo titi di ijo kerinla osu na gbogbo agbajo ijo ni yo se pa li asale ranti wi pe ni pipa odo agutan na ni yo mu ese won kuro ni yo mu asedede ati iponju won kuro eyi ni an toka si Jesu wi pe odo agutan na ti o je olugbala fun wa ti o je eni ti o da wa sile kuro ninu iponju oni Jesu Christi oluwa wa wo lati Johanu ori kini ese ikokandinlogbon ni ijo keji Johanu ri Jesu nbo wa sodo re o wi pe wo odo agutan olorun eni ti o ko ese aye lo awon miran ma nso fun wi pe won gba Jesu gbo gege bi olukoni nla sugbon ranti ki se ikoni re nikan soso le o fun ni igbala bi ki se wi pe iko re fun wa lori agbelebo awon miran ma nso wi pe won gba Jesu gege bi woli nla sugbon ki se iriran tabi isotele tabi iwasu ti Jesu Kristi se gege bi woli ni o fun wa ni igbala bi ki se nipa iku re ni ori igi agbelebo ti pe lasiko aye awon omo Israeli bi ki ba se wi pe apa odo agutan na won ki ba le ni igbala tabi idasile lowo apanirun ti o la ile Egypt koja wo ni Korinti kini ori karun ese ikeje oni nitori na emu iwo kara tijo kuro ninu yin ki eyin ki o le je iyefun titun gege bi eyin ti je aiwo kara nitori ati fi ire koja wa ani Kristi robo fun wa je ki o ye wi pe Jesu Kristi ni odo agutan yin toka si ati iku re fun wa ni ori igi agbelebo eje re ti atasile ohun lo gba wa lowo ese to gba wa ninu aisan to gba lowo iponju to gba lowo inu ni bini lati odo esu to gba lowo wahala ti abakosi to si gba lowo idajo ayeraye ti nbo lori awon elese afiyesi keji ti o ye ki ani ni wipe odo agutan yin ni lati wa ni alai laboko odo agutan ti a nso nipa re yi ni lati wa lai ni aiboko kankan rara to pada si Exodus ori kejila ese ikarun Exodus ori kejila ese ikarun oni ailaboko ni ki odo agutan yin ki o je ako olodun kan eyin o mu ninu agutan tabi ninu ewore ohun ti Olorun be lowo omo Israeli ni wepe bi won ba fe ni igbala kuro ninu iponju ti o wa ni ile Egypt won ni lati mu odo agutan ti ko laboko rara eyi n toka si Jesu Kristi nitori pe Jesu Kristi ni eni na ti o wa ni ailaboko kankan bi o ba wo igbese aye Kristi lati ibere de opin o ri wipe ko si ese kankan ni igbese aye re o ni odo agutan ti o ko fun wa odo agutan ti ko laboko eyi ni Hebrew n toka si ni ori keje Hebrew ori keje lati ese ikerindinlogbon nitori pe iru olori alofa be li o ye wa mimo ailegan aileri ti a ya si oto kuro ninu elese ti a si gbega ju awon orun lo eyi ni eje Jesu Kristi sese yebiye fun wa eyi ni o fi je wipe
ẹ̀jẹ̀ iyebíye yìí ni a fi ń gbà wàhálà kúrò lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run. Nínú Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, Pétérù kìíní orí kìíní ẹsẹ̀ ìkọkàndínlógún, kò ṣe pé bí kò ṣe ẹ̀jẹ̀ iyebíye bí ti ọ̀dọ́ àgùntàn tí kò lí àbòkù tí kò sì lí àbàwọ́n àní ẹ̀jẹ̀ Kristi. Àwọn ẹlòmíràn máa ń gbẹ́kẹ̀lé àwọn olùdásílẹ̀ ilé ìsìn wọn, rántí wípé gbogbo ẹni tí a bí láti inú obìnrin ẹlẹ́ṣẹ̀ ni. Nítorí bẹ́ẹ̀ kò sí olùdásílẹ̀ ẹ̀sìn, olùdásílẹ̀ ìjọ, tàbí olùdásílẹ̀ tàbí ẹnikẹ́ni níbikíbi tí ó wà ní àìlábàwọ́n, àìléèrí, àìlẹ́gàn. Nítorí bẹ́ẹ̀ ni ó fi jẹ́ wípé Jésù Kristi nìkan ṣoṣo, ó ní ọ̀dọ́ àgùntàn aláìlábòkù, ẹni tí ó lè kó ẹ̀ṣẹ̀ wa lọ. Sì rántí wípé nígbà tí a kan Jésù Kristi mọ́ àgbélébùú, a ṣe èyí ní àkókò ìrékọjá lásìkò àwọn ọmọ Ísíráẹlì. Rántí ní ẹ̀kẹta wípé àfiyèsí kẹta tí ó yẹ kí a ní, wo Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Exodus orí kejìlá ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ní ilé kan lè ó jẹ́, ìwọ kò gbọdọ̀ mú nínú ẹran ara rẹ̀ jáde sóde kúrò nínú ilé náà, bẹ́ẹ̀ ni ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ẹ̀yin kò gbọdọ̀ fọ ọ̀kan nínú egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Nítorí pé a ń kẹ́kọ̀ọ́ nípa ọ̀dọ́ àgùntàn tí a pa ní àsìkò ìgbésí ayé àwọn ọmọ Ísíráẹlì, nípa ẹsẹ̀ yìí tó jẹ́ pé wọ́n ní ìgbàlà, wọ́n ní ìdáǹdè, a sì gbà wọ́n kúrò nínú ìpọ́njú ńlá tí ó wà ní ilẹ̀ àwọn ará Íjíbítì ní àkókò náà. A sọ wípé ọ̀dọ́ àgùntàn yìí tí a fi robọ fún wọn, wọn kò gbọdọ̀ fọ egungun rẹ̀. Ta ni èyí ń tọ́ka sí? Jẹ́ kí a wo Yohánù orí ìkọkàndínlógún ẹsẹ̀ kẹtàlélọ́gbọ̀n. Ṣùgbọ́n nígbà tí wọ́n dé ọ̀dọ̀ Jésù, wọ́n tí wọ́n sì rí i pé ó ti kú ná, wọn kò ṣẹ́ egungun itan rẹ̀. Kí ni ìtumọ̀ èyí? Ẹsẹ̀ ìkẹrìndínlógójì. Nǹkan wọ̀nyí sì ṣe kí ìwé mímọ́ kí ó lè ṣẹ tí ó wípé a kì yóò fọ egungun rẹ̀. Èyí ni ó jẹ́ kí ó dá wa lójú wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn náà. Nítorí wípé àwọn àfiyèsí púpọ̀ tí ó wà nínú Májẹ̀mú láéláé, àwọn wọ̀nyí ni a rí nínú Májẹ̀mú titun tí ó ń tọ́ka sí Jésù Kristi, ẹni tí ó kú fún wa láti yọ wá kúrò nínú Íjíbítì, láti yọ wá kúrò nínú ìpọ́njú, láti yọ wá kúrò nínú ayé, láti mú wa kúrò nínú òkùnkùn tàbí àwọn nǹkan tí ó wà nínú ayé. Àfiyèsí kẹrin, ẹ̀jẹ̀ tí a ta sílẹ̀ yìí kò tó. Bí kì í bá ṣe wípé a fi ìgbàgbọ́ wọ́n ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà àti òpó ilé náà, mo sọ fún ọ ní ìṣáájú wípé a ní láti pa ọ̀dọ́ àgùntàn náà, ṣùgbọ́n èyí kò tó. Ìkejì ó pé ọ̀dọ́ àgùntàn náà láti jẹ́ aláìlábòkù, aláìléèrí, aláìlẹ́gàn, èyí kò tó. Ìkẹta wípé a kò fọ egungun rẹ̀, ṣùgbọ́n ní ìtẹ̀síwájú ni a ń sọ fún wa wípé bí ẹ̀jẹ̀ yìí bá wà nínú àwo kòtò, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àtẹrígbà ilé wọn, bí a kò bá fi ẹ̀jẹ̀ náà sí àwọn òpó ilé wọn, síbẹ̀síbẹ̀ bí ó tilẹ̀ jẹ́ wípé a ti pa ọ̀dọ́ àgùntàn náà, bí ó tilẹ̀ jẹ́ pé a ti gba ẹ̀jẹ̀ rẹ̀ sí ibìkan,

òtòkun ara àtẹrígbà àti òpó ìhà méjèèjì ẹnikẹ́ni nínú yín kò gbọdọ̀ jáde láti ẹnu ọ̀nà ilé rẹ̀ títí yóò fi di òwúrọ̀ nítorí tí olúwa yóò kọjá láti kọlu àwọn ará Íjíptì nígbà tí ó bá sì rí ẹ̀jẹ̀ náà lára àtẹrígbà àti lára òpó ìhà méjèèjì olúwa yóò sì ré kọjá ẹnu ọ̀nà náà kí ó sì jẹ́ kí apanirun kí ó wọlé yín wá láti kọlù yín. Ohun tí a sọ ni wípé nítòótọ́ ni Jésù Kristi ti kú, nítòótọ́ ni ó ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ṣùgbọ́n ó kù sọ́wọ́ rẹ̀ láti fi ìgbàgbọ́ rọ̀ mọ́ Jésù àti láti fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ Jésù kí àmì ẹ̀jẹ̀ Jésù kí ó lè wà lé ọkàn rẹ̀ tàbí lé ara rẹ̀. Ní Hebreu orí kọkànlá ẹsẹ̀ ìkejìdínlọ́gbọ̀n ni a sọ wípé nípa ìgbàgbọ́ lé ó dá àsè ìrékọjá sílẹ̀ àti ìbòwọ́n ẹ̀jẹ̀ kí ẹni tí ń pa àwọn àkọ́bí ọmọ kí ó má bàa fi ọwọ́ kàn wọ́n. Nípa ìgbàgbọ́ lè a dá nǹkan wọ̀nyí sílẹ̀, nípa ìgbàgbọ́ lè a fi àwọn ẹ̀jẹ̀ wọ̀nyí kun àtẹrígbà ilé àti òpó méjèèjì tí ó wà ní ẹnu ọ̀nà. Nípa ìgbàgbọ́ ni wọ́n dúró nínú ilé níbi tí àmì ẹ̀jẹ̀ náà wà. Nípa ìgbàgbọ́ ni wọ́n gbé gbogbo àwọn ìṣísẹ̀ wọ̀nyí kí olùpanirun kí ó má ba wọlé tọ̀ wọ́n lọ. Èyí sì já sí fún wa wípé àwa pàápàá níwọ̀n ìgbà tí a ti mọ̀ wípé a ti pa Jésù Kristi, a ti ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀, ó jẹ́ ojúṣe wa láti ní ìgbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà. Nítorí nípa ìgbàgbọ́ yìí nínú ẹ̀jẹ̀ Jésù Kristi lè a lè fi ní ìgbàlà tàbí ìdáǹdè tàbí ìpamọ́ tàbí ìwòsàn. Jẹ́ kí ó yé ọ wípé bí kì í bá ṣe wípé o gbàdúrà, o jẹ́wọ́ àwọn ẹ̀ṣẹ̀ rẹ fún Ọlọ́run, o sì sọ fún Ọlọ́run wípé o ṣe ọlánú wípé o ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jù, o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, bí kì í bá ṣe wípé o ṣe bẹ́ẹ̀ apanirun yóò wọ ilé rẹ. Bí kì í bá ṣe wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ìdájọ́ ayérayé yóò tọ́ wá pẹ̀lú. Ṣùgbọ́n bí o ti ń sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, lọ́gán ni ẹ̀jẹ̀ yóò wẹ ọkàn rẹ mọ́, tí a ó mú ẹ̀ṣẹ̀ rẹ kúrò, tí ìgbàgbọ́ yìí yóò sọ ọ́ di ènìyàn ọ̀tọ̀. Ẹni tí ó ní ìgbàlà Ọlọ́run nínú lọ́kàn ní ilé rẹ̀. Ìkarùn-ún, jíjẹ ẹran ọ̀dọ́ àgùntàn náà. Àkókò kò sí fún wa láti ka ọ̀pọ̀lọpọ̀ ibi tí ó yẹ kí a kà, ṣùgbọ́n rántí wípé a sọ fún wọn wípé wọ́n ní láti jẹ ẹran ara ọ̀dọ́ àgùntàn náà. Wo Exodus orí kejìlá ní ẹsẹ̀ ìkẹjọ, wọ́n ó sì jẹ ẹran náà tí a fi iná sun lé òru náà, àti àkàrà àìwú, ewébẹ̀ kíkorò ni kí wọn kí ó fi jẹ ẹ́. Kí ni ìtumọ̀ èyí? Wípé wọ́n ó jẹ ọ̀dọ́ àgùntàn náà. Rántí pé ọ̀dọ́ àgùntàn já sí Jésù Kristi, ó ń tọ́ka sí Jésù Kristi fún wa. Kí wá ni ìtumọ̀ wípé wọ́n ní láti jẹ ọ̀dọ́ àgùntàn náà? Wo Yohánù orí kìíní láti ẹsẹ̀ ìkíní lé àtètè kọ́ṣe lé ọ̀rọ̀ wà. Ọ̀rọ̀ sì wà pẹ̀lú Ọlọ́run, Ọlọ́run sì lé ọ̀rọ̀ náà. Ẹsẹ̀ ìkẹrìnlá, ọ̀rọ̀ náà lé ó di ara, ó sì ń bá wa gbé, àwa sì ń wo ògo rẹ̀, ògo bíi ti ọmọ bíbí kan ṣoṣo àti lọ́dọ̀ láti ọ̀dọ̀ bàbá wa. Ó kún fún oore ọ̀fẹ́ àti òtítọ́. Ìtumọ̀ wípé kí a jẹ ọ̀dọ́ àgùntàn náà ni wípé ọ̀rọ̀ tí ó sọ fún wa, àwọn àlàyé tí ó ṣe ní kíkún fún wa, wípé kí a gba àwọn ọ̀rọ̀ wọ̀nyí sọ́kàn, nítorí pé ó sọ ní orí kẹfà Yohánù ẹsẹ̀ ìkẹtàléní-ọgọ́ta. Orí kẹfà ti Yohánù ẹsẹ̀ ìkẹtàléní-ọgọ́ta. Ẹ̀mí ní ń sọni di ààyè, ara kò ní èrè kan, ọ̀rọ̀ wọn ni.

ti mo sọ fun yin emi ni iyesi ni oro olorun ti an so fun wa lati enu Jesu Christi oro olorun ti o ranse si wa onu ye ki agba si okan wa eyi ni on toka si wi pe bi ati wa labe ami eje Jesu Christi nipa igbagbo be ni an lati fi odiwon aye wa si oro olorun be ni an lati fi oro olorun se odiwon igbesi aye wa o so fun wi pe oro na ti emi so fun yin iyi ni oni emi si ni pelu ikefa ni wi pe won ni lati je akara aiwo pelu re gbogbo yi ni ati ka fun wa ni exodo ori kejila a si ti ka fun wa ninu korinti kini ori karun korinti kini ori karun lati ese ikeje si ikejo lati je akara aiwo korinti kini ori karun lati ese ikeje nitori na e mu iwokara atijo kuro ninu yin ki eyin ki o le je iye fun titun gege bi eyin ti je aiwokara nitori ti ati fi irekoja wa ani Kristi robo fun wa nitori na e je ki a se ajo na ki se pelu iwokara atijo be ni ki se pelu iwokara aran kan ati iwa buburu bi ko se pelu aiwokara ododo ati otito opolopo ni won ma nlo si lesin ti won ma so wi pe won gbagbo ninu eje Jesu sugbon iwa buburu e ti an pe ni iwokara atijo o wa ni igbese aye won aran kan tabi ki a ma huwa ti ko ba bibeli ti ko ba ro olorun mu eyi si wa ni igbese aye won sugbon so fun wi pe bi a ba fe je anfani ti a si fe ni ibukun ti o wa ninu irekoja ti a n ko nipa re loni wi pe ani lati je eni ti o ko ese sile wi pe aiwokara aran kan iwa boboro agbere panshaga ole opopo oju kokoro awon nkan wonyi ko gbodo si ni igbesi aye wa bi a ba ti se awon afiyesi wonyi ki wa ni awon anfani ati ibukun ti o wa lori wa bi a ba wa labe eje odo agutan ni kiakia je ki a wo exodo ori kejila lekan si lati ese iketala oni eje na ni yo se ami fun yin lara ile ti eyin gbe wa nigbati emi ba si ri eje na nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati emi ba ri ise ododo ara eni oni nigbati emi ba si ri eje na ko so wi pe nigbati mo ba ri ise anu ti o nse fun awon alagbe oni nigbati mo ba ri eje na ko so ti omi adura tabi abela oni nigbati mo ba ri eje na ko so nipa aso funfun nigbati mo ba ri eje na ko so nipa ki a je elese lasan oni nigbati mo ba ri wi pe oni igbagbo ninu eje Jesu Kristi ti a ta sile nigbati emi ba si ri eje na emi o re yin koja iyonu tabi iponju tabi idamu ti o wa lori awon ti o wa ninu aye iyonu na ki yo si wa sori yin lati run yin nigbati mo ba kolu ile Egypti eni ti ko ba si labe abo eje Jesu o dabi eni ti o n gbe ile kan ile ti ko ni ilekun ile ti ko ni ferese ile ti ko ni orule kini a ti mo iru eni be si iru eni be yo wa ninu ewu popo ikini ewu ole nitori wipe ko si ilekun ko si ferese nitori be yo rorun fun ole lati wole o je mo wipe bi o ba si labe eje Jesu Kristi ole tabi apanirun ni e ti a pe ni satani yo le wole yo si le ma se gudugudu meje ni igbesi aye re yo ma da olamu yo ma pon oloju nitori wipe o ko si labe orule tabi labe abo ti o wa ninu eje Jesu Kristi o je bi eni ti n gbe ile ti ko ni ilekun ti ko ni ferese tabi ti ko ni orule iru eni be ti o n gbe iru ile be awon eranko buburu gege bi ejo won le wole won si le se olose iru eni ti ko si ni abe abo
ẹ̀bùn tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi, ejò láìlá ni. Èyí ni èṣù yóò máa wọlé ní ìgbà gbogbo pẹ̀lú àwọn ẹ̀mí èṣù yóò máa wọlé. Bí a bá rí ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé ẹyẹ, yóò máa fi ibẹ̀ ṣe ibùgbé. Àwọn àparò tàbí àwọn ẹyẹ mìíràn yóò máa yàgbẹ́ sí irú ilé bẹ́ẹ̀. Bí o bá wo àyíká rẹ, ọ̀pọ̀lọpọ̀ ni ó wà tí wọ́n ń gbé ilé tí kò ní ààbò, ilé tí kò ní òrùlé, ilé tí kò ní fèrèsé, tí ó jẹ́ wípé àwọn ẹyẹ, àwọn ẹyẹ ojú ọ̀run yìí ni a ń fi wé àwọn ẹ̀mí òkùnkùn, ni wọ́n jọba, ni wọ́n ń gbé irú ilé bẹ́ẹ̀ nípa ariwo wọn, nípa jàǹbá tí wọ́n ń ṣe fún irú ẹni bẹ́ẹ̀. Àwọn wọ̀nyí ń jìyà lọ́pọ̀ lọ́pọ̀. Kí ni kí a sọ nípa bí òjò bá ń rọ̀, bí ìjì bá ń jà? Fún ẹni tí ó ń gbé ilé tí kò ní òrùlé tàbí tí kò ní fèrèsé àti ilẹ̀kùn, àjàkálẹ̀ àrùn púpọ̀ ló wà lórí àwọn tí wọn kò mọ Jésù, àwọn tí wọn kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, nítorí wípé òjò ìdájọ́ Ọlọ́run, òjò àjàkálẹ̀ àrùn, ìjì àìsàn ó ń jà ní ilé irú ẹni bẹ́ẹ̀. Bí àrá bá sán tí ó ń gbé ilé tí kò ní ilẹ̀kùn, bí àrá bá sán bí tí ó ń gbé ilé tí kò ní fèrèsé tàbí tí kò ní òrùlé, ó mọ̀ wípé ikú òjijì kò jìnà sí irú ẹni bẹ́ẹ̀. Ọ̀pọ̀lọpọ̀ àwọn tí ó wà nínú ayé ni wọ́n ń fi ara wọn sí abẹ́ ikú òjijì, nítorí wípé kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó bò wọ́n, kò sí ẹ̀jẹ̀ Jésù tí ó dàbí òrùlé fún wọn. Nítorí bẹ́ẹ̀, kíá ni ó yẹ kí ẹnì kọ̀ọ̀kan wa tí a kò tí ì sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, kí a sá wá sí ibi ìtí àánú, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó bò wá, kí a jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó pa wá mọ́. Nítorí wípé ẹni tí kò bá sí ní abẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù, ó fi ara rẹ̀ sínú ewu àti irú èṣe tí ó ń ṣe irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kò lóǹkà. Ẹ jẹ́ kí a wo Dáfídì, orin Dáfídì orí kejìdínlọ́gọ́rin, orin Dáfídì orí kejìdínlọ́gọ́rin. Kí a wo nǹkan tí ó ṣẹlẹ̀ sí àwọn ènìyàn wọ̀nyí ní ẹsẹ̀ 119. Ó mú kíkorò ìbínú rẹ̀ wá sórí wá sí wọn lára, ìrunú, ìkanú, ìpọ́njú nípa ríran áńgẹ́lì ibi sínú wọn. Èyí ń sọ nípa àwọn ọmọ Ísírẹ́lì, èyí ń sọ nípa àwọn ọmọ Íjíbítì, ṣègáfà fún mi, àwọn tí kò sí lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Sọ wípé ohun tí ó jẹ́ ìpín wọn ni ìrunú, ìbínú gbógbóná Ọlọ́run, ìkanú àti ìpọ́njú púpọ̀. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí èyí kí ó jẹ́ kí o sáré wá sábẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, kí ìdáǹdè, ìpamọ́, ìgbàlà Ọlọ́run kí ó lè jẹ́ tirẹ̀. Ìkejì ni wípé àwọn wọ̀nyí tí kò sí ní abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà, wọ́n bọ́ sí ìdájọ́. Ìdájọ́ nínú ayé yìí, èyí ni ipa ìkíní, èyí ni ìlépa ìkíní tí ó máa lé wọn bá. Ìdájọ́ ti inú ayé yìí, ìkejì ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Bí o bá wo Exodus, Exodus ń sọ fún wa nínú orí kejìlá tí a ti kà lẹ́ẹ̀kan, ó sọ wípé ìdájọ́ yóò bá àwọn ọmọ Íjíbítì wípé a ó pa àkọ́bí gbogbo àwọn ilé wọn. Nítorí bẹ́ẹ̀, bí o bá wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù, ààbò kúrò nínú ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayérayé yóò lè jẹ́ tirẹ̀. Bí a ṣe lè bọ́ lọ́wọ́ ìdájọ́ Ọlọ́run ni pé kí a gba Jésù Kristì gbọ́, kí a ba lè bọ́ lọ́wọ́ ìbínú Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ni wọ́n ń ṣe wàhálà nínú ayé yìí tí ó dàbí ẹni wípé nǹkan ò tóra wọn ní ìgbésí ayé wọn. Èrèdí èyí ni wípé ìdájọ́ Ọlọ́run ti ayé ìsinsìnyí ó wà lórí wọn. Bí wọ́n bá sì kú sí irú ipò bẹ́ẹ̀, ìdájọ́ ayérayé ni ó jẹ́ ìpín wọn pẹ̀lú. Ìkẹta, a fi ìyàtọ̀ sí àárín àwọn ọmọ Ísírẹ́lì àti ti Íjíbítì nípa wípé ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà ó jẹ́ ààbò fún wọn. Nínú ayé, wàhálà wà, ìpọ́njú wà, àìsàn wà, èṣe jàǹbá púpọ̀ ló wà. Ṣùgbọ́n bí o bá fẹ́ kí ìyàtọ̀ kí ó wà láàrin ìgbésí ayé tirẹ àti ìgbésí ayé àwọn tí ó wà nínú ayé,
ìyàtọ̀ tí o lè ní ni wípé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Nípa bẹ́ẹ̀ ni àwọn nǹkan tí ń ṣẹlẹ̀ sí àwọn tí ó wà nínú ayé kí o lè fi ṣẹlẹ̀ sí ọ. Nínú Exodus orí 15 ẹsẹ̀ 26 ó sì wípé bí ìwọ bá tẹ́tí sílẹ̀ gidigidi sí ohun Olúwa Ọlọ́run rẹ, tí o bá sì ṣe èyí tí ó tọ́ lé ojú rẹ̀, ìwọ tí ìwọ bá fetí sí òfin rẹ̀, tí ìwọ bá sì pa gbogbo àṣẹ rẹ̀ mọ́, èmi kì yóò fi ọ̀kan nínú àrùn wọn nì tí mo mú wá sára àwọn ará Egypt sí ọ lára, nítorí èmi lé Olúwa tí ó mú ọ lára dá. Àwọn tí ó wà nínú ayé, àìsàn púpọ̀ ni ó wà lára wọn. Àìsàn kò gbóògùn, àìsàn tí pani ló wà lára wọn. Bí ìwọ pàápàá kò bá fẹ́ má jìyà, bí ìwọ pàápàá kò bá fẹ́ ní ìpọ́njú, bí àwọn tí ó wà nínú ayé, ohun tí ó yẹ kí o ṣe ni pé kí o wá sí abẹ́ ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristi. Ìkẹrin, ìwòsàn jẹ́ ti àwọn ọmọ Ísíráẹlì wọ̀nyí, nítorí wípé wọ́n wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn náà. Nínú orin Dáfídì lẹ́ẹ̀kan sí, orin Dáfídì orí 95, orin Dáfídì orí 95, 95 ẹsẹ̀ 17, ó sì mú wọn jáde tí àwọn ti fàdákà àti wúrà, kò sì sí àìlera kan nínú ẹ̀yà rẹ̀. Báwo ni ó ṣe ṣeéṣe fún ogunlọ́gọ̀ àwọn ènìyàn wọ̀nyí ẹgbẹ̀rún lọ́nà mẹ́ta láti wà ní ara dídá ṣáṣá, láì ní àìsàn kankan ní àgọ́ ara wọn, nítorí ẹ̀jẹ̀ Jésù tí a fi bọ̀ wọ́n, tí a fi dáàbò bọ̀ wọ́n? Èyí ni ó jẹ́ kí ó ṣeéṣe ní ìgbésí ayé wọn. Rántí pé bí ìwọ pàápàá bá fẹ́ ní ìwòsàn kúrò nínú gbogbo àrùn, ohun tí o ní láti ṣe ni láti gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀. Rántí pé àǹfààní tàbí ìbùkún tí ó wà lábẹ́ ẹ̀jẹ̀ ọ̀dọ́ àgùntàn ni wípé a ó gbà ọ́ lọ́wọ́ ìparun, wípé o ó bọ́ lọ́wọ́ ìparun láti ọwọ́ apanirun ni. Ìkejì, o ó bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí àti ìdájọ́ nínú ayé tí ń bọ̀. Ìkẹta, a ó fi ìyàtọ̀ sí àárín rẹ àti àwọn tí ó wà nínú ayé. Ìkẹrin, ìwòsàn pípé kúrò nínú gbogbo àrùn yóò jẹ́ tirẹ. Nísinsìnyí, a ó tọ Ọlọ́run lọ. A ó sọ fún Ọlọ́run wípé a gbàgbọ́ wípé fún wa ni Jésù Kristi kú, wípé Jésù Kristi ni ọ̀dọ́ àgùntàn tí a pa nítorí ẹ̀ṣẹ̀ wa, tí a ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ nítorí tiwa, àti wípé a gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ tí ó ta sílẹ̀ fún wa. Bí o bá ti ń fi ìgbàgbọ́ wẹ̀ nínú ẹ̀jẹ̀ náà, tí ó ń sọ fún Ọlọ́run, tí ó ń kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀, bẹ́ẹ̀ ni ìgbàlà Ọlọ́run, ìwòsàn látòkè wá, ìdáǹdè tòótọ́ yóò jẹ́ tirẹ̀. Ẹ jẹ́ kí a dìde dúró láti bá Ọlọ́run sọ̀rọ̀. Rántí pé Jésù Kristi nìkan ṣoṣo ni ọ̀dọ́ àgùntàn tí a pa fún wa. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè gbà á kúrò nínú ìdájọ́ Ọlọ́run. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìgbàlà. Ẹ̀jẹ̀ rẹ̀ nìkan ṣoṣo ni ó lè fún wa ní ìdáǹdè. Sọ fún Ọlọ́run, àwọn ìwúkàrà tí ó wà ní ìgbésí ayé rẹ, mú wọn kúrò. Ẹ̀ṣẹ̀ tí ó wà ní ìgbésí ayé rẹ, àrán kan tí ó wà ní ìgbésí ayé rẹ, ojú kòkòrò tí ó wà ní ìgbésí ayé rẹ, àgbèrè tàbí panṣágà tí ó wà ní ìgbésí ayé rẹ, àwo ohun àìtọ́ tí ó wà ní ìgbésí ayé rẹ, bí o bá ti ń jẹ́ ó tí o ti ń kàn wọ́n sílẹ̀, bẹ́ẹ̀ ni ó mú ìwúkàrà kúrò ní ìgbésí ayé rẹ, tí o sì sọ fún Ọlọ́run wípé o gbàgbọ́ wípé a ta ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ. A ta ẹ̀jẹ̀ Jésù Kristi sílẹ̀ fún ọ. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ náà, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ nínú ayé yìí, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé tí ń bọ̀ lórí àwọn ẹlẹ́ṣẹ̀. Gbàgbọ́ nínú ẹ̀jẹ̀ Jésù Kristi tí a ta sílẹ̀ fún ọ, kí o bá lè bọ́ lọ́wọ́ ìdájọ́ ayérayé. Kí o bá lè bọ́ lọ́wọ́ apanirun tí ń káàkiri ayé lóde òní. Kí ìyàtọ̀ kí ó bá lè wà láàrin ìwọ àti àwọn tí ó wà nínú ayé.
gbagbọ ninu ẹjẹ naa ti a ta sile fun ọ. Gbagbọ ninu ẹjẹ naa ti a ta sile fun ọ. Bi o ba ni aisan ni ago ara rẹ. Ẹjẹ yi kan naa ti a ta sile. Ni yo wo san. Ṣùgbọ́n rántí wípé bí ẹ̀ṣẹ̀ bá ń bẹ̀lé ọwọ́ rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Bí iṣẹ́ búburú, ìwà búburú, ìrìnkúrìn, ìfẹ́kúfẹ́ bá wà ní ìgbésí ayé rẹ, ààbò tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì kí ó lè jẹ́ tirẹ. Ṣùgbọ́n bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀, bí o bá ké pe Olúwa, bí o bá fi ìgbàgbọ́ rọ̀ mọ́ ẹ̀jẹ̀ Jésù Kristì tí a ta sílẹ̀ fún ọ, ìgbàlà kíkún yóò jẹ́ tirẹ. A ó darí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́, a ó gba ọkàn rẹ là, ó di àtúnbí. Gẹ́rẹ́ tí o bá ti di àtúnbí ni ìdájọ́ ayérayé kúrò lórí rẹ, àti ìdájọ́ fún àwọn ẹ̀ṣẹ̀ tí o ti dá, àwọn nǹkan wọ̀nyí pẹ̀lú yóò kúrò. Ọlọ́run yóò máa tọ́jú rẹ. Bí apanirun ti ń kọjá ní ìgboro, bí agbẹ̀sàn ẹ̀jẹ̀ ti ń kọjá ní àyíká rẹ, bẹ́ẹ̀ ni yóò máa rí ọ kọjá, nítorí wípé o wà lábẹ́ ààbò ẹ̀jẹ̀ Jésù Kristì. Bí àìsàn bá wà ní àgọ́ ara rẹ, àìsàn ká àìsàn yóò wù kó jẹ́. Bí o bá gbẹ́kẹ̀lé agbára tí ó wà nínú ẹ̀jẹ̀ Jésù Kristì, ó ní nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá. Àìsàn yóò rí ọ kọjá bí a bá rí ẹ̀jẹ̀ Jésù Kristì. Lé ọkàn rẹ pẹ̀lú ìgbàgbọ́, ìpọ́njú yóò rí ọ kọjá, wàhálà ayé yìí yóò rí ọ kọjá. Ìsìrú lábẹ́ agbára Sàtánì yóò rí ọ kọjá. Nígbà tí èmi bá rí ẹ̀jẹ̀ náà, èmi ò rí yín kọjá.

pẹ̀lú iná, pẹ̀lú ooru ni ayé yìí yóò kọjá lọ. Wípé àwa tí a mọ Ọlọ́run, àwa tí a ní ìrètí nínú Jésù, a ní láti gbé ìgbésí ayé àìlábàwọ́n, àìlábùkù àti àìléèrí níwájú rẹ̀, kí a lè bá wa lé àlàáfíà nínú Jésù nígbà tí ohun gbogbo yóò lọ sópin. A ti sọ nípa ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan wípé ń lọ sópin. A ti sọ nípa ayé tí a wà nísinsìnyí wípé dájúdájú ìgbẹ̀yìn òpin yóò dé níkẹyìn. Ìkẹta ni ìjọba tí kò lópin. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé bí ó tilẹ̀ jẹ́ pé ayé tí a wà ó ń lọ sópin, àti ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin, ayọ̀ tí a ní nínú Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristi ó jẹ́ ìjọba tí kò lópin. Nínú Isaiah orí kẹsàn-án láti ẹsẹ̀ ìkẹfà sí ìkeje, nítorí a bí ọmọ kan fún wa, a fi ọmọkùnrin kan fún wa, ìjọba yóò sì wà lé èjìká rẹ̀, a ó sì máa pe orúkọ rẹ̀ ní ìyanu, Olùdámọ̀ràn, Ọlọ́run alágbára, Bàbá ayérayé, Àmọ̀ aládé àlàáfíà. Ìjọba yóò bí sí i, àlàáfíà kì yóò sì ní ìpẹ̀kun. A ń sọ nípa ìjọba Jésù Kristi àti àlàáfíà tí ó wà nínú ìjọba Jésù Kristi, wípé àlàáfíà àti ìjọba rẹ̀ kì yóò lópin. Èyí ni ayọ̀ àwa ọmọ Ọlọ́run, wípé bí ayé tilẹ̀ ń kọjá lọ, bí àwọn tí ó wà nínú ayé tilẹ̀ ń kọjá lọ, bí ayé yóò tilẹ̀ wá sí òpin, àti bí ìgbésí ayé ẹnì kọ̀ọ̀kan wa yóò tilẹ̀ lọ sí òpin, síbẹ̀ a mọ̀ wípé ìjọba Jésù Kristi tí a ti wọnú rẹ̀ nípa dídi àtúnbí, wípé ìjọba yìí kò lópin. Èyí ni áńgẹ́lì lè sọ fún Màríà Wúndíá nígbà tí ó sọ fún wípé a ó bí Jésù Kristi nínú Lúkù orí kìíní láti ẹsẹ̀ 30. Áńgẹ́lì náà sì wí fún un pé, má bẹ̀rù Màríà, nítorí ìwọ ti rí ojú rere lọ́dọ̀ Ọlọ́run. Sáàsì kíyèsí, ìwọ lóyún nínú rẹ, ìwọ ó sì bí ọmọkùnrin kan, ìwọ ó sì pe orúkọ rẹ̀ ní Jésù. Òun ó pọ̀, ọmọ ọ̀gá ògojì lọ, li a ó sì máa pè é Olúwa Ọlọ́run. Yóò sì fi ìtẹ́ Dáfídì bàbá rẹ̀ fún, yóò sì jọba ní ilé Jákọ́bù títí ayé, ìjọba rẹ̀ kì yóò sì ní ìpẹ̀kun. Ayọ̀ tí ó jẹ́ ti ọmọ Ọlọ́run ni wípé ìjọba Jésù Kristi yóò wà títí láé. Gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò kásẹ̀ kúrò nílẹ̀, gbogbo ìjọba tí ó wà nínú ayé ni yóò rí kọjá lọ nígbà tí ayé yìí pàápàá tí ó bá rí kọjá lọ. A ó sì fi ìjọba Jésù Kristi múlẹ̀, a ó sì rí wípé ìjọba yìí ó wà títí láé. Nínú ìwé wòlíì Dánielì orí kejì ẹsẹ̀ 44, lí ọjọ́ àwọn ọba wọ̀nyí, lé Ọlọ́run ọ̀run yóò gbé ìjọba kan kalẹ̀, èyí tí a kì yóò lè parun títí láé, a kì yóò sì fi ìjọba náà lé orílẹ̀-èdè mìíràn lọ́wọ́, yóò sì fọ wọn túútú, yóò sì pa gbogbo ìjọba wọ̀nyí run, ṣùgbọ́n òun ò dúró títí láé láé. Èyí ni ìjọba Jésù Kristi tí a ń sọ nípa rẹ̀, wípé ìjọba yìí yóò wà títí, nítorí ìjọba Jésù ó jẹ́ ìjọba tí kì yóò lópin. Nínú Dánielì orí keje ẹsẹ̀ 14, a sì fi agbára ìjọba fún àti ògo àti ìjọba, kí gbogbo ènìyàn àti orílẹ̀ àti èdè kí ó lè máa sìn, agbára ìjọba rẹ̀

0: sì jẹ́ agbára ìjọba àìnípẹ̀kun, èyí tí a kì yóò ré kọjá, àti ìjọba rẹ̀ èyí tí a kì yóò lè parun. Èyí ń sọ nípa ìjọba ti Jésù Kristi wípé yóò wà láéláé. Ẹsẹ̀ ìkẹtàdínlọ́gbọ̀n, àti ìjọba, àti agbára ìjọba, àti ipa gbogbo ìjọba ní gbogbo abẹ́ ọ̀run ni a ó sì fi fún ọmọ, ni a ó sì fi fún ènìyàn, àwọn ènìyàn mímọ́, ti ọ̀gá ògo, ìjọba ẹni tí í ṣe ìjọba ẹ̀nípẹ̀kun, àti gbogbo àwọn alákòóso ni yóò máa sìn ín, tí wọn ó sì máa tẹríba fún un. Ìyí ń sọ síwájú sí i nípa ìjọba Jésù Kristi. Báwo ni ìjọba yìí, báwo ló ṣe lè jẹ́ tìrẹ? Báwo ni ó ṣe lè wọ ìjọba ọ̀run, èyí tí kò lópin, rántí wípé ohun gbogbo tí o ní nínú ayé yóò lọ sópin, ìgbésí ayé tí o ní pàápàá yóò lọ sópin, ṣùgbọ́n bí o bá wà nínú ìjọba Jésù Kristi, o wà títí láé. Nínú Jòhánù orí kẹta, Jòhánù orí kẹta ẹsẹ̀ ìkẹta, Jésù dáhùn, ó sì wí fún un pé, lóòótọ́ lóòótọ́ ni mo wí fún ọ, bí kò ṣe pé a tú ènìyàn bí, òun kò lè rí ìjọba Ọlọ́run. Ohun tí o ní láti ṣe ni pé kí o ronú pọ̀wàdà, kí o sì gbàdúrà sí Ọlọ́run, kí o bèrè fún ìdáríjì, kí o jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù Kristi kí o wẹ ọkàn rẹ mọ́, kí a sọ ọ́ di ọ̀tún, kí o ní ìyè àìnípẹ̀kun, kí a tún ọ bí, kí o sì máa gbé ìgbésí ayé ọ̀tún nípa orí ọ̀fẹ́ tí ó wà nínú Jésù Kristi. Bí o bá ṣe èyí, ó dájú wípé o wọ ìjọba ọ̀run. Àti bí o ti jẹ́ ọmọ ẹ̀yìn Jésù Kristi, tí o sì ní ìpín nínú ìjọba Ọlọ́run, níhìn-ín o ní ìpín nínú ìjọba Ọlọ́run ti ayérayé. Nínú Pétérù kejì orí kìíní láti ẹsẹ̀ ìkarùn-ún, àti nítorí èyí náà pàápàá, ẹ máa ṣe àìsinmi gbogbo, ẹ fi ìwà rere kún ìgbàgbọ́, àti ìmọ̀ kún ìwà rere. Bí o ti ní ìgbàgbọ́ nínú Jésù Kristi, tí a ti gba ọkàn rẹ là, tí o ti di àtúnbí, o ní láti fi ìwà rere kún ìgbàgbọ́. Ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí o yí ìgbésí ayé rẹ padà. Bí o sọ wípé o ti di àtúnbí, ó yẹ kí oore ọ̀fẹ́ Ọlọ́run kí o jẹ́ kí ìmọ́lẹ̀ rẹ kí o máa tàn, kí o kúrò nínú òkùnkùn, kí o ní ìwà òdodo, ìwà rere, ìwà ìré kọjá, àti ìmọ̀ kún ìwà rere nígbà gbogbo. Ni ó yẹ kí ìwọ tí o jẹ́ ọmọ Ọlọ́run, tí o ń pèsè ara rẹ sílẹ̀ fún bíbọ̀ Jésù Kristi, ni ó yẹ kí o máa ní ìmọ̀ sí i nínú ọ̀rọ̀ Ọlọ́run. Ẹsẹ̀ kẹfà, àti àìrí kọjá kún ìmọ̀, àti sùúrù kún àìrí kọjá, àti ìwà bí Ọlọ́run kún sùúrù. Ó yẹ kí àìrí kọjá, ìwà òdodo, ìrìn òdodo, kí o wà ní ìgbésí ayé rẹ, àti sùúrù. O ń múra sílẹ̀ láti gbé ìyàwó ni, àbí o fẹ́ kọ́lé, àbí o fẹ́ ní nǹkan ayé yìí, kí o jẹ́ kí sùúrù kí o wà nínú ìwà rẹ, àti ìwà bí Ọlọ́run, ìwà tí o fi hàn wípé o jẹ́ ti Ọlọ́run, àti ìfẹ́ ọmọnìkejì. Èyí ni ẹsẹ̀ ìkeje, kún ìwà bí Ọlọ́run, àti ìfẹ́ ni kún ìfẹ́ ọmọnìkejì. Wo ẹsẹ̀ ìkọkànlá, nítorí báyìí lẹ ó pèsè fún yín lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti Olùgbàlà wa Jésù Kristi. Ó ní bí a bá ní ìgbàgbọ́ nínú Jésù, tí a ní ìwà rere, tí a ní ìmọ̀ Ọlọ́run, tí a ní àìrí kọjá ìwà òdodo, tí a ní ìwà bí Ọlọ́run, àti ìfẹ́ nínú wa sí ọmọnìkejì wa, gẹ́gẹ́ bí a ti fún wa ní oore ọ̀fẹ́, ó ní èyí ni yóò pèsè wa sílẹ̀ lọ́pọ̀lọpọ̀ láti wọ ìjọba àìnípẹ̀kun ti Olúwa àti ti Olùgbàlà wa Jésù Kristi. Lónìí ni a ti jẹ́ kí ó dá wa lójú wípé ìgbésí ayé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan ó ń lọ sópin, gẹ́gẹ́ bí ọdún ti ń yí lo ọdún, tí ọjọ́ sì ń yí lo ọjọ́, tí ọjọ́ àti ọdún tí wọ́n ń ré kọjá lọ, bẹ́ẹ̀ ni a ń darúgbó ju bẹ́ẹ̀ lọ, bẹ́ẹ̀ ni a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́lé, a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ sàárè, tàbí a ń fi ọjọ́ kọ̀ọ̀kan súnmọ́ ìpadàbọ̀ Jésù Kristi. Ó yẹ kí ó dá wa lójú nígbà náà wípé ọjọ́ ń lọ sópin, ayé wa ń lọ sópin. Ó yẹ kí a múra sílẹ̀ f fún dìde Jésù Kristì àti pé ayé tí a wà nínú rẹ̀ pàápàá ó fẹ́ di ògbólógbò tán. Ayé yìí òun rí kọjá lọ, nítorí bẹ́ẹ̀ kí a má jẹ́ kí ohun tí ó wà nínú ayé kí ó fà wá kúrò nínú Ọlọ́run, kúrò nínú Jésù Kristì. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ pẹ̀lú àdúrà, pẹ̀lú ìgbọràn, pẹ̀lú orí ọ̀fẹ́ Ọlọ́run, pẹ̀lú àtúnbí àti ìsọdi mímọ́ àti ìgbọràn sí gbogbo ẹ̀kọ́ tí a ń kọ́ wa. Jẹ́ kí a pèsè ara wa sílẹ̀ fún ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Jẹ́ kí a dìde dúró láti gbàdúrà, láti sọ fún Ọlọ́run wípé bí a ti mọ̀ pé ayé ń re kọjá lọ, wípé ayé yìí ń lọ sópin, wípé a fẹ́ wà nínú ìjọba Jésù Kristì tí kì yóò lópin. Kí a ní ìdánilójú wípé a ti ní ìgbàlà. Àwọn àtúnṣe tí ó wà lọ́nà wa wípé a ti ṣe wọ́n. Kí a má ṣe jẹ́ kí ẹ̀ṣẹ̀ kankan kí ó sopọ̀ pẹ̀lú ìgbésí ayé wa. Kí a fi òdodo àti orí ọ̀fẹ́ Ọlọ́run já àwọn ẹ̀ṣẹ̀ yìí kúrò. Kí a máa gbé ìgbésí ayé àìrékọjá, òdodo, ìwà bí Ọlọ́run, ìgbésí ayé ìwà mímọ́. Kí a ba lè múra wa sílẹ̀ fún dídé àti bíbọ̀ Jésù Kristì. Sọ fún Ọlọ́run pé ibi ayé yìí ti ń kọjá lọ, tí a sì ń súnmọ́ òpin ayé wa, kí Ọlọ́run pẹ̀lú orí ọ̀fẹ́ rẹ̀ kí ó pèsè rẹ sílẹ̀, kí o bá lè jẹ́ alábàápín nínú ìjọba àìnípẹ̀kun ti Jésù Kristì. Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a wá sọ́dọ̀ yín lónìí nítorí a wá gẹ́gẹ́ bí ọmọ sí bàbá. A sì mọ̀ wípé ẹ kò fi wá sílẹ̀ nígbà kan rí. A mọ̀ wípé ó jẹ́ dídùn inú yín láti fà wá súnmọ́dọ̀ ara yín, láti jókòó kí a tẹ́tí sílẹ̀, kí a gbọ́ ọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọmọ tí gbọ́ràn, gẹ́gẹ́ bí ọmọ tí ó ní òye wípé ìfẹ́ bàbá sí òun ó pọ̀ ré kọjá ju èyí tí a lè fẹnu sọ. Lónìí bí a ti wá, a ní ìgbàgbọ́ wípé ẹ ó dáhùn àdúrà wa. A ní ìgbàgbọ́ wípé ẹ kò jẹ́ ta wá nù bí ó ti wù kí ó rí. A ní ìgbàgbọ́ wípé ìfẹ́ tí ẹ ti fẹ́ wa láti ìgbà tí Jésù Kristì ti kú, wípé ìfẹ́ yìí ó wà bákan náà síbẹ̀ lónìí. Ǹjẹ́ bí a ti wá, bí a ó ti máa gbọ́rọ̀ yín, bí a ó ti máa là wá lóye, à ń bẹ̀ yín wípé iyì ọ̀tún àti okun ọ̀tún, agbára ọ̀tún yóò sọjí nínú ọkàn wa ní orúkọ Jésù. Ẹ bá wa sọ̀rọ̀, ẹ fún wa ní etí ọmọ, ẹ jẹ́ kí a lè gbọ́ràn, ẹ jẹ́ kí a lè máa tẹ̀lé yín ní ìṣísẹ̀ kọ̀ọ̀kan, kí a má sì padà sẹ́yìn, kí àwọn ohun tí a ń retí láti ọ̀dọ̀ yín gẹ́gẹ́ bí àwọn ìlérí tẹ ti ṣe fún wa, kí wọn kí ó lè jẹ́ tiwa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ tiwa. Ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń wo ìwé wòlíì Aísáyà, orí 40, láti ẹsẹ 25. Ìwé wòlíì Aísáyà, orí 40, láti ẹsẹ 25. Máa fi ojú kà á bí àtijọ́ ń kà á papọ̀. Ǹjẹ́ ta ni ẹ̀yin ó ha fi mí wé, tàbí ta li èmi ó bá dọ́gba? Ni ẹni mímọ́ wí, gbé ojú yín sókè sí ibi gíga, kí ẹ sì wò ta lè ó dá nǹkan wọ̀nyí tí mú ogun wọn jáde wá ní iye. Ó ń pe gbogbo wọn lé orúkọ nípa títóbi ipá rẹ̀, nítorí pé òun le ní ipá, kò sí ọ̀kan tí ó kù. Èé ṣe tí ìwọ fi ń wí ìwọ Jákọ́bù, tí ìwọ sì ń sọ ìwọ Ísírẹ́lì pé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ olówa ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ ọlọ́run mi. Ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé ọlọ́run ayérayé olówa ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀, bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mu, kò sí àwárí òye rẹ̀ ó ń fi agbára fún aláàárẹ̀, ó sì fi agbára kún àwọn tí kò ní ipá. Àní àárẹ̀ yóò mú àwọn ọ̀dọ́mọdé yóò sì rẹ̀ wọ́n, àti àwọn ọ̀dọ́mọkùnrin yóò tilẹ̀ ṣubú pátápátá, ṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa yóò tún agbára wọn ṣe, wọn ó fi ìyẹ́ gun òkè bí ìdì, wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Lónìí mo fẹ́ bá wa sọ̀rọ̀ lórí dídúró de olúwa. Dídúró de olúwa, bí o bá wà níhìn ní ọ̀sẹ̀ tí ó kọjá, mo sọ̀rọ̀ lórí ayọ̀ ọlọ́run èyí tí jẹ́ agbára àti okun fún onígbàgbọ́. Àwọn nǹkan wọ̀nyí tí ọlọ́run ń ṣe wa lójú láti rí, tí ọlọ́run ń kọ sí wàhálà òókan àyà wa, wọ́n jẹ́ àwọn nǹkan tí ó jẹ́ kí ìgbàgbọ́ wa kí ó le, kí ó gbóná, kí ó lágbára ju bẹ́ẹ̀ lọ. Wọ́n ó jẹ́ kí ayọ̀ wa nínú ọlọ́run àti ìfẹ́ wa fún ọlọ́run àti ìgbàgbọ́ láti dúró tiiri pẹ̀lú ọlọ́run títí a ó fi rí ìdáhùn sí àdúrà wa, wọ́n ó jẹ́ kí wọn kí ó lè fi ẹsẹ̀ múlẹ̀ ju bẹ́ẹ̀ lọ. Nítorí bẹ́ẹ̀, máa to àwọn nǹkan wọ̀nyí sí òkan àyà rẹ, má ṣe jẹ́ kí wọn kí ó lọ kúrò ní ọkàn rẹ ní ìgbà kan. Lónìí ni a ń sọ̀rọ̀ lórí dídúró de olúwa. Dídúró de olúwa, kí ni èrèdí tí a fi ń dúró de olúwa? Báwo ni a ṣe lè dúró de olúwa? Kí ni àwọn àbáyọrísí, àwọn àmì tí ó lè wà ní ìgbésí ayé wa wípé a jẹ́ ẹni tí ó ti dúró de olúwa, a sì ti rí ìdáhùn èrèdí tí a fi ń dúró de olúwa, àti pàápàá àkókò wo ni ó yẹ kí a máa dúró de olúwa? Kí àwọn ìbéèrè wọ̀nyí kí a tó lè dáhùn wọn lẹ́sẹ̀ lẹ́sẹ̀, kí a tó lè dáhùn wọn ní kíkún, a ní láti wò ó láti ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n. Bí òye ẹsẹ̀ ìkẹẹ̀dọ́gbọ̀n dé ẹsẹ̀ ọgbọ̀n bí ó bá ṣe yé wa sí, bẹ́ẹ̀ ni a ó ṣe ní òye dídúró de olúwa. Jẹ́ kí n tún ka ẹsẹ̀ ìkọkànlélọ́gbọ̀n lẹ́ẹ̀kan sí i. Ó ní ṣùgbọ́n àwọn tí ó bá dúró de olúwa kì í ṣe àwọn tí ó sáré kọjá olúwa, kì í ṣe àwọn tí ó ń sáré ní ìwàǹwara, ní ìkánjú, àìlè mú sùúrù, tí wọ́n sọ wípé kí ni kí n ṣe, mbo ni kí n yà sí, ọ̀nà wo ni kí n gbà, mo ti dé ìkóríta, kí ni ìpinnu tí ó yẹ kí n mú, kì í ṣe irú àwọn bẹ́ẹ̀. Àwọn tí ó ní ìgbàgbọ́ nínú olúwa, àwọn tí ó dúró de olúwa, ó ní ṣùgbọ́n àwọn tí ó dúró de olúwa yóò tún agbára wọn ṣe, wọn ó sì fi ìyẹn gun òkè bí ìdì, wọn ó fi ìyẹn gun òkè bí ìdì, wọn ó sáré kì yóò sì rẹ̀ wọ́n, wọn ó rìn àárẹ̀ kì yóò sì mú wọn. Bí a bá ń sọ wípé àwọn wọ̀nyí wọn ó tún agbára wọn ṣe, èyí ń sọ wípé ṣé ìwọ náà mọ̀, àwa tí a ń lo mọ́tò lẹ́ẹ̀kọ̀ọ̀kan, bí a bá ti lo mọ́tò yìí yálà fún ọ̀sẹ̀ mẹ́ta, ọ̀sẹ̀ mẹ́rin, bí oṣù kan, wọ́n máa sọ fún wa wípé ó yẹ kí a gbe lọ sí ọ̀dọ̀ àwọn mẹkáníìkì wípé kí wọn kí ó tuntun ṣe, kí wọn kí ó tún agbára rẹ̀ ṣe. Wọ́n á fọ ilé epo, wọ́n á fọ ibi tí omi ń wà, wọ́n á fọ gbogbo àwọn nǹkan tí ó ń jẹ́ kí ọkọ̀ yìí kí ó máa ṣe dáradára. Nítorí bẹ́ẹ̀, a ó fún ọkọ̀ yìí ní àkókò láti wà, láti dúró ní ilé òṣìṣẹ́ mẹkáníìkì. Bẹ́ẹ̀ náà ni àgọ́ ara wa kì í ṣe òkúta, bẹ́ẹ̀ náà ni ọkàn wa kì í ṣe irin, bẹ́ẹ̀ náà ni ìgbésí ayé wa kì í ṣe ẹ̀mí. Nítorí bẹ́ẹ̀, àárẹ̀ ṣeéṣe kí ó mú wa, ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé a dé ìkóríta, a ò mọ ibi tí a ó gbà, ó ṣeéṣe kí ó dàbí ẹni wípé òkè ni ó wà níwájú wa, àti gun òkè yìí ó ṣòro fún wa. Bẹ́ẹ̀ ni nǹkan tí a ń fẹ́ ó wà ní òdì kejì òkè yìí, tàbí ó ṣeéṣe kí ó jẹ́ wípé omi tí ó kún púpọ̀ tí ó sì kúnré kọjá, òun ni ó wà ní iwájú wa. Ohun tí a sì ń fẹ́ ó wà ní òdì kejì omi yìí, ẹni a fi ń sọ wípé bí a bá dúró de olúwa, wípé a ó fi ìyẹ́ gun òkè bí ìdì, èyí ni wípé òkè tí ó wà níwájú wa tí ó dàbí ẹni wípé kò sí ohun tí ó lè ṣí òkè yìí nídìí. Bí a bá dúró de olúwa, ọlọ́run á fún wa ní ìyẹ́ BTD nipa igbagbo nipa adura yo je ki a le fi iye gun oke bidi ti o je wipe oke yi ki o jamo nkan ni igbese aye wa oni a o sare ki yo si re wa bi abati wo awon omo wa ni ilewe ti won ma nsare ije bi won ba tin dije a ma ri wipe awon omo miran won ma sare bi won ba de aarin meji lori papa won sobo lole a re won patapata sugbon awon miran ti won ti je ologbon ninu awon omo won yi won ti mura sile won ti sun darada loru won ti jeun kanu won ti ni agbara ki o to di wipe won ti nsare won sare je yi won ti gbianju sile bi won ba ti be sini sare won ma sare lo tete ki yo si re won be na ni a nso fun awa ti a je onigbagbo awa ti o je wipe a ko duro de oluwa a ko je ki emi wa ki o simi le oluwa o je wipe a ngbe emi wa gbona nigba kugba o je pe bi nkan kan ba ti sele o ti gun wa lokan o ti dabi oko ti o gun eniyan lokan a ko fara bale lati duro de oluwa o ni sugbon awa ti a ba duro de oluwa awa ni a o ma gun oke pelu iye idi awa ni o je pe bi a ba nsare ki yo re wa ati pe bi a ba rin are ki yo mu wa bi a ba je eni ti o ntaja ti a ngbe awon nkan ti a nta ti a ngbe lo soja ti ki si se wipe a fe wo oko ero tabi oko ayokele boya ese ni anfirin a o ri wipe awon miran ti o je wipe won ko ni okun won ko ni agbara won o jeun kanu bi won ba ti rin die a ti re won won gbe eru won gbe sokale won joko seba titi won ma duro de moto sugbon awon ti o je wipe won ni okun won ni agbara won ti doja ni kiakia won le ta awon nkan won yi fun awon ni bara won awa ti o je pe a duro de oluwa nipa ti emi bi abarin ti a re sin mu wa bawo ni a o se de ibute ibi ti a nlo lakoko ti o ye ki a debe eni o fi se pataki wipe a ni lati duro de oluwa sugbon mo so tele wipe ki a to le duro de oluwa ki a to le so agbara wa di otun ohun kan ni a ni lati koko mo ye ki a wo lati ese ikedogbon o ni nje tani eyin o ha fi mi we tabi tali emi o ba dogba ni eni mimo wi eyi ni ibere pepe eko ti o ye ki a ko ati ti o ye ki a mo se o mo wi pe awon elomiran oye bi a ba nso nipa ti olorun ko ye won daradara o sese awon elomiran a ma wa si lesin won ma so wi pe awon a wa fun igba die bi awon ba wa fun igba die bi ohun ta awon reti bi o ba tete te awon lowo awon a tun gba ona eburu miran awon a lo ba awon orisa tabi awon baba asale tabi awon balogun ni abule iru awon be won fi olorun we balogun ti o wa labule won fi olorun we awon baba asale won fi olorun we awon iyalode ti yemoja won fi olorun we awon eniyan kekeke ti agbara ko si lowo won eyi ni olorun fi nbi wa pe ki a tile to so wi pe andro de oluwa ki a to lo gbadura si oluwa ki a to be si ni ka oro olorun ki a ma ye iwe mimo wo lati wo awon ileri pataki ti o se fun wa o ni lakoko ta ni eyin o fi mi we ati tali emi o ba dogba o ye ki a mo wi pe olorun o ni eleda orun ati aye ko si eni ti a le fi olorun we o je alagbara o je eni ti o gbon re koja awon eniyan ninu aye yi o ni be a ba wo awon orun ti a wo lati odo awon angeli ti a wo wa si aye si odo awon eniyan wi pe ko si angeli kan ko si eniyan kan ti a le fi olorun we ninu awon ijo miran bi won ba tin gbadura won ma ki gbe pe angeli michael angeli gabriel angeli uriah angeli bayi angeli tohun awon to ti sina awon ti o ye ihin rere oye won fi olorun we angeli won fi olorun we eda owo olorun o sese ki o je pe awon elomiran bi won ba tin gbadura won ma so pe olorun lagbaja olorun temedu won fi olorun oga ogo olorun alagbara olorun eleda olorun olodumare won fi we awon eniyan eleran ara ti emi re wa ni iho imu re eni olorun fi won pe ki atile to duro de oluwa
1: ki a to so wipe an lo ba olorun lati gbadura lati mu awon ebe wa lati si won paya ni waju oluwa oni la koko tani eyin fi mi we oni la koko tani emi o ba dogba eyin ni eni mimo israel wi je ki a wo exodu ori kejo ese ikewa exodu ori kejo ese ikewa o si we pe liola o si we pe ki o ri bi oro re ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa awon elomiran ti oye oye bi mo ti so tele tele won ma so we pe ah opolopo isin lo wa wi pe bi o ba si ona nibi ohun tun wa ona miran lo iyi nje wi pe won ro wi pe olorun miran tun wa nibo miran ibanuje awon tin to olorun miran leyin yo po awon elomiran won ma ro wi pe boya orisa kan orisa idile orisa baba won orisa ti abule orisa ti awon eleya meya lototo won ma ro wi pe boya nkan won yi o le gba won won ma ro wi pe bi awon ba wa si lesin bi awon ba ka bibeli ti adura o ba gba ti o ba da bi eni wi pe nkan ti awon reti ko ti awon lowo won so wi pe awon mo bi kan ti awon le lo mbolo tun fe lo mbolo tun fe lo o tun fe da ibanuje kun ibanuje fun ara re oni ki iwo ki o le mo pe ko si eni ti o dabi oluwa olorun wa je ki o kale ninu okan re bi o ti kale le orun ni iwaju awon angeli je ki o kale le okan re bi o ti kale le okan gbogbo awon ti o ti mo olorun lati igba adamu titi di akoko ti a wa yi wi pe ko si elomiran yala le orun yala le aye yala ni isalele tabi ninu okun ko tun si elomiran olorun wa okan soso ni ninu exodu yi kan na ori kedogun ese ikokanla exodu ori kedogun ese ikokanla ta le o dabi iwo oluwa ninu awon alagbara ta le o dabi iwo ologo ni mimo eleru niyin ti nse ohun iyanu bi abandaruko olorun o ye ki a mo wi pe eni ti nse ohun lanla ohun abami ohun iyanu ohun ti o je wi pe ko si enikan ninu awon angeli tabi enikan ninu awon eniyan ti o le se ohun ti olorun nse nitori be je ki okan re ki o simi le olowa ki o si mo wi pe abayo ohun gbogbo ti o ye ki o se bi o ba fe ni eyori si rere ati itesiwaju ni wi pe ki o duro de olowa so ni wahala ni so dabi eni wi pe o nsun ekun asunrin so dabi eni wi pe awon nkan ti o nwa o jina rere si o so dabi eni wi pe wahala ninu ebi wahala nibi ise wahala nibi okowo re wahala pelu awon alabagbe wi pe o fe mu olomi o dabi eni wi pe o ti jin sinu ofin ko se eni ti o le yo jade o se duro de olowa o se duro de olowa o ranti awon ti o wa ninu bibeli bi a ba nka awon ti o wa ninu bibeli awon ti won ni wahala bi ti wa ni o ranti jabesi o ni wahala nkan ti o gba ni wo pe o duro de olowa o ranti josefu aparomo ata si oko eru o lo si ewon wo iru eni bayi se o je wi pe olorun ti gbagbe re ni se o je wi pe awon ileri olorun ti olorun ti fun tele tele se o je wi pe awon ileri won yi ti kuna ni se o je wi pe olorun ko si lori itemo ni rara sugbon nigba ti josefu ti o duro de oluwa nigba yi ni aso agbara re di otun amu kuro lati ogba ewon amu wa si ori ite oran ti samsoni bi o ti le je wi pe afowofa samsoni ni nitori wi pe o lo sinu ese ohun ti o je wi pe ko ye ki eni ti o je onidajo bi ti re alakoso bi ti re olori bi ti re ohun ti o ye ko ye ki o se ohun ti o se ayoju re mejeji sugbon kini o se bi o ba je elomiran ni a ro wi pe gbogbo nkan ti pin wi pe ohun ti o ku ni pe ki ohun lo pokun so ohun ti o ku ni pe ki ohun wa ona tabi aye lati para ohun danu sugbon rara o duro de olowa o duro de olowa oni olowa nigba kan soso yi so agbara mi dotun iwo na o se duro de olowa be o ranti dafidi ni dafidi ni wahala wahala popo ninu ebi ni o ranti igba ti omo re absalomu ti o dide si tabi oran ti nigba ti oba Saulu nigba ti o dide si Dafidi ati awon eniyan miran pelu ti won fi se esin ti won fi se eleya ki lo se odrode olowa ni bi aba wa sinu majemu titun se oran ti awon aposteli aso won sinu tubo se oran ti awon aposteli ana won legba aje won ni iya a fi opolopo nkan dun won sugbon won duro de olowa awa na be na lo ye ka se we pe bi awon ti isaju bi won ti duro de oluwa ti oju ko ti won be na ni o ye ki awa paapa ki a duro de oluwa oju ko si ni ti wa ni oruko Jesu wo ori Dafidi ikokan dini adorun ejo esan ori Dafidi ikokan dini adorun ese ikefa nitori pe tali o wa li orun ti a le fi we oluwa down se angeli kan wa le orun boya Michael ni o tabi Gabriel ni tabi angeli miran o ni ta le o wa le orun ti a le fi we oluwa je iru eni be wa rara tani ninu awon omo alagbara ti a le fi we oluwa nigba ti o ti so nipa ti orun nigba ti o ti so nipa ti awon angeli nigba ti o ti so pe ko si eda kan lorun ti a fi le ti a le fi we oluwa o tun wa so fun wi pe ninu aye yi bakan na wi pe ko si omo alagbara kan ti a le fi we oluwa o se je ki okan re ki o simi le oluwa nigba ti o ti mo wi pe ko si eni ti a fi le we olorun ti a le fi we olorun wa nigba ti o ti mo wi pe ninu ife ni ninu agbara ni ninu ogbon ni ninu ijolo oto ni ninu ohunkohun ko si eni ti a le fi we oluwa o se duro de oluwa o se gbe oju re si oke ki o so fun oluwa wi pe won duro de o ye ki a tun pada lo si iwe Isaiah ori ogoji iwe Isaiah ori ogoji monka lati ese ikerin din logbon gbe oju yin soke si bi giga eni ohun ti olorun so fun wa o ni ki a gbe oju wa soke si bi giga ki a mu oju wa kuro ninu awon orisa petele ki a mu oju wa kuro ninu awon eniyan eleran ara eniyan ma nse ileri popo o sese ki enikan ki o so pe ma se yonu ohun gbogbo to ba nfe ni ma fun ohun gbogbo to ba nilo wa ma bere lowo mi o ni ki a gbe oju kuro ninu lodo awon eniyan won ti o wa nibi petele o ni ki a gbe oju wa soke si bi giga ki e se wo ta le o da nkan won yi wo awon irawo ta ni o da won so fun mi be na ni olorun le o da won oni ti mu ogun won jade wa ni iye bi a ba wo awon irawo won se ka tan orun ko ki a wo agbara re ati osupa ki a wo ohun ti o nse ati awon nkan miran ti olorun da ti awon onimo ijile ti won se awari re loni ki a wo ye ki a mo wi pe awon nkan wonyi won wa lati owo Oluwa oni o pe gbogbo se gafara fun mi o pe gbogbo won le oroko nitori pe ohun le ni ipa ko si okan ti o ku nitori be o ye ki o ye wa wi pe Olorun wa alagbara ni nitori be ki a gbe oju wa soke ki a ma je ki irewesi ki o de ba wa ki a ma je ki okan wa ki o pororo ki a ma je ki esu ki o deru ba wa nitori wi pe Olorun wa ko si ohun ti o le se Olorun wa ko si awon ileri ti o ti se fun atele tele ti ko le muse je ki a wo ese iketadinlogbon ese ti iwo fi n wi iwo Jacobu ti iwo si n so iwo Israeli pe ona mi pamo kuro lodo Oluwa idajo mi si re koja kuro lodo Olorun mi
0: eni ariti awon omo Israeli se ranti itan omo Israeli o se ni laanu wi pe awon wonyi won gbagbe ore Olorun won gbagbe anu Olorun won gbagbe ileri Olorun won gbagbe majemu ti Olorun ti ba won da ohun ti o se laanu ninu ni ti awon omo Israeli ni wi pe se oranti lati akoko Abrahamu ni Olorun ti fun won ni ileri ti o si so wi pe lati odun de odun ni ibukun Olorun yo ma wa lori won ki se be nikan ati pe nipase Abrahamu
1: àti àwọn ọmọ ọmọ rẹ̀ ni a ó ti bùkún gbogbo ìdílé ayé bí a bá se wo Ọlọ́run kò kùnà, Ọlọ́run kò jáfara. Ní àkókò Mose ni Ọlọ́run pe Mose wípé àkókò àti mú ìlérí iṣẹ́ wípé ó ti dé. Bí ó tilẹ̀ jẹ́ wípé òye kò yé Mose ní àkọ́kọ́ tí ó ń sọ wípé ta lé mi, tí wọ́n lọ dojúkọ Fáráò, Ọlọ́run sọ wípé òun wà pẹ̀lú rẹ̀, òun wà pẹ̀lú ẹnu rẹ̀. Bí o bá jẹ́ ẹni tí ó ń ka Bíbélì dáadáa, ó rí wípé ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ àmì, ọ̀pọ̀lọpọ̀ iṣẹ́ ìyanu lè Ọlọ́run ṣe, títí ọkàn àwọn ọmọ Íjíptì tí ọkàn wọn fi rẹmi, tí ó fi jẹ́ wípé wọn kò ní agbára àti okun mọ́, tí wọ́n sọ fún àwọn Ísíráẹ̀lì pé ó yá ẹkẹrù yín kẹ ẹ máa lọ. Èyí ni a fi gbà wọ́n kúrò ní oko ẹrú, ṣòran ti wípé bí wọ́n ti dé ibi bèbè òkun pupa, tí wọ́n bẹ̀rẹ̀ sí ń rò wípé ayé fẹ́ parí, tí wọ́n rò wípé ó dàbí ẹni pé ikú ti dé fún wọn nísinsìnyí, nítorí pé òkè wà lọ́wọ́ ọ̀tún, òkè wà lọ́wọ́ òsì. Àwọn ọmọ ogun Íjíptì wọ́n ń bọ̀ lẹ́yìn, òkun pupa wà níwájú, ń bo ni kí a gbégbà, bẹ́ẹ̀ ni wọ́n ké pe Olúwa. Ni Ọlọ́run sọ fún Mose pé kí ó na ọ̀pá rẹ̀ ní òkun pupa pín sí méjì, kì í ṣe bẹ́ẹ̀ nìkan, ogójì ọdún ni wọ́n fi ń jẹ mánà láìsanwó, tí ó jẹ́ pé bí wọ́n bá ti jí lóòrọ̀ ni wọ́n lọ kó mánà, wọ́n máa jẹun, aṣọ ò gbómọ wọn lára, bàtà ò gbómọ wọn lẹ́sẹ̀. Níhìn-ín ni wọ́n wá ń sọ wípé ọ̀nà wa pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, ìdájọ́ mi sì ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Èéṣe tí Ísíráẹ̀lì fi di afọ́jú báyìí, tí iyì wọn ra, tí wọn ò rántí àwọn oore Ọlọ́run, wọn ò rántí agbára Ọlọ́run, wọn ò rántí àwọn ìlérí Ọlọ́run, wọn ò rántí àwọn májẹ̀mú tí Ọlọ́run ti bá wọn dá. Ṣùgbọ́n kí a tó máa dá Ísíráẹ̀lì lẹ́bi, àwa náà ń kọ́. Ǹjẹ́ àwa náà nígbà tí a bá dé ìkóríta, àwa náà nígbà tí ó bá dàbí ẹni wípé omi pọ̀ ju ọkà fún wa, tàbí ó pọ̀ ju gàrí fún wa, nígbà tí ó bá dàbí ẹni wípé wàhálà wà fún wa tí ó lè pọ́nrán, àwa pàápàá àti gbàgbé orí Ọlọ́run, àti gbàgbé àwọn ẹ̀rí tí a ń jẹ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, wípé nígbà tí mo ti dénú ìjọ yìí, nígbà tí mo ti bá Jésù pàdé, nígbà tí mo ti ní ìgbàlà, nígbà tí Ọlọ́run ti là mí lójú, nígbà tí mo ti kúrò nínú ìbọ̀rìṣà, nígbà tí mo ti jẹ́ wẹ̀ṣẹ̀ tí mo ti kọ̀ sílẹ̀, wo nǹkan tí Ọlọ́run ṣe fún mi. Àwa tí a ti ń jẹ́rìí tẹ́lẹ̀tẹ́lẹ̀, àwa di ẹni tó kárí sọ, àwa di ẹni tó ń sunkún àsun dẹ́kun, àwa di ẹni tó ń rìn káàkiri bí ẹni tí kò lọ́lọ́run, àwa di atọrọjẹ, àtún wá ń ronú pé bóyá ká padà síbi tá a ti ń bọ̀. Báwo ló ṣe rí báyìí? Ṣé o rò wípé Ọlọ́run ti gbàgbé rẹ ni? Èéṣe tí ìwọ fi ń wí wípé ọ̀nà mi, wàhálà mi, àwọn nǹkan tó ń dojúkọ mi, àwọn inúnibí ni tí mo ń dojúkọ, tí mo ń bá pàdé, wípé Ọlọ́run kò mọ nǹkan wọ̀nyí mọ́? Àwọn nǹkan wọ̀nyí pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa. Èéṣe tí a fi ń sunkún bẹni tí ò ní baba? Èéṣe tí a fi ń káàkiri bẹni tí ò lọ́lọ́run? Ṣé Ọlọ́run wa ti kú ni? Ṣé Ọlọ́run wa ò sí láàyè mọ́ ni? Ṣé ìlérí rẹ̀ ti yí padà ni? Ṣé májẹ̀mú tí ó bá wa dá nípasẹ̀ Jésù Kristì nígbà tí ó kú lórí igi àgbélébò, ṣé àwọn nǹkan wọ̀nyí kò tún jámọ̀ nǹkan níwájú Ọlọ́run ni? Èéṣe tí a wá fi ń sọ bí àwọn ọmọ Ísíráẹ̀lì, bí aláìlóye, bí aláìlọ́gbọ́n, bí ẹni tí ojú ẹ̀mí rẹ̀ ti fọ́, wípé ọ̀nà mi pamọ́ kúrò lọ́dọ̀ Olúwa, àti wípé ìdájọ́ mi, àwọn ẹ̀tọ́ mi, wípé wọ́n ti ré kọjá kúrò lọ́dọ̀ Ọlọ́run mi. Ẹni ó wá fi ń bi wá ní ẹsẹ̀ 28, ìwọ kò tí ì mọ̀, ìwọ kò tí ì gbọ́ pé Ọlọ́run ayérayé, Olúwa, ẹlẹ́dàá gbogbo ìpẹ̀kun ayé kì í ṣàárẹ̀, bẹ́ẹ̀ ni àárẹ̀ kì í mu, kò sí àwárí òye rẹ̀ ìjìnlẹ̀ ni agbára Ọlọ́run, àwa márìdí ni agbára Ọlọ́run. Bí a bá wa láti ìpẹ̀kun kan lọ sí ìpẹ̀kun mìíràn nínú ayé yìí, kò ṣeé ṣe àwa márìdí ni. Ìjìnlẹ̀ ni ìfẹ́ rẹ̀, ìjìnlẹ̀ ni májẹ̀mú rẹ̀, ìjìnlẹ̀ ni àwọn ìlérí tí ó ti ṣe fún wa. A ò tí ì mọ̀ ni. Bí a bá jẹ́ ẹni tí ó mọ Ọlọ́run, nígbà tí a bá ti jẹ́ wẹ̀ṣẹ̀ tí a ti kọ̀ sílẹ̀, tí a ti gba Jésù Kristì gbọ́ gẹ́gẹ́ bí olùgbàlà wa, báyìí ni ọ̀nà ti ṣí sílẹ̀ fún wa láti mọ Ọlọ́run. Àwa tí a ní ìgbàlà, àwa ni a ní ìmọ̀ Ọlọ́run. Àwọn ẹlẹ̀sìn tí wọ́n kàn sìn, àwọn ò ní ìmọ̀ Ọlọ́run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí ọkàn wa kí ó balẹ̀, ó yẹ kí a sinmi, ó yẹ kí a mọ̀ wípé a ní Ọlọ́run tó ga lé ọ̀run, Ọlọ́run tí agbára rẹ̀ kì í bà á tì. Ó ní nítorí bẹ́ẹ̀ o, kí a mọ̀ wípé láti ẹsẹ̀ 29, òun fi agbára
0: fun alaare o n fi agbara fun alaare o n fi agbara kun awon ti ko ni ipa ani aare yo mu awon odomode yo si re won ati awon odomokunrin yo ti le subu patapata oni sugbon awon ti o ba duro de olowa o ti a se duro de olowa ni wo pe ki o le fun ani agbara ki o le fun ani okun wi pe nigba ti awon miran ti a jo n sare ire eje yi nigba ti won ba n subu le ba ona nitori wo pe olorun ayeraye apa ayeraye ko je ibi sade won ko si je ohun to n gbe won ro ko je ohun to n fun olokun ati agbara nigba ti awon ba n subu le ba ona wi pe awo ma sare ki yo si re wa a o ma rin wi pe aare ki yo mu wa sugbon je ki n bi o lere nigba wo ni o ye ki a duro de olowa ati bawo ni o ye ki a se duro de olowa bi a ba n so wi pe bawo ni o ye ki a se duro de olowa bi a ba n so nipa di duro de olowa e je wi pe ki a gbadura ki a pa opolopo ojuse ki a pa ti segbe kan o ya mi lenu o si se mi laanu wi pe awon ti o dabi eni pe won ko mo olorun awon ti o dabi eni wi pe won ko mo jesu kristi gege bi olugbala won ti le ma n gbiyanju lati duro de olowa ni imo ti won ni idanu ti won o kan je wi pe awon o mo ohun ti a n pe ni jesu gege bi olugbala awon o mo idariji alaafia lati odo olorun sugbon won ma n gbiyanju lati duro de olowa bi a ba ri elomiran ti o je alaigbagbo ti o je pe ko ti imo jesu kristi gege bi olugbala sugbon o je bi elesin bi o ba ni isoro ranpe kan bi o ba ni isoro kekere kan ati so wi pe oun fe lo gbadura oun fe duro de olowa awon elomiran o sese nitori pe oye bibeli oye won to won ti le ka nkan kan ninu majemu laelae abi nkan kan ninu majemu titun won so pe awon fe lo sori oke oke yanu oke anu oke ori ofe oke alaafia oke bayi oke tohun won duro sibe o sese ki o je ojo meta ki lo de ti o je wi pe awon wonyi ti won o mo igbala jesu kristi awon yi ti o je pe won ko ti ni idani loju idarije ese won ki lo de to je wi pe awon ni won mo bi a ti duro de oluwa awa ti olorun si ti pe to ti ba soro asiri awa ti olorun ti so fun wi pe oun je baba fun wa ti emi olorun ke aba baba ninu wa ki lo de ti a o le farabale ki a le duro de oluwa ye ki a wo nigba wo ni o ye ki a duro de oluwa ati bi a ba duro de oluwa kini awon ere awon anfani ti yo je ti wa ninu orin dafidi ori keedogbon orin dafidi ori keedogbon ese ikarun simi le ona otito re ki o se ko mi nitori iwo le olorun igbala mi iwo ni mo duro ti le ojo gbogbo nihin ni olorin dafidi lo ti n so fun wa wi pe oun ni lati duro de olowa ki se ni ojo kan o ni le ojo gbogbo iwo ni mo duro ti iwo ni mo duro de le ojo gbogbo kini se ti ogbeni yi ti o fe duro de olowa se o mo wi pe dafidi ti o korin dafidi ti a ka yi o je jagun jagun o ni opolopo isoro ni igbesi aye re ni igba miran awon nkan miran to n gbo latotun latosi won tako ara won ko si mo eyi to je otito ti oun le duro le ninu won o dabi eni wi pe ni opolopo igba ni dafidi ni o de ikorita ninu awon nkan miran ninu ebi re o de ikorita ti ko mo ona ti o ye ki oun to tabi gege bi oba awon idajo miran awon miran ti o ye ki o se ti ko mo ona ti o ye ki oun gba ipinu ti o ye ki oun se tabi aba ti o ye ki o da nitori be a duro o fe duro de oluwa nigba miran ni igbesi aye ti re o se se ki nkan kan ki o se laarin oko si aya o se se laarin ebi laarin baba iya si omo o se se ni laarin awon aladugbo tabi nibi ise o de ikorita awon nkan ti o n gbo won tako ara won ti bi aso ti bi tọ̀hún aso tọ̀hún àwọn nǹkan wọ̀nyí tí wọ́n ń sọ kò bára wọn mu o sì ń fẹ́ mú ìpinnu àwọn nǹkan tó fẹ́ mú ìpinnu lé lórí yìí ò tí ì mọ òtítọ́ ìjìnlẹ̀ òtítọ́ nípa wọn irú àkókò bẹ́ẹ̀ nígbà tí a mọ̀ wípé ọlọ́run mọ ohun gbogbo àwọn nǹkan tó pamọ́ lójú ènìyàn wọ́n ṣí payá níwájú ọlọ́run nítorí bẹ́ẹ̀ ó yẹ kí o lè dúró ti olúwa kí o dúró dé wípé ọlọ́run mọ wojú rẹ ọlọ́run mo mọ̀ wípé gbogbo òtítọ́ àwọn nǹkan wọ̀nyí wọn ò pamọ́ fún ọ nitori be mu nduro de o eni a fi nduro de olowa ni akoko ti a nduro de olowa yi a o ka bibeli a wo awon ileri olorun a wo awon ase olorun a wo awon nkan ti olorun pase fun wa lati se ti o dabi eni wi pe ati gboju foda tele tele nkan miran ti o ma nse wa lose gege bi eni ti o ja fafa ninu isin olorun ni wi pe awon akoledo isin awon agbekari esin won ki je ki a le raye lati duro de olowa elomiran o sese ibi to ti fe ka bibeli won so we pe arakunrin kan bere re o fe ki won lo se jire okan nita atundide elomiran boyo fe gbadura lori nkankan ni boyo n duro de olowa ni o si fe mo o fe mu ona re guniwoju olowa ah won ni won pe yi o e ko a lo si sise bayi o ko a lo se bayi nkan won yi ki je ki elomiran ki o le duro de olowa je ki a wo orin dafidi ori keta din logbon orin dafidi ori keta din logbon lati ese keta la di ese kerin la sugbon emi ti gbagbo lati ri ire oluwa ni ile alaye duro di oluwa ki o si tujuka ki yo si mu ole ayale mu ni duro di oluwa yo si mu ole ayale e je wi pe nigba ti o ba dabi ni pe aje alai lagbara nigba ti o ba dabi eni wo pe aje alai lera yala nipa ti ara yala nipa ti emi o je wi pe okun tan ninu wa agbara tan ninu wa o je wi pe ati rin irin igbagbo o nsoro fun wa ati gbe igbese aye igbagbo o nsoro fun wa o fe dabi eni wo pe agbara lati dojuko ota ati lati dojuko idanwo agbara lati duro sinsin ki a ma yese o dabi eni wo pe agbara yi o ndinku die die ni igbese aye wa o ni iru akoko be o ye ki a duro de olowa iru akoko be o ye ki a duro de olowa pelu igbagbo lati ri ire olorun ire olowa ni ile alaye ni orin dafidi ori keji le ni ogota orin dafidi ori keji le ni ogota ese ikarun okan mi iwo sa duro je de olorun nitori lati odo re wa ni ireti mi nigba ti o ba dabi eni wo pe ireti npin nigba ti o ba dabi eni wo pe o nse aferi nkankan nkan yo si ti ite olowo nigba ti o ba dabi eni wo pe awon abani gbadura e ti jo gbadura awon ore re ti ejo ma nka bibeli ti ejo ma gbadura ti ejo ma mu ibere ara yin lo siwoju olorun won ti ba gbadura sugbon awon nkan won yi awon isoro won si wa sibe sibe o so we pe akoko de lati duro je de olorun akoko de lati lo siwoju olorun lati pa awon nkan miran gege bi owo gege bi ise gege bi awon nkan miran to ma di wa lowo lati pa won ti lati wa si oluwa tabi lati tilekun wa mori ki a duro je de oluwa nitori lati odo re wa ni ireti wa wa ye ki a wo orin dafidi yi kan na ori keta le ni ogofa orin dafidi ori keta le ogofa ini eji eta okan eji eta ese ikeji kiyesi bi oju awon iranse kunrin ti ma wo owo awon baba won ati bi oju iranse birin ti ma wo owo iya re be li oju wa nwo oluwa olorun wa titi yo fi sanu fun wa nigba ti a ba nwa anu olorun boya otisubo sinu ese lai ro tele ni boya o dabi eni wo pe idanwo ni o le rekoja ore ofe ti o ni ti o si dabi eni pe boya ori iro ni igbese aye re tabi ori pe oju kokoro tun tin wole tabi ori wo pe aran kan ibinu o tun tin wo inu okan re tabi ori wo pe awon nkan to lero tele tele won tin yo wole o si ri wo pe o n ba igbese aye igbagbo re je o n so di apeyinda o ni iru akoko be ni o ye ki o woju olowa iru akoko be ni o ye ki o kepe oluwa iru akoko be ni o ye ki o so agbara re dotun ninu oluwa iwe owe ni atun ka nisinsin yi ori ogun iwe owe ori ogun ese ikeji le logun iwo ma se wi pe emi o gbesan ibi iwo ma se wi pe emi o gbesan ibi sugbon duro de oluwa ohun o si gba o o se se ki oro kan bi awo ki o wa laarin iwo ati enikan ki eni yi ki o soro ibi nipa re ki eni yi ki o se ibi si o
1: ki idanwo lati odo su ki o ma so si olokan we pe gbesan lu pada paromo un na se bayi o ni niru akoko be ti esu ton foro re ton foro okan re ton so wi pe ki o gbesan fun ara re o ni niru akoko be o ye ki o duro de oluwa we pe bi o ba duro de oluwa ohun o gba o ninu awon ikekun ti o nde ba awon yi ninu Isaiah ori kejo ese iketadinlogun Isaiah ori kejo ese iketadinlogun emi o duro de oluwa ti o pa oju re mo kuro lara ile Jacob emi o si ma wo ona re oni nigba ti o ba dabi eni wo pe olorun wa o jina rere nigba ti o ba dabi eni wo pe anu re jina si wa nigba ti o ba dabi eni pe awon ileri re imuse won won jina si wa oni o to ye ka se npe ki a duro de oluwa awon elomiran won ma kun niru igba be awon elomiran won ma saka kiri niru igba be awon elomiran won ma tun mu igbekele won ki o wa ninu eniyan tabi ninu orisa ni igba be oni awa ti a fe di orun awa ti a fe fi orun sereje leyin aye yi oni o te ye ka se ni pe ki a duro de oluwa ye ki a pada si Isaiah ori ogoji ki a to gbadura Isaiah ori ogoji ese ikokanlelogbon sugbon awon ti o ba duro de oluwa yo so agbara won dotun awon ti o ba duro de oluwa won o tun agbara won se won fi yegun oke bidi won sare ki yo si re won won rin are ki yo si mu se oke kan wa ni waju re duro de oluwa se o dabi eni pe okun lo wa ni waju re o si mo bo se fo re koja okun yi duro de oluwa so tin re oni so dabi eni pe adura ogba ni so ni wahala ni so dabi eni pe awon keferi fi ose sin won fi ose eleya so dabi eni pe ohun to tin reti o dabi eni pe won jina re won o ti de o ni ohun ti a lati se ni pe ki a duro de oluwa ki a duro de oluwa ki a ma je ki ohun kan ki o di wa lowo nitori be dide duro ki o so fun olorun we pe o setan lati duro de o setan lati gbadura o setan lati musoro o setan lati kepe duro de oluwa o duro de oluwa ma se je ki are ki o mu duro de oluwa kepe oluwa yo si da o sile yo si tu o sile duro de oluwa yo tun agbara re se
2: DCLM Radio, the spiritual warfare is our concern.
3: Iwe woli Jeremiah, ori iketadinlogun, ese Juda ni a fi kalamu irin ko, a fi sonso okuta adamanti gbe sori wala aya won, ati sori iwo pepe yin, bi awon omo won ba ranti pepe won, ati ere orisa won, leba igi tutu ati ibi giga won ni. Oke mi ti o wa ni papa, emi o fi ohun ini re pelu oro re gbogbo fun ije, ati ibi giga re. Nitori ese yi gbogbo agbegbe re ka iwo fun ara re ni yo jo ogun re lowo ti mo ti fi fun o emi o mu osin awon ota re ni ile ti iwo ko mo ri nitori ti eyin ti tinabo ibinu mi ti yo jo lai lai bayi ni oluwa wi egbe ni fun eni ti o gbekele eniyan ti o fi eleran ara se apa re eni ti okan re si si kuro lodo oluwa nitori pe yo dabi alaini ni aginju ti ko si ri pe rere nbo sugbon yo gbe ibi iyan gbe ile won ni aginju ile iyo ti a ki gbe inu re ibukun ni fun eni ti o gbekele oluwa ti o si fi oluwa se igbekele re yo si da bi igi ti a gbin leba omi ti o na gbogbo re leba odo ti ki yo beru bi oru ba de sugbon ewe re yo tutu ki yo si ni ijaya ni odun oda be ni ki yo dekun lati ma so eso okan eniyan kun fun etan ju on gbogbo lo o si buru jayi ta ni o le mo emi oluwa ni wa awari okan eniyan emi ni dan inu wo ani lati fi fun olukulupo gege bi ona re ati gege bi eso ise re bi aparo ti saba lori eyin ti ko yin be gege yeni ti o ku oro jo sugbon ki se ni ododo yo fi sile lagode meji ojo re ati ni opin re yo je asiwere ete ogo ibi giga lati ipilese ni ibi ile mimo wa oluwa ni ireti israeli gbogbo àwọn tí ó kọ̀ sílẹ̀ yóò dàmú. Àwọn tí ó yẹ̀ kúrò lọ́dọ̀ mi ni a ó kọ orúkọ wọn sínú epuru sí orí ilẹ̀ nítorí wọ́n ti kọ Olúwa sílẹ̀ orísun omi iyẹ̀. Wò mí sàn, Olúwa, èmi ó sì sàn. Gbà mí là, èmi ó sì là, nítorí ìwọ ni ìyìn mi. Ṣáàwó, wọ́n wí fún mi pé níbo ni ọ̀rọ̀ Olúwa wà, jẹ́ kí ó wá wà yìí. Bí ó ṣe ti èmi ni, èmi kò yára kúrò kí èmi má ṣe olùṣọ́ àgùntàn lẹ́yìn rẹ. Bẹ́ẹ̀ ni èmi kò béèrè ọjọ́ ìpọ́njú, ìwọ mọ̀, èyí tí ó jáde ilé ètè mi, ó ti hàn níwájú rẹ. Má ṣe di ìbẹ̀rù fún mi, ìwọ ni ìrètí mi ní ọjọ́ ibi. Jẹ́ kí ojú kí ó ti àwọn tí ó ń ṣe inúnibíni sí mi, ṣùgbọ́n má jẹ́ kí ojú kí ó tì mí. Jẹ́ kí wọn kí ó dààmú, ṣùgbọ́n má ṣe jẹ́ kí mi kí ó dààmú. Mú ọjọ́ ibi wá sórí wọn, kí o sì fi ìparun ìṣẹ́po méjì pa wọ́n run. Báyìí ni Olúwa wí fún mi, lọ kí o sì dúró ní ẹnu ọ̀nà àwọn ènìyàn, níbi tí àwọn ọba Júdà ń wọlé tí wọ́n sì ń jáde, àti ní gbogbo ẹnubodè Jerusalemu, kí o sì wí fún wọn pé, ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ẹ̀yin ọba Júdà, àti gbogbo ẹ̀yin olùgbé Jerusalemu tí ó ń kọjá nínú ẹnubodè wọ̀nyí. Báyìí ni Olúwa wí, ẹ kíyèsí ní ọkàn yín, kí ẹ má ṣe ru ẹrù ní ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe mú un wá nínú ẹnubodè Jerusalemu. Bẹ́ẹ̀ ni kí ẹ má sì ṣe gbé ẹrù jáde kúrò nínú ilé yín lé ọjọ́ ìsinmi. Bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe iṣẹ́kíṣẹ́, ṣùgbọ́n kí ẹ ya ọjọ́ ìsinmi sí mímọ́ gẹ́gẹ́ bí mo ti pàṣẹ fún àwọn bàbá yín, ṣùgbọ́n wọn kò gbọ́, wọn kò sì tẹ́tí sílẹ̀. Wọ́n mú ọrùn wọn le kí wọn kí ó má ba gbọ́ àti kí wọn má ba gba ẹ̀kọ́. Yóò sì ṣe bí ẹ̀yin bá tẹ́tí sílẹ̀ gidigidi sí mi, ni Olúwa wí, tí ẹ kò bá ru ẹrù kọjá ní ẹnubodè ìlú yìí lé ọjọ́ ìsinmi, tí ẹ bá sì ya ọjọ́ ìsinmi sí mímọ́, tí ẹ kò sì ṣe iṣẹ́kíṣẹ́ nínú rẹ̀, nígbà náà ni wọn ó wọ ẹnubodè ìlú yìí, àní ọba àti ìjòyè tí ó jókòó lórí ìtẹ́ Dáfídì, àwọn tí ń gun kẹ̀kẹ́ àti ẹṣin, àwọn wọ̀nyí pẹ̀lú ìjòyè wọn, àwọn ọkùnrin Júdà àti olùgbé Jerusalemu, wọn ó sì máa gbé ìlú yìí láéláé, wọn ó sì wá láti ìlú Júdà wọn ni, àti láti agbègbè Jerusalemu yìí káàkiri, àti láti ilẹ̀ Benjamini, láti Pẹ̀tẹ́lẹ̀, àti láti òkè, àti láti gúúsù wá. Wọ́n sì mú ọrẹ ẹbọ sísun àti ọrẹ ẹran àti tùràrí àti àwọn wọ̀nyí tí ó mú ìyìn wá sí ilé Olúwa. Ṣùgbọ́n bí ẹ̀yin kò bá gbọ́ ti èmi láti ya ọjọ́ ìsinmi sí mímọ́, tí ẹ kò sì wẹrù, tí ẹ kò tilẹ̀ wọ ẹnubodè Jerusalemu lé ọjọ́ ìsinmi, nígbà náà ni èmi ó da iná ní ẹnubodè wọn ni, yóò sì jó ààfin Jerusalemu run, a kì yóò sì pa á.
4: Ẹ jẹ́ kí a gbàdúrà. Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a ti wá síwájú yín lónìí láti kẹ́kọ̀ọ́ nínú ọ̀rọ̀ yín. A dúpẹ́ wípé nínú òkùnkùn ayé yìí, nínú ìṣìnà tí àwọn ayé wà, nínú ìkóríta tí gbogbo àwọn ènìyàn wà, láì mọ ọ̀nà sí ìyẹ̀ nípẹ̀kun, àwa ni ẹ pè wá sọ́dọ̀ ara yín, kí ọ̀rọ̀ yín kí ó ba lè tan ìmọ́lẹ̀ sí ipa ọ̀nà wa, kí a ba lè ríran láti mọ̀ wípé ọ̀nà ìyè ni ọ̀nà tóóró, ọ̀nà àgbélébò tí ó lọ sílé ògo. A dúpẹ́ wípé ẹ ṣe wà lójú, a dúpẹ́ wípé ẹ ti fọwọ́ tọ ọkàn wa. A dúpẹ́ pé kìí ṣe pé ẹ fọwọ́ tọ ọkàn wa nìkan ṣoṣo, ẹ kọ ọkàn wa nílà láti máa bẹ̀rù, láti máa wárìrì níwájú yín, láti máa ṣàfẹ́rí àti láti máa wá ìjìnlẹ̀ ìfẹ́ yín nínú ọ̀rọ̀ yìí. À ń bẹ̀bẹ̀ wípé ìfẹ́ láti ṣe àwárí, ìfẹ́ láti súnmọ́ yín sí, ìfẹ́ láti dúró lé ọ̀nà náà tí ó lọ sí ìyè ànípẹ̀kun, wípé ìfẹ́ yìí kì ó kó mọ́ wa nínú lórúkọ Jésù. Bí a ti wá lónìí, tí a ń fẹ́ kọ́, tí a sì ń fẹ́ gbọ́ láti ẹnu yín, ẹ bá wa sọ̀rọ̀, ẹ là wá lóye, ẹ ṣe wá lójú, ẹ fi ìṣípayá ìran ọ̀run tí inú Bíbélì ẹ fi hàn wá lórúkọ Jésù. Gbogbo ibi tí iyè méjì àti ẹ̀rù, gbogbo ibi tí òkùnkùn àbí òwúsùwòsù tínú ayé yìí tí ó wà nínú ọkàn ẹnì kọ̀ọ̀kan wa, ẹ bá wa lé wọn jáde pẹ̀lú iná àti ìmọ́lẹ̀ ọ̀rọ̀ yín lórúkọ Jésù. Bí ẹ sì ti ń kọ́ wa ẹ̀mí láti gbà, láti ṣe, láti tẹ̀lé yín títí dé òpin, ẹ fi fún wa ní orúkọ Jésù. Ẹ mú kí a yàtọ̀ sí àwọn tí ó wà nínú ayé, kí ìrètí wa kí ó lè wà nínú yín títí, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Lónìí ni a tún bẹ̀rẹ̀ awon eko ti a tin ko lese lese ninu epistle ti Paul si awon ara Kolose bi o ba je eni ti o tin ba pejo tele tele

sorí ó sọ fún àgbàlagbà yìí wípé àfi bí òun náà bá lè kà á bí òun bá kà á tán ẹni yìí tí ó jẹ́ ọmọ ọlọ́run tí ó ti pẹ́ nínú jésù tí ó ti ní ìrírí tí ó ti la ọ̀pọ̀lọpọ̀ ìgbà kọjá nínú jésù kristi ṣùgbọ́n tí ó ti rí wípé jésù tó gẹ́gẹ́ bí olúwa gẹ́gẹ́ bí olùgbàlà gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn ó gbà wípé òun ó ka orin dáfídì yìí pẹ̀lú lẹ́yìn ìgbà tí ẹni yìí tí ó bá kà á tán bí ẹni yìí ti dìde bẹ́ẹ̀ ni ó bẹ̀rẹ̀ orin dáfídì yìí tí ó bẹ̀rẹ̀ sí ní kà á ó sì kà á dáradára tí ó jẹ́ wípé nígbà tí ó kà á tán gbogbo àwọn ènìyàn wọ́n bẹ̀rẹ̀ sí ní pàtẹ́wọ́ fún wọ́n ó yè nítorí wípé ó jẹ́ ẹni tí ọ̀rọ̀ dùn lẹ́nu rẹ̀ nígbà tí ó kà á tán ni a wá pé ẹni tí ó mọ olúwa ẹni tí ó mọ olùṣọ́ àgùntàn ẹni tí ó mọ jésù ẹni tí jésù ti ń bá rìn lọ́jọ́ ẹni tí ó ní ìdákọ̀rọ̀ nínú ọlọ́run ẹni yìí ó dìde dúró láti ka orin dáfídì yìí kan náà ó jẹ́ mọ̀ nígbà tí ẹni yìí nígbà tí ó kà á tán kò sí àtẹ́wọ́ omijé ló ń jáde lójú àwọn tí ó gbọ́ orin dáfídì lẹ́nu ẹni yìí bẹ́ẹ̀ ni wọ́n bẹ̀rẹ̀ sí ní mú nǹkan ìnujú wọn jáde kò sí ẹni tí kò sunkún lọ́jọ́ náà nítorí wípé wọ́n mọ̀ wípé ẹni tí ń kà á bí ó ti ń kà á bẹ́ẹ̀ ni ó ń dún kì lọ́kàn wọn bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ jésù kristi bẹ́ẹ̀ ni ó ń jẹ́ kí wọ́n mọ olùṣọ́ àgùntàn àti olúwàjú bẹ́ẹ̀ lọ ní ẹ̀yìn ọ̀rẹ́yìn nígbà tí ẹni yìí kà á tán tí àwọn ènìyàn sunkún tí wọ́n nu omijé kúrò lé ojú wọn bẹ́ẹ̀ ni ẹni tí ó kọ́kọ́ ka orin dáfídì yìí bẹ́ẹ̀ ni ó wá sí ọ̀dọ̀ ẹni tí ó mọ ọlọ́run wípé òun rí ìyàtọ̀ nítorí wípé òun mọ orin dáfídì láìmọ olùgbàlà wípé ìyàtọ̀ tí ó wà ní ti onígbàgbọ́ tí ó ka orin dáfídì ni pé ó mọ olúwa ó tún mọ ọ̀rọ̀ olúwa ó mọ olúwa ó mọ àánú olúwa ó mọ olúwa ó mọ ìtọ́ni olúwa ó mọ olúwa ó mọ ìsinmi tí ó wà nínú jésù kristi ó mọ olúwa ó mọ ìbùkún àtọ̀runwá ó mọ olúwa ó mọ àlàáfíà tí ó wà nínú wípé a ti di àtúnbí ìyàtọ̀ nìyí ó ṣeéṣe kí a rí ẹni tí ó mọ orin dáfídì orí kẹtàlélógún ṣùgbọ́n tí kò mọ jésù kristi tí a ń sọ̀rọ̀ nípa rẹ̀ ó sì ṣeéṣe kí a rí ẹni tí ó mọ jésù kristi ṣùgbọ́n tí kò mọ kí ni jíjìn kí ni gíga ìbú àti fífẹ̀ àánú ọlọ́run àti ìpèsè ọlọ́run tí a pamọ́ fún wa nínú orin dáfídì yìí àdúrà mi ni wípé bí a ti ń kẹ́kọ̀ọ́ nínú rẹ̀ lónìí wípé ọlọ́run yóò ṣe wa lójú ọlọ́run yóò fọwọ́ tọ́ wa lé ọkàn wípé ẹ̀rù kankan kò ní sí nínú ọkàn wa bí a ti wo ìpèsè àti ohun ribiribi tí ọlọ́run ti lànà sílẹ̀ fún àwọn àjògún ìgbàlà ó yẹ kí a mọ olùgbàlà báwo ni a ṣe lè mọ olùgbàlà kí a mọ̀ ọ́ ní olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa kí àwa náà kí ó lè sọ wípé olúwa lí olùṣọ́ àgùntàn mi èmi kì yóò ṣe aláìní báwo ni a ṣe lè mọ̀ gẹ́gẹ́ bí olùgbàlà ìwé mímọ́ jẹ́ kí ó yé wa gẹ́gẹ́ bí a ṣe lè mọ̀ bí olùṣọ́ àgùntàn wa nínú pétérù kínní orí kejì láti ẹsẹ̀ 24 dé 25 ẹni tí ò ń tìka ara rẹ̀ fi ara rẹ̀ ru ẹ̀ṣẹ̀ wa lórí igi pé kí àwa kí ó lè di òkú sí ẹ̀ṣẹ̀ kí a sì di ààyè sí òdodo nípa ìnà ẹni tí a mú yín lára dá nítorí ẹ̀yin ti ń ṣako lọ bí àgùntàn ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin padà sí ọ̀dọ̀ olùṣọ́ àgùntàn àti bíṣọ́ọ̀bù ọkàn yín níhìn-ín ni a jẹ́ kó yé wa yékéyéké bí a ṣe lè mọ olúwa gẹ́gẹ́ bí olùṣọ́ àgùntàn wa ó sọ nípa wípé ó fi ara rẹ̀ rúbọ fún ẹ̀ṣẹ̀ wa ó sọ nípa wípé ó kú lórí igi lórí àgbélébò ó sọ nípa wípé gẹ́gẹ́ bí ó ti kú fún wa àwa pàápàá a di òkú sí ẹ̀ṣẹ̀ a di ààyè sí òdodo ó wá ń sọ fún wa ní 25 wípé nítorí tẹ́lẹ̀ àti ṣako lọ gẹ́gẹ́ bí àgùntàn tí ó sọnù ṣùgbọ́n ó ní

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa tí ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé a ní yín gẹ́gẹ́ bí balógun lójú ogun, a ní yín gẹ́gẹ́ bí aláfẹ̀yìntì, a ní yín gẹ́gẹ́ bí agbára ayérayé tí ó wà lábẹ́ wa láti mú wa dúró, láti fún wa lókun. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùpèsè, ẹni tí pèsè fún gbogbo àìní wa ní kíkún nítorí Kristi láti inú ọ̀rọ̀ rẹ̀ nínú ògo. A dúpẹ́ wípé a ní yín gẹ́gẹ́ bí olùgbàlà, gẹ́gẹ́ bí ẹni tí a lè ké pè lọ́jọ́ ìpọ́njú wípé ẹ ṣe wà lójú, wípé ẹ ṣe wà níyè, ẹ sì jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. A dúpẹ́ wípé ẹ kò jẹ́ kí a wà pẹ̀lú àwọn tí ó wà nínú ayé, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìrètí, àwọn tí ó ń gbé ìgbé ayé wọn láì ní ìfọkàntẹ̀ ìlérí Ọlọ́run tí ẹ fún wa látòkè wá, àwọn tí kò mọ ọ̀nà ìgbàlà yìí. Ṣùgbọ́n àwa ni ẹ dá lọ́lá, àwa ni ẹ jẹ́ kí a mọ ọ̀nà ìgbàlà yìí. Ẹ gba ọpẹ́ àti ìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ lónìí bí a ti wá, lónìí bí a ti ń gbẹ́kẹ̀lé yín, lónìí bí a ti wá kí ẹ lè ṣe wa lójú, ẹ ṣe ojú ẹ̀mí wa lórúkọ Jésù. Ẹ là wá lóye, ẹ jẹ́ kí ọ̀rọ̀ yín kí ó rí ibi gbé nínú ọkàn wa lórúkọ Jésù. Ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí a gbẹ́kẹ̀lé yín, ẹ sì jẹ́ kí ìgbẹ́kẹ̀lé tí a ní nínú yín kí ó lè mú èrè fún wa gẹ́gẹ́ bí ìlérí yín nínú Bíbélì. A dúpẹ́ wípé ẹ ti gbọ́, nítorí a gbàdúrà lórúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, à ń wo inú Bíbélì fún àkókò ìsọjí wa àti àkókò iṣẹ́ ìyanu. À ń wo ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ohun tí ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú. Ọ̀pọ̀lọpọ̀ tí ó wà nínú ayé lónìí ní òye àwọn àmì ìgbà ìkẹyìn ni kò yé ní ìgbésí ayé tiwa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, ní ìdílé wa gẹ́gẹ́ bí ẹnì kọ̀ọ̀kan, àti ní àgbájọpọ̀ ayé lápapọ̀. A rí wípé ó ṣeéṣe kí àkókò ìdààmú, àkókò ebi, àkókò ìyàn, àkókò àìní kí ó wà lé ayé. Jésù Kristì ti sọ èyí fún wa tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé nígbà tí òpin ayé bá ń súnmọ́ tòsí, wípé àwọn nǹkan wọ̀nyí yóò máa ṣẹlẹ̀. Ọkùnrin tàbí obìnrin tí kò fetí sí Kristì tàbí tí kò mọ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nípa ohun tí Kristì ti làyé àwọn ọmọ ẹ̀yìn rẹ̀ dáradára, nípa àwọn ìṣẹ̀lẹ̀ tí yóò máa ṣẹlẹ̀ ní àkókò ìgbà ìgbẹ̀yìn ọjọ́, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìdáyàpò, irú àwọn ènìyàn bẹ́ẹ̀ wọ́n máa ní ìrẹ̀wẹ̀sì ọkàn, ọkàn wọn a máa pòrúurù, nítorí wípé òye kò yé wọn nípa àsọtẹ́lẹ̀ ti Bíbélì nípa ti ìgbẹ̀yìn ayé. Nítorí ẹni tí ó bá ń rí ohun tó ń ṣẹlẹ̀ lónìí wípé àwọn ènìyàn nínú ayé, nínú ọ̀làjú wọn, wọ́n lè ṣe ohun ìjà láti pa ara wọn run, àti nínú ìjìnlẹ̀ ẹ̀kọ́ ti ìmọ̀ sáyẹ́ǹsì ní ọ̀pọ̀lọpọ̀ tí ó wà lórílẹ̀-èdè ayé ni wọ́n ti gbọ́n tó bẹ́ẹ̀ gẹ́, tó jẹ́ wípé wọ́n lè pa ọ̀kẹ́ àìmoye àwọn ènìyàn run ní ìṣẹ́jú kan. Ẹni tí ó bá ń rí nǹkan wọ̀nyí, bóyá ó ń gbọ́ nínú rédíò tàbí ó ń kà á nínú ìwé ìròyìn, a máa ṣe é ní kàyéfì wípé èwo ló tún dé bá ayé yìí. Á dàbí ohun àjèjì lójú irú ẹni bẹ́ẹ̀. Ṣùgbọ́n Jésù Kristì ọmọ Ọlọ́run, ó ti sọ tẹ́lẹ̀ wípé àwọn nǹkan kan yóò máa ṣẹlẹ̀ ní ìgbà tí ìgbẹ̀yìn ayé tí ó bá súnmọ́ tòsí. Kí ni àwọn nǹkan tí Jésù Kristì tí ó sọ gẹ́gẹ́ bí àsọtẹ́lẹ̀? Jẹ́ kí a wò ó nínú ìwé mímọ́, kí ó má jẹ́ wípé o rò pé a ń sọ fún ọ láti ọgbọ́n orí ènìyàn. Nínú Matthew ori kerin le logun ese ikejo gbogbo nkan won yi ni ipilese iponju nihi ni Jesu Kristi so fun wa wi pe akoko igbeyin aye yo je akoko iponju bi a ba nso nipa oda bi a ba nso nipa eyan bi a ba nso nipa ebi bi a ba nso nipa aisan bi a ba nso nipa gbogbo nkan o je gbogbo nkan won yi o je iponju sugbon Jesu so fun wa wi pe eyi ni ipilese tabi ibere iponju ki se be nikan ninu ese ikefa eyin o si guro ogun ati idagiri ogun e kiyesi ki eyin ki o ma se jaya nitori gbogbo nkan won yi ko le se ki o ma se sugbon opin ki se isinsin yi Jesu ti n lago mo o tun so fun awon omo ehin re wi pe ogun ati idagiri ogun yo ma sele ni ibo miran wi pe won o si ma gboro re o n so fun a wi pe gba ti awa papa bi a ba n ka ninu iwe iroyin wi pe ni apa kan ninu aye wa yi ni akoko ti wa yi wi pe ogun be sile wi pe awon eniyan pelu ohun ija oloro ti won ti se pelu imo ti olaju ti o mu wa se aye nisisin wi pe won fi pa opolopo awon eniyan won si fi dogbe si opolopo awon eniyan lara o ye ki o ye wa wi pe gbogbo nkan won yi ni Jesu Kristi ni o ti so tele tele ri ninu ese ikeje nitori pe orile ede yo dide si orile ede ati ile oba si ile oba eyan ati ajakale arun ati isele yo se wa ni ibi pupo ise ni ibi die ise ni ibi kan soso sugbon eyan ajakale arun ati isele yo se wa ni ibi pupo bi aban so wi pe a o ri ounje je to bi a ba nso wi pe oda tabi iyan o de si orile ede popo awon nkan won yi ni Jesu Kristi ti so tele bi a ba so pe Jesu Kristi so nkan tele ki se wi pe Jesu Kristi ni o fe ki o sele tabi o ni o je ki o sele sugbon gege bi omo Olorun o ti ri nkan won yi eyi je ebun ti o ni gege bi omo Olorun wi pe o ti ri saaju pe awon nkan won yi yo sele lati kilo fun awon omo ehin lati mu ki awon omo ehin ki won ki o le ni idakoro ati igbekele ninu Olorun eyi ni o fi so tele wi pe awon nkan won yi nbo wa sori ile aye ti o si je ki o ye wa wi pe bi a ba nri nkan won yi ki a ma se jaya ki a ma se je ki okan wa ki o daamu nitori awon nkan won yi ko le salaye sele ti ki igbeyin aye ki o to de ninu Matthew ori kerin le logun yi kan na ni ese ikesan nigba na ni won o fi yin fun ni lati je ni iya won o si pa yin a o si korira yin lodo gbogbo orile ede nitori oruko mi bi aba ni idayapo inu ni bini lati odo awon eniyan nitori wipe agba Jesu gbo ki eyi ki o ma se wa ni kayefi nitori eyi ni omo Olorun ti so fun wa tele tele wi pe a o fi wa fun iya je bi eniyan ba tin di omo Olorun bi eniyan ba tin ko ise sile ti o tin ni igbala be ni ari wi pe awon ti o wa ninu aye won ma fitina iru eni be won ma je iru eni be niya won ma pon iru eni be loju e a se wi pe o se eyin Olorun e a se wi pe Olorun ko mo nipa re e a se wi pe igba ti a di onigbagbo ti o ye ki Olorun ki o ma toju wa wi pe o fi wa sile fun ipinu awon elese rara e ni Jesu Kristi ti so tele wi pe ninu aye e o ri iponju sugbon e tuju ka nitori pe mo ti segun aye ninu Marko ori ketala ese ikejila arakunrin yo si fi arakunrin fun pepa ati baba yo fi omo re han àwọn ọmọ yóò sì dìde sí òbí wọn, wọn ó sì mú kí a pa wọn. Ó máa ń yà wá lẹ́nu nígbàtí a bá rí àwọn ìṣẹ̀lẹ̀ mìíràn tí a rí wọn kà nínú ìwé ìròyìn, bí àwọn ará ilé, bí wọn ó ti dìde sí ará ilé wọn, tí ó jẹ́ wípé ó ṣeéṣe kí ó jẹ́ ọmọ ni yóò dìde sí bàbá tàbí sí ìyá rẹ̀, ó ṣeéṣe kí ó jẹ́ àwọn òbí ni yóò dìde sí àwọn ọmọ. Ó ṣeéṣe nígbà mìíràn bí a bá gbọ́ inú níbí ni, tí àwọn ọmọdé tí wọ́n máa ń rí ní ọwọ́ òbí wọn, ó ṣeéṣe kí wọ́n ṣe àwọn nǹkan mìíràn tí a máa rò wípé báwo ni bàbá tàbí ìyá ṣe lè lajú sílẹ̀ kí a ṣe irú ìwọ̀sí bẹ́ẹ̀ sí ọmọ láti inú rẹ̀ wá. Àwọn nǹkan wọ̀nyí ni Jésù Kristì ti jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìjà tàbí àrán kan tàbí inúnibíni ó lè ṣẹlẹ̀ láàrin ẹbí nínú ẹsẹ̀ ìkẹtàlá gbogbo ènìyàn ni yóò sì kórira yín nítorí orúkọ mi, ṣùgbọ́n ẹni tí ó bá forí tì í títí dé òpin, òun náà lè ó gbàlà. Àwọn ẹlòmíràn tí òye bíbélì òye tẹ́tí sílẹ̀ dáradára, ohun tí ó máa ń fa ìpadà sẹ́yìn wọn nìyí. Wọ́n máa sọ wípé kí ló dé tí ó jẹ́ wípé nígbà tí a ti dẹni ìgbàlà, kí ló dé nígbà tí a ti di ọmọ Ọlọ́run ni a tún wá ń rí ìdojúkọ, ìpọ́njú àti ìyà àti inú níbí ni báyìí. Wọ́n máa rò wípé ìgbà tí àwọn fi ayé wọn fún Kristì, àwọn rò wípé kò ní sí inú níbí ni, àwọn rò wípé kò ní sí ìpọ́njú. Ó yẹ kí ó yé wa, ìwọ tí ó ti wà lọ́dọ̀ èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń sin èṣù tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀, nígbà tí ó bá fi òrìṣà àti àwọn ẹ̀mí òkùnkùn àti èṣù fún ara rẹ̀, nígbà tí ó bá kọ̀ wọ́n sílẹ̀, ó ṣeéṣe èṣù ní láti bínú nítorí wípé ó pàdánù ẹni tí ó jẹ́ ìránṣẹ́ rẹ̀, nítorí pé ó pàdánù ìwọ tí ó ti ń sìn tẹ́lẹ̀ tẹ́lẹ̀, ìwọ tí ó ti ń bọ̀ òrìṣà tẹ́lẹ̀ tẹ́lẹ̀. Nítorí bẹ́ẹ̀ ni inú fi máa ń bí èṣù àti àwọn ọmọ ogun rẹ̀. Nítorí bẹ́ẹ̀ kí ó má ṣe yà wá lẹ́nu wípé a rí ìpọ́njú. Ẹlòmíràn wọ́n máa sọ ní àìmọ̀kan ọkàn wọn wípé bí ènìyàn bá jẹ onígbàgbọ́ tòótọ́ kò yẹ kí ó ní àìsàn lára. Kì í ṣe bẹ́ẹ̀, àìsàn kò fi hàn wípé a kò mọ Ọlọ́run, kò fi hàn wípé a kò ní Ọlọ́run. Èyí jẹ́ ìdojúkọ àwọn ọ̀tá, nítorí wípé a ti ní Ọlọ́run. Ẹlòmíràn máa sọ wípé kò yẹ kí ebi tún pa wá, kò yẹ kí a tún wà ní àìríjẹ àìrímọ, kò yẹ kí a wà gẹ́gẹ́ bí aláìní. Nígbà tí a jẹ́ ti Ọlọ́run, Jésù ti sọ fún wa, ó ní a ó rí ìpọ́njú. Ó ní ìyá lè dé, ohunkóhun lè ṣẹlẹ̀, ó ní ṣùgbọ́n kí a tújú ká, òun ti ṣẹ́gun ayé. Èyí ni ó máa mú wa láti lọ gbàdúrà. Ó rántí àwọn ọmọ Ísíráẹlì nígbà tí a mú wọn lọ sí ilẹ̀ Íjíbítì láti ọ̀dọ̀ Jósẹ́fù, tí Jákọ́bù tí ó wá pẹ̀lú àwọn baba ńlá méjìlá tí wọ́n tẹ̀dó sí Íjíbítì. Ọlọ́run fẹ́ mú wọn kúrò ní Íjíbítì, ó fẹ́ mú wọn lọ sí ilẹ̀ Kénánì. Fetísimi dáradára. Nígbà tí wọ́n tẹ̀dó sí Íjíbítì, tí ara tù wọ́n, wọn ò rántí wípé Kénánì wà, wọn ò rántí wípé Íjíbítì kì í ṣe ibi ìtẹ̀dó tàbí ilé wọn. Ara tù wọ́n, wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́lé, wọ́n bẹ̀rẹ̀ sí ní gbádùn, wọn rò wípé àwọn tún fẹ́ jáde mọ́. Èyí ni Ọlọ́run fi gba Fáráò tí kò mọ̀ Jósẹ́fù ló fi gbà á láyè. Gbà tí inú ni bíni dé, gbà tí ìyá dé, gbà tí ìpọ́njú dé, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní gbàdúrà wípé Ọlọ́run rántí wa o, Ọlọ́run rántí ìlérí rẹ, Ọlọ́run rántí wípé Íjíbítì kì í ṣe ilé wa, Ọlọ́run rántí ìlérí tó ti ṣe fún Ábírámù bàbá ńlá wa wípé ó mú wa jáde kúrò ní Íjíbítì. Èyí ni Ọlọ́run wa fi sọ wípé igbe àwọn ọmọ Ísíráẹlì ó dé etí òun, òun wá sọ̀kalẹ̀ nísinsìnyí láti gbà wọ́n là láti mú wọn kúrò ní Íjíbítì. Bákan náà ni fún ìwọ àti èmi, àwa tí a wà nínú ayé, ìgbà mìíràn a kì í rántí wípé ayé yìí kì í ṣe ilé wa, a kì í rántí wípé ọ̀run ni ilé, a kì í rántí wípé Jésù Kristì ti lọ pèsè àyè sílẹ̀ fún wa àti wípé ó ń bọ̀ wá. Bí ara bá tù wá, bí ó bá dàgbé bí ẹni pé a ní ànító àti àníṣẹ́kù àti gbàdúrà ṣòro nítorí owó ti wà, ọmọ ti wà, ìyàwó ti wà, ilé gbígbé ńkọ́ ó ti wà, ọkọ̀ ayọ́kẹ́lẹ́ ńkọ́ ó ti wà, à ń fi ọkọ̀ kan pààrọ̀ mìíràn ni. iru igba be a ki ranti o pe aye ki se ile wa sugbon ni igba ti olorun ba gba iponju die laaye inu ni bi ni die laaye ati nkan won yi to nde ba ninu igbese aye wa ti o ba gba die die laaye ninu won igba yi gan la ma raye gbadura igba yi la ma sunmo olorun igba yi la ma ran olorun leti awon ileri re e ni olorun fi ma gba awon nkan be laaye ni igba kokan sugbon ti mo nso ni we pe Jesu Kristi o ti so fun wa wi pe awon nkan won yi yo sele ninu aye o si bo se akoko ti wa wi pe awon nkan won yi nsele nitori be ki a ma je ki o ya wa lenu nitori wi pe ko le salai se sugbon opin ki se isinsin yi je ki a wo mark yi ori ketala ese ketala gbogbo eniyan ni yo se korira yin nitori oruko mi sugbon eni ti o ba fori ti titi de opin o na li augbala en je ki o ye wa wi pe bi abati fi aye wa fun Jesu Kristi bi abati gba okan wala eyi ko je wi pe gba ti ati gba okan wala a le pada sinu ese a le pada sinu aye nitori pe ati di omo Olorun lai lai omo Olorun la o ma je Jesu Kristi ni rara ko ri be awon elomiran won ti ro wi pe gba ti awon ti ni gbala lekan bi awon ti le pada sodo esu bi awon ti le bohun ti won pada lo sinu aye wi pe a o gba won la sibe sibe rara oni eni ti o ba fori ti titi de opin o na li a o gbala awon elomiran won ma ni eko eke eko itanje won ma so wi pe bi eniyan ba ti je omo Olorun nigba kan ri titi lai ni o ma je omo Olorun won ma so wi pe bi eniyan ba ti je eni ti o wa ninu ore ofe nigba kan ti o ti je eni igbala ti o ti je ni ti adari ese reji eni ti a ko oruko re sinu iwe eye Olorun wi pe titi lai ni o ma je omo Olorun bibeli ni rara ko ri be o ni eni keni ti o ba fori ti titi de opin o na li a o gbala sugbon Jesu Kristi nso o ni igba ti a ba ri awon kan won yi awon iponju ti o wa ninu aye awon idayapo ti o wa ninu aye awon ti o le mu ki okan re wesi ti o wa ninu aye awon aini ebi eyan ti o wa ninu aye wi pe ki a ma se je ki okan wa ki o daamu ki a mo wi pe awon nkan won yi ko le salai ri be wi pe o ti le ju be lo bi a ba wo Luke ori kokanlelogun Luke ori kokanlelogun ese kokanla isele nla yo si wa kaakiri ati iyan ati ajakale arun ohun eru ati ami nla yo si ti orun wa ni ese ikedogbon ami yo si wa li orun ati li osopa ati ni irawo ati lori ile aye idamu fún àwọn orílẹ̀ èdè nítorí ìpáàyà ti ariwo àyà àwọn ènìyàn yóò máa já fún ìbẹ̀rù àti fún ìrètí nǹkan wọn ni tí ń bọ̀ sórí ayé nítorí àwọn agbára ọ̀run lẹ ó mìtìtì èyí ni Jesu Kristi sọ kí àwọn ọmọ ẹ̀yìn kí ó ba lè mọ̀ ṣáájú wípé ìgbà ìpọ́njú wípé yóò wà nínú ayé ṣùgbọ́n a jẹ́ kí ó yé wa wípé kí a tujuka a jẹ́ kí ó yé wa wípé kí a gbẹ́kẹ̀lé Ọlọ́run èyí ni a fi ń bèèrè lọ́wọ́ ara wa wípé kí ni bíbélì sọ wípé ó yẹ kí a ṣe ní àkókò ìdààmú ní àkókò ìpọ́njú ní àkókò ebi ní àkókò èèyàn ní àkókò àìríjẹ ní àkókò àìrímú ní àkókò àìríṣẹ́ṣe ní àkókò tí ó jẹ́ wípé a ò tiẹ̀ lè rówó ilé san ní àkókò tí ó jẹ́ wípé a ò lè tọ́jú ọmọ dáadáa ní àkókò àìsàn ní àkókò àjàkálẹ̀ àrùn kí ni ó yẹ kí a ṣe nígbà tí a bá rí àwọn ìdààmú wọ̀nyí kí n tó sọ ohun tó yẹ kí a ṣe jẹ́ kí n fi tó ọ létí wípé àwọn tí kò lọ́lọ́run àwọn tó jẹ́ aláìgbàgbọ́ nígbà tí wọ́n bá rí àwọn ìṣẹ̀lẹ̀ tí ó ń ṣẹlẹ̀ lórílẹ̀-èdè ayé àti ní àrọ́wọ́tó wọn ọ̀pọ̀lọpọ̀ nǹkan ni wọ́n máa ń ṣe ní àkókò ìdààmú ní àkókò àìsàn ní àkókò inúnibíni ní àkókò tó jẹ́ wípé ìpọ́njú pọ̀ fún àwọn ènìyàn ìkan àwọn ẹlòmíràn wọ́n á máa pokùnso jẹ́ kí a wo Samuel kejì orí kẹtàdínlógún Samuel kejì orí kẹtàdínlógún láti ẹsẹ ìkẹtàlélógún nítorí Aitofeli sì rí i pé won ko fi imo ti re se o si di ketekete re ni gari o si dide o lo ile re o si pale ile re mo o si so o si ku a si sin si boji baba re eyi je akoko ogun akoko wahala nitori wipe Absalom dide ogun si baba re Dafidi Aitofeli yi oki Absalom leyin nigba ti o wa ri wipe imoran ati imo ti ohun fun Absalom pe ko mu se o si ro wipe bi Dafidi bi o ba segun Absalom o daju wipe o ni lati fi iya je ohun nitori iya ati iponju ti nbo ti Absalom ti o fe fa wa si ori ara re ati si ori Aitofeli eni Aitofeli ni o fi lo pokuso eni a ma ri wipe opolopo ma nse ni aye ti wa yi nitori wipe won ko ni igbagbo ninu Olorun won ko ni igbagbo wipe bi nkan ti le loni wipe yo ro lola won ko ni igbagbo wipe o sese bi ekun pede ale kan wipe ayo nbo loro nitori aini reti won nitori aini igbagbo won nitori aile igbekele Olorun nitori won ro gbogbo nkan pin wipe ko tun se on ti androde iru awon eni be won lo pokunso won si ku iru eni ti o se para re bayi boya o ro wipe o n fe pokunso lati bo kuro ninu ijogbon lati bo kuro ninu ibinu lati bo kuro ninu iponju iru eni be o fi ara re sinu orun apadi lai to ojo yo se wa nibe titi lai yo ma jo ninu ina joku titi lai lai nitori be o ye ki o ye wa we pe bi a ba ni wahala bi a ba ni inu ni bini bi a ba ni iponju bi a ba ni idamu okan eyi ko so we pe ki a lo pokunso o ye ki a mo we pe ani Olorun o ye ki a mo we pe Olorun yo gbo ti wa o ye ki a mo we pe Olorun yo pese fun wa ohun ti o ye ki a se ni we pe ki a ro lu Olorun ki a lo si odo Olorun ki a gbadura ki a wole fun Olorun ki a so fun wi pe ohun ni igbekele wa kini awon elomiran ma nse ni akoko idamu bayi ohun ti awon elomiran ma nse ni wi pe won a lo da majemu pelu satani ati pelu awon emi okunkun se oranti ohun ti a so ni ose ti o koja nigbati mo fi la oloye ewu ti o wa ninu gbigbekele eniyan ewu ti o wa ninu gbigbekele oro ewu ti o wa ninu gbigbekele eleran ara ti mo fi so fun wi pe awon elomiran won ba iku da majemu won ba iku kumule awon elomiran won a pada lo sinu egbe okunkun won a so wi pe awon fe abo se oranti wi pe aka ninu Isaiah ni ose ti o koja wipe iru eke abo eke be wipe omi ti o kun gege bi idaju Olorun ni o gba won lo ati wipe gbogbo majemu ti awon won yi ti won ba ikuda gbogbo majemu ti awon iwon yi ti won ba ipo ikuda wipe idaju Olorun ni o gba won lo patapata ari iru eni bayi ninu Bibeli Saulu oba kini ni Israeli ti o tun lo wa awon abokulo awon aje awon oso ti o nfe lati gbo nkan kan lenu won igba ogun na ni igba ogun o je igba ti okan ma nporuro igba ogun o je igba ti irewesi ma de ba okan igba ogun igba ini igba iyan igba irije igba irimu o je igba ti okan ma da mu pupo iru akoko yi ni Saulu wa won ti wo pe Saulu je eni to ti ni iyipada okan eni ti o ti ni okan titun ti a fun latowo Olorun sugbon nigba yi o dabi eni we pe ohun paapa o ti ko Olorun sile ni igba ti o koko dori oye o ti ari ti o se ni we pe gbogbo awon elemi okunkun gbogbo awon ti o je wi pe won ko lo Olorun ti won lo emi alalupaida emi oso emi aje gbogbo won ni Saulu ni o le kuro ni ilu ti ko je ki won ki o ri bi gbe sugbon nigba ti o wa ri idamu o tun wa wa won kaakiri wo Samuel kini ori kejidinlogbon Samuel kini ori kejidinlogbon lati ese ikeje Saulu si we fun awon iranse re pe e ba mi wa obirin kan ti o ni emi apoku soro emi o si to lo emi o si bere lodo re awon iranse re si we fun pe wo obirin kan ni endori ti o ni emi apoku soro soran ti pe mo ni solu yi tele tele o ni iyipada okan e je ohun ti a ma npe ni igbala ninu majemo titun e je ohun ti a ma npe ni ki eniyan ki o de atunbi ninu majemo titun afun ni okan miran okan titun sugbon o ti di apeyinda ko le bo olorun soro mo ko mo wepe bi onigbagbo bi eni ti o ti ni iyipada okan o ba ni wahala bo ba ni ikunju bo ba ni idamu bo ba ni inu nibi ni bi o ba ni ogun ni igbese aye re ogun abele o to ye ki a se ni wipe o ye ki a rolu olorun o ye ki a do bale gbalaja ni waju olorun ki a so pon olorun wipe ba ti to re o ba se rire o bi agbese aye wa ti rire a nfe ki olorun ki o wa ran wa lowo so lo le se be ko le ron pada awon nkan ti o ti wa si igbese aye re e ni a fi ri wipe ise se Saulu yi nihi je ki a wo nigba ti o koko dori mo so tele wo pe ohun ti o se ni pe o le iru awon eniyan wonyi o le won kuro ni ilu o le won kuro ni orile ede Israeli ni ese ikesan obirin na si da lohun pe wo iwo sa mo ohun ti Saulu se ti ohun ti ke awon aboku soro obirin ati awon aboku soro okunrin kuro ni ile na nje e ha se ti iwo dekun fun emi mi lati mu ki won ki o pa mi obirin ti o je aboku soro ti o ni emi aboku lo eruba nigba ti o gbo oruko Saulu ko mo we pe Saulu ti a di apeyinda ko mo we pe ohun ti Saulu ko sile tele tele ebi re ti o ti jade lati enu re o tun fe ko won je iwo nko elomiran iwo to ti jewo niwaju opolopo awon eniyan we pe ati gba okan re la ti o ti so wi pe o ti kuro laarin awon ti o ni emi kemi emi to n gbe won sanle o ti kuro ninu ijo ti won ti n woso funfun ti won mu omi lati inu igo o ti kuro laarin awon ti won lo si eti okun ti won ro wi pe eti okun ni agbara wa o ti kuro ni aarin awon oso ati aje awon elomiran ti won ti kuro laarin iru awon eniyan be mi won ba ni wahala o se se boya won ti n gbadura won o si ti ibimo tabi ise ni o si tabi owo ni o duro lowo won tabi won gbianju lati kole fun igba pipe sugbon won o ti le kole yi ton a ma n riro awon eniyan be won tun ma yo kele kele lo si odo awon adahun se won tun ma yo kele kele lo si awon ti won rubo awon ti ma ni lo mu eran wa lo mu ti bi wa lo mu ton wa iwo to ti lo lorun tele tele iwo to ti gba Jesu Christi gbo tele tele iwo to ti jeri igbala ni idapoju ile ati loju opolopo awon eniyan e se ta tun ri o to je iwo na lo tun mu adie sabe agbada to tun lo nba baba asale kan loru o je iwa apeyida eyi ni ari ti Saulu se awon elomiran won aso funfun to ti jo tele tele e se ti o tun je wipe iwo lo tun lo sodo abaniranso lo ni ki won ran aso fun ki se dipa lo n lo ni saranso mo mo nkan toju mi ri mo mo iya ti mo n je mo mo iponju ti mo n ba pade omo o le lo awon omo o le lo sile iwe iyawo oro n jeje awon ana papa ojuse to ye ki ma se fun awon ebi mi ati fun awon ana mi o le se ran aso fun mi bi nkan to ba ma da ko da o mo nkan to n se o mo wipe o fe ki olorun ki o ko eyin si e o fe ki satani ki o tun ma damu re awon elomiran bi a ni ri won ni ile isin won tun lo sodo awon aboku soro awon aboku lo won lo sodo awon oso awon aje nitori pe won fe bimo bi o ba si bi won pe arabirin se o si nkan o e ma je ki ese yin ki o ye ni ile olorun o a o ri yin dede se ko si nkan ani ko si nkan ani sugbon nsin mo ti mo bi tagbara wa nitori pe se o mo emi na omo dipa ni mi o pe ta ti jo nlo sugbon omi bayi lati igba ti mo ti dele oko mi o loyun kan lataro daleri sugbon mo ti debi kan si ibe to ba debe agbara wa nbe iru agbara wo agbara okunkun agbara to ran eniyan lo sorun apadi agbara to n gba omo latodo igi agbara to n gba omo latodo awon emi esu omo to ma se ku pa e lo fe lo gba lodo igi awon omo raun raun omo omo ti ki gbo taye omo ti ki mo nkan kan omo ti o je pe boran si lo sile iwe ko ni le lo iru omo wo lo nfe o mo wi pe iru awon omo be awon omo to tun da wahala kun wahala lori obi ni nitori be won so pe awon ti ri bi kan ti agbara wa ko si bo miran ta agbara wa ninu jesu lagbara wa ninu eje jesu lagbara wa ninu eko yin rere lagbara wa ninu adura ninu oruko jesu ni agbara wa elomiran tun ma lo ko oruko awon angeli a lo si ipade a lo ri won won se ipade eta nibi kan ipade eta gbangba na won daruko angeli won wa ni anfani se mo pe nibi o soro lati ri oluso agutan wa a wa ni church na a wa ninu ijo odun kan odun meji ati e fe ri oluso agutan a le ri oluso agutan gba ti mo lo si ipade eta gbangba nibi kan ti mo so pe mo fe ri evangelist kia ni mo ri evangelist on lo adako awon oruko angeli on lo fun mi nkan to ma se ku pa eniyan o fe gba ijoba olorun lowo re eyi ni ari ti Saul se wo ese ikejo Saul si pa ara re da o si mu aso miran wo o si lo awon awon omokunrin meji si pelu re won si wa si odo obirin na li oru won fi okunkun boju o si wi pe emi be o fi emi aboku soro da nkan fun mi ki o si mu eni ti emi o daruko re fun o wa si oke fun mi eyi ni awon elomiran ma nse ni akoko idamu ni akoko airije ni akoko wahala iru awon eniyan be won je awon ti ko fori ti ni Matthew ori kerin le logun ese ikejila ati nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori ese yo di pupo ife opolopo yo di tutu nitori be olorun kilo fun wa we pe ki a ma se bi awon ti ko lo olorun kini ari ti awon elomiran ton ma nse ni akoko idamu akoko airije akoko airimo awon elomiran won teko leti won lo si oke okun bi o ti le je wi pe lohun ko si egbe awon onihin rere ko si bi ti won ti le gbo oro olorun lekun rere sugbon sibe sibe won sa lo awon elomiran bi won ti le fe fi to oluso agutan leti ki se lati gba emo ki se wi pe ki a le to won si ona ti o dara ohun ton ma nse ni pe won akanko iwe herehere kan won so pe oluso agutan e o pe ti mo ti n gbero yi pe mo fe lo si ile okere nitori pe awon omo ro njeje nihin iyawo ori nkan nihin e bayi n lo e bayi n se nitori be awon ti lo o e ka ma gbadura fun o iru adura be se adura to le duro de adura to le wa gba fun ara re o ti lo o wa nko iwe ranse wipe ki oluso agutan ki o ma gbadura fun o se ife olorun niyen se eyi ki se iwa awon alaigbagbo akoko si fun mi lati ka nkan wonyi ninu bibeli nitori pe opolopo ni o se awon nkan wonyi awon elomiran won ki ronu pada ni akoko iponju eyi ti iponju yi ibamu somo olorun eti ekun won omije won ibamu won somo olorun eti iponju ati iya to nje won eti ibamu won somo olorun won ki se be ni akoko iponju akoko airije won tun ma bu olorun won tun ma ba olorun ja ye ki a wo iwe ifihan ori kesan iwe ifihan ori kesan ese ogun ati ese ikokan le logun sugbon awon eniyan yoku ti akoti ipa eyonu wonyi ti a ko si ti ipa eyonu wonyi pa won si ko si ronuku ada ise owo won won ki o ma se sin awon emi esu ati ere wura ati ti fadaka ati ti ide ati ti okuta ati ti gimo awon ti ko le riran tabi ki won gboran tabi ki won rin be ni won ko ronuku ada eniyan pipa won ati oso won ati agbere won ati ole won eni ari ti awon ti o wa ninu aye nse wepe bi wa la ti le wa bi iponju ti le wa e ti won iba ti wa si odo olorun e ti won iba sa si abe ojiji olodumare e ti won iba ro mo agbelebu kristi won ki nse be won to ma nse ni pe won to ma tese waju ni iwa ese won sugbon awa ti aje ti olorun awa ti ati ni igbala awa ti amo olorun gege bi oluwa ati olugbala wa kini o ye ki a se ni akoko iponju on kini ti o ye ki a se asopa ninu bibeli ninu johanu ori kerinla ese ikini johanu ori kerinla ese ikini e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu eyi ni isise akoko ti onigbagbo ni lati gbe ni akoko iponju akoko aisan akoko inu ni bini oni e ma se je ki okan yin daru ohun ti esu ma ngbiyanju lati se ni wo pe bi abani idamu bi abani wahala bi abani inu ni bini a je ki aya ki o po wa amu idamu wo inu okan wa a je ki a gbagbe awon iliri olorun a je ki a gbagbe ati gbadura ati kepe olorun eni olorun eni jesu kristi fi so fun a wi pe ki a seso lori okan wa ki a seso lori iro inu wa ki a ma se je ki okan wa daru ki a gba olorun gbo se o mo we pe olorun o je alagbara ki ba ti ni ko si ko se se fun olorun ki o si ranti wi pe opolopo ise iyanu ti an ka nipa re won je awon ise iyanu ti o sele ni akoko iponju akoko inu ni bini akoko iya fun awon omo olorun awon elomiran won ma ro wi pe e se ti a fi ni iponju bayi e se ti a fi ni ajalu wahala bayi o ye ki o mo wi pe akoko iponju ni a ma agbara olorun wo awon ise iyanu ti olorun se fun awon omo israeli ninu majemu lailai wo ise iyanu ti olorun se ti a n ka nipa re ninu majemu titun akoko wo ni olorun se awon ise iyanu won yi se ranti awon omo israeli ti mo menu kan leekan ori wi pe won lo ni ona ni ageju bi won ti de eti okun pupa be ni a ri wi pe awon omo egypt ti won gbekele keke ti won gbekele esin be ni won le won ba igba yi gan ni agbara olorun ni o farahan ranti wi pe ise iyanu yi ti pinpin okun pupa niya o je akoko iponju akoko iya akoko idamu fun awon omo israeli ṣọ́nà títí a bá ń sọ wípé odi jericho wó lulẹ̀ àkókò wo ni odi jericho wó lulẹ̀ ó jẹ́ àkókò ìyà ó jẹ́ àkókò ogun fún àwọn ọmọ israeli ṣọ́nà tí pé joshua ó gbàdúrà ó ní kí oòrùn kí ó dúró ní ipò rẹ̀ kí òṣùpá kí ó dúró ní ipò rẹ̀ àkókò wo ni àkókò ogun ni ṣọ́nà tí ìṣẹ́gun tí dáfídì ní lórí goliati àkókò wo ni àkókò wàhálà ni akoko ogun ni nitori be o ye ki o ye wa wepe opolopo awon ise iyanu ti anka o je akoko iponju fun awon omo eyin awon ti o tele olorun bi a ba si wo inu majemu titun bi a ba so wepe jesu kristi ti dide o si so fun iku omi ati awon nkan ti o bi lu omi wepe ki o dake je akoko wo ni akoko wahala ni akoko ti awon omo eyin ti okan won daru ti okan won daamu ti won ke pe oluwa ṣe ranti wepe gba ti a so wepe ile tubu si sile a si tu gbogbo ede awon ti o wa ninu tubu akoko wo ni akoko ti saulu paulu nisisiyi ati sila ti won jiya akoko igan ni a ri pe olorun mu wahala awon kuro nitori be ranti awon ileri olorun o ranti shedraki mishaki ati abednego bi a se tu won sile bi a se da won sile kuro ninu ina ileru akoko wo ni akoko inu ni bini lati odo Nebukadnezari nitori be bi idamu ba de o ye ki idamu yi ki a so di akoko ise iyanu bi a ba ni inu ni bini ki a so akoko inu ni bini yi ki a so di akoko ise iyanu bi a ba ni iponju airije airimu airowo lesan ki a so akoko wahala yi ki a so di akoko ise iyanu nitori be e ma se je ki okan yin daru e gba olorun gbo e gba mi gbo pelu e gba jesu kristi gbo pelu ini jesu kristi so fun wa ki se be nikan wo tesalonika keji ori kini ese ikeje Thessalonica keji ori kini ese ikeje ati fun eyin ti an pon loju isimi wa isimi pelu wa nigba iparahan Jesu Oluwa lati orun wa lati ninu owo ina pelu awon angeli alagbara re oni awa ti an pon loju awa ti ani wahala awa ti andayapo ki asimi ninu iliri Olorun ki asimi pelu awon ayanfe ki asimi pelu awon eniyan mimo ki a ma se je ki okan wa ki o daamu ki a ma ma sa soke sa sodo ni wiwa iran lowo lo si odo awon eniyan ki a ko gbo aniyan wa le Oluwa nitori ohun se itoju wa wo Peteru kini ori karun ese ikeje Peteru kini ori karun ese ikeje e ma ko gbo aniyan yin le nitori ti ohun se itoju wa je ki a wo ori Dafidi ori ogofa lekan ori Dafidi ori ogofa lekan eyi ni ni okan eji okan lati ese ikini emi o gbe oju mi si ori oke won ni nibo ni iran lowo mi tin wa nihi ni olorin Dafidi lo so fun wa wipe nigbati ko si iranwo ninu aye nigbati ko si iranwo ni isalele nigbati ko si iranwo ni ogun nigbati ko si iran lowo lodo awon eniyan wipe ohun o gbe oju si ori oke won ni nibi ti iran lowo yo ti wa iran lowo mi ti owo Oluwa wa ti o da orun ohun aye eni o ye ki o je idakoro ora idakoro wa eni o ye ki o je igbekele wa iyo ni eyin ni o ye ki o je itileyin fun eni kokan wa iran lowo mi ti owo Oluwa wa Oluwa ti ki ba ti Oluwa ti oro re ki ye Oluwa ti ileri re ki ta se iran lowo mi o ti owo Oluwa wa Oluwa ti o da orun ohun aye bi o ba ro lori oro ti an ka yi Oluwa ti o ni agbara to tobi to bege to ga to bege lati da orun ohun aye awon nkan kekeke ti o wa ni igbesi aye wa awon nkan won yo asoro fun Olorun ti ki yo le se rara ko so to soro fun Olorun lati se ni ese keta ohun ki o je ki ese re ki o ye mi o gbo ami re to ohun ki yo je ki ese re ki o ye eni ti o pa omo ki o to gbe kiyesi eni ti pa Israeli mo ki to gbe be ni ki sun Oluwa le olupamo re Oluwa le ojiji re le owo otun re orun ki yo pa o nigba osan tabi osopa nigba oru Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo iba se ibi ajakale arun iba se ibi aisan iba se ibi airije ibi airimu ibi iyan ibi ogun abele Oluwa yo pa omo kuro ninu ibi gbogbo yo pa okan re mo Oluwa yo se pa alo ati abo re mo lati igba yi lo ati titi lai lai eje ki a dide ki a so fun Olorun wipe ireti wa wa ninu Olorun eje ki a dide ki a gbadura si Olorun ki a kepe Olorun bi o ba ti je apeyinda bi o ba ti je awon ti o tun pada lo si odo awon emi apokulo ti o tun pada lo si odo awon oso ati awon aje ti o so wipe ohun wa omo kaakiri ohun wa ise kaakiri ohun wa duke aye yi lodo awon esu ati emi ati awon emi esu so fun Olorun wipe oronuko ada lati isinsin lo wipe iwo ma goju re si ori oke won ni nibi ti iran lowo re tin wa wipe lati isin lo iran lowo re yo ma ti odo Oluwa wa ati wipe o yo ma pa omo alo re ati abo re yo je olupamo re ni igba gbogbo ni akoko wahala yi ni akoko inu nibiri ni akoko ikoju ni akoko oda ni akoko airije ni akoko airimu eje ki a gbekele Olorun eje ki a simi le Oluwa eje ki a ko gbogbo aniyan wa ki a ko le Oluwa eje ki a gbadura pelu igbagbo ki a mo wipe Olorun fun ara re ti o da orun ati aye o tobi to lati gba wa o tobi to lati pese fun wa o to o si ni nkan to lati pese fun wa e je ki a so fun olorun wi pe a o gbekele a o di mu a o duro ti titi de opin ki a mo wi pe bi ekun tile pe ya lekun ayo n bo li owuro re ati pe jesu eni ti a reti ni pe de bi o ba si ti de yo ko awon ayan fe lo si ile ogo rodo olorun de agbelebo jesu kristo ni yo so fun wi pe ninu wahala inu aye yi ninu ikoju inu aye yi wi pe o duro pelu olorun o si pori ti titi de opin ati wi pe ire ofe olorun yo wa pelu re olorun yo si ma pa omo yo ma toju re yo ma pese fun o ni kikun lati inu oro re ninu ojo so fun olorun wi pe igbekele re wa ninu olorun wi pe igbekele re ko si ninu ohun aye yi ko si ninu awon agbara okunkun inu aye yi wi pe igbekele re o wa ninu olorun nikan soso.

0: nítorí gbogbo iná rẹ̀. Èmi ó sì mú kí wọn kí ó jẹ ẹran ara àwọn ọmọkùnrin wọn, àti ẹran ara àwọn ọmọbìnrin wọn, àti ẹnì kíní wọn yóò jẹ ẹran ara ẹnì kejì, ní ìgbà ìdótì àti ìhámọ́ tí àwọn ọ̀tá wọn àti àwọn tí ó ń wẹ̀ ẹ̀mí wọn yóò há wọn mọ́. Nígbà náà ni ìwọ fọ ìgò náà ní ojú àwọn tí ó bá ọ lọ, kí o sì wí fún wọn pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí, bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èmi ó fọ ènìyàn yìí àti ìlú yìí bí a ti fọ ohun èlò amọ̀kòkò tí ẹnìkan kò lè tún ṣe mọ́. Wọn ó sì sin wọn ní tòfẹ́tì, nítorí tí ààyè kò sí láti sìnkú. Báyìí ni èmi ó ṣe sí ibí yìí, ni Olúwa wí, àti sí olùgbé inú rẹ̀, èmi ó tilẹ̀ ṣe ìlú yìí bí tòfẹ́tì. Gbogbo ilé Jerusalemu àti ilé àwọn ọba Júdà ni a ó sọ di aláìmọ́ bí tòfẹ́tì. Gbogbo ilé wọn ni lórí òrùlé, èyí tí a ti sun tùràrí fún ogun ọ̀run, tí a sì rú ẹbọ mímu fún ọlọ́run mìíràn. Nígbà náà ni Jeremiah wá sí tòfẹ́tì, níbi tí Olúwa ti rán láti sọ àsọtẹ́lẹ̀, ó sì dúró ní àgbàlá ilé Olúwa, ó sì wí fún gbogbo àwọn ènìyàn pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísírẹ́lì wí, ṣáàwó èmi ó mú wá sórí ìlú yìí àti sórí ìletò rẹ̀ gbogbo ibi tí mo ti sọ sí i, nítorí tí wọ́n ti wá ọrùn kì kí wọn kí ó má bàa gbọ́ ọ̀rọ̀ mi. Ìwé wòlíì Jeremiah, orí ogun. Ǹjẹ́ Paṣuri ọmọ Imeri àlùfáà tí ṣe olórí olùtọ́jú nílé Olúwa gbọ́ pé Jeremiah sọ àsọtẹ́lẹ̀ ohun yìí? Nígbà náà ni Paṣuri lu Jeremiah wòlíì, ó sì kàn án lé àbá tí ó wà ní ẹnu ọ̀nà Bẹ́ńjámínì tí ó wà ní òkè tí ó wà lẹ́bàá ilé Olúwa. Ó sì ṣe ní ọjọ́ kejì, Paṣuri mú Jeremiah kúrò nínú àbá. Nígbà náà ni Jeremiah wí fún un pé, Olúwa kò pe orúkọ rẹ ní Paṣuri, ìre yí káàkiri, bí kò ṣe Magori mi Sábíbù, ìdààmú yí káàkiri. Nítorí báyìí ni Olúwa wí, ṣáàwó, èmi ó fi ọ lé ìdààmú lọ́wọ́, pẹ̀lú gbogbo àwọn ọ̀rẹ́ rẹ, wọn ó ṣubú nípa ẹ̀dà àwọn ọ̀tá wọn, ojú rẹ yóò sì rí. Èmi ó sì fi gbogbo Júdà lé ọwọ́ ọba Bábélì, òun ó sì mú wọn lọ ní ìgbèkùn sí Bábélì, yóò sì fi idà pa wọ́n. Pẹ̀lúpẹ̀lú èmi ó fi ọrọ̀ ìlú yìí, pẹ̀lú èrè rẹ̀ àti ohun iyebíye rẹ̀ àti gbogbo ìṣúra àwọn ọba Júdà ni èmi ó fi lé ọwọ́ àwọn ọ̀tá wọn, tí yóò jẹ wọ́n, tí yóò sì mú wọn lọ sí Bábélì. Àti ìwọ, Paṣuri, àti gbogbo àwọn tí ó ń gbé inú ilé rẹ ni yóò lọ sí ìgbèkùn. Ìwọ ó wá sí Bábélì, àti níbẹ̀ ni ìwọ ó kú sí, a ó sì sin ọ́ níbẹ̀, ìwọ àti gbogbo ọ̀rẹ́ rẹ tí ìwọ ti sọ àsọtẹ́lẹ̀ èké fún. Olúwa, ìwọ ti fi ọ̀rọ̀ rọ̀ mí, èmi sì gbọ́ rírọ̀, ìwọ lé agbára jù mí lọ, ó sì borí mi. Èmi di ẹni ìyọṣù tì sí lójoojúmọ́, gbogbo wọn ní ń gàn mí, nítorí láti ìgbà tí mo ti sọ̀rọ̀, èmi kígbe, mo ké ìwà agbára àti ìparun nítorí a sọ ọ̀rọ̀ Olúwa di ohun ẹ̀gàn àti ìtìjú fún mi lójoojúmọ́. Nítorí náà mo sì wí pé, èmi kì yóò múni rántí rẹ̀, èmi kì yóò sì sọ ọ̀rọ̀ ní orúkọ rẹ̀ mọ́, ṣùgbọ́n ọ̀rọ̀ rẹ̀ ń bẹ bí iná tí ń jó nínú mi tí a sé mọ́ inú egungun mi, ó sì rẹ̀ mí láti pa á mọ́ra, èmi kò lè ṣe é. Nítorí tí mo gbọ́ ẹ̀gàn ọ̀pọ̀lọpọ̀ ìdààmú ní ìhà gbogbo, wọ́n wí pé, fi sùn, àwọ̀ sì fi sùn, gbogbo àwọn ọ̀rẹ́ mi àti gbogbo àwọn ẹgbẹ́ mi wí pé, bóyá a ó tàn án jẹ, àwọ̀ sì ṣẹ́gun rẹ̀, a ó sì gbẹ̀san wa lára rẹ̀, ṣùgbọ́n Olúwa ń bẹ lọ́dọ̀ mi bí akọni ẹlẹ́rù. Nítorí náà àwọn tí ń ṣe inúnibíni sí mi yóò ṣubú, wọn kì yóò lè borí, ojú yóò tì wọ́n gidigidi, nítorí pé wọn kì yóò ṣe rere, a kì yóò gbàgbé ìtìjú wọn láéláé. Olúwa àwọn ọmọ ogun, ìwọ ti ń dán òdodo wò, ìwọ sì rí inú àti ọkàn, èmi ò rí ẹ̀san rẹ lára wọn, nítorí tí mo ti fi ọ̀ràn mi lé ọ lọ́wọ́. Ẹ kọrin sí Olúwa, ẹ̀yin Olúwa, nítorí tí ó ti gba ọkàn tálákà kúrò lọ́wọ́ àwọn olùṣe búburú. Ègbé ni fún ọjọ́ náà tí a bí mi, ọjọ́ náà tí ìyá mi bí mi kí ó má rí ìbùkún. Ègbé ni fún ọkùnrin náà tí ó mú ìhìn tọ́ bàbá mi wá wípé, ọmọkùnrin ni a bí fún ọ, ó mú un yọ̀. Kí ọkùnrin náà kí ó sì dàbí ìlú wọn ni tí Olúwa ti bì ṣubú, lé àìyí ọkàn padà, kí ó sì gbọ́ ẹkún lé òwúrọ̀ àti ọ̀fọ̀ ní ọ̀sán gangan. Nítorí tí kò pa mí ní inú ìyá mi, tó bẹ́ẹ̀ kí ìyá mi di isà mi, kí ó lóyún mi láéláé, èéṣe tí èmi fi jáde kúrò nínú ìyá mi láti rí ìrora àti òṣì, àti láti parí ọjọ́ mi ní ìtìjú.
1: DCLM Radio, the spiritual warfare is our concern.
0: Ìwé wòlíì Jeremiah, orí ìkọkànlélógún. Ọ̀rọ̀ tí ó tọ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa. Nígbà tí Sedekiah ọba rán Paṣuru ọmọ Mikaiah àti Sefaniah ọmọ Maaseiah àlùfáà wípé, béèrè èmi bẹ̀ ọ́ lọ́dọ̀ Olúwa fún wa, nítorí Nebukadnessari ọba Bábélì ṣe ogun tiwa. bóyá bí Olúwa yóò bá wa lò gẹ́gẹ́ bí gbogbo

0: iṣẹ́ ìyanu rẹ̀ kí òun kí ó lè lọ kúrò lọ́dọ̀ wa. Nígbà náà ni Jeremiah wí fún wọn pé, báyìí ni ẹ̀yin ó wí fún Sedekiah, báyìí ni Olúwa Ọlọ́run Ísírẹ́lì wí, wò ó, èmi ó yí amára ogun tí ó wà ní ọwọ́ yín padà, èyí tí ẹ̀yin fi bá ọba Bábélì àti àwọn ará Kádí àjà tí ó dó tì yín lẹ́yìn odi, èmi ó kó wọn jọ sí àárín ìlú yìí, èmi ti kára mi yóò fi ọwọ́ nínà àti apá líle bá yín jà pẹ̀lúpẹ̀lú ní ìbínú àti ní ìkanú pẹ̀lú ìbínú ńlá. Èmi ó sì pa àwọn olùgbé ìlú yìí, ènìyàn pẹ̀lú ẹranko, wọn ó ti pa àjàkálẹ̀ àrùn ńláńlá kú. Lẹ́yìn èyí ni Olúwa wí, èmi ó fi Sedekiah ọba Júdà àti àwọn ìránṣẹ́ rẹ̀ àti àwọn ènìyàn àti àwọn tí ó kù ní ìlú yìí lọ́wọ́ àjàkálẹ̀ àrùn àti lọ́wọ́ idà àti lọ́wọ́ èèyàn. Èmi ó fi wọn lé Nebukadnesari ọba Bábélì lọ́wọ́ àti lé ọwọ́ àwọn ọ̀tá wọn àti lé ọwọ́ àwọn tí ń wá ẹ̀mí wọn. Yóò sì fi ojú idà pa wọn, kì yóò dá wọn sí, bẹ́ẹ̀ ni kì yóò ní ìyọnú tàbí àánú. Àti fún ènìyàn yìí ni kí ìwọ kí o wí pé, báyìí ni Olúwa wí, ṣáàwó, èmi fi ọ̀nà ìyè àti ọ̀nà ikú lílẹ̀ níwájú yín. Ẹni tí ó bá jókòó nínú ìlú yìí yóò ti pa idà kú àti nípa èèyàn àti nípa àjàkálẹ̀ àrùn, ṣùgbọ́n ẹni tí ó bá jáde tí ó sì ṣubú sí ọwọ́ àwọn ará Kádíà tí ó dó tì yín yóò yè, ẹ̀mí rẹ̀ yóò sì dàbí ìjẹ fún un. Nítorí èmi ti yí ojú mi sí ìlú yìí fún ibi, kì í sì ṣe fún rere, ni Olúwa wí. A ó fi ilé ọba Bábélì lọ́wọ́, yóò fi iná kun àti fún ilé ọba Júdà. Ẹ gbọ́ ọ̀rọ̀ Olúwa, ilé Dáfídì, báyìí ni Olúwa wí, mú ìdájọ́ ṣe ní òwúrọ̀, kí o sì gbé ẹni tí a lọ́ lọ́wọ́ gbà kúrò lé ọwọ́ aninilára, kí ìbínú mi kí ó má bàa jáde bí iná, kí ó má sì jò, tí kì ó sì ẹni tí yóò pa á, nítorí búburú ìṣe yín. Wò ó, èmi dojúkọ yín, olùgbé àfonífojì, àti ti òkúta pẹ̀tẹ́lẹ̀, ni Olúwa wí. Ẹ̀yin tí ó wí pé, ta ni yóò kọlù wá, àti ta ni yóò wọ inú ibùgbé wa, ṣùgbọ́n èmi ó jẹ yín níyà gẹ́gẹ́ bí èso ìṣe yín, ni Olúwa wí, èmi ó sì dá iná nínú igbó rẹ̀, kí ó lè jó gbogbo agbègbè rẹ̀. Ìwé wòlíì Jeremiah, orí 22. Báyìí ni Olúwa wí, sọ̀kalẹ̀ lọ sí ilé ọba Júdà, kí o sì sọ ọ̀rọ̀ yìí níbẹ̀, sì wí pé, gbọ́ ọ̀rọ̀ Olúwa, ọba Júdà, tí ó jókòó ní ìtẹ́ Dáfídì, ìwọ àti àwọn ìránṣẹ́ rẹ àti àwọn ènìyàn rẹ tí ó wọlé ẹnu bodè ìran yìí. Báyìí ni Olúwa wí, mú ìdájọ́ àti òdodo ṣẹ, kí o sì gbé ẹni tí a lọ́ lọ́wọ́ gbà kúrò lọ́wọ́ aninilára, kí o má ṣe fi agbára àti ìkàlù àlejò, aláìní baba àti opó, bẹ́ẹ̀ ni kí o má ṣe ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀ níhìn yìí. Nítorí bí ẹ̀yin bá ṣe nǹkan yìí ní tòótọ́, nígbà náà ni àwọn ọba yóò wọlé ẹnu bodè ìlú yìí, tí wọn ó jókòó lórí ìtẹ́ Dáfídì, tí yóò gun kẹ̀kẹ́ àti ẹṣin, òun àti àwọn ìránṣẹ́ rẹ̀ àti ènìyàn rẹ̀. Ṣùgbọ́n bí ẹ̀yin kì yóò bá gbọ́ ọ̀rọ̀ wọ̀nyí, èmi fi èmi tìkára mi búra, ni Olúwa wí pé, ilé yìí yóò di àporo. Nítorí báyìí ni Olúwa wí fún ilé ọba Júdà, Gileadi ni ìwọ sí mi, orí Lebanoni, síbẹ̀, lóòótọ́, èmi ó sọ ọ́ di aginjù àti ìlú tí a kò gbé inú wọn. Èmi ó ya àwọn apanirun sọ́tọ̀ fún ọ, olúkúlùkù pẹ̀lú ìhámọ́ra rẹ̀, wọn ó sì ké àṣàyàn igi kédárì rẹ̀ lulẹ̀, wọn ó sì sọ wọ́n sínú iná. Ọ̀pọ̀lọpọ̀ orílẹ̀-èdè yóò re kọjá lẹ́bàá ìlú yìí, wọn ó wí ẹnìkan fún ẹnìkejì rẹ̀ pé, èé ṣe tí Olúwa ṣe báyìí sí ìlú ńlá yìí. Nígbà náà ni wọn ó dáhùn pé, nítorí tí wọ́n ti kọ májẹ̀mú Olúwa Ọlọ́run wọn sílẹ̀, tí wọ́n fi orí balẹ̀ fún Ọlọ́run mìíràn, wọ́n sì sìn wọ́n. Ẹ má ṣe sọkún fún òkú, bẹ́ẹ̀ ni kí ẹ má ṣe pohùn réré rẹ̀, ṣùgbọ́n ẹ sọkún ẹ̀dùn fún ẹni tí ó ń lọ, nítorí kì yóò padà wá mọ́, kì yóò sì rí ilẹ̀ rẹ̀ mọ́. Nítorí báyìí ni Olúwa wí fún Ṣálúmù ọmọ Jùsáyà, ọba Júdà, tí ó jọba ní ipò Jùsáyà bàbá rẹ̀, tí ó jáde kúrò níhìn pé, òun kì yóò padà wá mọ́, ṣùgbọ́n yóò kú níbi tí a mú ní ìgbèkùn lọ, kì yóò sì rí ilẹ̀ yìí mọ́. Ègbé ni fún ẹni tí ó kọ́ ilé rẹ̀, tí kì í ṣe nípa òdodo, àti ìyẹ̀wù rẹ̀, tí kì í ṣe nípa ẹ̀tọ́, tí ó lo iṣẹ́ ọwọ́ aládùúgbò rẹ̀ lọ́fẹ̀ẹ́, tí kò fi èrè iṣẹ́ rẹ̀ fún, tí ó wí pé, èmi ó kọ́ ilé tí ó ní ìbò fún ara mi, àti ìyẹ̀wù ńlá, tí ó kí ojú fèrèsé fún ara rẹ̀, tí ó fi igi kédárì bò ó, tí ó sì fi ajẹ̀kùn, ìwọ àjọba, nítorí ìwọ fi igi kédárì díje, bàbá rẹ̀ kò á jẹ, kò á mu, ó sì ṣe ìdájọ́ àti òdodo, nítorí náà, ó dára fún un. Ó dájọ́ ọ̀ràn tálákà àti aláìní, ó dára fún un, bí a ti mọ̀ mí kọ́ èyí, ni Olúwa wí, ṣùgbọ́n ojú rẹ àti ọkàn rẹ, kì í ṣe fún ohunkóhun bí kò ṣe ojú kòkòrò rẹ, àti láti ta ẹ̀jẹ̀ aláìṣẹ̀ sílẹ̀, àti láti ṣe ìninilára àti agbára. Nítorí náà, báyìí ni Olúwa wí, nítorí Jehoiakimu, ọmọ Josiah, ọba Júdà, wọn kì yóò ṣọ̀pọ̀ fún un wípé ó ṣe arákùnrin mi tàbí ó ṣe arábìnrin mi. Wọn kì yóò ṣọ̀pọ̀ fún un pé ó ṣe olúwa tàbí ó ṣe ọlọ́lá. A ó sìn ní ìsìnkú kẹ́tẹ́kẹ́tẹ́ tí a wọ́ tí a sì sọ jùnú kúrò ní ẹnubodè Jerusalemu. Gòkè lọ sí Lebanoni, kí o sì ké, kí o sì gbé ohùn rẹ sókè ní Bashani, kí o kígbe láti Abarimu, nítorí a ti ṣẹ́ gbogbo olùfẹ́ rẹ túútú. Èmi ti bá ọ sọ̀rọ̀ ní ìgbà èrè rẹ, ìwọ wípé èmi kì yóò gbọ́. Èyí ni ìwà rẹ láti ìgbà ìwé rẹ wá, tí ìwọ kò sì gba ohùn mi gbọ́. Ẹ̀fúùfù yóò fẹ́ gbogbo olùṣọ́ àgùntàn rẹ lọ, àti àwọn olùfẹ́ rẹ yóò lọ sí ìgbèkùn ní tòótọ́. Ní wákàtí náà ni ojú yóò tì ọ́, ìwọ sì dàmú nítorí gbogbo búburú rẹ. Ìwọ olùgbé Lebanoni tí o tẹ́ ìtẹ́ sí orí igi Kedari, ìwọ ti jẹ́ òtòṣì tó. Nígbà tí ìrora bá dé bá ọ, ìrora bí obìnrin ti ń rọbí, bí èmi ti wà ni Olúwa wí. Bí Konaya ọmọ Jehoakimu ọba Júdà tilẹ̀ jẹ́ òrùka ìdìdí lọ́wọ́ ọ̀tún mi, síbẹ̀ èmi ó fà ọ́ tu kúrò níbẹ̀. Èmi ó sì fi ọ́ lé ọwọ́ àwọn tí ó ń wá ẹ̀mí rẹ, àti lé ọwọ́ ẹni tí ìwọ bẹ̀rù rẹ, àní lé ọwọ́ Nebukadnesari ọba Babeli, àti ọwọ́ àwọn ará Kádíà. Èmi ó ti ọ́ sóde, àti ìyá rẹ tí ó bí ọ sí ilẹ̀ mìíràn, níbi tí a kò bí yín sí, níbẹ̀ ni ẹ̀yin ó sì kú. Ṣùgbọ́n ilẹ̀ náà tí ẹ̀yin fẹ́ ní ọkàn yín láti padà sí, níbẹ̀ ni ẹ̀yin kì yóò padà sí mọ́. Ọkùnrin yìí, Konaya, ohun èlò ẹlẹ́gàn fífọ ànibí, ó a dàbí ohun èlò tí kò ní ẹwà lára. Èéṣe tí a tì wọ́n jáde, òun àti irú ọmọ rẹ̀, tí a sì lé wọn jáde sí ilẹ̀ tí wọn kò mọ̀. Ilẹ̀, ilẹ̀, ilẹ̀, gbọ́ọ̀rọ̀ Olúwa, báyìí ni Olúwa wí. Ẹ kọ̀ wípé ọkùnrin yìí aláìlọ́mọ ni, ẹni tí kì yóò rí rere ní ọjọ́ ayé rẹ̀, nítorí ọ̀kan nínú irú ọmọ rẹ̀ kì yóò rí rere, tí yóò fi jókòó lórí ìtẹ́ Dáfídì, tí yóò sì fi tún jọba lórí Júdà.
1: DCLM Radio, your spiritual welfare is our concern.

dé òpin irú èje ìbẹ̀rẹ̀ kì í ṣe oníṣẹ́. Ẹni tí ó bá forí tì í títí dé òpin òun la ó gbàlà. Nítorí bẹ́ẹ̀ ni àpọ́sìlì ṣe sọ fún wa wípé èmi ń lépa o, èmi sì ń tẹ̀síwájú láti lè dé òpin irú èje ni fún èrè ìpè gíga Ọlọ́run nínú Kristi Jésù. A ti rí ohun tí ó ṣẹlẹ̀ sí aya Lọti. Ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí òun ti jẹ́ ìbátan Ábráhámù, ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí Ọlọ́run ti yẹ àwọn sí tó bẹ́ẹ̀ tí ó rán àwọn áńgẹ́lì méjì sí ilé wọn, ó ṣeéṣe kí ó rò wípé nígbà tí àwọn áńgẹ́lì ti jẹ oúnjẹ tí òun fi ọwọ́ òun sè, tàbí kí ó máa rò wípé àwọn áńgẹ́lì wọ́n ṣe iṣẹ́ ìyanu nínú ilé wa, tàbí wípé kí ó máa rò pé a ṣe pàtàkì tó bẹ́ẹ̀ tí àwọn áńgẹ́lì tí wọ́n lé wa lọ́wọ́ mú, tí Ọlọ́run ṣàánú fún wa, tí ó súnmọ́ wa tó bẹ́ẹ̀ wípé kò séwu. Bí òun tilẹ̀ padà sẹ́yìn tàbí òun tilẹ̀ bojú wẹ̀yìn, àwọn àǹfààní tí a ti fún òun kò lè jẹ́ kí ìdájọ́ kí ó dé bá òun. A máa ń sọ fún wa nínú èdè Yorùbá wípé àrọ́ba fín lọ́ba ipa. Nítorí bẹ́ẹ̀, bí o bá jẹ́ ẹni tí kìí náání, ẹni tó rò wípé a ti ń wá sí dípà, ẹni tó rò wípé à ń ka bíbélì, ẹni tó rò wípé a jọ lọ sí àgọ́ ni, ìsí ìpàgọ́, tàbí mo jẹ́ òṣìṣẹ́, tàbí mo ń wáńjẹ fún ọ bẹ́ẹ̀, tàbí mo ń tọ́jú eléyìí, mo ń tọ́jú èyí ni. Rántí wípé bí ó ṣe ṣẹlẹ̀ sí aya Lọti, bẹ́ẹ̀ ni ó ṣẹlẹ̀ sí ẹni tí ó bá jáfara, ẹni tí ó bá dagun láti ó rò wípé ìdájọ́ kò lè dé. Nítorí bẹ́ẹ̀, jẹ́ kí a ronú padà kí ó tó pẹ́ jù. Má ṣe jẹ́ kí ọ̀rọ̀ àti ìkìlọ̀ Ọlọ́run kí ó di àrífín tàbí àríṣá fún ẹnikẹ́ni nínú wa, kí ẹnikẹ́ni nínú wa kí ó má ṣe dagun lá. Ó yẹ kí a tara ṣàṣà, kí a fi ìrònú padà, kí a fi já ẹ̀ṣẹ́ wa sọ́nà. Bí àtúnṣe bá wà níwájú wa, kí a tún gbogbo ọ̀nà wa ṣe, kí a gba Jésù Kristì gbọ́, kí a gbà á gẹ́gẹ́ bí olùgbàlà, kí a gbà á gẹ́gẹ́ bí olùwòsàn, kí a gbà á gẹ́gẹ́ bí ẹni tí ń sọ ní di mímọ́, kí a gbà á gẹ́gẹ́ bí ohun gbogbo, kí ó sì máa jọba lórí ìtẹ́ ọkàn wa, kí a sì mọ̀ wípé à ń gbé ìgbésí ayé ọ̀tún bí o ti ń jí lòrórọ̀. Ló máa gbàdúrà sí Ọlọ́run pé ìbá ṣe òní tàbí ọ̀la, nígbàkúùgbà tí Jésù ìbá dé, Ọlọ́run jẹ́ kí n múra sílẹ̀, kí n má kó má jẹ́ wípé ohun tó ṣẹlẹ̀ sí aya Lọti yóò ṣẹlẹ̀ sí mi. Ǹjẹ́ mo ń gbàdúrà wípé ọjọ́ tí pé yóò bá dún wípé o gbọ́ lórúkọ Jésù, àti wípé o pẹ̀lú àwọn àyànfẹ́, àwọn àyànfẹ́ ta ọ́ paláradà, àwọn tí ó bá Jésù gòkè lọ sí ọ̀run. Bí o bá fẹ́ kí àdánù ayérayé kí ó dé bá aya Lọti, kí ó dé bá, ó yẹ kí o dìde, ó yẹ kí o gbàdúrà, kí o gbàgbé àwọn nǹkan tó ti kọjá. Mo ti ṣe ti bí, mo ti tàn, mo ti lọ sí ìpàgọ́, mo ti jẹ oúnjẹ alẹ́ Olúwa, a ti rì mí bọmi, a ti ṣe ti bí fún mi, a ti ṣe tàn, mo jẹ́ òṣìṣẹ́. Jẹ́ kí a gbàgbé ohun tí ó ti kọjá, kí a máa ké pe Olúwa, kí a máa sọ fún Olúwa wípé a ò fẹ́ bá ayé parẹ́, a ò fẹ́ bá ayé kọjá lọ, a ò fẹ́ fẹ́ ayé tàbí ìfẹ́kúfẹ́ tí ó wà nínú ayé tàbí àwọn tí ó wà nínú ayé. A ò fẹ́ kí ọ̀rọ̀ wa kí ó dàbí ọ̀rọ̀ aya Lọti. Nítòótọ́, ó jáde kúrò ní Sódòmù, òun Gomorrah, ṣùgbọ́n kò dé orí òkè tí a sọ fún wọn pé kí wọn kí ó lọ, kò dé ilẹ̀ ìlérí nísinsìnyí, ó wà ní ọ̀run àpáàdì. Oúnjòro, oúnjẹ ìyà àṣìṣe, ìyà àìgbọràn, ìyà àìkánisí, ìyà àìka ọ̀rọ̀ Ọlọ́run sí, ó ń jìyà lọ́wọ́lọ́wọ́ nísinsìnyí. Képe Olúwa wípé kí ọ̀rọ̀ tìrẹ kí ó má ṣe rí bẹ́ẹ̀, kí o gba Ọlọ́run gbọ́, kí o jẹ́ ti Ọlọ́run, kí o jẹ́ ni tí a ti fi ẹ̀jẹ̀ Jésù wẹ̀, kí o ní ìgbàlà tòótọ́, kí o sì jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, kí a lè kọrúkọ rẹ sínú ìwé ìyè. Bí o bá jẹ́ ẹni tí a ti gbàlà, ẹni tí a ti kọrúkọ rẹ sínú ìwé ìyè, ó ní kí o di ọ̀nà òtítọ́ mú ṣinṣin, kí o má jẹ́ kí èṣù tàbí àwọn ẹ̀mí èṣù tàbí ìdánwò tàbí ìṣòro tàbí wàhálà tí ó wà nínú ayé kí o gba ìgbàlà kúrò lọ́wọ́ rẹ. Ó ní kí a tẹ̀síwájú, ó ní kí a máa lépa ìṣó, ó ní kí a máa bójú wẹ̀yìn, ó ní kí a di ohun tí a ní, kí a dì í mú ṣinṣin, kí ẹnikẹ́ni kí ó má baà gba adé wa, kí ó má sì gba ìjọba Ọlọ́run tàbí ìgbàlà kúrò lọ́wọ́ wa. Gbàdúrà kí o sọ fún Ọlọ́run wípé o ò ní padà sẹ́yìn, o ò ní báyé lọ, o ò ní báyé rẹ́, a ò ní pa ọ́ rẹ́ mọ ayé lára, o ní gba ìdájọ́ tó ń bọ̀ lórí Sódòmù, òun Gomorrah, o jẹ ọmọ Ọlọ́run nítòótọ́ títí di ọjọ́ ìkẹyìn. Gbàdúrà.

0: ọjọ́ tí ẹ fẹ́ ṣe wá lóore, ọjọ́ tí ẹ fẹ́ bùkún fún wa, ọjọ́ tí ẹ fẹ́ mú wa láradá, ọjọ́ tí ẹ fẹ́ gun gbogbo àìlera, gbogbo òṣì, gbogbo àdánù, ọjọ́ tí ẹ fẹ́ gbọ̀n kúrò ní ìgbésí ayé wa, ọjọ́ náà ti dé. A mọ̀ wípé iṣẹ́ ìyanu tí a ti ń gbòrò, iṣẹ́ ìyanu tí a ti ń retí, èyí tí a ti ń gbọ́ pé ẹ ṣe fún àwọn ẹlòmíràn nínú Bíbélì, àti tí ẹ ti ṣe fún àwọn ẹlòmíràn ní ayé àsìkò tiwa. A mọ̀ wípé ọjọ́ náà pé tí a ó rí tiwa gbà. A kí yín káàbọ̀, ẹ̀yin Ọlọ́run alágbára, Ọlọ́run olùgbàlà, Ọlọ́run tí tún tẹni ṣe, Ọlọ́run tí tún tẹni mọ. A dúpẹ́ wípé ẹ wá sáàrin wa. A kí yín káàbọ̀, ẹ káàbọ̀ lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé agbára àtọ̀run wá, agbára tí tún tayé ṣe, agbára tí tún tẹni dá, agbára tí wo lókunrùn sàn, agbára tí wo ẹlẹ́ṣẹ̀, tí gbàálà kúrò nínú ẹ̀ṣẹ̀, agbára tí sọ ní di mímọ́, agbára tí fi ẹ̀mí ọ̀run kún ni. À ń bẹ̀ yín wípé kí ẹ dà á lò wá lórúkọ Jésù. A bẹ̀ yín wípé gbogbo àwọn ẹ̀rí kàbìtì kàbìtì tí a ti ń gbọ́ wípé ẹ ṣe fún àwọn ẹlòmíràn ní ìpàgọ́ àrà ọ̀tọ̀ yìí tí ó jẹ́ tiwa, tí ó jẹ́ ti àwọn ẹlẹ́dẹ̀ Yorùbá, à ń bẹ̀ yín wípé ìlọ́po ìlọ́po ẹ ó ṣe fún olúkúlùkù wa lórúkọ Jésù. Ẹ fọwọ́ kan ẹnìkọ̀ọ̀kan wa. Bí ẹ ti ń fọwọ́ kàn wá, kí a máa ní ìyípadà. Bí ẹ ti ń fọwọ́ kàn wá, kí a máa rí ìwòsàn. Bí ẹ ti ń fọwọ́ kàn wá, kí ojú afọ́jú kí ó máa là, kí arọ kí ó máa dìde fò fáyọ̀, kí àwọn tí èṣù tí wọ́n ti sokọ́ lọ́jọ̀. À ń bẹ̀ yín pé bí ẹ ti ń fọwọ́ kàn wá, kí agbára èṣù kí ó máa pòórá lórúkọ Jésù. À ń bẹ̀ yín wípé kò sí ẹni tí yóò pàdánù láàrin wa, kò sí ẹni tí yóò pòfo láàrin wa, wípé ẹnìkọ̀ọ̀kan wa lẹ ó fọwọ́ kàn. A ó sì rí iṣẹ́ ìyanu yín ní ayé wa lórúkọ Jésù. Lẹ́ẹ̀kan sí a, kí n káàbọ̀ sáàrin wa. Ẹ wá dábìrà nínú ayé ẹnìkọ̀ọ̀kan wa. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. À ń wo ìwé Genesis orí 32 láti ẹsẹ 24. Genesis orí 32 láti ẹsẹ 24. Ó sì kó Jákọ́bù nìkan, ọkùnrin kan sì ń bá jíjàkadì títí ó fi di àfẹ̀mọ́júmọ́. Nígbà tí ó sì rí i pé òun kò lè dáa, ó fọwọ́ kàn án. Kí Ọlọ́run kí ó fọwọ́ kàn án. Ó fọwọ́ kàn án ní ihò egungun itan rẹ̀. Ihò egungun itan Jákọ́bù sì yẹ̀ ní oríkèé. Bí ó ti ń bá jíjàkadì, ó sì wí pé jẹ́ kí èmi kí ó lọ, nítorí tí ojúmọ́ mọ́tán. Òun sì wí pé èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ, bí kò ṣe pé ìwọ bá súre fún mi. Mo gbàgbọ́ wípé èyí ni ìpinnu ọkàn rẹ, wípé ó ja ìjàkadì nínú àdúrà, ó sì ṣẹ́gun, ó rí agbára Ọlọ́run ní ìgbésí ayé rẹ. Èyí ni áńgẹ́lì ń sọ fún Jákọ́bù wípé jẹ́ kí èmi kí ó lọ, nítorí wípé ilẹ̀ fẹ́rẹ̀ mọ́tán. Ni Jákọ́bù wípé èmi kì yóò jẹ́ kí ìwọ kí ó lọ, bí kì í bá ṣe wípé ìwọ súre fún mi tàbí ìwọ bùkún mi. Ó sì bí pé orúkọ rẹ, ó ń bèrè wípé kí ni orúkọ rẹ. Ó fẹ́ mọ̀ bóyá ó ní ọkàn òtítọ́, ó fẹ́ mọ̀ bóyá ó fẹ́ ṣe àtúnṣe, nítorí wípé ìbéèrè yìí kan náà a ti béèrè lọ́wọ́ rẹ̀ lẹ́ẹ̀kan rí. Ṣùgbọ́n kò sọ òtítọ́ tó wà nídìí ọ̀rọ̀. Ṣùgbọ́n nísinsìnyí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìbùkún, ó dáhùn, ó wí pé Jákọ́bù ni orúkọ òun. Ó sì wí pé a kì yóò pe orúkọ rẹ ní Jákọ́bù mọ́, bí kò ṣe Ísíráélì, nítorí pé ìwọ ti bá Ọlọ́run àti ènìyàn jà. Èyí jẹ́ wípé ó jìjàkadì nínú ìbéèrè, nínú ìṣẹ̀pẹ̀, nínú àdúrà, ìwọ sì borí. Jákọ́bù sì bí owe, ó sì wí pé èmi bẹ̀ ọ́, sọ orúkọ rẹ fún mi. Òun sì wí pé èé ṣe tí ìwọ fi ń béèrè orúkọ mi. Ó sì súre fún un níbẹ̀, Jésù yóò súre fún ọ níhìn-ín. Ọlọ́run fúnra rẹ̀ yóò súre fún ọ níhìn-ín. Jákọ́bù sì sọ orúkọ ibẹ̀ náà ní Pẹ́niẹ́lì. Ó ní nitori ti mo ti ri Olorun loju koju mo gbagbo wi pe o ri Olorun o ri ibukun Olorun o ri agbara Olorun ni igbese aye re o wi pe o si da emi mi si ojo ti oro oni binu je eniyan yo ba di ayo ojo ti a o ba nu omi je gbogbo nu koro loju eni tin sokun ojo ti oke isoro yo ba wolule wi ninu oro aye tara ile ati tara oko ojo na ni emi mimo man dari won sodo Olorun Olodumare oba to ntaye eni se oba to so aye eni di rere on ti o mu ki o je okan ninu awon olori ire to wa si ipago ajinde odun ire nje nitori na mo ki o ku ori ire mo si ki olukuluku wa kaabo si ipade ikini ipago ara oto yi loruko Jesu Oluwa wa sugbon o ye ki o ye wa wi pe orisi olori jori eniyan meji ni won ti ba Olorun pade ti Oluwa si fowo to igbesi aye won itan nikan ni mo ka fu o nisisiyi o so nipa egbe kini egbe kini ni awon to mura sile awon to pese okan won sile gege bi awo tan garan ti afo to mo toni toni ni imura sile lati gba isura iye biye si mo gbagbo wi pe o je okan ninu iru egbe be sugbon iru awon eniyan be man gba ifowoto ati ifowokan Olorun won ma ni iyipada ninu aye won isodotun iwenumo ni igbesi aye won won si di orisi ibukun fun awon elomiran bi o ba je wi pe iwo na setan wi pe ki owo Olorun agbara Olorun ipe ki o fi owo kan o mo gbagbo wi pe yo ri be fun o loruko Jesu bi a ti nso ti okunrin ti o je ki Olorun ki o fowo kan o ki o je ti o je ki owo iseda owo iyipada owo agbara Olorun ki o kan o be ni a tun so ti awon obirin ti won gba Olorun laaye ti won so wi pe awon oni je ero woran abaniwa ti ki ri ohun ko ngba eyi ni a nso nipa ti Ana ninu Samueli kini ori kini a nso nipa ti obirin yi lati ese ikesan aso fun awe pe be ni Ana si dide leyin igba ti won jeun ohun na o je ikan ninu awon ti o je alabapin ire orun alabapin ibokun Olorun ninu ipago bi iru eyi oni nigba ti won ti jeun tan ninu ago ti won si ti mu tan ni silo Eli alufa si joko lori apoti ni eba opo tempili Oluwa oun si wa ninu ibinu je okan o si nbe Oluwa o si sokun gidigidi oun si jeje o si we pe Oluwa awon omo ogun bi iwo ni toto ba boju wo iponju iranṣẹbirin re ti o si ranti mi ti iwo ko si gbagbe iranṣẹbirin re sugbon ti iwo ba fi omokunrin kan fun iranṣẹbirin re nigba na ni emi o fi fun Oluwa ni gbogbo ojo aye re abe ki yo si kan lori o si se bi o ti nbebe sibe ni waju Oluwa be ni Eli kiyesi enu re nje Ana ohun soro ni okan re kiki ete re ni o mi sugbon a ko gbo ohun re nitori na ni Eli fi ro pe o mo ti wine yo Eli si wi fun pe iwo ti mo ti wine pe to mo ti wine re kuro lodo re Ana si dahun wi pe be ko Oluwa mi emi ni obirin onirobinu je okan emi ko mu oti wine tabi oti lile sugbon okan mi ni emi tun jade ni waju Oluwa ma se ka iranṣẹbirin re si obirin Belieli nitori pe ninu opolopo iro ati ibinu je inu mi ni mo ti nso bi sisin yi nigba na ni Eli dahun o si wi pe ma lo le alaafia o gbo iru oro be loruko Jesu o lo le alaafia pelu iwosan Olorun pelu agbara Olorun pelu igbala Olorun Olodumare o ni ki o ma lo le alaafia ki Olorun Israeli Olorun ti se ni lore Olorun ti tu tenida Olorun ti funi ni ibukun ti orun ki Olorun Israeli ki o fi idahun ibere ti iwo bere lodo re fun o aso fun awe pe ana ri ohun ti o nbere lowo Olorun mo gbagbo we pe iwo na ni ipago yi o ni ibukun Olorun ma ni gbagbe ni igbesi aye re loruko Jesu bi o ba wa pelu okan ton ponpe o se ko nge Olorun Olodumare lesa ogbeji iwo na yo si gba ifowokan latode orun aye re yo yi pada ibukun Olorun yo je ti re o si di orisun ayo o si ni iriri to ma royin re fun awon elomiran ti o mu won wa sinu ibukun ihirere sugbon ki se egbe kan yi lo wa atun ni egbe awon eniyan miran ni idakeji ti o je wipe awon ma nfi oju tembelu ibapade Olorun ati ifowokan ologbala so ti mo wipe eni to wa saye ko po bi eni to sin won wa eni to sin won wa ko po bi eni ti o ya lati wa woran mi o mo iru eyan ti o je boya o sin won wa ni boya o fe pare mo ero lara abi o kan wa ninu agbo o wa won ni ka wa na ni mo wa woran ni mo wa wo kini won se nbe sugbon mo gbagbo wi pe bi o ba pinu wi pe o ni sin won wa saye o ni pare ma ye lara o daju wi pe ibukun Olorun ajemonu ibukun yo je ti re loruko Jesu ari apere awon to je wi pe won sin won wa awon to je wi pe ibukun Olorun ko je ti won mo be Olorun wi pe o ni wa ninu iru egbe be iru egbe be ni Esau lo wa ninu Genesis ori iketalelogbon Genesis ori iketa o le logbon ni ese ikesan Esau si wi pe emi nito arakunrin mi pa eyi ti won ni mo fun ara re bi atin ri awon to ngbadura ti won be Olorun wi pe won fe ibukun Olorun be na ni a ri awon ara le Esau awon egbon ati aburo Esau awon ibatan Esau ti won wi pe emi nito o pe ti mo tin lo si lesin mo kan wa ni ki se we pe mo fe gba ohunkohun lowo Olorun o ni je ara ile ibatan Esau loruko Jesu ki ohun ti a n so ki o le ye wa daadaa a wo iwaasu yi ni ipa meta ikini ifowokan ikeji isodotun iketa igbagbo lekan si ikini ikini ni ifowokan ma ni gbagbe pelu ika Kristi ifowokan ma ni gbagbe pelu ika Kristi ikeji isodotun nipa ifowokan Kristi isodotun nipa ifowokan Kristi iketa igbagbo to nfowokan Kristi igbagbo to nfowokan Kristi ikini ni ifowokan ma ni gbagbe mo gbagbo wi pe ohun to wa fun ni o nfe ifowokan to je wi pe o ni gbagbe titi aye loruko Jesu ifowokan ma ni gbagbe yi o pin si ipa merin ikini ifowokan nigba iseda ikeji ifowokan ti o yori si iyipada iketa ifowokan ti iwosan ati ikerin ifowokan ti ikaanu ikini ifowokan nigba iseda se o mo wi pe Olorun Olodumare oni o da gbogbo wa bi ati ka ninu Genesis ori ikeji ese ikeje Genesis ori ikeji ese ikeje oni Olowa Olorun si fi eropẹ ile mo eniyan o si mi emi iye si iho imu re eniyan si di alaye okan nigba iseda olorun amokoko nla fi erope mo eniyan li aworan ara re erope je ohun atemole ti ko ni iye ninu sugbon ohun ti owo olorun ba ti kan dandan ni ko di rere pelu ifowokan eleda o fi ogo ati ewa de eniyan ni ade eniyan si ni iye ati ewa iwa mimo eniyan di alase wa lori gbogbo eda alaye yoko to nbe loke eropẹ loro kan eniyan di eni amuseranwo ti anbola fun ti awon angeli papa ti won wo ti yanu ninu ebero ori keji ese ikeje ki o ba le je ki oran ti ati ka Genesis ori keji ese ikeje nisisi anwo ebero ori keji ese ikeje oni iwoda o nso nipa dida eniyan iwoda rele die ju angeli lo die ki se popo o da rele ju angeli lo niwon die iwo si fi ogo ati ola de ile ade iwo si fi je olori ise owo re eyi ni ohun ti olorun se ni igba iseda aye sugbon o se ni laanu wepe eniyan subu ajalu ibanuje nla sele si adamu ati awon omo iran adamu eniyan se o di eni ete eni egan eni aboku ni waju olorun o di eni ti olorun yera fun nitori wepe ese ni so ni dedun arinle elese la fi ise fun elese ni fi gba ise muko o ye ki a ronu po ade ise wa nigba na bi a ba nfe ki owo olorun ki o kan wa eyi ni a nso ni ipa keji wepe anilo ifowokan ti yori si iyipada ifowokan ti yori si iyipada anu olorun po olorun se ona lati mu eniyan ti o ti subu pada sori ite o ran omo bibi re kan soso jesu saye fun iyipada fun igbala ati fun isodotun atunro eniyan eyi ni a fi so fun wa ninu Korinti keji ori ketadinlogun Korinti keji ori ketadinlogun wepe nitori na bi enikeni ba wa ninu Kristi o di iru edawo o di eda titun ohun atijo ti koja lo kiyesi won si di won di titun ese so eniyan di oku sugbon igbala olorun ni so ni di alaye ifowokan olugbala ni tun aye eni ro bi alagbede se tun irin ti o ti dipe taro eniyan ti a bi gege bi elese wa ninu idibaje onilo ifowokan jesu fun ise igbala ati ise iwenomo elese wa ninu okunkun nitori ifoju okan re ifowokan igbala jesu lo ntan mole saye eni ti o ti dojuro mo si mo wepe bi ati wa si iru ipago yi ti emi olorun paapa ti o nso fun awe pe ki a dide lati tan mole bi jesu ba fowokan okunkun yo pora ni igbesi aye re ati awon ohun ti esu ti o ti fi pamọ si o lara ti o fi pamọ si ebi re nigba ti o ba gba ifowokan jesu gbogbo re la o le jade loruko jesu iketa ni ifowokan ti iwosan ki o ye wa wipe agbara kan na ti olorun fi si oju ise ni akoko iseda agbara yi kan na ni olorun fi si oju ise ni akoko iyipada agbara kan naa ni olorun si tun lo ni akoko ifowokan ti iwosan ninu Marko ori ikejo ẹsẹ̀ ìkejìlélógún. Ó sì wá sí Bethsaida, wọ́n sì mú afọ́jú kan wá sọ́dọ̀ rẹ̀, wọ́n sì bẹ̀ ẹ́ pé kí ó fi ọwọ́ kàn án. Wọ́n bẹ̀ ẹ́ wípé kí ó fi ọwọ́ kàn án, nítorí wọ́n mọ̀ wípé bí Jésù bá fọwọ́ kan afọ́jú, ojú afọ́jú á là. Bí Jésù bá fọwọ́ kan arọ, arọ yóò dìde láti rìn. Bí ó bá fọwọ́ kan ẹni tí ó ní àrùn, yálà nínú ẹ̀jẹ̀, yálà nínú egungun, tàbí nínú ẹran ara, bí Jésù bá fọwọ́ kan irú ẹni bẹ́ẹ̀, ó dájú wípé ìwòsàn yóò dé. Èyí ni wọ́n fi sọ wípé kí ó fọwọ́ kan ọkùnrin yìí. Nínú ẹsẹ̀ 25, ó ní lẹ́yìn èyí ni ó sì tún fi ọwọ́ kan lójú, ó sì mú kí ó wòkè, ó sì sàn, ó sàn lórúkọ Jésù. Ó sì rí gbogbo ènìyàn gbangba múra sílẹ̀, nítorí wípé láṣáálẹ̀ yìí, nígbà tí a bá bẹ̀rẹ̀ sí ní gbàdúrà, ó rí ìfọwọ́kan ìwòsàn Jésù. Olùwòsàn ńlá ni Jésù, òun nìkan ni awogba àrùn mágbẹ̀jẹ́. Òun ni ìwé mímọ́ jẹ́rí rẹ̀ wípé ó ń kiri sóore, ó ń ṣe dídára gbogbo àwọn tí èṣù ń pọ́n lójú. Nínú ìwé mímọ́ la tún ti sọ fún wa wípé ó ń ṣe ìwòsàn gbogbo àrùn àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Ìwé mímọ́ jẹ́ kí ó yé wa nínú Matthew orí 9 ẹsẹ̀ 15. Matthew orí 9 ẹsẹ̀ 15. Jésù sì rìn sí gbogbo ìlú ńlá àti ìletò, ó ń kọ́ni nínú sinagogo wọn, ó sì ń wàásù ìrere ìjọba, ó sì ń ṣe ìwòsàn àrùn gbogbo àti gbogbo àìsàn ní ara àwọn ènìyàn. Nínú Matthew orí 12 ẹsẹ̀ 15 ní, nígbà tí Jésù sì mọ̀ ó yẹ ara kúrò níbẹ̀, ọ̀pọ̀ ìjọ ènìyàn tọ̀ ọ́ lẹ́yìn, ó sì mú gbogbo wọn láradá. Ṣé o gbàgbọ́ wípé Ọlọ́run yóò mọ̀ láradá? Ó ní Jésù jáde lọ ní Matthew orí 14 ẹsẹ̀ 14, ó sì rí ọ̀pọ̀ ènìyàn, inú rẹ̀ sì yọ́ sí wọn, ó sì ṣe dídá àrùn ara wọn. Ṣé o rántí obìnrin onísun ẹ̀jẹ̀ 12? Fún ọ̀pọ̀ ọdún ni ó fi dá àjọ Àìkó sọ́wọ́ àwọn oníṣègùn láìrí ìwòsàn. Ọjọ́ tó kófìrí Jésù, bí wọn náà ṣe wá ní àṣálẹ̀ yìí, tó fọwọ́ kan ìṣẹ́tí aṣọ rẹ̀ ní ìsun ẹ̀jẹ̀, ìsun ìtìjú, ìsun ìbànújẹ́, ìsun ìkorò ló gbẹ nínú ayé obìnrin yìí. Bí èṣù bá ti fi ṣẹkẹ́ṣẹkẹ̀ ẹ̀mí àìmọ́dé ọ, bí àwọn ọmọ aráyé bá ti ta ọ lọ́fà, bí ó bá dàbí ẹni wípé wọ́n ti tàbọn fún ọ lójú oorun, kété bí o bá ti gbúro Jésù láṣáálẹ̀ yìí, tí o bá ṣe kòǹgẹ́ rẹ̀ pẹ̀lú ìgbàgbọ́, tí ó fi ọwọ́ kàn ọ́, ni àwọn ẹ̀mí èṣù tí ó ti ń dá ọ lóró yóò gbagi eré lórúkọ Jésù. Ìfọwọ́kàn Jésù yóò mú ọ̀tá àwọn ọ̀tá, àti ti àwọn ẹ̀mí èṣù yóò mú kí wọn kí ó pòórá, kí wọn kí ó yòrò dànù ní ìgbésí ayé rẹ. Pẹ̀lú ìfọwọ́kàn Jésù láṣáálẹ̀ yìí, gbogbo igikigi tí bàbá mi ti ń bẹ lọ́run kò gbìn ni a ó fàtú tí gbòǹgbò lórúkọ Jésù. A ó sì wọ́ wọn sọ sínú iná. Bí ó bá dàbí ẹni wípé o ní májèlé nínú ẹ̀jẹ̀, tàbí o ní ẹ̀jẹ̀ ríru, tàbí o ní ègún ìdílé, gbòǹgbò ìkorò, àìsàn ọjọ́ pípẹ́, wọn ó fẹsẹ̀ fẹ́ ẹ lórúkọ Jésù. Gbogbo ẹ̀yin tí sàtánì sì ti da iyọ̀ yín mọ́ yẹpẹ̀, tí ayé ti sú, ẹ múra láti dámúsọ, láti kọrin ìdáǹdè, nítorí Jésù ti ṣetán láti fi ọwọ́ kan ẹnì kọ̀ọ̀kan wa lórúkọ Jésù. Nítorí wípé èyí ni ìkẹrin, a ó ní ìfọwọ́kàn ti ìkáàánú láti ọ̀dọ̀ Jésù. Ìfọwọ́kàn ti ìkáàánú. Nínú Matthew orí 9, Matthew orí 9 ẹsẹ̀ 14, ṣùgbọ́n nígbà tí ó rí ọ̀pọ̀ ènìyàn, àánú wọn ṣe é, nítorí àárẹ̀ mú wọn, wọ́n sì túkàkiri bi agutan ti ko ni oluso Jesu ni oluso agutan to nkanu awon agutan re o ni an pe ni abanikedun areni lekun ifowokan re lo mu ki banuje ki o dagbere ibi ki bi ti Jesu ba de ifoju adi ohun igbagbe iyagan ayago lona oshi ani odegbo se aisan asepora nitori wipe Jesu oni olodande oni olutunu oni abanikedun eni tin reni lekun o si wa nihin lasale yi lati mu ohun gbogbo ti esu ti fi pamọ si igbesi aye re lati mu won kuro yo si mu won kuro loruko Jesu ini o je ki asare lo nisisin si ikoko keji isodotun nipase ifowokan Kristi isodotun nipase ifowokan Kristi ninu orin Dafidi ori ikokan le ni adota orin Dafidi ori ikokan le ni adota lati ese karun oni kiyesi ninu aise dede le agbe bi mi ati ninu ese ni iya mi si loyun mi kiyesi iwo fe otito ni inu ati ni ha ikokan ni iwo o mu mi mo ogbon oni fi we sopo for me emi o si mo we mi emi o si funju egbon owo lo eyi le o so nipa isodotun iwenumo ti Jesu yo se fun enikokan wa ni asale yi oni mu mi gbo ayo ati inu didun ki awon egungun ti iwo ti run ki o le ma ayo pa oju re mo kuro lara ese mi ki iwo ki o si nu gbogbo aise dede mi nu kuro da aya titun sinu mi Olorun ki o si tun okan diduro sese se sinu mi o wa so wepe ni ese ikeji la mu ayo igbala re pada ton mi wa ki o si fi emi ominira gbe mi duro mo gbagbo wepe Olorun yo se yi fun enikokan wa lasale yi bi abawa pelu ironu powada bi abawa pelu igbagbo wepe ki o wo ese wa nu ki o we wa le awe mo o ti se ileri wepe ohun yo se ko si le se ke ninu Ezekiel ori ikerin din logoji Ezekiel ori ikerin din ni ogoji ese ikarun din logbon eyi ni ileri Olorun fun enikokan wa ti o nfe iwenumo enikokan wa ti o nfe isodotun ti o nfe igbala Olorun oni nigba na ese ke dogbon nigba na ni emi o fi omi mimo won yin eyi ni omi rere omi ori ofe omi atokewa ki se omi awon woli tin tan ni je oni nigba na le emi o fi omi mimo won yin eyin o si mo e o mo loruko Jesu emi o si weyin mo kuro ninu gbogbo egbin yin ati kuro ninu gbogbo orisa yin nigbati awon ti ojo won ni ti ijosi ti won ba Jesu pade o we won o gba won la o yi won pada o so won dotun ninu aye won bakan na ni aranti awon kan ninu majemo titun bi Matthew bi Saul ara Tarsu ti won ri isodotun gba nigbati won ba Jesu pade eni ti o ti je farisi tele tele se bi o ba ti mo itan Saul ara Tarsu o mo wepe o je farisi adani loro elesin sugbon o di ajin ririn o di alaanu o di onife o n paapa nigbati o gba ifowokan Jesu ati isodotun lati odo omo Olorun o di orisun ibukun fun igbala awon elomiran Jesu yi Saul yi pada eni ti o je wepe tele tele o je apanilekun jaye sugbon o yi pada ohun wa de eni to n gbadura fun awon elomiran pelu omije isepe ni oju re loni bi Jesu ba fowo kan enikokan wa bi o ti le je we pe aje elese tele aje ni ti o buru tele yo yi wa pada mo ni yo yi wa pada yo so wa dotun a o di ojulowo omo olorun a o si di orisun ibukun fun awon elomiran bo bi eleda bi olugbala bi o ba bere ise ni igbese aye wa bi abaje ki Jesu ki o fowo kan wa lati asale yi yo tun wa ro yo tun wa se yo so wa dotun ohun yi ni enikokan wa la nilo nitori ifowo kan re ni yo so aye re dotun nipa se ifowo kan Jesu elese adi eni mimo nitori gbogbo ese ti o wa ni igbese aye re ni yo we pelu eje ti o ti tasile ni ori oke Calvary o si so elepe di aladura iwo to je pe bo ba ji la ro kotukotu ipe lo fi bere ojo sugbon nisisiyi gba ti o ba gba isodotun igbala yi pada lati odo Jesu a mu ipe kuro lenu re a so di aladura bi ba Jesu pade o ma nso alagbere di oniwa funfun olododo ati olotito okan bi o ba je aborisha tele tele a so di olusin olorun bi o se je elesin la so tele tele a so di onigbagbo awa ti awa sihin o ye ki atura wa ni waju olorun eyi je wo pe gbogbo yi ti a ti fi pamo sokan ki a tupaya ni waju olowa bi a ba ti je oba yere tele ki a so fun olowa we pe a fe yi pada anfe sodotun a o si di eni ti a yi pada ti o yara re soto fun olowa loroko Jesu bi o ba je jagoda paali tele tele bi o ba ba Jesu pade a so di olododo oloto alaanu eniyan ti yo si je eni pele nitori ifowo kan Jesu lo mu isodotun wa sinu aye wa ifowo kan re ni o so ni dotun ti o si mu ki alaran kan ki o di onife ki alaimo ki o di oniwa mimo ki osonu ki o di oloyaya ati ki eru esu eru taba eru oti ki o di ominira iwo ti o ti je olofofo tele tele o di eni ti o le ko ara re ni ijanu iwo ti o si je apaniyan mayoda tele tele o di oniwa titu onigbagbo atunbi awon ti o si je oporo eleke ebo tele tele yo di olododo ati oniwa tutu bi adaba mo gbagbo wi pe Jesu setan lati ye wa pada mo ni Jesu setan lati ye wa pada sugbon ohun kan ni Olorun bere lowo wa e ni o mu wa lo si koko keta igbagbo to nfowo kan Jesu ipinu temi ni asale yi ni wi pe won o fowo kan Jesu se eyi na ni ipinu re nitori wepe bi o ba to Olorun wa pelu igbagbo ti o ba si so wepe o fowo kan Jesu pelu igbagbo ohun gbogbo ni sise ni igbese aye re igbagbo je ohun ti o se pataki bi a o se gbadura laipe Jesu n bi enikokan wa wepe se a o fowo kan orisun ibukun a o fowo kan olugbala a o fowo kan eni ti so ni dotun a o se a o fowo kan oluwosan ti mu gbogbo aisan kuro ni igbese aye eni o ni bi o ba wa pelu igbagbo a o ni ta onu bi o ti won ki ori awon ibere re a o si se fun o loruko Jesu ninu Marko ori kesan Marko ori kesan ese iketalelogun Marko ori kesan ese iketalelogun Jesu si we fun pe bi iwo ba le gbagbo ohun gbogbo ni sise fun eni ti o ba gbagbo ni asale yi bi a ti n to Olorun wa bi a o ti ma gbadura Jesu ran wa leti we pe bi a ba le gbagbo ohun gbogbo ni sise fun eni keni ti o ba gbagbo lati ni igbala sa gbagbo lati ni iwosan sa gbagbo ki a le yi igbese aye re pada sa gbagbo o daju we pe bi o ba wa ti o si gba Olorun gbo iyi pada nla yo sele ni igbese aye re loruko Jesu ninu Matthew ori ikesan Matthew ori kesan lati ese ikeji din logbon Matthew ori kesan ese ikeji din logbon oni nigbati o si wo ile awon afojuna to wa Jesu bi won pe eyin gbagbo pe mo le se yi eje pe se o gbagbo wi pe agbara isodotun agbara ti yi ni pada se o gbagbo wi pe o le wo afojusan o ni eyin ha gbagbo pe mo le se yi won wi fun pe iwo le se olowa nigba na le o fi owo ba won le oju o wi pe ki o ri fun yin gege bi igbagbo yin lasale yi Jesu so oro kan na fun enikokan wa yo ri fun o gege bi igbagbo re bi o ba gbagbo wi pe yo gba ola yo yi opada yo so aye re dotun oni gege bi o ti gbagbo ni oni be na ni yo ri ni igbese aye re bi o ba gbagbo wi pe arun ko gbogun to wa ni igbese aye re wi pe a o mu won koro lasale yi pe bo foju o riran bo yaro o dide bi oni arun miran ni ago ara re wi pe a wo san oni bi o ba gbagbo be oni ki o ri fun o gege bi igbagbo re lese kese ti o ti so be fun won ari ni ese ogbon wi pe oju won se la oju won se la oju iwo na yo la agbara olorun yo wo ni igbese aye re a o mu o larada Olorun yo se se asepe ni aye re loruko Jesu ninu Marko ori kefa Marko ori kefa ese ikerin din ni ogota yi ni ese ti o gbeyin ninu ori yi oni ni bikibi ti o ba si gbe wo ni ile to gbogbo ati ni ilo nla ati ni aroko won gbe olokunrun kale ni igboro won si be pe ki won ki o sa le fi owo kan ise ti aso re iwon awon ti o si fi owo kan amu won larada gbogbo awon ti o fi owo kan ni amu larada a se mo wepe Jesu yi pada okan na lana loni ati titi aye bi o ti se ni igbani o fe se be loni ni igbese aye re bi o ba gba Jesu laye gbogbo wahala gbogbo ese gbogbo aisan ni yo mu kuro ni igbese aye re ki a to dide duro lati gbadura e je ki a wo Marko ori karun Marko ori karun ese ikerin din logoji Marko ori karun ese ikerin din ni ogoji loju kana bi Jesu ti gbo oro na ti a so o si we fun olori sinagogo na pe ma beru sa gbagbo nikan eyi ni oro itunu oro ikiya oro igbagbo ti Jesu n so fun enikokan wa ni asale yi oni ki a ma se beru oni ki a sa gbagbo nikan sugbon ki o to dide lati gbadura je ki n so eleyi fun owe pe bi omode ba ti ja sinu ere abata ti o si fe fi owo kan baba re to wo agbada funfun gbo baba ko ni le gbe mora omo yi ni lati koko wo ina oluwa ni ki iwo na ki o koko ronu po ada ki o si we ninu ejo odagutan olorun oni bi o ba se be ki iwo ti o je elese ile ri elegbin ki o to le fi owo kan ohun o ni owo ti o ti fi kan agbere ti o ti fi kan panshaga ti o ti fi kan riba gbigba tabi ole jija tabi iboresa tabi ipaniyan tabi wobia tabi itanje tabi imotipara tabi iwa eri gbogbo o ni ki o koko we ninu eje Jesu o ni leyin na ki o wa ki o le fi owo kan oba mimo alai leri bi o ba ye igbese aye re wo tori wipe ese wa ni igbese aye re iwa eri idoti egbin o wa ni igbese aye re o ni ki o lo luwe pelu igbagbo ninu eje Jesu ki a we omo ninu lode o ni ni igba na o le pada wa lati fi owo kan Jesu bi o ba si fi owo kan Jesu pelu igbagbo ni asale yi o korin ayo idande yo je tire iwosan yo je tire gbogbo aisan gbogbo arun ko gbogun to ti wa ni igbesi aye re gbogbo won ni a o le jade loruko Jesu akoko na to bayi lati fi owo kan Oluwa lati fi owo kan eni ti so ni dotun eni ti yin ni pada eni ti wo ni san eni ti dani need akoko to fun eni keni ti ki se ara ile Esau fun eni keni ti ki se Farisi fun eni keni ti ki se alaga begebe akoko to fun eni ti o fe gbadura fun eni ti o wa ibukun Olorun fun eni ti o fe ki aye o pada ki a so aye o dire akoko to fun eni kokan ti o wa gege bi Anna ti o wa gege bi Jacob ti o fe gba iwosan ti o fe gba aanu ti o fe ki a so aye o dire akoko to lati kepe Oluwa akoko to lati wa pelu igbagbo akoko to lati wa pelu ironupo ada akoko to lati kepe Oluwa wi pe ki o fi owo kan ki o tun aye re se ki o tun oro ki awon araye ki o dekun lati ma bere wi pe Olorun reda o se dide ki o so fun Olorun wi pe o fe yi pada tooto wi pe o fe ise anu Olorun wi pe o fe ifowokan agbara Olorun ni igbese aye re bi o ba kepe Olorun pelu igbagbo pelu emi otito lai si agabagebe o daju wi pe Olorun yo gbo Olorun yo so aye re dire Olorun yo mu gbogbo wahala ati gbogbo aisan ati gbogbo ede ati gbogbo idaloro satani ti o wa ni igbese aye re Olorun yo mu kuro kepe Oluwa kepe Oluwa kepe Oluwa nitori akoko to ti Jesu Christi olugbala olodande olowosan ti yo fowo kan enikokan wa bi abagbadura pelu igbagbo oni se o gbagbo we pe o n le se yi ni igbese aye re bi o ba fi igbagbo dahun tinu tinu tokan tokan bi o ba so fun Olorun we pe o gbagbo wi pe ise iyanu o sumo bi ewo to wo sorun oni bi o ba gbagbo wi pe agbara Olorun sumo gege bi ewo to wo sorun ti sumo petipeti oni o dajo we pe ohun o gbo ti re ohun o nu omi je gbogbo nu koro sugbon ranti o bi o ba fe powo igbagbo kan Olorun ese to wa ni igbese aye re eri idoti ti o wa ni igbese aye re egbin to wa ni igbese aye re oni lati koko ko sile ki o so fun Olorun ki o ronu ko ada ise re ki o kepe pelu emi otito ki o sa fun ese ki o yago fun ese bi o ba se be anu Olorun yo je ti re iyi pada ni ibukun akoko igbala ni ibukun akoko kepe ki o gba ola ki o dariji o ki o we omo ki o pa agbara eserun ni igbese aye re ki o fun ni iyi pada tooto oni leyin na bi o ba se alaini iwosan ilera ayo ibukun oni ohun o se fun o bi o ba jewo esere ti o se ko sile o ri anugba oni sugbon ni ti o ba bo esere mole ko le se rere bi awa ba jewo ese wa olooto ati olodo lili ohun lati dari ese wa jiwa ati lati we wa nu kuro ninu aisododo gbogbo oni emi o fi omi mi won yin eyin o si mo oni ohun we onu kuro ninu idoti eri iborisa gbogbo
1: kepe olowa kepe olowa bi ese ba wa ni igbese aye re ese le dena ibokun olorun ninu aye re nitori be kepe ki o dariji o ki o we omo ki o so odotun nigbati o ba je wo sere ti o se ko sile eyi ni o je ki o wa ni imora sile lati gba ifowo kan Jesu je wo sere ki o se ko sile je ki awe o le awe mo ki o mora sile fun ifowo kan Jesu ni igbesi aye re ni oroko Jesu Kristi Oluwa wa wo ti o ba nfe ki Olorun ki o mu ese igbese aye re koro ti o fe di eni igbala ti o si ti fi otito okan je wa awon ese wonyi ti o ti pinu ti o si ti se ileri fun Olorun wi pe o ni pada sinu ibi ti aja re ti o ti po sile iwo ti oni emi ironu po ada tooto ti o nso fun Olorun wi pe bi o ba le dariji o ti o si fun ni ore ofe ati agbara ma lo ma dese mo wi pe orin ninu otito bibeli orin ninu iwa mimo ti Olorun ko wa sugbon ti o je wi pe ohun to reti nisisin ni ki Olorun ki o se anu fun o ki o dariji o ki o so odotun ki o yi o pada mo nfe ki o gbe owo re soke ki a le gbadura papo sugbon bi o tin gbe owo soke ki o ni ipinu ki o se se iliri fun Olorun wi pe awon ese to ti ko sile awon ese ti o ti jewo re o ni pada sinu won wi pe o gba ore ofe agbara eje Jesu laye ni igbesi aye re ki o so odotun ni toto ki o si je ki o gbe igbesi aye otun bi o tin nawo soke diji o ki agbadura papo Olorun alaanu ti n dariji ni ti n mu ese koro ti n gba nila adupe wipe iwo lo pe wa we o si wipe enikeni ti o ba kepe oroko Oluwa ni a o gbala a n bebe fun awon wonyi ti o gbe owo soke pelu ironu po ada pelu ileri ati pelu ipinnu otun wipe bi o ba le gba won la wọn ò ní padà sínú àwọn ẹ̀ṣẹ̀ wọn àtijọ́ abẹ̀bẹ̀ wípé kí ẹ dáríjì wọn lórúkọ Jésù àwọn ẹ̀ṣẹ̀ tó ti di báraku àwọn ẹ̀ṣẹ̀ tí ó jẹ́ wípé wọ́n fẹ́ já dànù ṣùgbọ́n kò ṣeé ṣe wọ́n fẹ́ fi sílẹ̀ wọ́n fẹ́ kọ́ sílẹ̀ ṣùgbọ́n kò ṣeé ṣe agbára wọn ò tó láti kọ àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí sílẹ̀ à ń bẹ̀yìn wípé kí ẹ dáríjì wọn kí ẹ sì fún ọ ní agbára láti gbé ìgbésí ayé tó borí ẹ̀ṣẹ̀ lórúkọ Jésù ẹ wẹ̀ wọ́n lé àwẹ̀ mọ́ ẹ sọ wọ́n dọ̀tun ẹ yí wọn padà ẹ jẹ́ kí ìgbà ọ̀tún kí ó wọ inú ayé wọn lórúkọ Jésù ayọ̀ ìgbàlà àtòkèwá ẹ jẹ́ kí ó wọnú ọkàn wọn ẹ kọ orúkọ wọn sínú ìwé ìyè lọ́run lórúkọ Jésù ẹ ṣàánú fún wọn ẹ jẹ́ kí orin ayọ̀ orin ìgbàlà kí ó máa kọ láti inú ọkàn wọn nísinsìnyí lórúkọ Jésù adúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristi Oluwa wa àmì nísinsìnyí a fẹ́ gbàdúrà fún àwọn tí ó ní àìsàn ní ìgbésí ayé wọn tàbí ní àgọ́ ara wọn ohun kan tí Jésù ń bèrè lọ́wọ́ rẹ̀ ni wípé ṣé o gbàgbọ́ wípé òun lè ṣe èyí pé o lè mú àìsàn rẹ kúrò àrùn ọjọ́ pípẹ́ pé o lè mú kúrò ní ìgbésí ayé rẹ nínú ẹ̀jẹ̀ ni pé o lè mú kúrò ní ìgbésí ayé rẹ bó jẹ́ ọgbẹ́ ẹnu bó jẹ́ jẹjẹrẹ ló ń ba ọjà ṣé o gbàgbọ́ wípé Jésù lè mú nǹkan wọ̀nyí kúrò ní ìgbésí ayé rẹ ìwọ tí ó sì dàbí ẹni wípé o wá gẹ́gẹ́ bí afọ́jú tàbí o mú ọmọ kan wá o mú ẹnìkan wá tí ó di tí kò gbọ́ràn ṣé o gbàgbọ́ wípé láṣálẹ̀ yìí Ọlọ́run lè ṣe èyí ó ní bí o bá gbàgbọ́ o rí ògùn Ọlọ́run bí a ó ti gbàdúrà mo fẹ́ kí o máa fi ọkàn ìgbàgbọ́ kí o máa fi bá àdúrà náà lọ nítorí wípé ohun to ti se fun awon elomiran o daju wi pe yo se fun o loruko Jesu. Ni aipe yi ni mo wa ni ilu Pota ni bi ati gbadura ni awon ti o ti foju awon ti o ti diti awon ti o ti yaro bi a se se ami ikeyin be ni agbara Olorun le o le foju kuro loju won be ni agbara Olorun le o je ki awon ti o ti yaro tele ki won ki o si bere si ni rin bi Olorun ba le se be ohun ti mo nso ki se ohun ti o ti sele ni ojo pipe ohun ti o sele ni osu ti o koja ni bi ati pari nibe ni mo koja si ilu Kalaba si awon ilu miran kin to de Kalaba bi Olorun ti mu ike eyin kuro lo mu gege orun lo mu kuro bi Olorun ti mu awon ni warapa ti o mu won gba idande be ni o tun mu awon asinwin ni o mu won gba idande bi Olorun ba se be ni osu to koja yi melo melo awa ti a wa nihi ti a fe gba ifowokan agbara tobiju ni igbesi aye wa mo gbagbo wipe akoko tire niyi bi a o ti gbadura lese kese ti o ba ti gbo ami ti o keyin awon to le seri ko be si ni se won bi o ba le rin tele tele ko dide ko be si ni rin bi o ba foju tele tele ki o laju lati riran bi ohun kan ba wu si o ni ago ara boya ni itan lo wu si ni tabi ese lo wu si tabi orun lo wu si gere ti a ba ti gbadura ni ki o yi ara re wo oke hallelujah o yin Olorun logo nitori wipe Olorun setan ni sisiyin lati mu awon nkan wonyi kuro ni igbesi aye wa ohun ti a fe ki o se ni wipe ki o fowo kan ara re ibikibi ti o ba ni ohun ti o wu si ni ago ara re ibikibi ti o ba ni irora si ibikibi ti o ba dabi eni wipe ibe ni isu ti n fitina re ti o ti n ba oja ki o gbe owo le ki o si je ki a gbadura nitori wipe akoko na to mo ni akoko na to ti Olorun funrara re ti o dabira ni igbesi aye re fi owo le ara re nibi ti aisan na tin se o ki o si gbagbo bi a ti n gbadura ranti wipe leyin adura o ni lati ye ara re wo bi o ti ye ara re wo o ri ise iyanu Olorun lara re loruko Jesu bi o si ti ri ise iyanu na lo ma ke hallelujah lo ma yin Olorun logo ni a o si ma patewo ti a o ma yin Olorun logo pelu re ediju ki a gbadura Olorun alaanu alagbara eni ti ko si ko sese pelu re awa nisisin pelu igbagbo a mo wipe awon eri ti a ti gbo bi e tin la oju afoju bi e tin mu aro dide lati rin bi e tin mu arun boya arun were ni tabi arun warapa bi e tin mu koro awon eri wonyi ti a ti gbo ti e ti se ni ibomiran a mo wipe asale yi ni ojo ti wa wipe e o se fun enikankan wa loruko Jesu emi mimo Olorun akiyin kaabo laarin wa ni gbongan kankan a nbe yin nisin wipe ibaje okunrin ibaje obinrin ibaje omode ibaje agba wipe owo agbara atoke wa ki e fi kan enikankan won loruko Jesu nihi ni a mo wipe ko si ko sese fun Olorun nitori be a wa nisese pelu igbagbo a si n bere wipe e o se ju bi a ti n bere loruko Jesu nisese mo gbadura fun awon ti o ni ohunkohun ti o wu ni ago ara won yala ipake ni tabi gege orun tabi ese ti o dabi ti erin tabi inu ti o wu iwo ohun ti o wu ni ago ara won mo pase fun o jade kuro loruko Jesu o lanfani lati wa nibe nigba ti mo ba gbadura nitori be nitori oruko Jesu pelu eje Jesu pelu agbara emi Olorun mo pase fun awon nkan to wu ni Lorun ni labiya ni nikun ni lese ni labi ara ni mo pase fun yin e kuro loruko Jesu Olorun mo gbadura fun awon ti o ni eje riru awon ti o ni iko fe mo n gbadura nisisin pe iko fe yi iko to fe pa won mo gbadura wipe e o jade loruko Jesu eje riru eje gbogbona mo gbadura we pe ki Jesu ki o fowo kan yin ki awon aisan awon arun won ki won ki o poora loruko Jesu nje mo bebe fun awon ti o ni arun warapa ati were ni igbese aye won iwo emi kemi ti o nda awon

nínú etí ni nínú ọpọlọ ni mo gbàdúrà pé nísinsìnyí ọwọ́ ìwòsàn yín ọwọ́ agbára yín kí ó bàlé wọn kí ẹ lé àwọn àrùn wọn jáde lórúkọ Jésù. Ǹjẹ́ mo ń gbàdúrà fún àwọn tí ó jẹ́ wípé wọ́n lójú wọn ò ríran nítorí wípé èṣù sọ wọ́n sínú òkùnkùn. Ǹjẹ́ lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí mo ń gbàdúrà wípé ọwọ́ Jésù, ọwọ́ ìwòsàn Jésù, ọwọ́ àánú Jésù, ọwọ́ agbára Jésù kí ó kan ojú afọ́jú nísinsìnyí, ìwọ ojú fífọ́ gba ìríran lórúkọ Jésù. Gbogbo ìdìjú tí èṣù fi dì ọ́ lójú, mo tú wọn kúrò ní agbára Ọlọ́run pẹ̀lú agbára ẹ̀jẹ̀ Jésù. Ẹ kúrò lórúkọ Jésù. Ohunkóhun tí ìbá jẹ́ tí ó mú ìfọ́jú yìí wá, mo gbàdúrà pé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí a ó mú wọn kúrò lórúkọ Jésù. Bí a ó ṣe parí àdúrà tí ó máa lajú, ẹ gba ìríran lórúkọ Jésù. Ìwọ tí ó wà níbẹ̀ tí ó jẹ́ wípé etí di ò sì gbọ́ràn, mo ń gbàdúrà wípé kí ẹ̀mí Ọlọ́run kí ó bẹ owó nísinsìnyí, kí ọwọ́ Jésù kí ó kan etí rẹ, ìdítí kí ó kúrò, àìlèsọ̀rọ̀ kí ó kúrò. Mo gbàdúrà wípé lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí etí tí ó di ẹ̀là ní orúkọ Jésù. Ahọ́n tí a dè tí kò lè sọ̀rọ̀, ẹ gba ìtúsílẹ̀ kí ẹ sì bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ lórúkọ Jésù. Ǹjẹ́ mo gbàdúrà fún àwọn tí ó yarọ, bí ó bá jẹ́ wípé a bí ọ gẹ́gẹ́ bí arọ, àbí ó jẹ́ pé nígbà tí àìsàn kọlù ọ ni odi ẹni tí ó yarọ, lẹ́sẹ̀kẹsẹ̀ mo ń gbàdúrà wípé kí agbára Ọlọ́run kí ó balẹ̀ ọ nísinsìnyí, nínú iṣan, nínú ìkọ̀rọ̀ ara rẹ, nínú egungun àti nínú ọpọlọ, kí àgọ́ ara rẹ kí ó gba ìmúláradá lórúkọ Jésù. Ìwọ tí ó yarọ, mo ń gbàdúrà wípé kí ọwọ́ Jésù, ọwọ́ tí tuni sílẹ̀, ọwọ́ tí dani ní ìdè, kí ó kàn ọ́ nísinsìnyí dìde kí ó rìn lórúkọ Jésù. Gbogbo àrùn, gbogbo àìsàn tí ó wà ní àgọ́ ara wọn, èyí tó sákàkiri, èyí tó fa apamọ́ níbikíbi, èyí tí wọ́n ti gbé lọ sí ilé ìwòsàn tí àwọn oníṣègùn sọ wípé kò sí àbáyọ, kò sí ìwòsàn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí lójú kan náà, bí a bá ti dárúkọ Jésù, àìsàn ò lágbára mọ́, àrùn ò lágbára mọ́, iṣẹ́ ò lágbára mọ́, ẹ kúrò lórúkọ Jésù. Àwọn ègún ìdílé, àwọn ègún láti ọ̀dọ̀ àwọn arúgbó ilé, àwọn ègún tí ó jẹ́ wípé àwọn ayé ni wọ́n fi lé ọ lára, mo gbàdúrà wípé nísinsìnyí àwọn ègún wọ̀nyí kí wọ́n kí ó kúrò lórúkọ Jésù. Ọlọ́run aláàánú, ẹ̀yin ni Ọlọ́run alágbára. Ẹ sọ wípé bí a bá ti ń ké pè ilẹ̀ ọ máa dáhùn, ẹni kí a tilẹ̀ tó parí àdúrà ẹ ó fún wa ní ìbéèrè wa. Ǹjẹ́ nítorí náà ni mo ṣe ń bèrè wípé gbogbo àwọn tí a ti gbàdúrà fún, yálà adarọkọ wọn níkọ̀ọ̀kan àbí ọ̀darakọ níkọ̀ọ̀kan, àwọn tí ó ní àìsàn, àrùn, ègún ní ìgbésí ayé wọn, lẹ́sẹ̀kẹsẹ̀ nísinsìnyí ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Kí wọn kí ó gba ìwòsàn wọn, kí wọn kí ó gba ìdáǹdè ìtúsílẹ̀ wọn. Ẹ ṣàánú fún oníkálukú lórúkọ Jésù. Ẹ jẹ́ kí ọwọ́ ìyanu, ọwọ́ agbára, ọwọ́ ìwòsàn, ọwọ́ ìdáǹdè kí ó kan ẹnì kọ̀ọ̀kan nísinsìnyí lórúkọ Jésù. Adúpẹ́ ìpẹ́ ti gbọ́ ti wá, adúpẹ́ ìpẹ́ ti ṣe fún wa, adúpẹ́ ìpẹ́ ti fún wa ní iṣẹ́ ìyanu, a ó sì rí àmì rẹ̀ ní ìgbésí ayé wa ní orúkọ Jésù Kristi Olúwa wa. Nísinsìnyí o ní láti yẹ ara rẹ wò kí o wo ohun tí Ọlọ́run ti ṣe. Bí o bá sì ti rí wípé ohun tí ó wú sí ọ lára tẹ́lẹ̀ tẹ́lẹ̀ wípé àti lé wọn jáde wọn ò sí níbẹ̀ mọ́, o máa kígbe hallelujah, a ó sì máa yọ̀ pẹ̀lú rẹ. Bí o bá rí wípé àìsàn kan tí ó wà ní àgọ́ ara rẹ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ kò sí níbẹ̀ mọ́, o yẹ kí o ké hallelujah, kí a sì yọ̀ pẹ̀lú rẹ. Andrew de ọ yí ara rẹ wò nítorí wípé

ṣe àyẹ̀wò rẹ̀ ní àgọ́ ara rẹ̀ kí o rí ohun tí Ọlọ́run ti ṣe kí o sì jẹ́ kí a mọ̀ nípa rẹ̀ andro de o.

0: DCLM Radio. Your spiritual welfare is our concern.
1: Iwe woli Jeremiah ori iketalilogun egbe ni fun awon oluso aguntan ti mu agbo eran mi sina ti o si ntu won ka ni Oluwa wi nitori na bayi ni Oluwa Olorun Israel wi ti oluso aguntan won ni tin so eniyan mi eyin to agbo eran mi ka e le won junu eyin ko si be won wo sawo emi o be yin wo nitori buburu ise yin ni Oluwa wi emi o si ko iyopo agbo eran mi jo lati inu gbogbo ile ti mo ti le won si emi o si mu won pada wa sinu papa oko won won o bi si won o si re si emi o gbe oluso aguntan dide fun won ti yo bo won won ki yo beru mo tabi won ki yo si damu be le okan ninu won ki yo si sonu ni Oluwa wi sawo ojo nbo ni Oluwa wi ti emi o gbe eka ododo soke fun Dafidi yo si je oba yo si serere yo si se idajo ati ododo ni ile na ile ojo re ni agba judala Israeli yo si ma gbe le ailewu ati eyi ni oruko ti a o ma pe Oluwa ododo wa nitori na sawo ojo nbo ni Oluwa wi ti won ki yo tun wi pe Oluwa nbe ti o mu awon omo Israeli jade kuro ni ile Egypt sugbon pe Oluwa nbe ti o mu iru omo ile Israeli wa ti o si to won lati ilu ariwa wa ati lati ilu won ni nibi ti mo ti le won si won si gbe inu ile won si awon wole okan mi ti baje ninu mi gbogbo egungun mi mi emi dabi omunti ati okunrin ti o ti wa ni ti bori re niwaju Oluwa ati niwaju oro iwa mimo re nitori ile na kun fun awon panshaga ile na nsopo nitori egun papa oko aginju gbe irin won di buburu agbara won ko si to nitori ati woli ati alufa won baje pelu pelu ninu ile mi ni mo ri iwa buburu won ni Oluwa wi nitori na ipa ona won yo je fun won bi ibi yiyo ni okunkun a o ti won won si subu ninu re nitori emi o mu ibi wa sori won ani odun ibewo won ni Oluwa wi emi si ti ri were ninu awon woli Samaria won so asotele li orupo Baale won si mu Israeli eniyan mi sina emi ti ri irira lara awon woli Jerusalemu won se panshaga won si rin ninu eke won mu owo oluse buburu le to be ti ko si enikan ti o yi pada kuro ninu iwa buburu re gbogbo won dabi Sodomu niwaju mi ati awon olugbe re ni Gomora nitori na bayi ni Oluwa awon omo ogun wi niti awon woli sawo emi o fi wahala bo won emi o si je ki won ki o mu omi ororo nitori lati odo awon woli Jerusalemu ni ibaje ti jade lo si gbogbo ile na bayi ni Oluwa awon omo ogun wi e ma se feti si oro awon woli ti n so asotele fun yin won so yin di asan won soro iran inu ara won ki se lati enu Oluwa won wi sibe fun awon ti o n gan mi pe Oluwa ti wi pe alaafia yo wa fun yin won si wi fun olukuluku ti o rin nipa gidi ogan re pe ko si ibi kan ti yo wa sori yin nitori ta ni o duro ninu igbimo Oluwa ti o woye yo si gbo oro re ta ni o kiyesi oro re ti o si gba gbo sawo afefe iji Oluwa ibinu ti jade afeyika iji yo subu ni ikanra si ori awon oluse buburu ibinu Oluwa ki yo pada titi yo fi se titi yo si fi mu iro inu re se ni ojo ikeyin eyin o mo daju emi ko ran awon woli wonyi sugbon won sare emi ko ba won soro sugbon won so asotele iba se pe won duro ni imoran mi won iba je ki eniyan mi ki o gbo oro mi nigba na won iba yi pada kuro ni ona buburu won ati kuro ninu buburu ise won emi a se Olorun itosi ni Oluwa wi ise Olorun lati okere pelu enikeni le fi ara re pamo ni ibi ipopo ti emi ki yo ri ni Oluwa wi emi ko akun orun ohun aye ni Oluwa wi emi ti gbo eyi ti awon woli so ti won so asotele ni oruko mi wipe mo laala yo ti pe to ti eyi yo wa ni okan awon woli ti n so asotele pe ani awon alasotele eto okan won ti won ro lati mu ki eniyan mi ki o gbagbe oruko mi nipa ala won ti won ro enikini fun enikeji re gege bi awon baba won ti gbagbe oruko mi nitori Baale woli na ti o lala je ki o ro ati eni ti o ni oro mi je ki o fi ododo so oro mi ki ni iyan bo ni se ninu oka ni Oluwa wi oro mi ko adabi ina ni Oluwa wi ati bi olu irin ti n fu apata tutu nitori na sawo emi dojuko awon woli ni Oluwa wi ti o n ji oro mi enikini lati owo enikeji re sawo emi o dojuko awon woli ni Oluwa wi ti won lo ahan won ti won so jade pe o wi ṣàwo èmi dojúkọ àwọn tí ó ń sọ àsọtẹlẹ aláìké ni olúwa wí tí wọn sì ń rọ wọn tí wọn sì ń mú ènìyàn mi ṣìnà nípa èké wọn àti nípa ìran wọn ṣùgbọn èmi kò ran wọn èmi kò sì pàṣẹ fún wọn nítorí náà wọn kì yóò ran àwọn ènìyàn yìí lọwọ rárá ni olúwa wí àti nígbà tí àwọn ènìyàn yìí tàbí wòlíì tàbí àlùfáà yóò bí ọ léèrè wípé kí ni ọrọ wúwo olúwa nígbà náà ni ìwọ wí fún wọn ọrọ wúwo ni èyí pé èmi ó tì yín jáde ni olúwa wí àti wòlíì àti àlùfáà àti àwọn ènìyàn tí yóò wí pé ọrọ wúwo olúwa èmi ó jẹ olúwa rẹ àti ilé rẹ ní ìyà báyìí ni ẹyin ó wí ẹnì kínní fún ẹnì kejì àti ẹnì kan fún arákùnrin rẹ pé kí ni ìdáhùn olúwa àti kí ni ọrọ olúwa ẹ kì ó sì rántí ọrọ wúwo olúwa mọ nítorí ọrọ olúkúlùkù yóò di ẹrù wúwo fún òun tìkára rẹ nítorí tí ẹyin ti yí ọrọ ọlọrun alààyè dà olúwa àwọn ọmọ ogun ọlọrun wa báyìí ni ìwọ wí fún wòlíì ni pé ìdáhùn wo ni olúwa fi fún ọ àti pẹlú kí ni olúwa wí ṣùgbọn bí ẹyin bá wí pé ọrọ wúwo olúwa nítorí náà báyìí ni olúwa wí nítorí ẹyin ń sọ ọrọ yìí pé ọrọ wúwo olúwa kí èmi sì ránṣẹ sí yín pé kí ẹ má ṣe wípé ọrọ wúwo olúwa nítorí náà ṣàwó èmi ó gbàgbé yín pátápátá èmi ó sì kọ yín sílẹ èmi ó sì tì yín jáde àti ìlú tí mo fi fún yín àti fún àwọn bàbá yín kúrò níwájú mi èmi ó sì mú ẹgàn àìnípẹkun wá sórí yín àti ìtìjú láéláé tí a kì yóò gbàgbé. Ìwé wòlíì Jeremiah orí 14 sì wò ó olúwa fi agbọn èso ọ̀pọ̀tọ́ méjì hàn mí tí a gbé kalẹ̀ níwájú ilé olúwa lẹ́yìn ìgbà tí Nebukadnesari ọba Babeli ti mú Jekoniah ọmọ Jehoakimu ọba Juda ní ìgbèkùn pẹ̀lú àwọn olórí Juda pẹ̀lú àwọn gbẹ́nàgbẹ́nà àti àwọn alágbẹ̀dẹ láti Jerusalemu tí ó sì mú wọn wá sí Babeli agbọn ìkíní ní èso ọ̀pọ̀tọ́ dáradára jù gẹ́gẹ́ bí èso ọ̀pọ̀tọ́ tí ó tètè kọ́ pọ́n agbọn ìkejì ní èso ọ̀pọ̀tọ́ tí ó burú jù tí a kò lè jẹ bí wọ́n ti burú tó nígbà náà ni olúwa wí fún mi pé kí ni ìwọ rí Jeremiah èmi wí pé èso ọ̀pọ̀tọ́ èyí tí ó dáradára jù àti èyí tí ó burú jù tó bẹ́ẹ̀ tí a kò lè jẹ nítorí wọ́n burú jù ọ̀rọ̀ olúwa sì tọ̀ mí wá wí pé báyìí ni olúwa ọlọ́run Ísírẹ́lì wí gẹ́gẹ́ bí èso ọ̀pọ̀tọ́ dáradára wọ̀nyí bẹ́ẹ̀ ni èmi ó fi ojú rere wo àwọn ìgbèkùn Júdà tí èmi rán jáde kúrò ní ibí yìí lọ sí ilẹ̀ àwọn ará Kádíà èmi ó sì kọjú mi sí wọn fún rere èmi ó sì mú wọn padà wá sí ilẹ̀ yìí èmi ó gbé wọn ró lé àìtún wó wọn lulẹ̀ èmi ó gbé wọn lé àìtún fà wọn tu èmi ó sì fún wọn ní ọkàn láti mọ̀ mí pé èmi ni olúwa wọn ó sì jẹ́ ènìyàn mi èmi ó sì jẹ́ ọlọ́run wọn nítorí pé wọn ó fi gbogbo ọkàn wọn yí padà sí mi àti gẹ́gẹ́ bí èso ọ̀pọ̀tọ́ búburú jù tí a kò lè jẹ nítorí tí wọ́n burú jù báyìí ni olúwa wí bẹ́ẹ̀ gẹ́gẹ́ ni èmi ó ṣe Sedekiah ọba Juda àti àwọn ìjòyè rẹ̀ àti àwọn tí ó kù ní Jerusalemu àti àwọn ìyókù ní ilẹ̀ yìí àti àwọn tí ń gbé ilẹ̀ Egypti èmi ó fi wọn fún ìwọ̀sí àti fún ibi nínú gbogbo ìjọba ayé láti di ìtìjú òwe ẹ̀sín àti ẹ̀gàn ní ibi gbogbo tí èmi ó lé wọn sí èmi ó sì rán idà ìyàn àti àjàkálẹ̀ àrùn sí àárín wọn títí wọn fi parun kúrò ní ilẹ̀ èyí tí èmi fi fún wọn àti fún àwọn bàbá wọn.
0: DCLM Radio, your spiritual welfare is our concern.
2: Ọlọ́run bàbá wa, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ fà wá súnmọ́ ọ̀dọ̀ ara yín láti mọ̀ yín nípasẹ̀ Jésù Kristì. Ǹjẹ́ a ń bẹ̀bẹ̀ bí a ti wá lónìí wípé gbogbo ohun tó ṣíji bọ̀ wá tí kò jẹ́ kí a mọ ẹ̀yin Ọlọ́run wa gẹ́gẹ́ bí ẹlẹ́dàá wa àti olùgbàlà wa. Ẹ ká àwọn ìbòjú wọ̀nyí kúrò ní orúkọ Jésù. Ẹ jẹ́ kí a rí Jésù kí a sì rí yín. Ẹ jẹ́ kí a lè tẹ̀lé ọ̀nà iyì yìí títí dé òpin. Ẹ fún wa ní oore ọ̀fẹ́ tí ó jẹ́ ìrànwọ́ fún wa láti lè jẹ́ tiyín títí ní orúkọ Jésù Kristì Olúwa wa. Nínú Timothy 2 orí 3 láti ẹsẹ̀ ìkíní ṣùgbọ́n èyí ni kí o mọ̀ pé ní ìkẹyìn ọjọ́ ìgbà ẹ̀wò yóò dé nítorí àwọn ènìyàn yóò jẹ́ olùfẹ́ ara wọn olùfẹ́ owó afúnnu agbéraga asoro boboro asa egboran si obi alai lope alai mo alai nife alai le dariji ni abanije alai le ko ara won ni ijanu ohun roro alai nife ohun rere onikupani alagidi olokan giga olufe faaji ju olufe olorun lo awon ti won ni afarawe iwa bi olorun sugbon ti won se agbara re yera kuro lodo awon won yi pelu nitori ninu iru eyi li awon ti nra ko wo inu ile ti won sin di awon obirin alai logbon ti adi eseru ni igbe ni igbesin ti asin fi oniruru ife kofe fakiri won fi igbagbogbo keko won ko si le de oju imo otito bi o ba wo awon eso olorun ti aka won yi ti o se wo ohun ti an soro re loni o ri daju wi pe o so nipa igbesi aye ti opolopo awon aladugbo wa awon ara ati ore ti won wa loni mo so loni nipa iwa ailofin ti igba isinsin yi iwa alailofin ti igba isinsin yi bi o ba wo awon eso olorun ti atika yo yi odaju we pe ewu popo nipa ti emi ni o yi awa onigbagboka ninu aye ese ti a wa yi okan ninu awon aimi ewu ti o yi waka ni iwa alailofin iwa aiwa bi olorun ti o wa lowo gbogbo eniyan ti o n gbe layika wa gege bi ijo olorun ati gege bi onigbagbo tooto ewu popo ni o doju ko wa ati isubu tabi ikose ojina si awa ti a wa ninu aye nitori awon apere ti a nri lojojumo ani lati ma sora nitori ibase omode tabi agba omo ileiwe tabi abileko tabi eni ti o mo oko mo ka tabi eni ti ko mo kankan ohun ti a ri ni wipe iwa ailofin iwa jagidi jagan iwa ife ara eni tabi oju kokoro onlokun aye lode oni nitori eyi ni paulo ti a topasere lati emi olorun ni o se nkanwo si timothy ti o nso fun wi pe ni igba ikehin ojo eyi je igba ti a wa yi wi pe yo je igba ewu lopo lopo o so wi pe idi re ti yo fi je igba ewu ni wi pe opolopo ni o je olufe ara won olufe owo tabi agberaga tabi awon ti ko le ko ara won ni ijanu awon alaimo awon elese awon ti o je wipe won ma gbe igbe aye ti ko bikita fun ofin olorun bi abasiri ru awon eniyan be be ni idajo olorun papa yo ma wa sori won ki se ni aye yi nikan bi ko se ni aye yi ati ni aye ti nbo ki eko yi ati oro yi ki o le yi o dara dara a o so eko na ni ipele meta ikini aibikita fun ofin olorun ekeji ibinu tabi idajo olorun lori elese iketa ona abayo ikini aibikita fun ofin olorun bi abawo awon onidajo ori iketa dilogun lati ese kini okunrin kan si wa ni ile oke Ephraimu oruko eni ti je Mika wose karun okunrin na Mika si ni ile orisa kan o si se efodu ati terafimu o si ya okan ninu awon omo re okunrin soto eni ti o si wa di alufa re ese kefa so fun awe pe le ojo won ni oba kan ko si ni Israeli olukuluko eniyan si nse eyi ti o to li oju ara re eyi ni an pe ni iwa ailofin tabi iwa aibikita fun ofin olorun mo ka ese ikini fun ki o le ye wi pe eni ti an soro re yi o je okan ninu awon omo Israeli awon ti a ti fun ni ofin olorun majemo olorun ilana olorun ati ase olorun to ye ki won ki o tele ni ati akoko Mose ni ati fun won ni ilana ti o pe ilana ti won le tele ti o je wi pe igbesi aye won a wo olorun a si wo ni lori sugbon gege bi eni ti o ti peyinda gege bi eni ti o ti fi ara re suffer si owo awon ti o wa ninu aye ti o sin tele apere buburu ti o wa le aye ohun ti a so fun ani wi pe eniyan yi o ko ile orisa nje o le ronu bi omo Israeli ti a ti gba kuro ninu oko eru omo Israeli ti a ti ra pada omo Israeli ti a ti fa wa si iwaju Olowa omo Israeli ti Olorun ti se laala tabi wahala popo lori won lati fun li ofin awon omo Israeli ti a ti gbe awon olori alofa ati awon omo Lefi dide nipase won awon omo Israeli ti a ti kon nipa ti isin ti ago ti a ti so fun iru ohun ti o ye lati se ohun ti o ye lati je igbesi aye ti o ye lati gbe ati pe bi o se ye ki a ko orisa sile bi o ba wo ofin mewa ti agbele won lowo ikini so wi pe won ko gbodo ni olorun miran pelu olorun ayeraye olorun eleda wa ikeji nso fun wi pe won ko gbodo fori bale fun ko yala le orun tabi le aye tabi ni inu omi tabi ni salele iketa be na lo nso nipa ti olorun wi pe won ko gbodo pe oruko oluwa lasan ikerin lo nso fun wi pe won lati ya ojo oluwa simimo lati ran ti re lati si ati lati tele ona re gege bi ati la sile fun won sugbon o se ni laanu wi pe ni akoko yi won fowo ro ofin olorun seyin won fowo ro ilana ati ase olorun seyin a ri okunrin yi okan ninu omo Israeli ninu eya ti Ephraim ti o ko ile orisa ti o si wo aso ti o le fi sin orisa yi ti o tun pe omo re ohun nikan ko si orisa yi sugbon o tun pe omo re lati je alofa fun rirubo si orisa awa tun wa nso fun ni ese kefa pe ni ojo won ni oba kan ko si ni Israeli nitori be olukuluku eniyan nse eyi ti o to li oju ara re bi o ba wo aye nisisin yi omo ko gbo ti baba aya ko gbo ti oko eni ti o wa ni ile ise ko gbo ti oga ti o nko nise awon ti o dabi ipere ti o sese n goke wa won ko gbo ti awa ti won ba laye awon eni ti o je alaigbon won ko gbo ti awon ologbon nitoto ofin olorun wa nitoto eko ihinrere wa nitoto ilana ti a ti la sile fun wa ninu ijo gege bi oro olorun o wa ti o je wipe a ko fi di wa leti ojojumo ni a so fun wa ninu ijo wa nihin sugbon o se ni laanu wipe sibe bi a ti le ni awon ti o le to wa sona sibe bi a ti le ni awon alofa sibe bi a ti le ni awon ti o le koni sibe bi a ti le ni ihinrere ti o peye ti o pe oju owo sibe awon opolopo ni won gbe igbesi aye aibikita fun ofin olorun bi a ba wo awon oba keji ori ketadini ogun awon oba keji ori ketadilogun ti a si wo lati ese ikerinlelogbon titi di oni yi won se bi ise won atijo titi di oni yi won se bi ise won atijo nitoto eyi nso nipa awon omo Israeli o nso nipa awon ti won ni olorun sugbon won hu abi eni ti ko ni olorun won ni ofin won hu gege bi eni ti ko ni ofin won ni itoni won ni ilana won hu gege bi eni ti ko si ilana tabi itoni fun o nso wepe titi di oni yi won se bi se won atijo mo ro wepe a le so yi kan na fun opolopo to je wepe ojojo isimi won ma lo sile isin a ma nka iwe bibeli oro olorun fun o se se ki awon alufa awon ki o ma ba won soro wepe jesu ti ko fun wa lati ko ese wa lo wipe o ye ki a ko ese sile ki a gbe igbesi aye ododo wipe bi enikeni ba ninu Kristi Jesu o di eda titun ohun atijo ti koja lo si kiyesi won di titun o sese ki a ri awon wonyi ki a si le so nipa awon wipe titi di oni bi o ti le je pe won lo si ile isin titi di oni bi o ti le je wipe alofa n se wahala lori won titi di oni bi o ti le je wipe ni idapo ju ile a ma ko ni oro olorun titi di oni bi o ti le je pe won ka ara won si omo ijo titi di oni bi o ti le je pe awon paapa je agbatero ihirere to ma so wi pe awon je ti olorun sibe sibe titi di oni yi won se bi ise won atijo iro ko lenu won agbero ko lowo won iwoso aye ije won aye iloko laya ti aye ko ko lowo won irede orunko ki a ma je ebo kaakiri tabi ki a ro wipe enikan se sise niyi sise lohun alati ri mi nibe oni titi di oni yi won se gege bi ise won o se ni lanu wipe iru awon eniyan be bi o ti le je pe won a fi osan wa si ile isin won a fi oru lo si ile elebo logun o gbo nipa won to je pe osan won a gbe bibeli sugbon loru won tun be si ni kunle kun orisa eyi ni a so pe titi di oni yi won se gege bi ise won atijo iwa atijo irin atijo awon ore abani dese atijo owo eyin ti won ma san ni aye atijo won se se be titi di oni yi o wa so we pe won ko beru oluwa be ni won ko se bi idasile won tabi ilana won tabi ofin ati ase ti oluwa pa fun awon omo jakobo ti o so ni israeli wese ogoji won ko gbo sugbon won se bi ise won atijo bi mo tin ka eyi o sese ki emi olorun ki o ma toka si igbesi aye re ati iwa re ti o dabi eni wo pe iwa ti ogbologbo ti atijo iwa ti ogbologbo okunrin ni on lo se wa lowo re we pe ami yi pada ami igbala ami wi pe o ti ba Jesu pade ami wi pe o je ti olorun ami wi pe o wa ninu ijo ti bibeli ti o gba gbogbo bibeli gege bi oro olorun a o ri iru ami be lara re oni be ni awon orile de won yi beru olowa o dabi eni pe won beru olowa won ma ngbadura o dabi eni pa ma kepe olowa won ti le ni bibeli sugbon o nso fun wa won si sin awon ere pinpin won pelu awon omo won ati awon omo omo won bi awon baba won ti se be le awon na se titi di oni yi se amo we pe awon baba wa opolopo ni o dabi eni we pe won ma lo si lesin ni toto sugbon iwa iborisa okuro lowo won awon ti won gbe opa alufa ni won gbe eko egun laarin ose awon ti o dabi eni pe ni akoko keresimesi ati ni akoko ajinde awon ni won ma nkorin won ti le ma ngba awe papa ni asiko lenti sugbon ogun iborisa egun emu ati opolopo awon nkan wonyi ko kuro lowo won o si so wipe ohun to se wa laanu ni pe awon omo won pelu ti won le ko ti won le ka ti won mo oro olorun ofin olorun awon paapa n gbe igbesi aye ailofin aitele olorun timo timo ati patapata eje ki a wo korinti kini ori karun anka lati ese kini korinti kini ori karun lati ese kini aroyin re kale pe agbere wa laarin yin ati iru agbere ti a ko ti le gburo re láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀. Ohun tí a lè sọ níhìn yìí ni wípé ìwà tí ó wà láàrin ìlú bí a kò bá ṣọ́ra ó lè wọ inú ìjọ. Kọ́rìntì jẹ́ ìlú tí ó burú jáì, ìlú tí ó ta ara wọn sí ìwà ìrí, ìfẹ́kọ́fẹ́, àgbèrè, panṣágà àti ìfi ọkùnrin àti obìnrin bara ẹni jẹ́. Ṣùgbọ́n nígbà tí ìhìnrere Jésù Kristì wá sí àárín ìlú yìí ni àwọn kọ̀ọ̀kan ni wọ́n bẹ̀rẹ̀ sí ronúpòwàdà, ni wọ́n bẹ̀rẹ̀ sí ní túmbá tí wọ́n ń kúnlẹ̀ níwájú Ọlọ́run wípé ó ṣe wọ́n láàánú wípé wọ́n ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tí ó burú jáì, wípé bí Ọlọ́run bá lè dáríjì wọ́n, àwọn ò fi ara wọn sọ́wọ́ Ọlọ́run pátápátá, Ọlọ́run sì dáríjì wọ́n. Èyí ni a fi pè wọ́n ní àwọn ará, tí a fi pè wọ́n ní ìjọ Kristì, tí a fi pè wọ́n ní ìyàwó ọ̀dọ́ àgùntàn, tí Ọlọ́run bẹ̀rẹ̀ sí ní kọjú sí wọn ṣe lóore. Ìdáríjì ti dé, ìgbàlá ti dé, ìdáǹdè àti ìràpadà ti jẹ́ tiwọn. A sì ti ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run, a fún wọn ní olùkọ́ ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run tí ó ga jù ní ìgbésí ayé ìgbà náà. Èyí ni Paul apostoli ló ń kọ́ wọn lẹ́sẹ lẹ́sẹ, tí ó sì fi àwọn iṣẹ́ ìyanu nípa ti àwọn ẹ̀bùn ẹ̀mí tí ó fi dá wọn lọ́lá. Ṣùgbọ́n ohun tó ṣe wá láàánú ni wípé ìwà àtijọ́ tó wọlé tàn wọ́n lọ. Ní ìgbà tí Paul ti kúrò láàrin wọn, ó wá ń gbọ́ ìròyìn, kì í ṣe ìròyìn tí ó dùn mọ́ni nínú, ṣùgbọ́n ìròyìn tí ó bani nínú jẹ́. Ó wá sọ wípé a ń ròyìn rẹ̀ kálẹ̀, ó jẹ́ ohun tí a kò lè fi pamọ́. Ó sọ wípé àgbèrè wà láàrin yín. Ǹjẹ́ bí a bá jẹ́ olóòótọ́ sí Ọlọ́run, àwa tí a sọ wípé a ti di ẹni ìgbàlà, àwa tí a sọ wípé a ti dáríjì wá, àwa tí a sọ wípé a ti fi ẹ̀jẹ̀ Jésù Kristì tí ó ṣe iyebíye wé ọkàn wa mọ́, àwa tí a sọ wípé a ti kọ orúkọ wa sí ìwé ìyè Ọlọ́run, àwa tí a sọ wípé a ń retí bíbọ̀ Kristì lẹ́ẹ̀kejì, ǹjẹ́ àgbèrè kò ti wọ inú díẹ̀ díẹ̀ nínú wa? A sá ń ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Ihà ṣe wípé àwọn ènìyàn wọ̀nyí kò mọ̀ wípé ó lòdì, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀, ó jẹ́ ohun tí yóò fa ìbínú ìdájọ́ Ọlọ́run sí orí wọn láti wo àgbèrè. Bí o bá jẹ́ olùkà bíbélì dáradára, ó rí wípé láti Genesis ni a ti ń kìlọ̀, ni àwọn alóore, àwọn wòlíì ni wọ́n ti ń ké gbàjarì, tí wọ́n sọ fún àwọn ènìyàn wọ̀nyí pé àgbèrè jẹ́ ohun èérí, ohun tó dọ̀tí níwájú Ọlọ́run, ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa ìbínú Ọlọ́run wá sórí ẹni. Bí o bá ka Exodus, ó rí níbẹ̀. Bí o bá ka Levitical tàbí Numeri tàbí Deuteronomy, ó wà níbẹ̀ gbangba wípé àgbèrè tàbí panṣágà ó jẹ́ ìwà èérí, ìwà ẹ̀ṣẹ̀ sí Ọlọ́run. Ọlọ́run sì sọ pé bí ẹnikẹ́ni bá ṣe irú nǹkan bẹ́ẹ̀, ìdájọ́ yóò wá sórí rẹ̀. Bí o bá ka àwọn ìwé Samueli tàbí àwọn ọba tàbí àwọn onídàájọ́, tàbí bí o bá ka àwọn ìwé òwe tàbí oníwàásù, tàbí o ka Isaiah, tàbí o ka Jeremiah, tàbí o wá sínú Májẹ̀mú titun láti Matthew dé Marko dé Luke dé Johannu dé Ṣe àwọn apọ́sẹ́lì dé Rome àti dé Kọ́rìntì àti títí dé ìwé ìfihàn, ni Ọlọ́run ti ń kí wa nílọ̀, tó ń tẹ̀ mọ́ wa létí pé ìwà àgbèrè àti panṣágà ó jẹ́ ìwà tí ó burú jùlọ, àti ó sì jẹ́ ẹ̀ṣẹ̀ tí ó máa ń fa gbígbóná ìbínú Ọlọ́run wá sórí ẹni. Ṣùgbọ́n bí ó tilẹ̀ jẹ́ pé a sọ fún wọn, a wàásù fún wọn, a kò fìdí wọn létí, a sì fún wọn ní oníwàásù tí ó ga jù láàrin wọn ní àkókò náà, síbẹ̀síbẹ̀ a ròyìn rẹ̀ kálẹ̀ wípé àgbèrè wà láàrin yín. Àti irú àgbèrè tí a kò tilẹ̀ gbúròó láàrin àwọn kèfèrí pé ẹnìkan nínú yín fẹ́ aya bàbá rẹ̀, kí ni wọ́n ṣe nípa rẹ̀? Ǹjẹ́ wọ́n sọkún? Ǹjẹ́ wọ́n ronúpìwàdà? Ǹjẹ́ wọ́n bẹ Ọlọ́run? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ fún ìwẹ̀nùmọ́ àti àṣepé? Ǹjẹ́ wọ́n bẹ̀bẹ̀ wípé kí a dáríjì wọ́n? Wẹ́sẹ̀ ìkejì, ẹ̀yin sì ń fẹ̀ sókè, ẹ̀yin kò kúkú kàánú kí a lè mú ẹni tí ó hu ìwà yìí kúrò láàrin yín. Ohun tí a ń sọ ni wípé àwọn ènìyàn wọ̀nyí wọ́n gba ìwà tí ó wà nínú ayé àìbìkítà fún òfin Ọlọ́run, ìwà àìlọ́ ọlọ́run ìwà ẹni tí kò ní ìmọ́lẹ̀ ìhìn rere wọ́n gba irú ìwà bẹ́ẹ̀ láti wá sí àárín wọn. Bí a bá ṣe bẹ́ẹ̀ tí a ní ìwà ìbìkítà fún òfin ọlọ́run, kí ni ìdájọ́ tí ó wà lórí irú ìwà bẹ́ẹ̀? Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí keje láti ẹsẹ̀ ìkọkànlá. Ọlọ́run ni onídàájọ́ òdodo, ọlọ́run sì ń bínú sí ẹlẹ́ṣẹ̀ sí ènìyàn búburú lójoojúmọ́. O jẹ́ mọ̀, bí o bá jẹ́ ẹni tí ó tún tọwọ́ bọ ẹ̀ṣẹ̀, ìbínú ọlọ́run tẹ̀lé ọ gẹ́gẹ́ bí òjìji rẹ ti máa ń tẹ̀lé ọ. Níbikíbi tí o bá wà, balùwẹ̀ ni, nínú ilé ni, níbi iṣẹ́ ni, lóko, nílé, lọ́nà, níbikíbi, ìbínú ọlọ́run tẹ̀lé àwọn tí wọ́n ń dẹ́ṣẹ̀. O sọ wípé ọlọ́run sì ń bínú. Bí a bá sọ pé ọlọ́run bínú, jẹ́ kí ó yí ọ. Ìgbà tí ọlọ́run bínú ni ó lé Ádámù àti Éfà jáde, ìbínú ọlọ́run nìyẹn. Ìgbà tí ọlọ́run bínú ni kíkó omi ni ó wá láti kó àwọn tí ó wà ní ayé ní ìgbà náà ni ó kó wọn lọ. Bí a bá sọ wípé ọlọ́run bínú, ìgbà tó bínú ni ó sọ fún àwọn ọmọ Ísírẹ́lì wípé gbogbo àwọn wọ̀nyí tí ó ti rí ilẹ̀ Kẹ́nání ṣùgbọ́n tí wọ́n fi ọkàn àìgbàgbọ́ ọkàn àìmoore hàn tí wọ́n sì dá ìfòyà sí ọkàn àwọn ènìyàn náà kì yóò sí ẹnìkan ṣoṣo nínú wọn tí ó lè wọ ilẹ̀ ìlérí. Bí a bá sọ wípé ọlọ́run bínú, bí o bá ka Májẹ̀mú láéláé dáradára, nígbà tí wọ́n lọ sí ẹ̀ṣẹ̀ àgbèrè àti panṣágà ni ọ̀kẹ́ àìmòye nínú wọn ni a pa wọ́n rẹ́ lójú kan náà ní ọjọ́ kan. Bí a bá sọ wípé ọlọ́run ń bínú, èyí ni wípé gbogbo àwọn ọmọ Ísírẹ́lì lákòókò kan nítorí ìbínú àti ìdájọ́ ọlọ́run ó lé wọn lọ sí Bábílónì tí wọ́n jìyà fún 70 ọdún. Bí a bá sọ wípé ọlọ́run ń bínú, rántí Sàfírà àti rántí Ananiah. Bí a bá sọ wípé ọlọ́run bínú, kí o rántí ìdájọ́ tí ọlọ́run mú wá sí orí Ahabu àti Jezebeli àti gbogbo àwọn ìdílé rẹ̀. Èyí ni à ń pè ní ìbínú ọlọ́run. Bí o bá jẹ́ apẹ̀yìndà ẹlẹ́ṣẹ̀, ẹni tí ó ń rí òfin ọlọ́run kọjá, ẹni tí ó ń gbé ìgbésí ayé rẹ̀ bí ẹni wípé kò sí ọlọ́run, bí ẹni wípé kò sí ìlànà, bí ẹni wípé kò sí òfin, bí ẹni wípé a kò tí ì kọ́ wa gẹ́gẹ́ bí ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run, tí ó ń gbé bí àwọn kèfèrí aláìlófin, àwọn tí wọn kò ní ìmọ́lẹ̀ ìhìn rere. Bí o bá jẹ́ ẹni tí ó ń gbé ìgbésí ayé irú ẹni bẹ́ẹ̀, ó ń sọ fún ọ wípé ìbínú ọlọ́run wà lórí rẹ nígbà gbogbo lójoojúmọ́. Abájọ ti irú àwọn ènìyàn bẹ́ẹ̀ kì í ní ìfọkànbalẹ̀. Abájọ bí ó tilẹ̀ wọ̀n kí wọn kí ó jẹun tó, wọn a máa gbẹni lójoojúmọ́. Kò sí ohun tí wọ́n lè ní tí ó lè tẹ́ wọn lọ́rùn, kò sí sí ohun tí wọ́n lè ní tí ó lè jẹ́ ìrànwọ́ fún wọn, nítorí wípé ìbínú ọlọ́run wà lórí ẹlẹ́ṣẹ̀ lójoojúmọ́. Pé ìgbésí ayé rẹ, ṣé àgbèrè wà ń bẹ́ẹ̀? Ṣé panṣágà wà ń bẹ́ẹ̀? Ojú kòkòrò ń kọ́, ìwà ayé ń kọ́, ìsọ̀rọ̀ ti ayé, ìjẹun ti ayé, ìbánidọ́rẹ̀ẹ́ ti ayé. Bí ó bá wà ní ìgbésí ayé rẹ, jẹ́ kí ó dá ọ lójú wípé ìbínú ọlọ́run, ìdájọ́ ọlọ́run wà lórí àwọn tí wọ́n rin irú ìrìn bẹ́ẹ̀. Wo òwe orí 11 ẹsẹ̀ 21. Bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú kì yóò lọ láì jìyà. Ohun tí a ń sọ ni wípé ẹnikẹ́ni tí ó wò kí o fi ti ara rẹ lẹ́yìn, ṣé o mọ ìwà òmògọ̀, ìwà ìlọ́gbọ́n tí àwọn ẹlòmíràn máa ń hù? Ó ṣeéṣe nínú ìjọ kan, bóyá ìjọ mìíràn ni ó wà, tí àlùfáà tó wà nínú ìjọ tí ó lè máa pè ọ́ láti ṣe àgbèrè tàbí panṣágà, tí ó máa sọ fún ọ wípé kò sí nǹkan tí a lè ṣe tí ọlọ́run lè dá wa lẹ́jọ́, nítorí pé àlùfáà lé òun, ẹnikẹ́ni tí ìbá máa tì ọ́ lẹ́yìn láti kọ̀yìn sí àwọn ìlànà, àwọn àṣẹ, àwọn òfin ọlọ́run. Ẹnikẹ́ni tí ìbàjẹ́, ìbàjẹ́ wòlíì létí òkun, ìbàjẹ́ áńgẹ́lì pàápàá láti ọ̀run wá, tí ó ń kí ọ lẹ́yìn wípé jẹ́ kí a ṣe ohun tí a bá fẹ́ ṣe, kò sí ohunkóhun tí ó lè dá láti ẹ̀yìn rẹ̀, jẹ́ kí ó yí ọ wípé bí a tilẹ̀ fi ọwọ́ sọ ọwọ́ pọ̀, ènìyàn búburú, ẹlẹ́ṣẹ̀, apẹ̀yìndà, àwọn tí ó ń dẹ́ṣẹ̀ ní ìkọ̀kọ̀, tí wọ́n rò wípé kò sẹ́ni tí ó mọ̀, an so fun wi pe won ki yi o lo lai jiya bi o ba wo awon iwe oniwasu iwe oniwasu ori kejo ese ikokanla nitori ti a ko mu idajo se kankan si ise boboro nitori na aya awon omo eniyan mura papa lati se lati huwa ibi bi abawo awon elomiran ti won dese won ro pe olorun ko ri won se oran ti dafidi ori basheba ti o nwe ni ibi ti a ti le ri ni o nbere wo pe kini oruko obirin yi won so fun o ranse si nigba ti o ranse si basheba o dabi eni wo pe boya olorun sun boya olorun ori nitori pe ara ko san lese kan na sugbon oloyun obimo ori gbogbo le se ti dafidi se gbogbo iwa koa iwa ibaje ipaniyan ti dafidi se sugbon olorun ri o ran natani woli lati lo ba wo pe eyi ti o se ni ikoko sugbon idajo gbigbona yo wa ni gbangba bi o ba wo igbese aye dafidi lati igba na lo ida ko simi lati ma le dafidi iwa ibaje ko dekun ni ebi re ati wahala ninu ebi re nitori kini nitori wi pe gbogbo awon ese ti ogbeni yise ni o ni akosile ni oju olowa bakan na ni iwa olorun loni ma se ro wi pe nitori wi pe idajo ode ba o ni ose ti o koja ni osu ti o koja ki o ro wi pe ko si idajo idajo wa nitori ti a ko mu idajo se kankan si ise boboru nitori na aya awon omo eniyan mura papa lati huwa ibi wo ese iketala sugbon ki o dara fun eniyan boboru eyi ni akosile oro Olorun ki yo dara fun eniyan boboru bere lowo Judas Iscariot yo so fun o we pe ki yo dara fun eniyan boboru bere lowo Saul oba akoko ti a fije ni akoko awon omo Israeli yo so fun wi pe ki yo dara fun awon eniyan boboru bere lowo Pharaoh tabi Nebukadnesari tabi Herodu ohun kan na ni gbogbo yo so fun wi pe ko si bi eniyan boboro ti le se lati fa ojo re gun o daju wi pe ibinu gbigbona ati idajo Olorun yo wa sori won o ni be ni ki yo fa ojo re gun ti o dabi ojiji nitori ti ko beru ni waju Olorun o le ma so wi pe awon ese ti a ka wonyi won je ti majemo lai lai ki o ma ro wi pe nisisiyi a wa ni akoko ore ofe nitori be a le se onkun ti a ba fe nitori aye ore ofe la wa awon elomiran wa ti won ma tan ara won je be ti won ma so wi pe ma mo le popo fun mi akoko aye ore ofe la wa nisisiyi ni ro wi pe nitori pe won ro pe won wa ni aye ore ofe won le se bi won ba ti fe won le fowo pa ida Olorun loju won le re koja ofin Olorun won le dese bi won ba ti fe je ka wo majemo titun ni Corinthi kini ori kewa Corinthi kini ori kewa lati ese ikefa nkan won yi si je si apere fun awa ki awa ki o ma ba se ife ko fe ohun boboru gege bi awon pelu ti se ife ko fe be ni ki eyin ki o ma si je aborisha bi awon miran ninu won bi ati ko pe awon eniyan na joko lati je ati lati mu won si dide lati sere be ni ki awa ki o ma se agbere gege bi awon miran ninu won ti se ti egba mokanla le egberun eniyan se subu ni ijo kan eyin kin wa ni lo wepe bi a ti le wa ni akoko ori ofe bi o ti le je wepe Jesu ti ku lori igi agbelebo fun wa o nso fun wa wepe bi a ba lo sinu ese bi a ba fowo pa ida olorun loju o daju wepe ibinu olorun idajo olorun yo wa sori ese bakan na wo Hebrew ori kewa Hebrew ori kewa ese ikokan le logbon ohun ero ni lati sobo si owo olorun alaye ohun ero ni lati sobo si owo olorun alaye ki wa ni ona abayo bi o ba ti wa ninu ese bi o ba je apeyinda bi o ba ti nje eni ti o ngbe igbe aye ailofin igbe aye ti ko mo oro olorun igbe aye ti o ma rin irin kunrin isokoso igbe aye ti o ma nse ohun ti ko to ti o si mo wi pe idajo olorun wa lori awon ti won rin irin iru isina be se ona abayo wa se o ni ohun ti a le so bi a se le bo lowo idajo olorun wo Danieli ori kerin Danieli ori kerin lati ese iketa di logbon Danieli ori kerin lati ese ikerin le logun segara fara fun mi Danieli ori kerin ese ikerin le logun nitori na oba je ki imoran mi ki o je itewogba lodo re ki o si fi ododo ja ese re kuro ati aise dede re nipa fifi anu fun awon talaka bi yo le mu alaafia re pe nitori na oba nitori na okunrin obirin ijoye enikeni ti a le je je ki imoran yi ki o je itewogba lodo re ja ese re kuro ohun ti Danieli nso fun oba ni ni we pe ki o ronu pe wada ki o ko ese sile nitori pe bi a ti le fi owo so owo po bi elese ko ba ronu pe wada bi asako apeyinda ti o nsa isansa kuro lodo Oluwa bi ko ba pada wale bi omo onina kuna bi ko ba mo we pe ibi ti o wa ile ajeji ti o wa we pe bi o ba nlo bi o tin se nibe we pe iku ayeraye yo de ba ohun bi ko ba pada wale o daju we pe idajo olorun ni yo je ti re nje bi o ba nsa fun idajo olorun nje bi o ba mo we pe o ye ki o sa asala fun emi re ki o se le kuro labe ibinu olorun ti o gbona jojo kini o ye ki o se irunupo adani wepe ki o fi ododo ja ese re kuro ohun ti a so nihin ni wepe ki o je olooto ki o je olododo ki o mo wepe ese je ohun egbin ohun iri niwaju olorun ki o mo wepe agbere panshaga ma n fa ibinu olorun ki o mo wepe eni ti o n pe ni abanideṣe ki se ore o je ota ti yo fa idajo olorun ati egun olorun wa si ori re ki o mo we pe ko si bi ti o ti le da ese ni ikokan ni abole ni tabi ni okunkun we pe oju olorun ri o oju olorun wo yo si mu idajo wa si ori gbogbo ese patapata ki o wa fi pelu otito pelu ododo ki o wa siwaju olorun ki o so fun we pe o je elese ma janankato we pe o je olosin olofarasin tabi olofokansin eni ti n lo sile isin eni ti n ka bibeli eni ti n fun alagbe lowo eni ti o n se tibi tabi tohun o nipa eyi won ni ti ki o wa fi ododo ja ese re kuro ma so we pe baba mi ni o dese iya mi lo dese awon eniyan wa lo dese ṣùgbọ́n kò sí èyí tí mo mọ̀ bínú mi ti rí bẹ́ẹ̀ ni ọwọ́ mi rí bí obì ti rí bẹ́ẹ̀ nínú mi rí ọlọ́run sọ wípé wá pẹ̀lú òtítọ́ kọ ẹ̀ṣẹ̀ rẹ sílẹ̀ sọ fún ọlọ́run wípé o mọ̀ wípé ẹlẹ́ṣẹ̀ ni ọ́ kí o fi òdodo já ẹ̀ṣẹ̀ rẹ kúrò ki o si ko gba isododo asedede sile patapata ki o le je wo pe anu olorun ati idariji latodo re yo je tire o jacobo jacobo ori kerin lati ese ikefa sugbon o fun ni ore ofe si nitori na le o se wi pe olorun ko oju ija si agberaga tani agberaga eni ti o je elese ti o npe ara ni olododo agberaga ni eni ti orin ona isina ona ti ko wa gege bi ife olorun sugbon ti o so wi pe ko sewo ko sese ko se asedede tabi aisododo ni owo ohun o je agberaga eni ti olorun pe ni elese ati apeyinda sugbon ti o wa siwaju olorun ti o so wi pe ko si ese ni owo ohun o je agberaga o ni olorun koju ija si awon agberaga sugbon o fi ori ofe fun awon onirele okan nitori na e teriba fun olorun e koju ija si esu oyin o si sa kuro lodo yin e sumo olorun oyin o si sumo yin e we owo yin mo eyin elese mi o ba je eni ti o ngba owo eyin o je eni ti o je ile iri ni waju olorun e we owo yin mo eyin elese bi o ba je eni to nseyun owo re kun fun eje o si je ile iri ni waju olorun o nso wi pe e we owo yin mo eyin elese boya o le ni iwa tire eni ke eni ti o ba fi owo pamo sibi kan bi o ba ri o he o nso wi pe e we owo yin mo eyin elese bawo ni a se le we owo wa mo ti a o si je olododo e je nipa ironu pe wada ati atunse oni ese se okan yin ni mimo eyin oniye meji kinu yin ki o baje ke se gba awe e je wo pe ki a kaanu ba ti o nso pe ki a gba awe ohun ti o nso ni wo pe nihin yi ki a kaanu fun ese wa ki a ni ibinu je eni iwa bi olorun ki a mo wi pe ese ti a da o je ohun ti o buru iwaju olowa oni ki a se sokun ki a sokun a ma n ri awon elomiran bi won ba wo si iru isin bayi won a ma wo fefe osibi osohun aka bibeli won ni wo bibeli akorin won ni korin bi a ba si so nipa ese erin la ma ri lenu won sugbon so fun awe pe bi a ba n fe ona abayo ti a n fe oju rere olorun we pe elese o ni erin lati rin ko si ohun ti o fa erin fun elese ti o n lo si orun apaadi ti idajo olorun ro dede lori re o so wi pe ki inu iru eni be ki o baje ki iru eni be ki o kaanu ki iru eni be ki o sokun o ni e je ki erin yin ki o di awe ki o di ibanuje ki o di ekun sisun ati ki ayo yin ki o di kaanu era yin sile ni waju olowa ohun o si gbe yin ga ohun ti o n so nipa igbega ko so nipa igbega ti owo igbega ti alumoni ti aye yi o n so nipa igbega sinu ore ofe ati igbala ati idande olorun wo pe bi a ba je owo ise wa ti a tun ba niwaju olowa ti a ko ise wa sile ti a ri ara wa sile wo pe yo gbe wa ga yo dariji wa yo mu wa wa si ijoba olorun yo si je ki alaafia olorun ki o je ti wa ki wa ni o ye ki o se nisisin yo n ti o ye ki a se ni pe ki a dide duro ki a je olooto ki a so fun olorun se ori ese ni igbesi aye re se oje apeyinda abi o ro we pe agbere ati panshaga ti o je iwa re o ro we pe olorun wa foju we pe olorun ori o ori o o mo igbesi aye re ohun ti o se n so fun o ni osan yin ni o pe ki o le ronu po ada ki o le so fun olorun we pe ese wa ni ago re ese wa ni okan re ese wa ni igbesi aye re o si fe je ti olorun fe ko ese sile o n fe ke pe olorun o n fe sokun kikoro o si n fe kaanu fun awon ese ti o wa ni igbesi aye re dide duro so fun olorun ki o ko ese sile patapata ki o so fun olorun wipe o ni tesiwaju ni igbesi aye ese ati igbesi aye ailofin aiwa bi olorun ti o wa ni igbesi aye re wipe o fe kan won sile o fe je ti olorun o fe je ti olorun o fe je ti olorun gbogbo igberaga ti o wa ni okan re o fe kan won sile o fe je wa awon ese re fun olorun patapata bi ki ba se be idajo nbo bi ki ba se be ibinu olorun ro dede lori re sugbon bi o ba le so fun olorun wi pe o ko ese sile bi o ba le so fun olorun wi pe o ronu pe ada bi o ba le so fun olorun wi pe o n wa ore ofe ati oju rere olorun o dajo wi pe yo gbo yo dariji o yo fun ni igbala toto yo si fun ni ore ofe ma lo ki o ma se dese mo ese ki se ohun ti a n fi rerin tabi ohun ti a n fi sefe ese je ohun ti a n lati ko sile ti a n lati wo oju olorun ti a n lati bere fun iranwo re lati gbe igbesi aye ododo ki iwa ailo olorun iwa aiwa bi olorun iwa ilofi ti o wa lowo wa ki a le kan won sile ki a le je olooto olododo eni ti a we mo ninu eje jesu eni ti olorun fun ara re koju si lati se loore gbadura so fun olorun nitori ese re ni jesu se ku ni ori igi agbelebo kaanu fun ese re bi a ba ma ara wa ni elese a ni lati ni ibanuje nitori ese ti a ti da ki olorun ki o le dariji wa ki o si fun wa ni ore ofe lati gbe igbesi aye olooto ati olododo bi o ba re ara re sile labe agbara olorun o daju wi pe idariji yo je ti re o si ni lati ni ipinu wi pe awon ese wonyi pelu ore ofe olorun o ko ni pada sinu won mo bi a ba ti we onu ti a se we omo pelu eje jesu o se pataki wi pe ki o duro lori eje ati ipinu re si oluwa wi pe pelu ore ofe re iwa ododo iwa otito iwa ti o wa gege bi iwa bi olorun ni o ma fi han ni igba gbogbo yala ni ile tabi lode yala ni ibi ti o je ewo nikan ni o wa tabi ti ibi ti awon elomiran wa iwa mimo iwa ododo aire koja ni yo ma wa lowo re nigba gbogbo so fun olorun ore ofe po lowo re lati je iranwo fun o lati gbe igbesi aye ti o ba eko oro olorun ninu bibeli mu eni ti o bo ese re mole ki o se rere sugbon eni ti o jewo ti o ko sile yo ri anugba

0: Kí ó sì fún ọ ní oore ọ̀fẹ́ láti gbé ìgbésí ayé olóòótọ́ àti olódodo. Bí o bá rí ara rẹ sílẹ̀ lábẹ́ agbára Ọlọ́run, ó dájú wípé ìdáríjì yóò jẹ́ tirẹ. Ó sì ní láti ní ìpinnu wípé àwọn ẹ̀ṣẹ̀ wọ̀nyí pẹ̀lú oore ọ̀fẹ́ Ọlọ́run, o kò ní padà sínú wọn mọ́. Bí a bá ti wẹ̀ ọ́nù, tí a sì wẹ̀ ọ́ mọ́ pẹ̀lú ẹ̀jẹ̀ Jésù, ó ṣe pàtàkì wípé kí o dúró lórí ẹ̀jẹ̀ àti ìpinnu rẹ sí Olúwa, wípé pẹ̀lú oore ọ̀fẹ́ rẹ̀, ìwà òdodo, ìwà òtítọ́, ìwà tí ó wà gẹ́gẹ́ bí ìwà bí Ọlọ́run ni ó máa fi hàn ní ìgbà gbogbo, yálà ní ilé tàbí lóde, yálà níbi tí ó jẹ́ ẹ̀wọ̀ nìkan ni ó wà tàbí ibi tí àwọn ẹlòmíràn wà. Ìwà mímọ́, ìwà òdodo, àìrékọjá ni yóò máa wà lọ́wọ́ rẹ ní ìgbà gbogbo. Sọ fún Ọlọ́run, oore ọ̀fẹ́ pọ̀ lọ́wọ́ rẹ̀ láti jẹ́ ìrànwọ́ fún ọ láti gbé ìgbésí ayé tí ó bá ẹ̀kọ́ ọ̀rọ̀ Ọlọ́run nínú Bíbélì mu. Ẹni tí ó bo ẹ̀ṣẹ̀ rẹ̀ mọ́lẹ̀ kì yóò ṣe rere, ṣùgbọ́n ẹni tí ó jẹ́wọ́, tí ó kọ̀ ọ́ sílẹ̀, yóò rí àánú gbà.
1: Ìwé wòlíì Jeremiah, orí 25. Ọ̀rọ̀ tí ó tọ Jeremiah wá nítorí gbogbo ènìyàn Júdà ní ọdún kẹrin Jehoiakimu ọmọ Josiah, ọba Júdà, tí í ṣe ọdún kìíní Nebukadnessari, ọba Babeli. Èyí tí Jeremiah wòlíì sọ fún gbogbo ènìyàn Júdà àti fún àwọn olùgbé Jerusalemu wípé láti ọdún kẹtàlá Josiah ọmọ Amoni ọba Júdà títí di òní olónìí, èyí ni ọdún kẹtàlélógún, ọ̀rọ̀ Olúwa ti tọ̀ mí wá, èmi sì ti sọ fún yín. Èmi ń dìde ní kùtùkùtù, èmi ń sọ, ṣùgbọ́n ẹ̀yin kò fetí sí. Olúwa sì ti rán gbogbo àwọn ìránṣẹ́ rẹ̀, àwọn wòlíì sí yín, ó ń dìde ní kùtùkùtù láti rán wọn, ṣùgbọ́n ẹ̀yin kò fetí sí. Bẹ́ẹ̀ ni ẹ̀yin kò tẹ etí yín sílẹ̀ láti gbọ́ wípé ẹ ṣá yí padà olúkúlùkù kúrò ní ọ̀nà búburú rẹ̀ àti kúrò nínú búburú ìṣe yín. Ẹ̀yin ó sì gbé ilẹ̀ tí Olúwa ti fi fún yín àti fún àwọn bàbá yín láé àti láéláé. Kí ẹ má sì tọ Ọlọ́run mìíràn lẹ́yìn láti máa sìn wọ́n àti láti máa foríbalẹ̀ fún wọn. Kí ẹ má sì ṣe fi iṣẹ́ ọwọ́ yín mú mi bínú. Èmi kì yóò sì ṣe yín ní ibi, ṣùgbọ́n ẹ̀yin kò gbọ́ tèmi, ni Olúwa wí. Kí ẹ̀yin lè fi iṣẹ́ ọwọ́ yín mú mi bínú sí ibi ara yín. Nítorí náà, báyìí ni Olúwa àwọn ọmọ ogun wí. Nítorí tí ẹ̀yin kò gbọ́ ọ̀rọ̀ mi, ṣáàwó, èmi ò ránṣẹ́, èmi ó sì mú gbogbo ìdílé orílẹ̀-èdè àríwá wá, ni Olúwa wí. Èmi ó sì ránṣẹ́ sí Nebukadnessari, ọba Babeli, ọmọ ọ̀dọ̀ mi. Èmi ó sì mú wọn wá sí ilẹ̀ yìí àti olùgbé rẹ̀ àti sí gbogbo àwọn orílẹ̀-èdè yìí káàkiri. Èmi ó sì pa wọn pátápátá. Èmi ó sì sọ wọ́n di ìyanu àti ìyọṣùtìsí àti aporo àìnípẹ̀kun. Pẹ̀lúpẹ̀lú, èmi ó mú ohun inú dídùn àti ohun ayọ̀, ohun ọkọ ìyàwó àti ohun ìyàwó, ìró òkúta ọlọ àti ìmọ́lẹ̀ fìtílà kúrò lọ́dọ̀ wọn. Gbogbo ilẹ̀ yìí yóò sì di ìparun àti aporo. Orílẹ̀-èdè wọ̀nyí yóò sì sin ọba Babeli lé 70 ọdún. Yóò sì ṣe nígbà tí 70 ọdún bá parí tán, bí èmi ó bẹ ọba Babeli àti orílẹ̀-èdè náà àti ilẹ̀ àwọn ará Kádíà wò nítorí ẹ̀ṣẹ̀ wọn, ni Olúwa wí. Èmi ó sì sọ ọ́ di ahoro títí láé. Èmi ó sì mú gbogbo ọ̀rọ̀ mi wá sórí ilẹ̀ náà tí mo ti sọ sí i, àní gbogbo èyí tí a ti kọ sínú ìwé yìí, èyí tí Jeremiah ti sọ tẹ́lẹ̀ sí gbogbo orílẹ̀-èdè. Nítorí tí àwọn wọ̀nyí pẹ̀lú yóò mú kí orílẹ̀-èdè púpọ̀ àti àwọn ọba ńlá sìn wọ́n, èmi ó san fún wọn gẹ́gẹ́ bí ìṣe wọn àti pẹ̀lú gẹ́gẹ́ bí iṣẹ́ ọwọ́ wọn. Nítorí báyìí ni Olúwa Ọlọ́run Ísíráẹlì wí fún mi, gba agbo ọtí wáìnì ìbínú mi yìí kúrò lọ́wọ́ mi, kí o sì jẹ́ kí gbogbo orílẹ̀-èdè tí èmi ó ran ọ sí mú, kí wọ́n mu, kí wọ́n sì máa ta gbọ̀ngbọ̀n, kí wọ́n sì di aṣiwèrè nítorí ìdà tí èmi ó ran sí àárín wọn. Nígbà náà ni mo gba ago náà ní ọwọ́ Olúwa, èmi sì jẹ́ kí gbogbo orílẹ̀-èdè tí Olúwa rán mi

0: Abayirayi, ẹni tí ó fẹ́ wa, tí ó mọ̀ wá, nínú òṣì àti ẹ̀ṣẹ̀ tí a wà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n tí ó ṣe àánú fún wa jọjọ, tí ó sì rán Jésù Kristì, ọmọ bíbí rẹ̀ kan ṣoṣo, kí a má baà ṣègbé, ṣùgbọ́n kí a lè ní ìyè àìní pẹ̀lú. A dúpẹ́ lọ́wọ́ rẹ wípé àwa ni o ṣe ní olóríire láti gbọ́ ohun tí à ń gbọ́, láti rí ohun tí à ń rí,
1: ohun tí àwọn ọ̀jọ̀gbọ́n àti ọ̀mọ̀wé ò mọ̀. Orí ta wá lọ́rẹ lọ́fẹ̀ẹ́. A dúpẹ́ fún Bíbélì, ìwé ọ̀rọ̀ Ọlọ́run, tí ó ń tọpasẹ̀ wa gẹ́gẹ́ bí ó ti tọ́ àti bí ó ti yẹ. A dúpẹ́ fún ẹgbẹ́ ìránṣẹ́ yìí tí ó gbé dìde láti máa fi ọ̀nà hàn, kí a má baà ṣìnà, kí a má baà ṣègbé. Gbà pé àtìyìn wa ní orúkọ Jésù. Àtúndé láṣáálẹ̀ yìí, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìrànwọ́, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ìtọ́ni, gẹ́gẹ́ bí ẹni tí ó ń fẹ́ ẹ̀kọ́, wá kọ́ wa, wá tọ́ wa, wá ṣe amọ̀nà wa. A sì ń bẹ̀ wípé bí o ti ń kọ́ wa, oore ọ̀fẹ́ àti àánú, agbára àti ìrànwọ́ tí ó yẹ wá láti lè ṣe ohun tí ó ń kọ́ wa, fi fún wa ní ẹ̀kúnrẹ́rẹ́ ní orúkọ Jésù. A dúpẹ́ pé o ti gbọ́, ní orúkọ Jésù Kristì Olúwa wa, àmín. À ń kọ́ ẹ̀kọ́ ní àṣálẹ́ yìí lórí ìríran fún àwọn afọ́jú. Ìríran fún àwọn afọ́jú. Ní ọjọ́ ológo kan ni àwọn tí ó fọ́jú ṣùgbọ́n tí wọn kò mọ̀ wípé ojú wọn fọ́, nítorí pé a ò ṣe amọ̀nà wọn, wọn ò sì fi igi tilẹ̀ dé ilé ìsìn tí wọ́n lọ. Ṣùgbọ́n bí àwọn wọ̀nyí ti péjọ ní ọ̀pọ̀lọpọ̀ ènìyàn ni ẹnìkan dé àárín wọn, abàmì ẹ̀dá, ṣùgbọ́n tí òye ò yé wọn, tí wọn ò sì ríran rí ẹni tí ó wọlé dé yìí gẹ́gẹ́ bí ẹni tí ó yàtọ̀. Àwọn ń fi pé bí afọ́jú tí ó ń fi ọ̀nà han àwọn. Ṣùgbọ́n ohun tí ó yà wá lẹ́nu, tí ó sì ṣe wá ní kàyéfì ni wípé bí ẹni yìí ti dé àárín wọn ni àwọn ènìyàn tí ó ti gbé ìwé lọ́wọ́, ìwé tí ó ń ṣe amọ̀nà ènìyàn sí ọ̀run rere, ṣùgbọ́n tí wọ́n kà á tí ìdìǹdìjú tí ó wà lójú wọn tí ò jẹ́ kí wọ́n mọ ọ̀nà sí ọ̀run rere. Síbẹ̀síbẹ̀, tí ohun tí ó jẹ́ amọ̀nà tí ó wà lọ́wọ́ wọn, ṣùgbọ́n tí ó dàbí ẹni wípé bí òwe tàbí bí àlọ́ lé orí, ìtumọ̀ rẹ̀ kò yé wọn. Ṣùgbọ́n bí àwọn afọ́jú wọ̀nyí tí wọ́n pọ̀ ní ọ̀kẹ́ àìmọye bí wọ́n ti wà ní inú gbọ̀ngàn tí wọ́n jókòó síbẹ̀ ni a gbé ìwé yìí lé ẹni tí ó wọlé yìí. Ni ó bá ṣí ìwé yìí ní Lúùkù orí kẹrin, mo ń kà á láti ẹsẹ̀ 16, ó sì wá sí Násárẹ́tì níbi tí àgbétọ dàgbà, bí ìṣe rẹ̀ ti rí. Ó sì wọ inú sínágọ́gù lọ lé ọjọ́ ìsinmi, ó sì dìde láti kàwé. A sì fi ìwé wòlíì Aísáyà fún un. Nígbà tí ó sì ṣí ìwé náà, orí ibi tí a gbé kọ ọ́ pé, "Ẹ̀mí Olúwa ń bẹ lára mi, nítorí tí ó fi àmì òróró yàn mí láti wàásù ìhìn rere fún àwọn òtòṣì, ó sì ti rán mi lati se iwosan awon okan onirobinu je ati lati waasu idasile fun awon igbekun itunriran fun awon afoju ati lati jowo awon ti apalara lowo mo fe ki o fiyesi ohun ti won ka ni ojo na itunriran fun awon afoju eyi ni ori ese oro ti an so le lori ni asale yi nipa eyi ti Jesu Christi omo Olorun iye otito ati ona eni ti a so fun wa wi pe a fi omo kan fun wa a fi omo kunrin kan fun wa ijoba yo si wa ni ejika re a o si ma pe oruko re ni iyanu oludamoran omo alade alaafia baba ayeraye olorun alagbara a si so fun wa wi pe alaafia nbe le owo re pelu oni o so fun wa wi pe agbe ohun dide lati fi itunriran fun awon afoju eyi ya awon farisi ati awon sadusi lenu nitori wi pe awon farisi je eni ti o ti le man je wi pe bi o ba ti foju tele tele bi o ba lo si ipejopo won bi o ba lo ni oye igba o daju wi pe won a so di afoju bi o ba si ti foju tele tele ki o to de aarin awon farisi ati awon agbowo ode o daju wi pe won a mo ji sinu ikoto ki o to pada sile nitori Jesu Christ so fun won wi pe awon won yi ni afoju ti o nfi ona ha afoju ti won sin ri sinu ikoto ti won segbe o si so fun wa gbangba wi pe awon won yi ni o so awon ti o ntele won di omo orun apadi ni ilopo meji sugbon bi o se ti Jesu ni bi o ba wa oni fi iriran fun awon afoju ni orin Dafidi orin Dafidi ori 146 ese ikejo bi o ba ni isoro nipa sisi bibeli ki o so fun eni ti o wa legbe re ki o ran o lowo orin Dafidi o kan erin efa 146 ese ikejo oluwa si oju awon afoju oluwa si gbe awon ti a te lori ba dide oluwa fe awon olododo ese oro olorun yi nso fun wa ikan ninu awon ise ti o se pataki ti olorun ma nse o ma nsi oju awon afoju ni Isaiah ori keji le ni ogoji 42 ni woli ti ori isipaya oro olorun ni o nso fun wa gege bi isotele ti o nfi agbara olorun han ni Isaiah ori keji le ni ogoji ese ikefa si ikejo emi oluwa le o ti pe o ninu ododo emi o si di owo re mu emi o si pa omo emi o si fi o se majemu awon eniyan imole awon keferi lati la oju awon afoju lati la oju awon afoju lati mu awon onde kuro ninu tubu ati awon ti o joko le okunkun kuro ni ile tubu emi le oluwa eyi le oruko mi ogo mi le emi ki o fi fun elomiran be ni emi ki o fi iyin mi fun ere gbigbe ese kerin din ni ogun ori yi kan na emi o si mu awon afoju ba ona ti won ko mo wa emi o to won ninu ipa ti won ko ti mo emi o so okunkun di mo le ni iwaju won ati ohun wiwo de tito nkan won yi le emi o se fun won emi ki o se ko won sile li awon ese ti mo ti ka fun o ninu majemo titun ati majemo lai lai ninu oro olorun ti o ye ti o si lagbara ti ki toni je oro olorun ti ki ye awon wonyi ni ati ri ileri pupo wi pe emi olorun wa ni ara Jesu Kristi ni ilopo ti o rekoja ti Abrahamu ti o rekoja ti Mose ti o rekoja ti Joshua ti o rekoja ti Elijah ti o rekoja ti Elisha emi olorun ti o wa ni ara Jesu Kristi ti o rekoja ti Davidi ti o rekoja ti woli kankan ti a ti ri ninu aye ri ti o rekoja ti iranse olorun ti o wa yala ni majemu lailai tabi ni majemu titun emi oluwa ti o si wa lara Jesu yi lo je ki o so fun wa wi pe ohun yo fi iriran fun awon afoju somo ki a to mo wi pe bawo ni a se le gba eran wo ni owo Jesu bi a ba foju ki o le la oju wa o ye ki a mo awon wo ni bibeli n pe ni afoju nitori o se se nigba ti o gbo wi pe a fe so lori iriran fun awon afoju o se se ki o dide ki o gbe bibeli re ki o ma lo si ile wi pe gba ti won ba fe

ó yẹ kí o yẹ ara rẹ wò wípé ǹjẹ́ ohun tí Jésù ń ṣe yìí tí ó ń fi ìríran fún àwọn afọ́jú, ǹjẹ́ mi ò fẹ́ ní ìpín níbẹ̀? Mo sì gbàgbọ́ wípé oníkálukú wa ni ó fẹ́ ní ìpín nínú oore Jésù àti ìbùkún tí Jésù Kristì mú wá. Ṣùgbọ́n jẹ́ kí ó yẹ wípé Jésù ni ó máa ń fi ìríran fún àwọn afọ́jú. Ṣùgbọ́n mo ń béèrè ìbéèrè wípé àwọn wo ni Ọlọ́run kà sí afọ́jú? Àwọn wo ni ìwé mímọ́ kan mọ́ wọn létí wípé afọ́jú ni ọ́? Sá lọ sí ọ̀dọ̀ Jésù, kí Jésù kí ó ba lè fún ọ ní ìríran. Ní orí Aịsaịa tí mo ń kà fún ọ, ní orí 32, láti ẹsẹ 18, ó wí pé, gbọ́ ẹ̀yin adití, kí ẹ sì wò ẹ̀yin afọ́jú, kí ẹ̀yin kí ó lè rí i. Ta ni afọ́jú? Mo gbàgbọ́ wípé ìbéèrè yìí ni ó wà ní ọkàn rẹ. Bí a ti ń kígbe, tí a ń kìlọ̀, tí a ń ké rara, tí a ń sọ wípé Jésù Kristì máa ń fi ìríran fún àwọn afọ́jú, ó ń bi mí léèrè wípé ta ni afọ́jú? Gbọ́ ìdáhùn tí Ọlọ́run fún ọ ní ẹsẹ̀ 19. Ta ni afọ́jú bí kò ṣe ìránṣẹ́ mi? Tàbí adití bí ikọ̀ tí mo ti rán? Ta ni afọ́jú bí ẹni pípé tí ó sì fọ́jú bí ìránṣẹ́ Olúwa? Ó ń sọ fún ọ, èyí yẹ kí ó mì ọ́, torí ó ń sọ fún ọ wípé ó ní ta ni afọ́jú bí ìránṣẹ́ mi? Ó ní àwọn tí mo rán níṣẹ́, àwọn tí mo gbé ọ̀rọ̀ Ọlọ́run lé lọ́wọ́, àwọn tí mo fi ọ̀rọ̀ ìgbàlà kí wọ́n máa kéde rẹ̀, tí mo sọ ọ́ fún. Ó ní kò sí afọ́jú bíi tiwọn. Àwọn ọmọ Léfì, àwọn ẹ̀yà Júdà, àwọn tí Ọlọ́run gbé dìde ní ilẹ̀ Ísíráẹ̀lì wípé kí wọ́n jẹ́ alóore àti ajíhìnrere fún àwọn ẹgbẹ́ wọn tó kù, ni Ọlọ́run wá ń ké sí wọn. Ó ní ẹgbọ́ ẹ̀yìn adití. Wọ́n bá wò fẹ́fẹ̀ẹ́fẹ́, wọ́n sọ pé ta ni Ọlọ́run bá sọ̀rọ̀? Ó lẹ́yìn ni. Ó ní ẹrí ẹ̀yìn afọ́jú, wọ́n ní ta ni Ọlọ́run pé ní afọ́jú? Ó ní ẹ̀yìn ìránṣẹ́ mi ni. Àwọn oníwàásù, àwọn tí wọ́n ń gbé Bíbélì, àwọn tí wọ́n ń gbàdúrà, àwọn tí wọ́n ń ṣe iṣẹ́ ẹ̀sìn, ó ní àwọn ni òun pè ní afọ́jú. Ó ní ta ni adití bí ikọ̀ tí mo rán? Ta ni afọ́jú bí ẹni pípé? Ẹni tó sọ wípé ọ̀nà mi mọ̀, ọkàn mi sì mọ gaara, mo tilẹ̀ pé pàápàá. Bí Ọlọ́run bá ń bèrè wípé àwọn ni wọ́n pé nínú, àwọn wo ni wọ́n pé nínú iṣẹ́ ìsìn, mo jẹ́ kan. Ọlọ́run wa ń sọ wípé ìwọ tó jẹ́ kan nínú àwọn tí wọ́n pé ní iṣẹ́ ìsìn, ìwọ tó mọ bí a ti ka sáàmù, ìwọ tí o sì mọ bí a ti kó àwọn ẹlòmíràn lé ọ̀rọ̀ Ọlọ́run, ìwọ tí o pé nínú orin kíkọ, ìwọ tí o pé nínú iṣẹ́ ajíhìnrere, ìwọ tí o pé nínú iṣẹ́ ìsìn. Ó ní ìwọ ni afọ́jú tí mo fẹ́ kí Jésù kí ó là lójú. Bí ó bá jẹ́ bẹ́ẹ̀, ó jẹ́ wípé mo ní láti jókòó, mo sì ní láti gbọ́, mo sì ní láti pe Jésù kí ó wá sí ìgbésí ayé mi wípé ojú mi fọ́, mo sì ń fẹ́ kí Jésù kí ó là á. Wo ẹsẹ̀ 20 ní rírí nǹkan púpọ̀, ṣùgbọ́n ìwọ kò kíyè sí. Ó ń rí nǹkan púpọ̀, àwọn ìránṣẹ́ Olúwa ń rí nǹkan púpọ̀, ṣùgbọ́n wọn kò kíyè sí i. Nítorí bẹ́ẹ̀ ni ó fi ń pè wọ́n ní afọ́jú. Ní ṣíṣe etí, ṣùgbọ́n òun kò gbọ́. Nínú ìwé wòlíì Aịsaịa yìí kan náà, ní orí 64, ló ń sọ fún wa ní ẹsẹ̀ 10, mo sì gbàgbọ́ wípé kò sẹ́ni tí ó fẹ́ bá Ọlọ́run jiyàn, àbí ó wà. Kí n tó ka ẹsẹ̀ yìí, mo fẹ́ kí o wo jàm̀bá àti èṣe tí ó ń ṣe àwọn tí wọ́n ń bá Ọlọ́run jiyàn. Àwọn tí Ọlọ́run ń sọ wípé afọ́jú ẹ wá kí n là yín ní ojú, tí wọ́n jiyàn wípé ó ń da o, èmi kọ́, mi ò kì í ṣe afọ́jú, èmi tí mo ń ṣe iṣẹ́ ẹ̀sìn, èmi tí ó jẹ́ pé láti kékeré láti sàmì fún mi, èmi tó jẹ́ pé láti kékeré ìyàwó tí

gbé pàápàá àrédè lágbéra wa tí wọ́n fún wa ní òrùka nínú ilé ìsìn èmi lẹ́ ń pè láfọ́jú èmi ni mo ń gbé ọ̀pá fún àlùfáà wa ní àkókò ìkórè ó ní ojúṣe tí mo ń ṣe gbọ́ o àwọn tí wọ́n ń bá ọlọ́run jiyàn ní Isaiah orí 55 ẹsẹ̀ ìkẹsàn-án Isaiah orí 55 ẹsẹ̀ ìkẹsàn-án ègbé ni fún ẹni tí ń ba ẹlẹ́dà rẹ̀ jà àpáàdì nínú àwọn àpáàdì ilẹ̀ amọ̀ yóò ha wí fún ẹni tí ó mọ̀ pé kí ni ìwọ ń ṣe tàbí iṣẹ́ rẹ̀ pé òun kò lé ọwọ́ ó ń sọ fún wa wípé ègbé ègún ìdájọ́ wà lórí ẹni tí ń ba ẹlẹ́dà rẹ̀ jà ẹni tí ń jiyàn ẹni tí ọlọ́run pè ní afọ́jú pé kí ó wá gba ìríran tó ń jiyàn tó sọ pé rárá o èmi kọ́ kọ́lọ́run fi ẹtì ẹ̀ ṣe tiẹ̀ mo ríran tó ṣé a rí ẹni tí ó ríran tó tí ò fẹ́ ìríran lọ́dọ̀ jésù ṣó wà ń bí rárá o bírú ẹni bẹ́ẹ̀ bá wà ó padà lọlé nítorí wípé ọlọ́run kò ní bá ẹnìkankan ṣe tí ọlọ́run bá ń tọ́ sí ọ̀nà wípé afọ́jú ni tó ní rárá tó ní òríran èyí ni ó ṣe àwọn farisí wò ó ní jòhánù orí kẹsàn-án mo ṣe ń padà bọ̀ ní Isaiah orí 64 ṣùgbọ́n wo jòhánù nínú májẹ̀mú tuntun jòhánù orí kẹsàn-án láti ẹsẹ̀ 39 jésù wípé nítorí ìdájọ́ ni mo ṣe wá sí ayé yìí kí àwọn tí kò ríran lè ríran àti kí àwọn tí ó ríran lè di afọ́jú nínú àwọn farisí tí ó wà lọ́dọ̀ rẹ̀ gbọ́ nǹkan wọ̀nyí wọ́n sì wí fún un pé àwa pẹ̀lú fọ́jú bí jésù wí fún wọn pé ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ẹ̀yin kì bá ti lé ẹ̀ṣẹ̀ ìbá ṣe pé ẹ gbà wípé ẹ fọ́jú ẹ bá ti jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ yín kíákíá kí a sì gba ọkàn yín là ẹ̀ṣẹ̀ yín ìbá ti di píparẹ́ ẹ̀yin kì í bá ti lé ẹ̀ṣẹ̀ ìbá ṣe pé ẹ̀yin fọ́jú ṣùgbọ́n nísinsìnyí ẹ̀yin pé àwa ríran nítorí náà ẹ̀ṣẹ̀ yín wà síbẹ̀ bí a bá ń jiyàn bí a bá ń sọ wípé a jẹ́ ẹni tí ó ríran nígbà tí a jẹ́ afọ́jú ó sọ wípé ìbàjẹ́ àti ìdájọ́ àti ẹ̀ṣẹ̀ wa yóò wà síbẹ̀ ṣùgbọ́n bí ọlọ́run ti ń pe afọ́jú tó ń kíre pé mo wà ń bí o ṣàánú fún mi làmí lójú jẹ́ kí n ríran irú ẹni bẹ́ẹ̀ ló máa ń gbà ánú mo sì gbàgbọ́ wípé ẹnikẹ́ni tó wà ń bí láṣálẹ̀ yìí bí ò bá fi nǹkan kan bo ara ẹ̀ mọ́lẹ̀ tí ò bá fi ẹ̀tẹ̀ sílẹ̀ kí ó máa pálapàlapà bí ò bá wá wí àwáwí àti àwíjàre bí o bá sọ wípé o ń jẹ aríran nígbà tí ó jẹ afọ́jú bí ó bá jẹ gba ara rẹ̀ gẹ́gẹ́ bí ọlọ́run ti gbà á bí ó bá pe ara rẹ̀ ní orúkọ tí ọlọ́run pe òun mo gbà wípé àánú wà ní àṣálẹ́ yìí oore ọ̀fẹ́ sì wà pẹ̀lú wo Isaiah orí 64 láti dáhùn ìbéèrè tí a béèrè ní ìṣáájú wípé ta ni afọ́jú ẹsẹ̀ ìkẹwàá Isaiah orí 64 ẹsẹ̀ ìkẹwàá afọ́jú lé àwọn alóore rẹ̀ òpè ní gbogbo wọn òdì ajá ni wọn tí kò lè yí gbó wọn a máa sùn wọn ń dùbúlẹ̀ wọn ń fẹ́ máa tògbé àwọn alóore àwọn oníwàásù là ń pè bẹ́ẹ̀ àwọn tó ń lu aago ní òwúrọ̀ kùtùkùtù wípé ẹ ronú pìwàdà ìjọba ọlọ́run kù sí dẹ̀dẹ̀ ẹ jì nínú oorun yín kí ẹ gbàdúrà ẹ ké pe olúwa jésù ń bọ̀ àwọn wọ̀nyí ni a ń pè ní alóore àwọn tí wọ́n ń pè wá wípé kí a wá sin ọlọ́run àwọn tí wọ́n ń jáde wàásù ṣùgbọ́n nígbà tí ọlọ́run wò wọ́n délédélé tí ó wo inú ọkàn wọn tí ó wo ìwà wọn tí ó wo ìrìn ẹsẹ̀ wọn tí ó wo ìwọṣọ wọn tí ó wo ìṣiṣẹ́ wọn tí ó wo ìgbéyàwó wọn tí ó wo ìkóbìnrin jọ wọn tí ó wo bí wọ́n ṣe ń bímọ bí wọ́n ṣe ń tọ́mọ ó wà ní afọ́jú lé àwọn alóore rẹ̀.
o si so wipe o pe ni won nkan to si se wa laanu ni wipe awa ti an fe itosona o se wa laanu wipe awon afoju ni an tele jesu si je ki o di mo fun wa wipe bi afoju ba fi ona han afoju awon mejeji won se kini won ja sinu ko to won se gbe igbala osi funru fun afoju ti afoju fi ona han wi fun mi eni to nse pe to nko e bon se ngbadura eni ti le oturo to nso fun o e bi le ti e se le toro eni to mo ti amuyira to si nso fun o ona to fi le ko ara re ni ijanu eni to sina to si nso fun o wi pe bo ba fe mo ona lati lo si orun rere o ya ma bo je ki n fi ona han o si sina eni ti o nto sara ti o mo amuyira ti igo lo je oluwa e siga ewe ti won ja ninu igbo o lo ntele kaakiri lo lo ran lo n fi kan ran kan to so pe o n sogo eyi ni si wo lo n fe ko ebon se n gbadura o lo n fe ko bi le ti e ba se toro o lo n fe ko bi wa se le kapa awon omo ti e awon alore tolorun so nipa awon niyan o wa n so wi pe afoju le awon alore re mo so pe ohun to se wa laanu ni wipe opolopo ti won fe lo si ijoba olorun ni won lo n ba awon wonyi pe ki won ki o to won si ona mo dupe lowo olorun wipe igbagbo aye baye yi ona to to lati lo si ijoba orun ati beyan se ba jesu pade to ni igbala to n bo lowo ese mo dupe wipe mo se alarin ba pade e mo si ku e ku orire iwo to wa to so pe o fe mona iwo to gba wi pe afoju ni o ye ko se wa ni kaye fi elomiran ti o ba mo pe o nje afoju ngba to wa si bi ni asale yi ti awon ti wo pe ni omo kekeke omo ana ti won be si ni ko e bi won se ngbe yawo o si ti bi won o ti biru won danu to ti e ti so won somi iru awon wonyi ti won ko elo ti lo ba dokita ti won ti fayo ti won ti junu to ti e ri won mo awon wonyi kekeke ni won wa duro si waju e tan so wi pe ka ma musuru ka ma ka to gbe yawo ka ma gbadura ka je ki olorun ki o to wa bi a ba fe fi awon omo wa fun oko a fe fi won fun aya tabi ohun kon ti a fe lo se idana o ye ki a je ki olorun ki o to wa ki a ma fi a dogba da po pelu awon alaigbagbo ke ma si fe ni ti o ti ko oko re tabi aya re ti o ti ko sile bi o ba je pe o gba pe afoju ni o ni joko wa so pe ewo ni e to de ba mi yi abuku lagba wo omode yi to n yowo se mi agbalagba we pe baba e ka ewo yi fun wa o ma se o bi o ba je igbagbo yi na e ko burusha bo ba gba pe o ja foju oni joko be abi o se se lati joko be iru awon eyan ti won ro pe won laju pe awon o tun ni itosona kankan mo bon ba de tan ri iru awa kekeke won yi ti an kan won ni eko oro olorun won mu fila won ni wa si lo sile won pe mi o mo pe egbe awon omo kekere lo wa nbe awon egbe omo mi won ni kin joko ka ma pate o ka ma dide ka ma kori ka ma si bibeli o ma se o ṣùgbọ́n pé ìwọ tí ọlọ́run ṣe ló lórí rẹ tó jẹ́ kó ní ìrẹ̀lẹ̀ ó jẹ́ kó fẹ́ gba ti ìjọba ọlọ́run mo dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé gbédigbédi tó máa ń gbé àwọn ẹlẹ́ṣẹ̀ tí kìí jẹ́ kí wọn kí ó fẹ́ gbọ́rọ̀ ọlọ́run kò jẹ́ kó bà lé ọ èyí tó máa ń jẹ́ kán sá káàkiri tí wọn ò ní mọ̀nà ìjọba ọlọ́run ó jẹ́ kí orí rẹ kí ó wálẹ̀ ó jẹ́ kí ọkàn rẹ kí ó balẹ̀ gbà tí wọ́n sọ wípé ẹ ṣí ìwé ọ̀rọ̀ ọlọ́run obẹ̀ sí ní ṣe obẹ̀ sí ní kà á bí wọ́n ti ń kà á tí ó ń gún ọ bí abẹ́rẹ́ tí ó ń ṣa ọládàá tí ó ń ṣa ọláàké bẹ́ẹ̀ ni ó ń sọ pé ọlọ́run ibi tí mo kù sí bá mi yọ́ dànù bó tilẹ̀ ń ṣòro bó tilẹ̀ dàbí ẹni wípé nǹkan tí wọ́n ń sọ yìí ó dàbí ẹni pé ǹjẹ́ èmi tí mo ti dàgbà ǹjẹ́ kò ti pẹ́ jù ó wá ń sọ fún ẹ pé mi ò ní jẹ́ kó pẹ́ jù fún mi gbà tọ́lọ́run ti mú mi wá ni ó fẹ́ ṣe mí lólórí ire ni mo kí ọ kú oríire nítorí pé
òde ibi tí jésù ti máa ń lani lójú bó bá ti dé tó ti fọkàn ẹ balẹ̀ tó sì ń fẹ́ gbọ́rọ̀ ọlọ́run ó dájú wípé ọmọ ìgbàlà ò ní ṣègbé ṣùgbọ́n bó bá mọ̀ bẹ́ẹ̀ bí àwọn olùkọ́ wa bí wọ́n ti ẹ̀kéré ju èyí ni mo ṣe bí Josiah ọmọ ọdún mẹ́jọ nígbà tó ń jọba àbí bẹ́ẹ̀ kọ́ mo ṣe bí ọmọ kékeré ní dáfídì nígbà tí ó lọ gba gbogbo àwọn ọmọ ísírẹ́lì kúrò lọ́wọ́ gòláàtì tí ó ń fẹjúmọ́ wọn tí ó fẹ́ pa wọ́n mo ṣe bí jésù pàápàá tí wọ́n ń wò tí wọ́n sọ pé ṣé bí ọmọ màríà ni èyí ni ó rántí pé ọmọ ọgbọ̀n ọdún ni nígbà tí ó dúró ní iwájú àwọn ènìyàn tí ó ń kọ́ wọn ní ẹ̀kọ́ ọ̀rọ̀ ọlọ́run tó ń ṣí bèlì fún wọn tí ó ń pe àwọn àgbàlagbà àwọn arúgbó àwọn ìyábìnrin àwọn bàbá tí ó ń pè wọ́n wípé kí wọn kí ó wá kí wọn kí ó sòrò nípa àdá ẹ̀ṣẹ́ wọn bí ò bá jẹ́ pé wọ́n mọ ara wọn ní afọ́jú ni wọn ò ní gbọ́ nǹkan tó ń sọ ṣùgbọ́n a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run wípé ní àṣálẹ̀ yìí ó jẹ́ kí a mọ àwọn wo ni a ń pè ní àwọn afọ́jú wo kọ́ríntì kejì orí ìkẹrin kọ́ríntì kejì ní májẹ̀mú titun orí ìkẹrin ẹsẹ ìkẹta sí ìkẹrin ṣùgbọ́n bí ìhìn rere wa bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere wípé kí a jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wa kí a kọ̀ ọ́ sílẹ̀ kí a gba jésù kristì gbọ́ kí ó lè gbà wàhálà kí ó lè gba gbogbo ẹ̀ṣẹ̀ pátápátá lọ́wọ́ wa bí irú ẹ̀kọ́ bẹ́ẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ wípé bí a bá ti ní ìgbàlà tán wípé a tún láti wá ojú olúwa láti lè ní ìsọdi mímọ́ ní ẹ̀kúnrẹ́rẹ́ kí gbòǹgbò ìkorò àbínibí tí ó wà nínú wa kí ọlọ́run kí ó lè fi ọwọ́ agbára rẹ̀ àti ìwẹ̀nùmọ́ ẹ̀jẹ̀ jésù kí ó lè fi fà á tu kúrò kí ìfẹ́ ti ọlọ́run kí ó lè jọba nínú ọkàn wa kí a lè fẹ́ ọlọ́run pẹ̀lú gbogbo ọkàn pẹ̀lú gbogbo àyà pẹ̀lú gbogbo iye wa àti pẹ̀lú gbogbo agbára wa ìhìn rere ti ìsọdi mímọ́ yìí bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù àwọn tí ó sọnù bí o bá ń gbọ́ wípé àǹfààní tí ó wà nínú ìre ni pé nípa ìná rẹ̀ lè mú wa lára dá bí oore ọ̀fẹ́ ti ìwòsàn pẹ̀lú agbára ọlọ́run oore ọ̀fẹ́ tí a fi wo nisàn pẹ̀lú ìná jésù kristì bí ó bá farasin fún ẹnikẹ́ni ó farasin fún àwọn tí ó nù bí o bá ń gbọ́ wípé ẹ̀mí ọlọ́run kan wà tí a ń pè ní ẹ̀mí mímọ́ tí ó máa ń darí ẹni tí o sì ń gbọ́ ọ̀rọ̀ ọlọ́run nínú ìrere wípé àwọn tí a ń ṣe amọ̀nà fún láti ọ̀dọ̀ ẹ̀mí ọlọ́run wá àwọn ní ṣe ọmọ ọlọ́run bí ẹnikẹ́ni bá fẹ́ gbé ìyàwó tàbí ó fẹ́ ṣiṣẹ́ tàbí ó fẹ́ rin ìrìn àjò àbí ó fẹ́ da òwò pọ̀ pẹ̀lú ẹnìkan tàbí ẹlòmíràn tí kò sì mọ ìtọ́ni ọlọ́run tí kò mọ bí ẹ̀mí ọlọ́run ṣe ń ṣe amọ̀nà ó ń sọ fún wa wípé ẹ̀kọ́ ìhìn rere wípé ẹ̀mí ọlọ́run máa ń ṣe amọ̀nà fún àwọn tirẹ̀ bí ó bá farasin ó farasin fún àwọn tí ó nù ẹ̀kọ́ ìhìn rere sì ni wípé ọkùnrin kan aya kan ọkọ kan nítorí wípé ẹ̀kọ́ yìí ń sọ fún wa pé àwọn méjèèjì yóò sì di mélòó ara kan ṣé ó sọ pé àwọn mẹ́wẹ̀ẹ̀wá yóò sì di ara kan ṣé ó sọ bẹ́ẹ̀ bí ó bá jẹ́ wípé ẹ̀kọ́ yìí ẹ̀kọ́ ìhìn rere wípé ọkùnrin kan aya kan bó bá farasin ó yẹ kí ó mọ àwọn tó farasin fún ìgbà tí ọlọ́run dá ádámù obìnrin mélòó ló dá pẹ̀lú ẹ̀ ṣé ọlọ́run ò lágbára ọlọ́run ò sì ní iyè nínú kò ní òye wípé nínú gbogbo àgbáyé ọkùnrin kan ṣoṣo tó dá èyí tí ìbá fi ọgọ́rùn-ún ìyàwó ta lọ́rẹ mo ṣe bí sọlọ́mọnì ni ó ní wọn tó ẹgbẹ̀rún mo sì rò pé bí ẹnikẹ́ni bá fẹ́ aya púpọ̀ ádámù yẹ kó ní aya púpọ̀ ṣùgbọ́n nítorí pé ìlànà àti ètò ọlọ́run fún ádámù ní éfà kan ṣoṣo
mo sì fẹ́ kí o ṣe àfiyèsí wípé nígbà tí ìkún omi tó fẹ́ pa ayé rẹ pátápátá, Ọlọ́run rí ẹnìkan tí ó rí ojú rere ní ọ̀dọ̀ rẹ̀, tí ó sì ní oore ọ̀fẹ́ ní ojú rẹ̀. Èyí ni à ń pè ní Noah. Ó sì ní àwọn ọmọkùnrin mélòó, gẹ́gẹ́ bí ọmọ wọ́n jẹ́ mélòó. Noah àti àwọn ọmọ rẹ̀ ọkùnrin mẹ́tẹ̀ẹ̀ta wọ́n jẹ́ mélòó? Mẹ́rin. Bí o bá mọ ìtàn Bíbélì dáradára, àwọn ènìyàn mélòó ni ó wà nínú ọkọ̀ ìgbàlà tí ìkún omi tí ò parẹ́? Àwọn mélòó? Àwọn mẹ́jọ, ọkùnrin mẹ́rin, obìnrin mẹ́rin, ọkùnrin kan pẹ̀lú aya rẹ̀ kan ṣoṣo. Gbogbo àwọn tí wọ́n fẹ́ aya púpọ̀, tí wọ́n kó wọn kúnlé, tán wá dàbí ṣọ́ṣọ̀ṣọ́ primary school. Tó dàbí kí ọkùnrin kí ó wà láàrin ilé kó má mọ oyè àwọn ọmọ tí ó bí. Wọ́n pọ̀ tó bẹ́ẹ̀ gẹ́, kó má sì mọ ìyàwó kí ìyàwó ṣe máa sọ pé kò jẹ́ ọbẹ̀ tèmi, mo mọ̀ wípé ti ìyálé nìkan lórí ìsìn, ó dára. Kán máa ṣoògùn síra wọn. Gbogbo àwọn bẹ́ẹ̀, omi ìkún omi náà bá lọ pátápátá. Àwọn tí wọ́n yè, tí wọ́n ní ìgbàlà ní àkókò náà ni àwọn tó jẹ́ wípé ọkùnrin kan aya kan. Bó bá sì rántí ayé ti Lọ́ọ̀tì nígbà tí Ọlọ́run fẹ́ fi iná pa Sódómù àti Gomorrah rẹ̀, wọ́n pọ̀ ńbẹ. Àwọn tó fẹ́ wọn, mẹ́ta, mẹ́rin, mẹ́wàá, tàbí ogún tàbí ọgbọ̀n. Kò sí kan tó bọ́ nínú ìdájọ́ Ọlọ́run, àbí wọ́n bọ́? Rárá. Lọ́ọ̀tì tó fẹ́ aya kan ṣoṣo àti ọmọ rẹ̀ méjì tí ó wà nítòsí àwọn ni wọ́n yọ kúrò nínú ẹ. Ṣùgbọ́n aya kan tá a ti ń wí náà pàápàá, ó kúrò nínú iná Sódómù àti Gomorrah. Ṣùgbọ́n ohun tó gbàgbé sínú ayé wọn ò júlẹ̀. Ó ṣeéṣe a ò kó yẹtí lè wà lọ́kàn ẹ̀, o ò kó léèsì sọ́rùn léèsì lè wà nínú ọkàn ẹ̀. Ibi tí ìṣúra ẹ bá wà, ibẹ̀ ni ọkàn ẹ máa wà. Bó bá ní wọn síta, àwọn wọ̀nyí tí Jésù Kristì bá dé, àwọn òǹfà tó ń fa àwọn ẹlẹ́ṣẹ̀ sílẹ̀ tí ò ní jẹ́ kán lọ nìyẹn. Gbà tó oníkan sí sùúrù lérè, oníkan sébùté mẹ́ta, oníyàwó kan sí ibòmíì. Bí Jésù tiẹ̀ fẹ́ dé bó tiẹ̀ ń pé, o ò ní gbọ́ ìpè. Nítorí pé igbe ìyàwó púpọ̀, adìọ létí, ara ọ níyè. Afọ lójú ò ní mọ̀nà. Èyí tí ó tiẹ̀ jẹ́ ìyàwó kan ṣoṣo, àjọ tí wọ́n ń dá, owó tó dá síbi kan kò júlẹ̀. O ní gbogbo ẹ̀ á parun. Gbogbo àwọn ọmọ ọ̀dọ̀ tó ní, àwọn ilé tá a kọ́, àwọn dúkìá tá a ní ló ń sọ pé ọkọ mi ṣe bó máa ṣe parí nìyí. Bí àwọn áńgẹ́lì ti sọ pé ẹ sáré, ẹ jáde, ẹ má ṣe ìlọ́ra, ìdájọ́ ń bọ̀ ni Lọ́ọ̀tì pàápàá. Àánú Ọlọ́run pọ̀. Àfàsẹ́yìn. Lọ́ọ̀tì tí ó jáde láti lọ wàásù fún àwọn ènìyàn wípé Ọlọ́run fẹ́ fi ìdájọ́ iná pa ìlú yìí rẹ̀, bó sì ṣe dé tán ni ó yá o, ẹ wá jáde o, kò méyí tó máa mú. Bó ṣe mú èlé ó jùúlẹ̀, ó tún mú tìbí ó tún jùúlẹ̀, àwọn áńgẹ́lì ilé wọn ní pé ẹ jáde, bàbá yẹ jáde, iná ń bọ̀. Ó ní mò ń bọ̀, kò méyí tó máa mú nú ẹ̀. Gbà tó yá tí òmèyí tó máa ṣe ni àwọn áńgẹ́lì dì lọ́ mú pé ó yà jáde, sáà sálà fún ẹ̀mí rẹ̀. Ni ìyàwó kan náà tó fẹ́. O dúpẹ́ pé Lọ́ọ̀tì ò ní àlè ní Sódómù àti Gomorrah. Ìwọ tó sọ pé ìyàwó kan ló fẹ́ tó lálè ń ta. Gbangba adẹkùn. Kedere àbẹ̀wò. Lọ́jọ́ tí Jésù bá dé, ọ̀pọ̀lọpọ̀ àní sìsà ń kọ́, sìsà ò wà. Ní ìjọba Ọlọ́run, ní àsè ìgbéyàwó ọ̀dọ́ àgùntàn lókè, nígbà tí Jésù Kristì bá dé, bọ̀dá wa tó máa ń wàásù fún akọ́ tó máa ń wàásù nínú bọ́ọ̀sì. Tó sì jẹ́ wípé gbà tí wọ́n fẹ́ kọ́ ilé Ọlọ́run wa, olófin òkúta igunlé olófin lélẹ̀, bọ̀dá ò wà, ó lálè ń ta. Ẹ̀yin ni o mọ. Ṣé èyí tẹ́ ń fi hàn yín pé ìyàwó kan ni mo ní, ìyàwó kan ni mo ní? Ẹ̀ jókòó bẹ́ẹ̀. Jésù kúkú mọ ọkàn ẹ.
o mo bi to rin ide o mo bi to nsa lo loru o gba to juyawo ele to lo sibi kan o mo nkan to lo se o le pamọ fun eniyan sa foju la awon eyan to npamọ fun awon na okunkun riran sugbon gba ti Jesu ba de iya lenu ni lojo na awon ti won ti waasu jake jado ile Nigeria bata ba de ohun ti a ba fe won ko ekun agbon awon omo ijo miran gba ti alufa ton ba fe ku alufa miran nigba ti o ba ri awon awon deacon awon ti o je pe awon osise won ti o ba fe won ku to lo bi Jesu pe awon osise mi da awon osise o peye won o kese jari won o si nibi awon alaga bagebi awon alafarase awon foju ti won mo pe won foju won o wa inawa majo iya iparun ise nise titi ayeraye ika abamo awa wa lenu opolopo ani kin mo kin se bi won ti wi kin mo kin se atunse kin mo kin gbadura kin mo kin gba agbayori lati bo lowo ese eti an so yi ni awon angeli ni won ba mu loti ati yawo re ati awon omo mejeje o ya e jade won ba nlo won ba nlo won ne ma boju won yo e ma boju won yo ina njo e ma se panu o iyawo ba nro wi pe so gbogbo damask lace gbogbo bata onile gbogbo bolu gitan ko sese o pari niyan gbogbo eta fi igba ati akoko kojo ni iseju kan bi ise ise eyan ise atodumodun bo se njona niyan abi ere ni abi awada ni abi ati enlala ni a si je omugo a ju kini ile be won si ni e ma boju weyin ta ba ti e boju weyin nko ki lo ma sele o ba don wo ba don tan bo ti boju weyin o ba de awon iyo iwo na wo ara mi lo tin lo ni waju o ri wi pe ko gbo iro ese iyawo mo o mo wi pe nkan kan ti sele ko si to be lati boju weyin oni lo ri lo so fun pe kin de te wa seko ibeli iyawo mi ni o je kin wa joko be e sisa ke a de ri yin e wa seko bibeli ojo lo e wa gba laye wa e je ko ko wa ninu okan yin ha okan mi ni o je kin wa joko be ojo kan bo to ni mo oko to ni mo aya ni ti no ba njo ti ya nje eyan ti won pa yin keke ti won sise oro ti won so pe omi o oro oro ko sen ta tu enikan lara tori pe ojo anu ati koja patapata ode wa gbala e ku wa la wa yori ko si ni gbala ki wa e ko yi pada iyawo mi keji ni ko ni ju mi le o feran mi pupo pupo ife orun apadi ni bo se boju wa yin niyan o ni Jesu ba wa ran wa leti ki Jesu ko to lo wi pe eran ti aya lo ti o eran ti o eran ti o mu nbo o ni akoko ti Jesu ba nbo opolopo ni o dabi aya lo ti adura mi ni pe ko ma se pelu won oni ti ihinrere ti an so nipa eyi ihinrere wi pe okunrin kan aya kan bi o ba farasin o farasin fun awon ti o sonu ese ikerin ninu awon eni ti olorun aye yi ti so okan won okan won ti ko gbagbo di afoju ki imole ihinrere kristi ti o logo eni ti se aworan olorun ki o ma se mole ninu won mo n gbadura fun pe ki o ma se pelu won ihinrere ti o logo yi oro olorun ti o ma n weni mo ti o ma n gba ese lowo eni oro olorun ti o ma n fi iya eni pekun jin ki onikaluku ti o ba gbagbo ki o le je ti eni kookan wa sugbon so fun wa wipe ti ihinrere ti a n waasu re ẹkọ ọrọ ọlọrun ti o ma n tun aye ẹni ṣe ti o ma n yi ni pada ẹsẹ ìkẹrìnlá ẹjọwọ wọn si
àfọ́jú tí ń fọ̀nà han àfọ́jú ni wọ́n ò mọ̀. O ni wọ́n ṣe ń kélé olórí wípé ó ń lọ sí ẹgbẹ́ ìkẹ́kọ̀ọ́ bíbélì. Mo bá lọ tó kú bá kú fún ẹ, kò sẹ́ni tá bá ẹ lọ. Ọ̀rọ̀ yìí là ń sọ nípa ẹ̀yí, ọ̀rọ̀ yìí à nípa ẹkún. Èmi a sọ pé bó bá lọ síbẹ̀, bó bá gbọ́ràn sí èyí tí àwa afọ́jú ta ń sọ fún ẹ níbí. Bó bá lọ sí ọ̀hún tó lọ ń kẹ́kọ̀ọ́ bíbélì, bó bá bímọ, wọn ni wá bẹ́ẹ̀ kó jáde, má wà. Ṣebí báwọn èèyàn wá bá wa kọ́mọ jáde, ṣebí Jésù wá wá. Ẹ̀mí Ọlọ́run á sì wà ńbẹ̀. Bàbá ayérayé olùdámọ̀ràn á sì wà pẹ̀lú wa. Àwọn áńgẹ́lì Ọlọ́run ò sì ní fi wálẹ̀. Mi ò rò pé a tiẹ̀ ń fẹ́ kí àwọn ọ̀mọ̀tí kó wá náà pàápàá. Àbí wọ́n fẹ́ kọ́mọ tiẹ̀ jáde pẹ̀lú àwọn ọ̀mọ̀tí. Àlùfáà tó ń ṣe pé ìyẹn ló fẹ́ kó wá bẹ́ẹ̀ kọ́mọ jáde. Èyí tó ṣe lùyàwó ẹ̀ nílé tán tó gba ní sálúbàtà. Á wá kúrò mẹ́ á wá lòun wá bẹ́ẹ̀ kọ́mọ jáde. Bó bá súre àdúrà ò lè gba. Ṣọ́lọ́run kì í gbọ́ tẹlẹ́ṣẹ̀. Wọ́n á sì sọ fún wa pé bó bá lọ kẹ́kọ̀ọ́ bíbélì, bó bá lọ síbi tán ti ń sọ ọ̀rọ̀ ìgbàlà, bó bá lọ, bó bá bímọ, àní wọ́n bẹ́ẹ̀ kó jáde, jókòó lé ẹ̀. Bó bá ní wá kọ́mọ jáde, ṣebí wọ́n bá wá náà, ìnáwó náà máa kó wá sí. Wọ́n ní wá kán má bèrè bí òtẹ̀jú bisikíìtì díẹ̀. Àbí wọ́n wá lẹ́nu òfo. Àwọn onígbàgbọ́ nìkan ló lè wá lẹ́nu òfo. Àbí kì í ṣe bẹ́ẹ̀. Ṣùgbọ́n báwọn bá ti wá tí wọ́n ti ń jókòó náà ń bèrè wípé pèsè nǹkan kan sílẹ̀ ni. Àbí àmì jẹ ìrẹsì ti ọmọtẹ́ṣẹ̀ bí. Ìgbèsè náà ń kó bá wà. Bọ́n bá tiẹ̀ jókòó ilé wọn, mo tẹ̀ rò pé ó dáa náà pàápàá. Àbí ò dáa? Ṣebí láyé àtijọ́ tá a bá bímọ, wọ́n á wá mọ àmúyíra ńlé wa. Àti ilé ẹ̀ náà máa ti máa sọ̀sọ́kúsọ. Kán tó délé wọn ti ṣubú gọ́tà. Nìyàwó àlùfáà á bèrè lọ́wọ́ ẹ pé ọkọ mi kọ́ kò délé ẹ ni. Ó wá bí ṣùgbọ́n ẹ lè tọpasẹ̀ o. A wá rí i pé ọkọ ti ṣubú nu gọ́tà láti ilé ẹ. Ṣé ìgbàgbọ́ nìyẹn? Ìgbàgbọ́ ni ìfọ́jú ọkàn àti ìṣìnà púpọ̀ ni. Ó ní àfọ́jú tí ń fi ọ̀nà han ẹ̀tí ń fọ̀nà han àfọ́jú níwọ̀n. Bí àfọ́jú bá sì fọ̀nà han àfọ́jú, àwọn méjèèjì ni yóò ṣubú sínú ihò. Èyà púpọ̀ ló wà fún àwọn afọ́jú. Ṣùgbọ́n ìkìlọ̀ wà fún àwọn ènìyàn tí wọ́n ń wàásù ṣùgbọ́n tí àwọn fúnra wọn ò ní ìgbàlà. Bó bá wo Deuteronomy orí 37. Ẹsẹ̀ 22. Deuteronomy orí 37. Ẹsẹ̀ 22, 18. Ègún ni fún ẹni tí ó ṣe afọ́júlé ọ̀nà. Ẹlẹ́ṣẹ̀ tó wá jẹ́jẹ́ tiẹ̀ tó ń fẹ́ lọ sí ìjọba Ọlọ́run afọ́jú ni. Orin kan sọ fún wa ní àwọn iléèsìn pé afọ́júlé aláìgbàgbọ́ kò mọ iṣẹ́ Ọlọ́run. Gbogbo àwọn aláìgbàgbọ́, gbogbo àwọn ẹlẹ́ṣẹ̀, gbogbo àwọn tí ò tí ì rí ìgbàlà, afọ́jú ni wọ́n. Àlùfáà tí ó bá sì wàásù tí ó tún ṣì wọ́n lọ́nà, a sọ fún wa wípé ègún ni fún ẹni tí ó ń ṣi afọ́jú lé ọ̀nà. Gbogbo ènìyàn yóò sì wí pé àmì. Orí 22, Deuteronomy orí 22, ẹsẹ̀ 31. Ohun tó máa ń ṣẹlẹ̀ sí àwọn afọ́jú nìyí. Ìwọ ó sì máa fi ọwọ́ tálẹ̀ lé ọ̀sán gangan. Bí afọ́jú ti fi ọwọ́ tálẹ̀ nínú òkùnkùn. Ìwọ kì yóò sì rí rere lé ọ̀nà rẹ. Àwọn tí ó ṣa Ọlọ́run tìlẹ̀ à ń sọ fún báyìí. Mo ń bẹ Ọlọ́run pé kí èyí kí ó má ṣe jẹ́ ìpín rẹ. Àwọn tí wọn ò kọ ẹ̀ṣẹ̀ wọn sílẹ̀. Àwọn tí wọ́n ń wa wọ́n mọ́ bóyá ìyàwó kejì, ìyàwó kẹta, ìyàwó kẹrin. Ó ń sọ fún wa wípé àfọ́jú ni wọ́n o. Ó sì ń sọ wípé wọn kò ní rí ire lé ọ̀nà wọn. Ẹni ìnilára ṣá àti ẹni kíkó lé ọjọ́ gbogbo ni wọn ó jẹ́. Kò sì sí ẹni tí yóò gba irú ènìyàn bẹ́ẹ̀. Ṣùgbọ́n
Jesu Christi bi o ti so fun wa ni isaaju o so fun wa wi pe ohun ni ohun wo awon afoju ohun lo nwo won san o maku ori kewa ki a to lo gbadura ni asale yi nisisin yi ati mo awon afoju ni awon ti o ri ona olorun awon ti ko ti mo iye aini pekun awon ti olorun aye yi ti o ti ra ni iye ti o ti poli oju awon ti oso aye aye jije awon ti o ti ra ni iye awon ti o ti poli oju awon ti o fi rere pe ibi awon ti o fi ibi pe rere awon ti ko ri imole ogo ti hin rere awon wonyi li afoju ṣugbọn a ni eleri Jesu Christi wi pe ohun ni o wa mu iriran itunriran ba awon afoju a si n fe ka Mark ori kewa yi lati mo bawo ni Jesu Christi se n se iru nkan be bo ba je afoju bo ba je elese bo ba je eni ti o ni ilo igbala ti Jesu Christi mu wa wo lati ese ikerindini 46 Mark ori kewa ese ikerindini 50 won si wa si Jericho bi o si ti n jade kuro ni Jericho pelu awon omo ehin re ati opo awon eniyan Bartimeo afoju omo Timeo joko leba ona o n sagbe ranti o gbogbo awon elese ni won ma n sagbe bo je obirin a ma toro owo lowo awon okunrin bo je okunrin a ma wa sekere pelu abetele gbogbo afoju patagba lo n sagbe awon elese ti imole ihire o ti imole si loju won ma n sagbe nigba ti o gbo pe Jesu ti Nazareti ni o bere si kigbele ohun rara wi pe Jesu iwo omo Davidi saanu fun mi bi a ba n gbadura awon elomi won mo ba ti gbadura won adake sibe bo ba dake Yoruba so fun awi pe tara ya ba e dake oni ṣugbọn ti elese ba mo ise re ki pe lori ikunle bo ba kigbe to Olorun wa to so fun Olorun wi pe elese ni mi to tiju to so fun Olorun bo se je ile e ona e iwa e irin e isise e to so gbogbo e patapata fun Olorun to kigbe le ohun ra pe saanu fun mi iwo omo Davidi saanu fun mi elese ni mi oju mi fo si ogo re oju mi fo si ihirere oju mi fo si eko ti o ye koro ni ese ikeji din ni 50 opolopo si ba wi ki o pa enu re mo bon se n ba ewe niyan bo ba de le nsin o sese ki oko ki o titi lekun ko mu kokoro ko lo wa kan lekun titi ti bo ba si de agbayin ko le wole a ora wole ifoju okan ni iwo to wa ko be yan se nse ore fun oko be yan se ntoju oko be yan se nferan oko toko wa ro pe o lo se nkan ti o da to tun ti e mota bi o ba je ifoju okan iwo to wa wa bi Jesu bi a se se olore ati ile re ni rere sugbon ti oko ti oye oye ta si so fun wi pe joko bo ba fe ki ile ko gba emi pelu e ye gbadura ye lo fe ko bibeli bibeli je ti poju osan bibeli oru bibeli aro bibeli ki lo de to be iya ni pekun lo de to be won so fun o painu re mo iwo lo ni panu mo ti o mo bi to tin bo si mo bi to nlo abo mo bi to nlo ijoba olorun la fe lo bo jomode nile ewe ni bo ba tin ke pe olorun wi pe afoju ni mi fi ona han mi lami loju ni baba ati iya tin so npe gbo o to ba je ti oro hin rere ti oro igbala ni ile ewe e adekun e kekere niyan bibeli ni bi iya ati baba ba ko mi sile oluwa yo tewo gba mi bo si je omo ni bi ise bo ti n di ago marun ti ago marun abo lo n so fun oga ibi ise pe mu n lo se eko bibeli lo so wi pe aye ma gba e o
níbi iṣẹ́ mi ló ti ń sọ pé ó ń lọ sí ẹ̀kọ́ bíbélì àwa ta wá kù sẹ́nu iṣẹ́ kọ́ àwa ẹlẹ́ṣẹ̀ mi ò sọ bẹ́ẹ̀ o èmi ẹlẹ́ṣẹ̀ mi fẹ́ lọ gbọ́ ọ̀rọ̀ ọlọ́run bẹ́lẹ́ṣẹ̀ ṣe nígbàlà tó bá lọ kò fọ̀n ṣọ̀hún àárọ̀ la máa wà síbi iṣẹ́ oṣù gbọ́ ò sì gbé bíbélì ẹ ó ń bọ̀ ìgbà tó bá sì dé láàárọ̀ a ní kó lọ gba ìwé lọ́wọ́ ẹni tó ń gbé lọ́dọ̀ ẹ̀ wípé tb bá máa wọ̀ fún ẹ gẹ́gẹ́ bí ilé iṣẹ́ ẹ̀kọ́ bíbélì yẹn ò ní lọ mọ́ wọ́n ń sọ fún ẹnìyẹn pé kó dákẹ́ àdúrà gbígbà kó dákẹ́ láti máa wá ìrànwọ́ lọ́dọ̀ ọlọ́run ẹlẹ́dàá rẹ àwọn ò sì lè ràn ọ́ lọ́wọ́ bórí ẹ bá yí níbi tó wà yẹn wọ́n á fọ ọ́ tiẹ̀ jáde ìgbà tán bá ti gbé ẹ débi dọ̀hún títí ìyá ẹ pàápàá máa sọ pé bó tiẹ̀ kú pàápàá ó sàn wàhálà ti pọ̀ jù bára ẹ ò dá bó ń yàgbẹ́ sórí ibùsùn ẹ ìgbà tán bá ti yí aṣọ ẹ padà lẹ́ẹ̀mejì tí gbogbo ẹ ń rùn kù ná máa sọ pé bó tiẹ̀ kú pàápàá a kàn lè fọwọ́ ara wa pa ni bó o sì kú mọ́ fẹ́ sin ẹ bẹ́ẹ̀ nìkan fẹ́ tiwọn sínú ó ṣọ́ra ẹ o fẹ́ tì mí sínú kòtò ni ẹ ṣe bó o fẹ́ràn ẹ ṣé bó sọ pé bí náà jó màá bá lọ bójú ń rọ èmi pẹ̀lú ẹ ni àìrọ́ o kìí ṣe ti kú o àwọn ọ̀rẹ́ tí ò fẹ́ kó nígbàlà nìyẹn àwọn tó ń pọ́nlé lónìí bó bá ti kú báyìí tó ti pajúdé náà ti wá ìwé àkáǹtì owó ẹ náà ti sọ pé kí ló fi ilẹ̀ bó o bá fi nǹkan sílẹ̀ tán rí ₦10 nínú wọn ni alákọ̀ọ́rí ó ti fún ṣọ́ọ̀ṣì ní gbogbo ẹ̀ owó ni wọ́n ń wá orùkàn fẹ́ràn owó ẹ náà fẹ́ràn bó bá dọ̀la tó ń datọ́ lẹ́nu tí gbogbo apá ẹ ọ̀tún tí gbogbo ẹ rọ wọn ní wálé ẹ mọ́ àwọn tó ń fẹ́ kó gbàdúrà bí wàhálà bá sì di ọlọ́run nìkan ló lè ràn ọ́ lọ́wọ́ wọn ò sì ní jẹ́ kó ké pé ọlọ́run tó lè ràn ọ́ lọ́wọ́ ó jẹ́ jù wọ́n lẹ̀ wọ ẹsẹ̀ tí à ń kà ọ̀pọ̀lọpọ̀ sì bá a wípé kí ó pa ẹnu rẹ̀ mọ́ ṣùgbọ́n òun sì kígbe jù bẹ́ẹ̀ lọ ìwọ ọmọ dáfídì ṣàánú fún mi jésù sì dẹsẹ̀ dúró ó sì pàṣẹ pé kí a pè é wá wọ́n sì pe afọ́jú náà wá wọ́n sì wí fún un pé túju ká dìde ó ń pè ọ́ ó sì bọ́ ẹ̀wù rẹ̀ sọnù ó dìde ó tọ jésù wá kí ni ṣe tó bọ́ ẹ̀wù rẹ̀ sọnù ó fẹ́ lọ rí ọba àwọn ọba olúwa àwọn olúwa aṣọ ìdọ̀tí aṣọ ẹ̀ṣẹ̀ aṣọ burúkú ó yan sọnù aṣọ àkísà aṣọ ẹ̀gbin ó yan sọnù kúrò lọ́kàn ẹ̀ bó ti ń lọ bá ọlọ́run tó ń sọ pé ọlọ́run ṣàánú fún mi tó ń sọ pé jésù ń pe ọ̀fẹ́ gbọ́kàn ẹ̀ là bẹ́ẹ̀ ni gbogbo aṣọ ẹ̀rọ tó ń pa tẹ́lẹ̀tẹ́lẹ̀ aṣọ ẹ̀ṣẹ̀ aṣọ ìrìndé òru gbogbo ètò oní tẹ́lẹ̀tẹ́lẹ̀ ó yan ọgbọ́ ẹ̀ sọnù ìjẹ́wọ́ ẹ̀ṣẹ̀ nìyẹn ó ń kọ ẹ̀ṣẹ̀ sílẹ̀ nítorí pé ọba àwọn ọba kì í lajú rí ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀gbin gbogbo ìdọ̀tí tó wà nígbèsè ayé ẹ wà á kọ̀ wọ́n sílẹ̀ bó bá ń bọ̀ lọ́dọ̀ jésù sì dáhùn ó sì wí fún un pé kí ni ìwọ fẹ́ kí èmi kí ó ṣe fún ọ àfọ́jú náà sì wí fún un pé rabboni olùkọ́ni kí èmi kí ó lè ríran jésù sì wí fún un pé máa lọ ìgbàgbọ́ rẹ mú ọ láradá lójú kan náà ó sì ríran ìgbà tó sì ríran tán ó bá ń wálé aṣẹ́wó káàkiri mo ṣe bí àwọn tí wọ́n lọ sí léèsì ẹ̀ mo lọ sí ìpàdé ìta gbangba mo ti bá jésù pàdé wọn náà bá jésù pàdé wọ́n tún bọ̀nà ilé ọtí lọ mo bá jésù pàdé ìrédè orúkọ jù wọ́n lẹ̀ ìyẹn ò bá jésù pàdé ó sì wọ́n wá ni ó ní ó sì ríran ó sì ń tọ jésù lẹ́yìn ilé ọ̀nà mo gbàgbọ́ wípé lónìí bí ọlọ́run ti ń là ọ́ lójú ẹ̀mí tó ń fi ìhìnrere hàn ọ́ tó ń darí ẹ̀ṣẹ̀ rẹ jìọ́ tó ń wẹ ẹ̀ṣẹ̀ rẹ nù tó sì ń sọ wípé lọ kí o máa ríran ẹni tó bá ríran bó ti ń ka bíbélì a máa yí ọ ìfẹ́ bíbélì a wà lọ́kàn ẹ ọ̀rọ̀ ìhìnrere ẹ̀kọ́ tó yẹ kóró a máa dùn mọ́ ọ bó ń sọ pé ìyàwó méjì ò da gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́run èyí kejì tó ti fẹ́ ṣe kejì ló ti ń béèrè àmọ̀ràn wípé kí ni kí n ṣe báwo ni kí n ṣe sọ fún kó lè lọ bí ọlọ́run sì ti ń dárí jọ bẹ́ẹ̀ ló ń fi agbára fún ọ máa lọ má ṣe dẹ́ṣẹ̀ mọ́ ìgbésí ayé àyípa bó ti ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ò ní lè jà mọ́ bó ti ń búyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀ èébú adé ohun ìríra fún ọ bó ti ń wọ aṣọ tí ó bò tì jù tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó ń fi ìhòòhò rẹ hàn gbogbo àṣírí ara ẹ tó ń fi àwọn ọkùnrin àbí àwọn obìnrin ẹlẹ́gbẹ́ ẹ bó bá ti ń dé ní ìgbàlà bẹ́ẹ̀ ló ń bo ìhòòhò rẹ gbogbo ọ̀ṣọ́ ayé tó kọ́kọ́ra tẹ́lẹ̀tẹ́lẹ̀
ètí èṣù bẹ́ẹ̀ ọ níṣẹ́ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ tó ń fi àwòrán èṣù hàn bó ti nígbàlà bẹ́ẹ̀ ni gbogbo ẹ̀ ló ń di ìríra sí ọ. Àwọn èèyàn tán bá rí ẹjọ́ kejì wọn á sọ pé tí ò sí nǹkan o wà ní kò sí nǹkan wà ní kí ló dé tán sọ bẹ́ẹ̀ wọ́n ní o yí padà ni ògo jésù ẹ̀ wà jésù nìyẹn a ní èyí tẹ́ kó gbogbo èyí tẹ́ ń kó sétí ńkọ́ àti handcuff tẹ́ ń kó sọ́wọ́ ṣe mọ èyí tán fi ń di àwọn ẹlẹ́wọ̀n wọ́n wá fẹ́ mú wọn lọ sínú black maria èyí tán ń kó sọ́wọ́ àti okùn tá ń so mẹ́ran lọ́rùn tó ń kó sọ́rùn tẹ́lẹ̀tẹ́lẹ̀ wà ní ọlọ́run ti já okùn kúrò lọ́rùn mi èyí tán ń kó sẹ̀sẹ̀ nǹkan pátápátá lọ́lọ́run ti já kúrò ara mi wá mọ ara mi fúyẹ́ gbogbo ẹrù èṣù pátápátá àti lórí bẹ́ẹ̀dì ni o àti lábẹ́ bẹ́ẹ̀dì àti èyí tá a so mọ́ ojú wíńdò àti èyí tá a so sọ́rùn àti èyí tá a fi sí ìka ọwọ́ gbogbo ẹ̀ pátápátá ni mo ti yán sọ́nù ẹ̀jẹ̀ jésù ti wẹ̀ mo ti di mímọ́ nísinsìnyí ojú mi là dáadáa èyí tí mo rò pé kò sí nǹkan tó burú nù ẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ ìgbà tí mo jẹ́ afọ́jú nísìnyí mo mọ̀ pé nǹkan burú nù ẹ̀ ìgbàlà nìyẹn o bọ́kùnrin bí jésù ti ń là á lójú bẹ́ẹ̀ ló ń ju àwọn nǹkan tó ti kọjá lójú wọn sílẹ̀ ló ń tẹ̀lé jésù bó bá gbàdúrà lónìí tó sọ fọlọ́run wípé là mí lójú dárí ẹ̀ṣẹ̀ mi jì mí bọ́lọ́run bá sì ti dáríjì ọ tẹ́lẹ̀tẹ́lẹ̀ kó máa dúpẹ́ lọ́wọ́ ọlọ́run bó bá ti nígbàlà ìsọdí mímọ́ ló tẹ̀lé wàá máa ní ọlọ́run sọ ọkàn mi di mímọ́ gbogbo ìgbésí ayé ẹ wàá kó lé ọlọ́run lọ pátápátá pé ọ̀nà tiẹ̀ ni mo fẹ́ rìn ìfẹ́ ni mo fẹ́ ṣe iṣẹ́ ni mo fẹ́ ṣe bó bá ti ń sọ bẹ́ẹ̀ iná láti ọ̀run wá ẹ̀jẹ̀ jésù á sọ ọkàn rẹ di mímọ́ bó bá sì ti ń sọ ọkàn rẹ di mímọ́ bẹ́ẹ̀ ló ń bèrè fún agbára mímọ́ kí a fi agbára kún ọ láti ṣe iṣẹ́ ìsìn tí ó tọ̀nà bó bá sì ní ìgbàlà kó sọ fọlọ́run á gba ọkàn rẹ là á sì ṣe ọ lójú ti ẹ̀mí. Ẹ̀mí wípé mi ò nílò ẹ̀kọ́ ìyìn rere ò jẹ́ kí ó jẹ́ tiwa orí kunkun àti agídí ìyàn jíjà àti ọ̀tẹ̀ lílòdì sí ọ̀rọ̀ ọlọ́run ò jẹ́ kí èyí ni kí ó jẹ́ tiwa bí ó ṣe tiwa ni àwa ni ó fún ní ọkàn tí ó rọ̀ tí ó ń fẹ́ gbọ́ tí ó ń fẹ́ gbà tí ó ń fẹ́ gbàgbọ́ bàbá nítorí irú àánú yìí nítorí ó dá wa lọ́lá bẹ́ẹ̀ gba ọpẹ́ àti ìyìn wa à ń bẹ̀ ọ́ gẹ́gẹ́ bí o ti jẹ́ kí ó yé wa wípé ìyà ìṣẹ́ ìparun àti ìdájọ́ wà fún àwọn tí ó kú ní ipò ìfọ́jú wọn àwọn tí ọlọ́run ayé yìí fọ́ lójú àwọn tí ohun ọ̀ṣọ́ ayé ìrìn ayé ìwà ayé tí ó ra ní iyè ó ń jẹ́ kí ó di mọ̀ fún wa wípé ìdájọ́ ń bọ̀ fún wọn ǹjẹ́ à ń bẹ̀ ọ́ wípé gbogbo àwọn tí ó ti gbọ́ ọ̀rọ̀ yìí tí wọ́n sì ń ronúpìwàdà tọkàntọkàn tí wọ́n ń bẹ̀bẹ̀ fún oore ọ̀fẹ́ àti àánú láti ọ̀dọ̀ rẹ tí wọ́n sì ń fẹ́ ìdáríjì ní ẹ̀kúnrẹ́rẹ́ fi fún ọ ní orúkọ jésù ṣàánú fún oníkólukó wa ǹjẹ́ gbogbo àwọn tí ó ti yí padà àwọn tó ti dárí ẹ̀ṣẹ̀ wọn jì à ń bẹ̀ ọ́ wípé ìwà wọn ìgbésí ayé wọn jẹ́ kí ó di ọ̀tún ìyípadà tó tọ́ láti òkè wá jẹ́ kí ó jẹ́ tiwọn ọkàn tó ń kórira ẹ̀ṣẹ̀ ẹ̀mí tí ó ń sá fún ẹ̀ṣẹ̀ nígbà gbogbo níbi gbogbo jẹ́ kí ó jẹ́ ti olúkúlùkù wa ní orúkọ jésù a mọ̀ wípé bí a ti ń padà lọ sí ilé àwọn tí wọn ò fẹ́ lọ jọba ọ̀run tí wọn ò sì fẹ́ ká lọ àwọn tí wọ́n máa ń pani lọ́kàndà àwọn atanijẹ́ àwọn afọ́jú tí wọ́n ń fi ọ̀nà han afọ́jú ó ṣeé ṣe kí wọn kí ó fẹ́ dá a padà ní ojú ọ̀nà yín rere yìí bàbá yọ wá kúrò lé ọwọ́ wọn bí wọ́n bá ti ń sọ̀rọ̀ tí wọ́n fẹ́ pa wálé ọkàn dà jẹ́ kí ẹ̀mí rẹ kí ó ṣe ààbò fún wa ìpinnu tí a ti ní pẹ̀lú rẹ láti wà pẹ̀lú jésù kristi títí dé òpin má jẹ́ kí a yẹ ìpinnu yìí ní orúkọ jésù pa wá mọ bí a ti ń lọ pèsè ọkọ̀ fún wa bí a ti ń lọ ṣàmọ̀nà wa ní ibi owó tá a ń lọ
a si n be o wepe gege bi a ti di eni igbala awon ti o ti gbala awon ti o ti dare ise won di awon ti o ti so de da titun a n be o wepe lese kese ti o tin sese yi ni okan wa ni ka ma di ajin rere lati so itan agbelebu fun awon elomiran adupe po ti gbo ni roko Jesu Kristi Oluwa wa.

àti ọgbọ́n àwọn ẹlẹ́rìí òtítọ́ ni ó mú wa wá sí apá kejì nínú ìwàásù ti òní. Lákọ̀ọ́kọ́, kí a kọ́kọ́ wo ìwàásù. Àwa tí a sọ wípé a jẹ́ ẹlẹ́rìí àti bá Jésù pàdé, a sì lọ ń sọ fún àwọn ẹlòmíràn wípé àwọn pàápàá wọ́n lè ní ìgbàlà, wọ́n lè ní ìdáǹdè, a lè pèsè wọn sílẹ̀ fún ọ̀run. Kí ni ìwàásù wa? Jẹ́ kí a lọ sí ìwé ìhìnrere ti Lúkù orí ìkẹrìnlélógún láti ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta ẹsẹ̀ àádọ́ta dín mẹ́rin. Ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, kí Kristi kí ó jìyà àti kí ó sì jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú, àti kí a wàásù ìrònúpìwàdà àti ìdáríjì ẹ̀ṣẹ̀ ní orúkọ rẹ̀ ní orílẹ̀-èdè gbogbo, bẹ̀rẹ̀ láti Jerusalem lọ. Ẹ̀yin sì ni ẹlẹ́rìí nǹkan wọ̀nyí. Bí a bá ń sọ wípé ẹlẹ́rìí, bí a bá ń sọ wípé ẹni tí ń wàásù ìhìnrere, èyí jẹ́ wípé a ti mọ ohun tí Jésù Kristì ṣe. Òòrí nínú ẹsẹ̀ ìkẹrìndínláàádọ́ta. Ó ní ó sì wí fún wọn pé bẹ́ẹ̀ ni a ti kọ̀wé rẹ̀, pé kí Kristì kí ó jìyà, kí ó sì jíǹde ní ijọ́ kẹta kúrò nínú òkú. Jẹ́ kí a dúró níbẹ̀ ná. Sórí ohun tí a ń pè ní ìhìnrere, ó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run láti inú Bíbélì, ṣùgbọ́n àwọn ẹlòmíràn òye òye wọn nípa ìhìnrere. Ó ṣeéṣe kí a máa sọ ìtàn inú Bíbélì. Bí a bá sọ ìtàn inú Bíbélì, bí a kò bá mú ìtàn yìí wá sí iṣẹ́ tí Jésù Kristì ṣe fún ìgbàlà wa, a ò tí ì wàásù ìhìnrere. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ, jẹ́ kí n ṣe àpẹẹrẹ yìí fún ọ. Ó ṣeéṣe kí a ka Bíbélì, kí a sọ wípé Ọlọ́run dá ènìyàn, wípé agbára Ọlọ́run tóbi púpọ̀. Agbára Ọlọ́run yìí ó sì dá ènìyàn. Ó ṣeéṣe kí oníwàásù kí ó sọ láti ibẹ̀ wípé agbára Ọlọ́run kì í bàá tì, wípé bí Ọlọ́run bá ní agbára láti lè dá ènìyàn, jẹ́ ò rí wípé Ọlọ́run ní agbára tó jẹ́ wípé kò sí ohun tó ṣòro fún Ọlọ́run láti ṣe. Lóòótọ́ ni, ṣùgbọ́n kò tí ì wàásù ìhìnrere. Kò tí ì sọ fún wa wípé Jésù Kristì kú fún ẹ̀ṣẹ̀ wa, àti wípé ó lè yí wa padà. Ṣóró ohun tá ń pè ní ìhìnrere ni wípé a ti jẹ́ ọ̀daràn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a ti jẹ́ ẹlẹ́ṣẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀, oníkúpani ènìyàn. Ṣùgbọ́n Jésù Kristì wá, a sì fi agbára fún, a fi àṣẹ fún wípé nípa ìtùtù ẹ̀jẹ̀ rẹ̀ kí ó bá lè gbà wálà kúrò nínú ẹ̀ṣẹ̀ wa. Bí a bá sọ wípé Ọlọ́run dá ènìyàn, òótọ́ ni. Ṣùgbọ́n bí a bá sọ wípé ṣùgbọ́n ènìyàn ṣubú ní ọgbà Ídẹ́nì, láti ìgbà yìí ni gbogbo ènìyàn ti ṣẹ̀ tí a ti kùnà ògo Ọlọ́run. Ṣùgbọ́n ní àkókò tí ó yẹ, Ọlọ́run nínú ìfẹ́ rẹ̀, ó rán Jésù Kristì sí wa sínú ayé yìí, kí ó ba lè kú fún ẹ̀ṣẹ̀ wa, kí ó ba lè kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí ó ba tún lè tún wa dá, kí ó ba tún lè tún wa ṣe, kí ó ba lè yí ìgbésí ayé wa padà, kí èyí tí a ti sọnù ní ìgbà ìṣubú ti Ádámù, kí a ba lè rí gbà padà nípasẹ̀ Jésù Kristì. Èyí jẹ́ pé à ń wàásù ìhìnrere. À ń sọ nípa ikú àti àjíǹde Jésù Kristì, kí a ba lè ní ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ìgbàlà ọkàn wa. Ẹlòmíràn wọn kì í mọ̀ wípé a ní láti wàásù ìhìnrere kí a ba lè ní ìgbàlà. Ó ṣeéṣe ẹlòmíràn lè wàásù wípé Dáfídì ó dẹ́ṣẹ̀ àgbèrè. Èyí kì í ṣe wàásù ìhìnrere. Bí a bá sọ wípé ṣùgbọ́n ó wá sọ̀dọ̀ Ọlọ́run, ó sọ̀rọ̀ ìdáríjì, ó sọ fún Ọlọ́run wípé lóòótọ́ ni mo ti dẹ́ṣẹ̀, ṣùgbọ́n nínú àánú rẹ, nu ìrékọjá mi nù kúrò, dá àyà tuntun sínú mi Ọlọ́run, kí o sì tún ọkàn dídúró ṣinṣin ṣe sí inú mi. Jẹ́ kí n rí ayọ̀ ìgbàlà rẹ, kí ayọ̀ ìgbàlà rẹ kí ó padà tọ̀ mí wá. Bí a bá wàásù bẹ́ẹ̀, tí a sì wá sọ wípé àwa náà tí a ti dẹ́ṣẹ̀, gẹ́gẹ́ bí Dáfídì bí ó ti dẹ́ṣẹ̀. Bí a bá wá sọ̀dọ̀ Ọlọ́run nísinsìnyí, ọjọ́ òun di aláàánú, kò ní tawánù bí ó ti wù kí ó rí, wípé yóò darí ẹ̀ṣẹ̀ wa jì wá. Gbà tí a bá ti ń wàásù ìdáríjì ẹ̀ṣẹ̀ nípasẹ̀ Jésù Kristì, nípasẹ̀ ẹ̀jẹ̀ Jésù Kristì.

ṣùgbọ́n kò gbé kàwọn láyà, kò gbé kàwọn lójú ní kíákíá wípé ẹlẹ́ṣẹ̀ nìyí o, èèyàn búburú nìyí, nítorí wípé ẹni tí kò láàánú, ẹrí àbúrò yín tí ẹ tà sóko ẹrú, ẹrò wípé ẹ fẹ́ bá tèmi jẹ́ ni, ẹ wò bí mo ṣe wà ń sìn, kò sọ bẹ́ẹ̀ o. Ṣùgbọ́n ó ṣoore fún wọn, ó fún wọn lóúnjẹ, gbogbo nǹkan tí wọ́n fẹ́ rà ó fún wọn, ó tún fi owó wọn, ó tún fi padà sínú àpò wọn. Bí wọ́n ṣe ń lọ lójú títì lẹ́gbẹ̀ẹ́ ọ̀nà, tí wọ́n dé ibùsọ̀ kan ni wọ́n dúró wípé kí wọn kí ó sinmi díẹ̀.

Lord. We are grateful, Lord. We are grateful, Lord.

but your social man, you can never enter there.

So if at the judgment bar sinful spot your soul shall mind,

Pastor Day. Is the way just obey, just obey, just obey.

0: Today we're going to continue.
1: Lóní, a ó tẹ̀síwájú pẹ̀lú Bíbélì kíkà wa. Ṣùgbọ́n kí a tó kà á, ẹ jẹ́ kí a tẹríba láti gbàdúrà. Bàbá, à ń béèrè wípé ẹ ó sí ojú òmòye wa. Bí a ti ń ka ọ̀rọ̀ yín báyìí, à ń béèrè wípé àwọn ẹsẹ̀ tó ṣe kókó tó ní ṣe pẹ̀lú àìní àti àwọn ìṣòro ayé wa nípa ti ẹ̀mí àti nípa ti ìdáwọ́lé wa, ẹ ó tẹ̀ mọ́ ọkàn wa, ẹ wà pẹ̀lú wa, ẹ sì wà níyè, ẹ tọ́ wa, ẹ kọ́ wa. Bí a ti ń kà nísinsìnyí, ní orúkọ Jésù ni mo gbàdúrà. À ń tẹ̀síwájú pẹ̀lú kíkà báyìí.
2: The first book of the Chronicles.
1: Kóníkà kìíní orí kẹfà. Kóníkà kìíní orí kẹfà. Àwọn ọmọ Lefi, Gasoni, Goati àti Mirari, àti àwọn Koati, Amramu, Isari, àti Ebroni, Useli, àti àwọn Amramu, Aroni, àti Mose, àti Miriamu, àwọn ọmọ Aroni, Nadabu, àti Abihu, Eleseri àti Tamari. Eleseri bí Finiasi, Finiasi sì bí Abisua, Abisua sì bí Buki, Buki sì bí Usi, Usi sì bí Serabia, Serahia sì bí Muraoti, Muraoti bí Amirai, Amirai sì bí Aitubu, Aitubu sì bí Sadoki, Sadoki sì bí Ahimasi, Ahimasi sì bí Asaria, Asaria sì bí Jehonani, Jehonani sì bí Asaria. Òun náà ni ẹni tí ń ṣiṣẹ́ àlùfáà ní tẹ́ḿpìlì ti Solomoni kọ́ ní Jerusalemu. Asaria sì bí Amaria, Amaria sì bí Aitubu, Aitubu sì bí Sadoku, Sadoku sì bí Salumu, Salumu sì bí Ikea, Ikea sì bí Asaria, Asaria sì bí Serahia, Serahia sì bí Jehosadaki, Jehosadaki sì lọ sí oko ẹrú nígbàtí Olúwa kó Júdà àti Jerusalemu lọ nípa ọwọ́ Nebukadnesari. Àwọn ọmọ Lefi, Gasomu, Koati àti Mirari. Wọ̀nyí sì ni orúkọ àwọn ọmọ Gasomu, Libni àti Simei. Àwọn ọmọ Koati ni Amramu àti Isari àti Ebroni àti Useli. Àwọn ọmọ Mirari, Mali àti Musi. Wọ̀nyí sì ni ìdílé àwọn ọmọ Lefi gẹ́gẹ́ bí àwọn bàbá wọn. Ti Gasomu, Libni ọmọ rẹ̀, Jọti ọmọ rẹ̀, Sima ọmọ rẹ̀, Jua ọmọ rẹ̀, Ido ọmọ rẹ̀, Sera ọmọ rẹ̀, Jeatarai ọmọ rẹ̀. Àwọn ọmọ Koati, Aminadabu ọmọ rẹ̀, Kora ọmọ rẹ̀, Asiri ọmọ rẹ̀, Ekana ọmọ rẹ̀, àti Ebiasafu ọmọ rẹ̀, àti Asiri ọmọ rẹ̀.

ọmọ rẹ̀ agali ọmọ rẹ̀ asaya ọmọ rẹ̀ wọ̀nyí sì ni àwọn tí dáfídì yàn se olórí iṣẹ́ orin ní ilé olúwa lẹ́yìn ìgbà tí àpótí ẹ̀rí olúwa ti ní ìsinmi wọ́n sì fi orin ṣe ìsinmi níwájú ibùgbé àgọ́ àjọ títí solomoni fi kọ́ ilé olúwa ní jerusalem tán wọ́n sì dúró ti iṣẹ́ oyè wọn gẹ́gẹ́ bí ipa wọn wọ̀nyí sì ni àwọn tí ó dúró pẹ̀lú àwọn ọmọ wọn nínú àwọn ọmọ kwati amani akọrin ọmọ jueli ọmọ simeli ọmọ ikana ọmọ jeramu ọmọ elieli ọmọ tobia ọmọ sufu ọmọ ikana ọmọ mayati ọmọ amasai ọmọ ekana ọmọ jueli ọmọ asaria ọmọ sefania ọmọ taati ọmọ asiri ọmọ ebisafu ọmọ kora ọmọ isari ọmọ kwati ọmọ lefi ọmọ israeli àti arákùnrin rẹ asafu tí ó dúró ní ọwọ́ ọ̀tún rẹ̀ ni asafu ọmọ brekai ọmọ simea ọmọ mikaeli ọmọ besania ọmọ mikaya ọmọ etni ọmọ sera ọmọ adaya ọmọ etani ọmọ sima ọmọ sime ọmọ jati ọmọ gasomu ọmọ lefi àwọn arákùnrin wọn àwọn ọmọ merari dúró lọ́wọ́ òsì etani ọmọ kisi ọmọ abdi ọmọ maluku ọmọ asabai ọmọ amasia ọmọ ikea ọmọ amsi ọmọ bani ọmọ sameri ọmọ mali ọmọ musi ọmọ mirari ọmọ lefi arákùnrin wọn pẹ̀lú ni àwọn ọmọ lefi tí a yàn sí onírú iṣẹ́ gbogbo ti àgọ́ ilé olúwa ọlọ́run ṣùgbọ́n aroni àti àwọn ọmọ rẹ̀ ń rúbọ lórí pẹpẹ ẹbọ sísun àti lórí pẹpẹ tùràrí a sì yàn wọ́n sí gbogbo iṣẹ́ ibi mímọ́ jùlọ àti láti ṣe ètùtù fún israeli gẹ́gẹ́ bí gbogbo èyí tí mose ìránṣẹ́ olúwa ti pa ní àṣẹ wọ̀nyí sì ni àwọn ọmọ aroni eliasari ọmọ rẹ̀ finiasi ọmọ rẹ̀ abisau ọmọ rẹ̀ buki ọmọ rẹ̀ usi ọmọ rẹ̀ serahai ọmọ rẹ̀ miraoti ọmọ rẹ̀ amariai ọmọ rẹ̀ aitubu ọmọ rẹ̀ sadoku ọmọ rẹ̀ aimasi ọmọ rẹ̀ wọ̀nyí sì ni ibùgbé wọn gẹ́gẹ́ bí ibùdó wọn ní agbègbè wọn ti àwọn ọmọ aroni ti ìdílé àwọn ọmọ kwati nítorí tí wọ́n ní ìpín kìíní wọ́n sì fún wọn ní ebroni ilẹ̀ juda àti ìgbèríko rẹ̀ yìí káàkiri ṣùgbọ́n oko ìlú náà àti ilé tó wọn ni wọ́n fi fún kálẹ́bù ọmọ jófúnì wọ́n sì fi ìlú juda fún àwọn ọmọ aroni àti ebroni ìlú abo àti libna pẹ̀lú ìgbèríko rẹ̀ àti jatiri àti estamoa pẹ̀lú ìgbèríko wọn àti ileni pẹ̀lú ìgbèríko rẹ̀ debiri pẹ̀lú ìgbèríko rẹ̀ àti asani pẹ̀lú ìgbèríko rẹ̀ àti betsemesi pẹ̀lú ìgbèríko rẹ̀ àti láti inú ẹ̀yà benjamini geba pẹ̀lú ìgbèríko rẹ̀ àti alemeti pẹ̀lú ìgbèríko rẹ̀ àti anatoti pẹ̀lú ìgbèríko rẹ̀ gbogbo ìlú wọ̀nyí ni ìdílé wọn jẹ́ ti mẹ́tàlá àti fún àwọn ọmọ kwati tí ó kù ní ìdílé ẹ̀yà náà ni a fi kèké fi ìlú mẹ́wàá fún nínú àbọ̀ ẹ̀yà àní láti inú àbọ̀ ẹ̀yà manase àti fún àwọn ọmọ gesomu ní ìdílé wọn láti inú ẹ̀yà isakari àti inú ẹ̀yà aseri àti láti inú ẹ̀yà naftali àti láti inú ẹ̀yà manase ní basani ìlú mẹ́tàlá fún àwọn ọmọ mirari ní ìdílé wọn ni a fi kèké fi ìlú méjìlá fún láti inú ẹ̀yà rubeni àti láti inú ẹ̀yà gadi àti láti inú ẹ̀yà sebuluni àwọn ọmọ israeli fi ìlú wọ̀nyí fún àwọn ọmọ lefi pẹ̀lú ìgbèríko wọn wọ́n sì fi kèké fi ìlú wọ̀nyí tí a dá orúkọ wọn fún wọn ní láti inú ẹ̀yà àwọn ọmọ juda àti láti inú ẹ̀yà àwọn ọmọ simeoni àti láti inú ẹ̀yà àwọn benjamini àti ìyókù nínú ìdílé àwọn ọmọ kwati ní ìlú ní agbègbè wọn láti inú ẹ̀yà efraimu wọ́n sì fi nínú ìlú ààbò fún wọn sekemu ní òkè efraimu pẹ̀lú ìgbèríko rẹ̀ geseri pẹ̀lú ìgbèríko rẹ̀ àti jokeamu pẹ̀lú ìgbèríko rẹ̀ àti betoroni pẹ̀lú ìgbèríko rẹ̀ àti ajaloni pẹ̀lú ìgbèríko rẹ̀ àti getrimu pẹ̀lú ìgbèríko rẹ̀ àti láti inú àbọ̀ ẹ̀yà manase aneri pẹ̀lú ìgbèríko rẹ̀ àti beliamu pẹ̀lú ìgbèríko rẹ̀ fún ìdílé àwọn ọmọ kwati yòókù àwọn ọmọ gesomu láti inú

niwon gba ti awon elomiran pelu ni Djibouti won je kilode temi o fi gbodo je o gbodo je nitori pe iyato o gbodo je nitori pe aro pada o gbodo je nitori pe o ti re koja lati ku sinu iye o gbodo je nitori pe o ti jade laarin won oni ki es yara yin soto ni oluwa wi gbogbo eyan lo mu kinode temi o gbodo mu o gbodo mu nitori pe oluwa ni pataki o ti so fun o wi pe o ki se ti ara re mo o je ti ara re mo be ni o je ti aye mo o je ti ohun nikan awon to ba de je ti re oni o pe ni o se pinu ni o dari oju ona ti won ma rin ojo meje ni a o fi je akara alaiwu ki a ma si se ri akara wiwu lodo re be ni ojo wese meje ese ikeje wo oni akara wiwu ko gbodo si ojo meje lo fi gbodo je akara laiwu ki a ma si se ri akara wiwu lodo re ka ma se ri ni odo re ki se pe o kan ti e ni je na a o ti e gbodo ri lodo re ore ki lo nse yi ki lo nse pelu iwe aworo ni woho yi mo kan wo ni mi wonu ele mi o ninu didun si ani a o gbodo ri pelu re ore bawo ni iwo kara ti eko ike yi iwe awon iwe ti awon woli eke ta ri lodo e omo mi ba ti so sinu egbo ntemi mo kan undi mu ni o ni a o gbodo ri lodo re a o gbodo ri lodo re o ni ninu ile o fi sori tabili re awon omo re ri eleyi daddy e ka eleyi e je ki won to wa nbe o de sina omo benin re ori eleyi oni koburu emi o gba ile igbo momo ti mo gbagbo mo kan ni ni o ni a o gbodo ri lodo re nto lorun sori nti oro lorun sori ki si awawi pe emi o je kinode ta ri lodo re o so wi pe be mi ki a ma si seri ki a ma se ri akara wu lodo re be ni ki a ma si se ri iwo kara lodo re ni gbogbo ekun yin ni gbogbo ekun yin o fe ki on gbogbo ko je akoko o fe gbogbo nkan to ba je ibi gbogbo to je esododo gbogbo nti o baba iwe mimo mu ka ju danu patapata ni ka ko ninu gbogbo ifarahan won Matthew ori kerin din ni 16 ese ikefa nigba na ni Jesu wi fun won pe e ki sara ki si ma sora ni ti iwu kara awon farisi ati ti awon sadusi mo fowo kan won mo se faye gba won la keri lodo re mo ka won mo si awari mo ka fe si ofin toto ni kinode ta we eyan sare lo sibe yen mo sa ofin toto re iwu kara awon farisi ati sadusi a o gbodo ri lodo re wese ikejila ni ese ikejila 12 nigba na ni o to ye won pe ki se iwukara
ti akara ni o wi pe ki won kesara re sugbon eko ti awon farisi ati ti awon sadusi awa si koko keji bayi ninu koko keji ani mimu awon iran tin dagba pelu ifare niji ka mu won dagba ka ko won leko ka fun won ni itoni mu won dagba awon iran tin dagba yi a mu won dagba pelu ifare niji ele ilu eri nu exodu ori ketala ese ikejo si ikerin din ni ogo o meta la fe gbe yewu akoko si so itan iran pada fun awon iran tin bo ikeji kiko ni ni ifare niji toto nipa irubo leyin irapada iketa kiko awon meyin nipase awon ikoni ninu irapada akoko siso itan irapada awon omo awon omokore ati omobirin awon oran tin bo awon tin wa labe akoso wa ka so itan irapada fun awon iran tin bo exodu ori iketala 13 auka lati ese ikejo iwo yo si so fun awon omo re ni ojo na pe anse yi nitori eyi ti oluwa se fun mi nigbati mo jade kuro ni ijibiti jade kuro ni ijibiti ele ni rapada so itan na fun won istati rapada bi krisi se ku fun wa bi o se gbo ere ti igbala o si wa sabe dale bi okan nipa gbigbo irere ti igbala igbese yi lo mu ko jewo o si jewo awon ese re o si yi pada kuro ninu won o jewo Jesu Kristi gege bi olugbala ti re igbe aye re si yi pada so itan na fun won so itan irapada fun won so pelu idaniloju so pelu okan to daju so gege bi ilana to fe ki won gba po fe ki won gberu igbese be wese ikesan ni ese ikesan yo si ma se ami fun ni owo re ati fun ami oran ti ni agbede meji oju re ki o fi oluwa ki o le wa ni enu re nitori owo agbara ni oluwa fi mu ojade kuro ni ijibiti pelu owo agbara ohun t'Olorun nikan le se niyan o si se fun o gba ola o si mu ojade kuro ninu igbekun ti ese o le se le fun ara re ko si eni ti o si le se le fun o kiki irubo ita eje krisi sile ni nigbati la fi ra o pada la se gba ola ni a se mu o jade kuro ninu iku wa sinu iye so ko si itan miran to dara bi eleyi ko si itan miran to se ni lore bi eleyi fun awon omo re fun ebi re ati fun aladugbo re wese ikewa ni ese ikewa
nítorí náà ni kí ìwọ kí ó máa kíyèsí ìlànà yìí ní àkókò rẹ̀ ní ọdọọdún. A sọ fún wa nínú orin Dávidi kẹrìnlélógójì 44 ẹsẹ̀ ìkíní. Ọlọ́run àwa ti fi etí wa gbọ́ 44 wà nìyẹn. Àwọn bàbá wa ti sọ fún wa ní ti iṣẹ́ ńlá tí ìwọ ṣe ní ọjọ́ wọn ní ìgbà ọjọ́ àtijọ́. Àwọn bàbá yẹn wọ́n jó lóòótọ́ sí ìtọ́ni Olúwa pé wọ́n sọ ìtàn náà ti ìràpadà fún àwọn ọmọ wọn. Àwọn ọmọ ìwọ sọ pé àwa ti gbọ́, a sọ fún wa, àwa sì gbà á gbọ́, a sì fi ògo fún Ọlọ́run. Orin Dávidi 78 tí àwa ti gbọ́, tí a sì ti mọ̀, tí àwọn bàbá wa sì ti sọ fún wa. Ẹsẹ̀ ìkẹrin. Àwa kì yóò pa wọ́n mọ́ kúrò lọ́dọ̀ àwọn ọmọ wọn ní fífi ìyìn Olúwa àti ipá rẹ̀ àti iṣẹ́ ìyanu tí ó ṣe tí ó sì hàn. Ó ti ṣe náà. Kristi, ó ti lọ sí Kálvárì, ó kú fún wa náà. Ó wá sọ wípé ó ti parí. Ẹ sọ fún àwọn èèyàn tó mọ̀ ọ́ àti àwọn èèyàn tó ń fojú sí ọ, tí ń wẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run nípa ìrúbọ Kristi lórí igi àgbélébù. Sọ fún wọn bó ṣe yí ayé rẹ padà, sọ fún wọn bó ṣe wẹ ọkàn rẹ mọ́, sọ fún wọn bí ó ti nu ẹ̀sẹ̀ rẹ kúrò, sọ fún wọn bí ó ti jẹ́ kí o di ẹ̀dá titun nínú Kristi. Sọ fún wọn má ṣe sọ ìtàn mìíràn o, àwọn ìtàn mìíràn yẹn kò ní èrè ayérayé nínú, ṣùgbọ́n eléyìí ni ìtàn náà, ìtàn ìràpadà tó ní èrè ayérayé nínú. Sọ níbi gbogbo ẹsẹ̀ ìkarùn-ún nítorí tí ó gbé ẹ̀rí kalẹ̀ ní Jákọ́bù, ó sì sọ òfin kan ní Ísírẹ́lì tí ó ti pa ní àṣẹ fún àwọn bàbá wa pé kí wọn kí ó lè sọ wọ́n di mímọ̀ fún àwọn ọmọ wọn. Nǹkan náà ló sì ń pa láṣẹ fún wa lónìí pé wà á jẹ́ kí ọ̀rọ̀ náà, ọ̀rọ̀ ìgbàlà, ọ̀rọ̀ ìgbàgbọ́, wà á sọ di mímọ̀ fún àwọn ọmọ rẹ. Ẹsẹ̀ ìkẹfà. Kí àwọn ìran tí ń bọ̀ kí ó lè mọ̀, àní àwọn ọmọ tí a ó bí, tí yóò sì dìde, tí yóò sọ fún àwọn ọmọ wọn. Ẹsẹ̀ ìkeje. Kí ó lè máa gbé ìrètí wọn lé Ọlọ́run. Ìdí tá a fi ń sọ fún ọ nìyẹn, tá a sì ń sọ̀tàn ìràpadà. Ìdí tá a sì ń kọ́ àwọn ọmọ wa rèé o. Ìdí tí a sì ń kọ́ olúkúlùkù ẹni tí ó bá wá sí abẹ́ ìdarí wa pé kí wọn kí ó lè máa gbé ìrètí wọn lé Ọlọ́run. Kí wọn kí ó má sì ṣe gbàgbé iṣẹ́ Ọlọ́run, ṣùgbọ́n kí wọn kí ó lè pa òfin rẹ̀ mọ́. Ẹsẹ̀ ìkẹjọ. Kí wọn kí ó má ṣe dàbí àwọn bàbá wọn, ìran alágídí àti ọlọ̀tẹ̀, ìran tí kò fi ọkàn wọn lé òtítọ́, àti ẹ̀mí ẹni tí kò bá Ọlọ́run dúró sinsin. Ìkejì báyìí, kíkọ́ ni ní ìfaraẹnijìn tòótọ́ nípa ìrúbọ
lẹ́yìn ìràpadà. À ń kọ́ nípa ọ̀rọ̀ ẹnu wa, à ń kọ́ ni nípa ìgbé ayé tí à ń gbé pẹ̀lú, nípa ohun tá à ń ṣe. A sọ fún wa nínú Róòmù orí kejìlá láti ẹsẹ̀ ìkíní. Róòmù orí kejìlá ẹsẹ̀ ìkíní. Nítorí náà mo fi ìyọ̀nú Ọlọ́run bẹ̀yìn ara, mo fi ìyọ̀nú Ọlọ́run bẹ̀yìn ara, kí ẹ̀yin kí ó fi ara yín fún Ọlọ́run ní ẹbọ ààyè mímọ́, ìtẹ́wọ́gbà, ìtẹ́wọ́gbà. Èyí ni iṣẹ́ ìsìn tí ó tọ̀nà nínú kíkọ́ ni a fi ṣe ìgbọràn, ṣe ìgbọràn ìgbé ayé òdodo, ìgbé ayé tá a fi rúbọ láti gbọ́ràn sí ọ̀rọ̀ Ọlọ́run. Eléyìí yóò mú kí ẹ̀kọ́ yìí kó wọnú ọkàn àwọn èèyàn tí à ń kọ́ dáradára. Wọ́n mọ̀ pé a kàn máa kọ́ni nípa ọ̀rọ̀ ẹnu lásán, ṣùgbọ́n à ń kọ́ wọn nípa ìsẹ́ra ẹni wa, à ń kọ́ wọn nípa ìgbé ayé ìfara ẹni rúbọ wa, à ń kọ́ wọn nípa ìgbé ayé tá a fi sójú ṣe ìgbé ayé ìgbọràn sí Ọlọ́run lẹ́nu. A sì ń ṣe eléyìí pẹ̀lú ìfara ẹni rúbọ mímọ́ tí ó ṣe ìtẹ́wọ́gbà fún Ọlọ́run. Èyí ni iṣẹ́ ìsìn yín tí ó tọ̀nà. Ẹsẹ̀ ìkejì, ẹsẹ̀ ìkejì. Kí ẹ má sì da ara yín pọ̀ máa yé yìí. Tó bá ń kọ́ àwọn ènìyàn pé tí wọ́n wọ̀ ẹ̀bí ẹni ńlá pé àwa kìí ṣe tẹni ayé, ṣùgbọ́n ìwọ ti darapọ̀ máa yé. Àtakò kan wà mẹ́yẹ, ìgbé ayé rẹ ó tako ìwàásù rẹ. Tó bá ń kọ́ ni pé Kristi ti gbà wá kúrò nínú Íjíbítì, ó sì máa fi gbà gbogbo sọ nípa Íjíbítì. Ohun rere nípa Íjíbítì ló máa ń sọ ń gbà gbogbo ń gbà tá a wà ní Íjíbítì. A máa ń jẹ ilé, a máa ń jẹ tíbi, a máa ń jẹ tọ̀hún. Ó wá mú ìrántí Íjíbítì wá pẹ̀lú ọ̀yàyà. Ó ń sọ pẹ̀lú ọ̀yàyà. Atako wà ń bí èyí. Tó bá sọ pé ayé jẹ́ búburú, fíhàn nípa ìgbé ayé tó ń gbé. Tó bá sọ wípé Olúwa ti rà ọ́, ó ti rà wá padà kóònú ayé, fíhàn nípa ìgbé ayé tó ń gbé. Nígbà tí ó bá ń ṣe àtẹnumọ́ pé ẹ mọ̀ pé ìbárí ayé ìsọ̀tọ̀ Ọlọ́run ni, fi èyí hàn nípa ìgbé ayé tó ń gbé, pé o kàn mọ sọ lẹ́nu lásán, ṣùgbọ́n pẹ̀lú ìfaraẹni rúbọ ó fi hàn gbangba. Kí ẹ má sì ṣe dára yín pọ̀ máa yé yìí, ṣùgbọ́n kí ẹ paradà láti di tuntun nínú ìwé ilé yín, kí ẹ̀yin kí ó lè rí ìdí ìfẹ́ Ọlọ́run tí ó dára, tí ó sì ṣe ìtẹ́wọ́gbà, tí ó sì pé. Wo kẹta níbẹ̀, ìkẹta, ìkẹta. Kíkọ́ ni kíkọ́ àwọn ọmọ ẹ̀yìn, kíkọ́ ni ní ìfara ẹni jìn tòótọ́ nípa ìrúbọ láti. Ìkẹta ni kíkọ́ àwọn ọmọ ẹ̀yìn, kíkọ́ àwọn ọmọ ẹ̀yìn ni kẹta o. Kíkọ́ àwọn ọmọ ẹ̀yìn nípasẹ̀ àwọn ìkọ́ni nínú ìràpadà. Matthew orí kejìdínlọ́gbọ̀n 28. Matthew orí kejìdínlọ́gbọ̀n. Jésù sì wá, ó sì fún ọ pé gbogbo agbára ní ọ̀run àti ní ayé ni bàbá ti fi fún mi. Ẹsẹ̀ ìkọkàndínlógún 19. Nítorí náà ẹ lọ kí ẹ máa kọ́ orílẹ̀-èdè gbogbo, kí ẹ sì máa batísì wọn ní orúkọ bàbá àti ní ti ọmọ àti ní ti ẹ̀mí mímọ́. Ẹ lọ sí gbogbo ayé, ẹ máa kọ́ ni, wàá kọ́ wọn pé gbogbo agbára láti fi fún Kristi, agbára láti dáríjì ẹ̀kọ́ wọn, agbára láti gbàlà kọ́ wọn, agbára láti sọ ayé dọ̀tun kọ́ wọn, agbára láti fún wọn ní iyè àìnípẹ̀kun kọ́ wọn, agbára láti fagilé
iku temi ati agbara lati fi iya nipeko sise ninu aye wa ko wo ko pe gbogbo agbara agbara irapada o je ti Kristi nigba ti won ba si re leyi ti e yi pada kuro ninu ese won ti won si yi pada kuro ninu okunkun ti e yi pada kuro ninu agbara ti won tin le pa tele tele won ronu pada won si gbagbo ninu Jesu Kristi Oluwa awa baptisi won ninu omi ni oruko baba ati ni ti omo ati ni ti emi mimo leyin ibaptisi ti omi yi awa ni ese ogun nibe ki e ma ko won awon omo eyin kiko awon omo eyin nipase awon iko ni nipa irapada ko ko won ni ohun gbogbo ti mo ti pa ni ase fun yin ki esi mi wa pelu yin si ki esi mi wa pelu yin nigba gbogbo titi o fi de opin aye gbogbo eyan si wi pe ise apostoli ori keji lati ese keji din logoji ise apostoli ori keji ese keji din ogoji 38 peteru si fun wa pe eronuku wada ki a si baptize olukuluku yin ni oruko ninu ase oruko Jesu Kristi fun idari si ese idariji ese eyin yo si gba ebun emi mimo ese kokandinlogoji 39 nitori fun yin ni ileri na ati fun awon omo yin ati fun gbogbo awon to jina rere ani gbogbo awon ti Oluwa Olorun wa yo pe ese ogoji ati oro pupo miran le fi n jeri to se fi n gba won niyanju wi pe egbara yin la lowo iran arikereke yi ese kokanlelogoji 41 nitori na awon ti o fi ayo gba oro re a baptisi won ni ojo na asika iwo egbe dogbo 3000 okan kun won ese kejilelogoji won si duro sese ninu eko awon aposteli ati ni idapo ni bibu akara ati ninu adura ikoni kiko awon omo eyin nipase awon ikoni ninu irapada koko keta bayi idari sinu atubotan ologo pelu apo ni la ni exodu ori ketala ese iketa de logo 17 de keji le logo 22 o meta la fe wo ni yun akoko owon atokun fun awon eni irapada re ekeji abula lori awon ero mimo re ti a fun ni idaniloju lakotun iketa ilosiwaju itesiwaju ologo si paradise ti o rewa jojo akoko o ni awon owon atokun tabi atoni fun awon eni irapada re ninu exodu ori ketala a o ka lati ese iketadinlogun 13:17 a so fun wa ni wipe o si se nigbati farao je ki awon eyan na ki o lo te olorun ko si mu won to ona ile awon ara filistia eyi ni o sa ya nitori ti Olorun wipe ki awon eyan na
ki awon eyan ma ba yi okan pada ki won ba yi pada nigba ti won ba ri ogun ki won se pada lo si Egypt Olorun ronu nipa won ko fe ki won gege bi onigbagbo to sese de ni igbala omo ikoko ninu igbagbo kogun wa doju ko won ele ti o mo je ki won ronu pipada lo si Egypt o to won o dari won ni ese ikokan le logun 21 oluwa tin lo ni waju won ninu awon awon somo ni osan lati ma se amona fun won ati ni oro ni awon ina lati ma fi imole fun won lati ma rin ni osan ati ni oro ese ikeji le logun 22 awon awon somo na kokuro ni osan tabi awon ina ni oro ni waju awon eyan na o fun wa ni awon awon somo lati ma dari won lati daabobo won awon ina bakan na ko le fun won ni imole ti o le gbogbo awon eranko buburu to le di na tabi ko pa won lara loni o fun ani oro re a o ma tesiwaju a ma tesiwaju nipase oro yi orin davidi ogofa odi eyokan 119 ese 100 le 100 le 5 o so fun ape oro re ni fitila fun ese mi ati imole si ipo ona mi bo se ndari wa loni re o ko si mu imole yi kuro lodo wa o nto wa ni gbogbo igba ni gbogbo ojo ni gbogbo akoko ninu gbogbo ipinu ta lati se o si nfi ona han wa to ye ka gba ese o adoje 130 ifi oro oro fun ni imole o si fi oye fun awon ope ekeji ekeji abula lori awon ero mimo re ti a fun ni dani loju lakotun bi won se nlo loju ona na owo awon somo yi o na lo tun daabobo won bolowo ta exodu ori kerinla auka lati ese ikokandinlogun exodu ori kerinla ese ikokandinlogun 19 angeli olorun na ti o saju ogun israeli o si si lo seyin won owo awon somo si si kuro niwaju won kuro niwaju won o si duro leyin won owo awon somo owa tina o kuro niwaju o wa seyin ko ba le duro laarin israeli ati awon egbe ogun onikeke ogun farao to nle pa won ese ogun o si wa si agbede meji ogun awa ara Egypt ati ogun Israeli o si se awon somo ati okokun fun awon ti ohun iye awon ara Egypt ni awon eni ohun sugbon o se imole ni oro fun awon ti awon omo Israeli beeni ikini ko sumo ikeji ni gbogbo oru naa Olorun se leyi o si lo eleyi
láti dáàbò bò wọ́n yóò sì dáàbò bò àwa náà yóò dáàbò bò mí ní orúkọ Jésù wo ìkẹta ní ìkẹta ó ní ìtẹ̀síwájú ológo sí paradise tí ó rẹwà jọjọ ibi tó ń lọ nìyẹn o a ó sì débẹ̀ ní orúkọ Jésù àwọn Luke orí kẹtàlélógún 23 ẹsẹ̀ ìkọkàndín ní ogójì Luke orí kẹtàlélógún 23 ẹsẹ̀ ìkọkàndín lógójì 39 àti ọ̀kan nínú àwọn arúfin tí a gbé kọ́ ó fi ṣe ẹlẹ́yà wípé bí ìwọ̀ bá ṣe kírísì gbára rẹ àti àwàlà wọkùnrin yìí ọ̀daràn burúkú ẹlẹ́ṣẹ̀ báyìí ó ti dé òpin ìgbé ayé rẹ̀ síbẹ̀síbẹ̀ ó sì wà nú ẹ̀ṣẹ̀ lópin ìgbé ayé ẹ̀ àwọn kan wà tí wọ́n á tẹ̀síwájú láti máa ṣiṣẹ́ bí wọn wọ́n á máa dẹ́sẹ̀ wọ́n á máa fi ẹ̀sẹ̀ ti àǹfààní wọn dànù àní nígbà tí ẹ̀dópin ẹ̀mí wọn gan wọ́n á tún dẹ́sẹ̀ tá a lè máa pè ní ìwà ọ̀daràn tó lẹ́pin ẹ̀mí wọn wọ́n á tẹ̀síwájú nínú ìgbé ayé ẹ̀sìn tó wà lópin ẹ̀mí wọn wọ́n á tẹ̀síwájú nínú ìdíbàjẹ́ ti òpin ayé wọn nínú àìgbàgbọ́ ní òpin ayé wọn tí ò tiẹ̀ ní ronú síbẹ̀ ó sì ń ṣiyèméjì bí ìwọ bá ṣe kristi gba ara rẹ là àti àwa náà wẹsẹ̀ ogójì ní ẹsẹ̀ ogójì ṣùgbọ́n èkejì dáhùn ó ń bá wí wípé ìwọ kò bẹ̀rù ọlọ́run tí ìwọ wà nínú ẹ̀bi kan náà ìkìlọ̀ ńlá ẹsẹ̀ ìkọkànlélógójì 41 ní tiwa wọ́n jàre nítorí èrè ohun tí a ṣe ni àwa ń jẹ́ ṣùgbọ́n ọkùnrin yìí kò ṣe ohun búburú kan tó lòdì kristi ẹni tí ò lẹ́ṣẹ̀ tí ò lábàwọ́n olódodo ẹni tí ó kàn kú fún àwa kìí ṣe fún ara rẹ̀ ó lè kejì yìí lópin ẹ̀mí rẹ̀ ó ronú ó ní kò ṣe tó lòdì rárá ẹsẹ̀ ìkejìlélógójì ó sì fún Jésù pé olúwa rántí mi nígbàtí ìwọ bá dé ìjọba rẹ mo gbàdúrà pé olúwa yóò rántí rẹ àdúrà tó gbà ní àkókò àǹfààní rẹ yóò pinnu bí yóò ṣe rántí rẹ bọ́kàn rẹ ṣe wà lẹ́yìn ìgbà tó bá gbọ́rọ̀ ọlọ́run pé o gbàgbọ́ pé o ò ṣiyèméjì mọ́ àní lópin irú ìwàásù tó dára tó hàn gbangba báyìí pé o ò ṣe ohun tó máa ń ṣe tẹ́lẹ̀ mọ́ tó jẹ́ pé tó máa ń ṣiyèméjì tẹ́lẹ̀tẹ́lẹ̀ tó máa ń ṣe àìgbàgbọ́ bó ti máa ń ṣe tẹ́lẹ̀tẹ́lẹ̀ ṣùgbọ́n wá sọ wípé olúwa mo mọ̀ pé olùgbàlà ni ọ́ mo mọ̀ pé ó kú o ò ṣe nǹkan kan tó lòdì ṣùgbọ́n ó kú fún mi gbà mí là yí ayé mi padà pa gbogbo àṣedéédé mi rẹ́ mo mọ̀ pé wọ̀lọ́ba náà ó sì ń fi ìjọba kan lọ́lẹ̀ rántí mi nígbà tí ìwọ bá dé ìjọba rẹ
ese iketa le logoji 43 Jesu si wi fun pe looto ni mo wi fun o loni ni iwo yo wa pelu mi ni paradise se mo ra mi kan gbon me yen loni oruko re o le wonu iwe iye ni paradise bo se n tesiwaju pelu oluwa oro fi olorun ninu aye re to n gbegbe aye ododo ma to n fi gba gbogbo ranti ipile itusile re to n fi gba gbogbo ranti pe nipo ori ofe lagba ola to n fi gba gbogbo ranti pe yo gba titesiwaju ni ori ofe ati iwa bi olorun fun o lati le de ijoba na nigba ti ipe yo dun ti awon oku ninu kristi yo jinde mo gbadura pe oni padanu ohun rere ni oruko jesu wa wa nbe iwoda e ji adide duro bayi pe mi a wa nbe mi a wa nbe emi yo wa nibe se nkan kan je ki ipile oro na ko nipa ninu aye re ko ranti nigba gbogbo ko ma ranti ipile yi nigba gbogbo ko yapa kuro ninu ibi takete kuro ninu ibi duro ninu gbigbe ninu oluwa

tiẹ̀ àwọn ẹranko wọ́n fẹ́ fún ọ lóúnjẹ ni wọ́n rí oníkàlùkù rí owó rẹ̀ nínú àpò rẹ̀ wọ́n á sì ṣe wọ́n wí pé kí ni a ti rí èyí sí ìgbà tí wọ́n tún padà lẹ́ẹ̀kejì ó tún fi ọ̀rọ̀ wá wọn lẹ́nu wò àbúrò yín ńkọ́ Benjamin ńkọ́ báyìí ńkọ́ bàbá ńkọ́ báwo leléeṣe rí ibi tó ti ń bá wọn sọ̀rọ̀ ni àwọn fúnra wọn ni ọkàn wọn ń gbọgbẹ́ wípé ó dàbí ẹni wípé a ò ṣe dáadáa ní ti àbúrò wá tí a tà sí oko ẹrú wọn mọ̀ wípé Joseph ń gbọ́ nígbò ó ṣe bí ó bá ka ìtàn yìí dáadáa ní Genesis a rí wípé àwọn wọ̀nyí wọ́n tẹríba wọ́n jẹ́wọ́ ẹ̀ṣẹ̀ wọn orí ọgbọ́n tí Joseph lò níbẹ̀.

lẹ́sẹ̀kẹsẹ̀ pé ẹlẹ́ṣẹ̀ ní o ẹ lọ sọ́run àpáàdì rárá. Bí a bá fẹ́ wàásù ìyìn rere, ó yẹ kí a mọ̀ wípé ọgbọ́n ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀. Jẹ́ kí n bí ọ ní ìbéèrè kan. Ìwọ tó ń wá sílé ìsìn tó jẹ́ wípé bóyá o ti ṣe àṣìṣe kan nílé, bóyá ọ̀nà ẹ ò gún dáadáa nílé. Bó bá wá sílé ìsìn ọjọ́ kan tí olùṣọ́ àgùntàn wá sí ẹkùn rẹ, tí ó yọwọ́ sí ọ wípé ìwọ èèyàn burúkú ni ọ, ọ̀run àpáàdì ò jìnà sí ọ, ǹjẹ́ wàá wá ṣọ́ọ̀ṣì mọ́? Tí n bá sọ bẹ́ẹ̀ fún ọ, ó ṣòro láti wá sí ṣọ́ọ̀ṣì.

lágbájá o ẹlẹ́ṣẹ̀ ni o lágbájá o ẹlẹ́ṣẹ̀ bí n bá ń dárúkọ rẹ ní gbangba pé ẹlẹ́ṣẹ̀ ni o tí mo dójú ti ẹ̀ ṣé wà lè ronú pọ̀ àdá rárá ṣùgbọ́n bí a bá fẹ́ wà tó yẹ kí a ní ọgbọ́n ọlọ́run ṣe mo ti sọ ti joseph fún ọ nísinsìnyí ṣe rántí ti nátánì dáfídì ó ti dá ẹ̀ṣẹ̀ àgbèrè nátánì wá sí ọ̀dọ̀ dáfídì ó sọ ìtàn kan ó sọ ó pa ní bí òwe ṣùgbọ́n dáfídì ò mọ̀ dáfídì ti bẹ̀rẹ̀ sí ní dájọ́ ṣùgbọ́n pẹ̀lú ọgbọ́n ọlọ́run ni dáfídì wá sọ ni nátánì wá sọ fún un pé ìwọ ni ẹni náà lẹ́sẹ̀kẹsẹ̀.

gbàdúrà ló tún bá níwájú olúwa ló tẹríba wípé èmi ni ẹlẹ́ṣẹ̀ náà ọlọ́run dáríjì mí pẹ̀lú ọgbọ́n ni a fi ń gbé ọ̀rọ̀ ọlọ́run kalẹ̀. Bí o bá wo Paul níwájú ọba Agrippa ó ń sọ̀rọ̀ ó wá sọ fún pé ọba Agrippa mo mọ̀ pé ó gba nǹkan wọ̀nyí gbọ́ nítorí pé àwọn nǹkan kò ṣẹlẹ̀ ní ìkọ̀kọ̀ gbà tí ó sọ̀rọ̀ tí ó lè yí ni lọ́kàn padà ni ọba Agrippa wá sọ wípé díẹ̀ ló kù kí o sọ mí di onígbàgbọ́ àwọn nǹkan wọ̀nyí wọ́n wọ̀ ọ́ lọ́kàn àwa náà ó yẹ.

ìrántí Jésù Kristì nígbà tí ó rí obìnrin ní etí kànga, obìnrin ará Samaria tí ó fi ọ̀rọ̀ jómi tó ọ̀rọ̀ pẹ̀lú rẹ̀, tí ó ń sọ fún lẹ́sẹ̀ lẹ́sẹ̀, ìgbà tó yá ó ní lọ pé ọkọ rẹ̀ wá, èyí tí ìbá sọ wípé ìwọ tó jẹ́ wípé òun ti ilé ọkùnrin kan dé ilé ọkùnrin mìíràn, ìwọ tó jẹ́ wípé àgbèrè kúrò ní ìgbésí ayé rẹ̀, ìwọ tó jẹ́ wípé ìrìnkúrìn lórí káàkiri Jésù ò jẹ́ sọ bẹ́ẹ̀, ó ní lọ pé ọkọ rẹ̀ wá, ní obìnrin sọ pé báwo ló ṣe mọ̀ mi ò sí nílé ọkọ ni, Jésù wá tún sọ jù bẹ́ẹ̀ lọ fún, ni ó wá fi ládùúgbò rẹ̀ sílẹ̀, ni ó lọ sí ìgboro wípé ẹ wá wo ọkùnrin kan o, tí ó sọ fún mi gbogbo nǹkan tí mo ti ṣe ní ìgbésí ayé mi, ǹjẹ́ èyí kọ́ ha ni Kristì náà? Ọgbọ́n Ọlọ́run ni a fi ń gbé ọ̀rọ̀ Ọlọ́run kalẹ̀, nítorí bẹ́ẹ̀ ó yẹ kí a ní ọgbọ́n Ọlọ́run, pẹ̀lú ọgbọ́n Ọlọ́run a lè sọ ẹ̀rí wa, a lè sọ wípé a jẹ́ ọ̀mùtí tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ọ̀mùsìgá tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ oníkùpani ènìyàn tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń ṣe fàyàwọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀, a jẹ́ ẹni tí ń jà tẹ́lẹ̀tẹ́lẹ̀, ṣùgbọ́n àti bá Jésù pàdé, Jésù ti yí wa padà, kí a sì sọ fún àwọn ènìyàn wípé Jésù tó ṣe bẹ́ẹ̀ fún mi ó lè ṣe tìrẹ náà, ó lè yí ọ padà, ó lè sọ ọ́ di ẹ̀dá tuntun di ènìyàn rere, ó lè fi ìyẹ́ Ọlọ́run sí ìgbésí ayé rẹ, a lè mú àwọn ènìyàn wá sọ́dọ̀ Jésù nípa sísọ ẹ̀rí wa, ẹ̀rí ìgbàlà, tàbí a lè ṣí bíbélì kí a sọ fún àwọn ènìyàn wípé Jésù Kristì kú fún wa láti kó ẹ̀ṣẹ̀ wa lọ, kí a sì jẹ́ kí wọn kí ó wọ ọ̀dọ́ àgùntàn Ọlọ́run kí ó kó ẹ̀ṣẹ̀ aráyé lọ, tàbí àwọn ìwé ìpolongo ìhìnrere tí a máa ń rà ní ilé ìtajà wa ní gbàgádà, a lè fún àwọn ènìyàn, àtàbí àwọn ìwé tàbí àwọn kásẹ́ẹ̀tì tí a ti wàásù sí, a lè fún àwọn ènìyàn pẹ̀lú ọgbọ́n Ọlọ́run pẹ̀lú ẹ̀mí ìrẹ̀lẹ̀, kí a sì máa gbàdúrà fún wọn wípé kí Ọlọ́run kí ó ṣe ojú ẹ̀mí wọn, kí wọn kí ó bá lè bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀, kí wọn kí ó lè wá sí ọ̀dọ̀ Ọlọ́run. Ìkẹta, kí ni agbára tí ń ti ìwàásù ẹlẹ́rìí olóòótọ́ tí ń ti lẹ́yìn, kí sì ni èrèdí tí a fi ń wàásù, agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn? Jẹ́ kí a wo Yohánù orí 17 ẹsẹ̀ 21, kí gbogbo wọn kí ó lè jẹ́ ọ̀kan gẹ́gẹ́ bí ìwọ bàbá ti jẹ́ nínú mi àti èmi nínú rẹ, kí àwọn pẹ̀lú kí ó lè jẹ́ ọ̀kan nínú wa, kí ayé kí ó lè gbàgbọ́ pé ìwọ ni ó rán mi. Agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn ni wípé a jẹ́ ọ̀kan, bí ìwọ tí ó ń darí ìdàpọ̀ ojú olé, bí o bá ti dìdúró tí ó ń sọ̀rọ̀, gbà tí o bá dìde dúró tí ó ń tako àlùfáà tí ó ń tako olùṣọ́àgùntàn tí ó ń sọ pé èmi ni adarí ìdàpọ̀jú ilé yìí, nítorí bẹ́ẹ̀ mo fẹ́ kí ó yé yín ẹ̀jẹ̀ wà ní ìdàpọ̀jú ilé pé èyí tí olùṣọ́àgùntàn wá sọ ní ọjọ́ ìsinmi mi ò faramọ́, èyí tí wọ́n sọ ní ọjọ́ ajé ọkàn mi ò sí bẹ́ẹ̀, èyí tí wọ́n sọ ní ọjọ́ bọ̀ mi ò gbà bẹ́ẹ̀, èyí tí mo gbà nìyí, gbà tí wọ́n bá ti rí pé onídàrúdàpọ̀ ni ọ́, kò sí ọkàn tí ó nígbàlà, ó nígbà tí a bá jẹ́ ọ̀kan, ó nígbà yìí gan ni àwọn ènìyàn yóò gba Jésù Kristì gbọ́ wípé bàbá ni ó rán mi. Nítorí bẹ́ẹ̀ bí a bá jẹ́ ẹni tí ó ní ẹ̀mí ìṣọ̀kan pẹ̀lú àwọn ará, ẹ̀mí ìṣọ̀kan nínú ìjọ tí ó jẹ́ wípé bí olùṣọ́àgùntàn ti ń sọ bẹ́ẹ̀ là ń tì í lẹ́yìn, bí adarí ẹkùn bí ó ti ń sọ bẹ́ẹ̀ ni à ń kín in lẹ́yìn, bí àwọn tí a jọ jẹ́ ará nínú Olúwa bí wọ́n ti ń gbé sókè bẹ́ẹ̀ la jọ ń gbé sókè, bí wọ́n ti ń gbé sílẹ̀ bẹ́ẹ̀ ni a jọ ń gbé sílẹ̀, ẹ̀kọ́ kan, ìwọṣọ kan, ìrìn kan tí ó jẹ́ pé àmọ̀ràn kan náà ni à ń gba àwọn tí à ń gbà ní ìmọ̀ràn, gbà tí àwọn ènìyàn tí wọ́n bá rí ìṣọ̀kan wa, tí wọ́n bá rí pé a jọ ní ìdàpọ̀ a sì ní ìrẹ́pọ̀, ìgbésí ayé wa tí ó wà ní ìṣọ̀kan pẹ̀lú àwọn ènìyàn mímọ́ yóò máa jẹ́ kí wọn kí ó lè gbàgbọ́ bí a bá ń wàásù sí wọn. Èyí ni agbára tí ń ti ìwàásù wa lẹ́yìn, kì í ṣe bẹ́ẹ̀ nìkan. Jẹ́ kí a wo Iṣẹ́ àwọn Apọ́stólì orí 1 ẹsẹ̀ 8, ṣùgbọ́n ẹ̀yin ó gba agbára nígbà tí ẹ̀mí mímọ́ bá bà lé yín, ẹ̀yin ó sì máa ṣe ẹlẹ́rìí mi ní Jerúsálẹ́mù àti ní gbogbo Judea àti ní Samaria àti títí dé òpin ilẹ̀ ayé, tí a bá gba ẹ̀mí Ọlọ́run láàyè ní ìgbésí ayé wa, kí a fi ẹ̀mí Ọlọ́run kún wa, tí a ti ní ẹ̀mí Ọlọ́run nínú àti lóde tí ó jẹ́ pé ọ̀rọ̀ tí a ń sọ, èrò tí a ń rò láti ọ̀dọ̀ ẹ̀mí Ọlọ́run wá ni, tí ó jẹ́ pé agbára ẹ̀mí ọ̀run, agbára iná tí jó àwọn nǹkan
ti ko dara ni igbesi aye eniyan emi olorun ina olorun tin jorun o ti wa ni igbesi aye wa bi aban soro emi olorun yo ma tin kan woni leyin yo je agbara fun oro ti an so ninu iwe ise awon aposteli ori kerin ise awon aposteli ori kerin ese ikokanlelogbon nigba ti won gbadura tan ibi ti won gbe pejo si mititi gbogbo won si kun fun emi mimo won fi igboya so oro olorun eni ti o ba fe ki iwa so ki o ni agbara agbara ti yi okan pada agbara tun ti tun igbese aye eni ti agbara ti si awon elese loju lati je ki won ki ori olugbala odo agutan olorun ti o ko ese ara aye lo agbara ti fun yin ni igbagbo ninu Jesu Kristi agbara ti je ki a le seriba ki a de wole lese agbelebu Jesu Kristi eni ti o ba nfe iru agbara be fun iwasu re o ye ki o kun fun adura o ni nigbati won gbadura tan e ki se awon ti o sun lori adura e ki se awon ti o je pe bi a ba ni eje ki a gbadura iseju marun won ti da ki adura e ki se awon ti o je wi pe bi a ba ti se esitan ki a so wi pe eje ki a dide eje ki a gbadura won ba ti wi wuye wuye won iseju kan won o mo kini won o so mo awon wonyi won gbadura kikan kikan won gbadura pelu igbagbo bi won ti gbadura a so fun a wi pe ibi ti won ti n gbadura o mititi bi o ba je pe adura adake je ni adura ki a ma le so sita adura ki a ma tire le mo ki awon ti o nlo nitosi ki won ma mo pe a gbadura ile ibi ti won wa ko le mititi sugbon won gbadura ibi ti won pejo si o mititi yeyi ni adura ti a ngba ti a lagun adura ti a ngba ti a soro soke adura ti a ngba ti a mi owo olorun o wa so fun awu pe won kun fun emi mimo won kun fun emi mo agbara olorun o so kale si igbesi aye won o wa ni won fi igboya soro olorun won so iketalelogbon agbara nla agbara nla ni awon aposteli si fi n jeri ajinde Jesu Olowa ore ofe pupo si wa lori won kini eredi ti a fi waasu ohun ti a fi waasu ni pe ki awon okan ki o ba le ni igbala ki won ki o ba le gba Jesu Kristi gbo ki se ki won ki o le ma wa si ile isini kan soso sugbon ki a ba le gba okan won la ki won ki o le gbe igbesi aye ki o bori ese wo Johanu ori ogun Johanu ori ogun ese ogbon ati ese ikokanlelogbon opolopo ise ami miran le Jesu se niwaju awon omo ehin re ti a ko ko sinu iwe yi sugbon won yi le ako ki eyin ki o le gbagbo pe Jesu ni se Kristi na omo Olorun ati ni gbigbagbo ki eyin ki o le ni iye ti oruko re ni gbigbagbo ki eyin ki o le ni iye le oruko re nitori be eredi iwasu wa ni we pe ki se pe ki a je alatako awon eniyan ki se pe ki a ma le won sa fun Olorun ki se wi pe ki a ma so wi pe lagbaja eyan buburu ni lagbaja iwasu ko yen eredi iwasu wa ni wi pe ki won ki o le wa sodo Jesu ki won ki o le ni igbala ki won ki o le kunle fun Jesu ki won ki o si le ni igbala okan won ki won ki o ba le ni iye aini pekun loni ni Jesu Kristi ni o n pe o gege bi eni kookan gege bi eni ti o mo Olorun gege bi eni ti o ti ni ore ofe wi pe o ye ki o je eleri eleri otito eleri ti o mo wi pe a le ni igbala ti ewo fun ara re ti o ti ni igbala bi o ba ti ni igbala o ti je eleri o ti di agbenuso fun Olorun ijeduro lori ese re ki o gbadura ki agbara Olorun ki o sokale si igbesi aye re ki igboya ki o sokale si igbesi aye re ki ogbon bi a ti gbe iwasu ire kale ki o sokale si igbesi aye re ki itara fun ise Olorun ki o sokale si igbesi aye re dide ki o gbadura soke so fun Olorun wipe o fe je eleri olooto eleri ti gba okan la eleri ti so fun awon eniyan wipe Jesu Kristi o ni ona Jesu Kristi o ni iye ati wipe Jesu Kristi ni eni naa ti a fi fun wa ki o ba le gba wala kuro ninu ese wa
ede ki o so fun olorun Jesu Kristi ni o ti ko oni ona ati ile eni keni ti o ba to baba wa oni lati wa nipa fe re so fun olorun wi pe nipa eri re nipa kika oro olorun fun awon eniyan nipa wuwa ti fun awon eniyan nipa pinpin awon iwe kekeke ipologo irere nipa awon iwe nipa carpet nipa opolopo ogun olorun wi pe o wa si irere o wa si irere o je eni ti mu awon eniyan wa si odo Jesu Kristi gbadura gbadura titi agbara olorun ogbon olorun iye olorun ore ofe olorun itara olorun ina ti funi ni itara ti gbogbo irewesi yo kuro ni igbesi aye re gbadura titi awon nkan wonyi yo ti sele ni igbesi aye re to fi je eleri ojo oto ti Jesu Kristi.

Ìwọ tí ó jẹ́ ọmọ ìjọ, ò gbọ́ sísun, ò gbọ́ sísè. Iṣẹ́ wà nínú ìjọ, ò ṣe. Ìjọ lóòótọ́ àrí lọ́wọ́ rẹ. Kò sí ohun tí wọ́n ń ṣe nínú ìjọ tó ń dá sí. Tẹni pé kò dé kò jẹun. Tẹni pé kò dé ká gbàdúrà fún ọ. Tẹni wípé tó bá ti wá nǹkan kí nǹkan tó bá ti ń fẹ́. Mo fẹ́ rí olùṣọ́ àgùntàn, kò rí olùṣọ́ àgùntàn. Mo fẹ́ àdúrà, ká gbàdúrà fún ọ. Mo fẹ́ ẹ̀kọ́ bíbélì, ká ṣe fún ọ. Mo fẹ́ ìwé wá inú ìwé mímọ́, o tiẹ̀ lówó tó máa fi ká rà fún ọ. Ká kàn máa bọ̀ lójoojúmọ́. Èwo ni iṣẹ́ ìsìn tirẹ? Èwo ni ìfarajì tirẹ? Èwo ni ìfa ẹni rúbọ tirẹ? Ṣé o kàn fẹ́ máa wá, kò máa wá, kò máa jáde, kò máa wá, kò máa jáde, láì rí nǹkan ṣe fún Ọlọ́run? O yẹ kó gbàyẹ̀wò nínú ọdún tuntun yìí wípé o fẹ́ jẹ́ ọmọ tí ó ní ìfarajì, ìfa ẹni rúbọ, ẹni tí ó jẹ́ olóòótọ́, ẹni tí ó ń gbọ́ràn sí gbogbo ìfẹ́ ọ̀rọ̀ Ọlọ́run, kí a sì jẹ́ gẹ́gẹ́ bí ọmọdé. Àkókò sí fún mi láti ka ẹsẹ̀ Ọlọ́run púpọ̀, ṣùgbọ́n kí a wo Matthew 18:16 láti ẹsẹ̀ ìkẹta. Ó sì wí pé, lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run. Ọ̀pọ̀lọpọ̀ ni ó dàbí ẹni wípé ọ̀bọ̀ọ̀lẹ̀ á kí wọn lọ́jọ́ ìdájọ́, á sì ya ọ̀pọ̀lọpọ̀ lẹ́nu. Àwọn tí wọ́n ti ń rò wípé tààrà ìjọba Ọlọ́run là ń lọ, Jésù ń sọ fún wípé ká mú sòro wípé àwọn wọ̀nyí pàápàá àwọn apostoli, ó ní apostoli, àwọn tí wọ́n ń jiyàn láàrin ara wọn wípé ta ni ẹni tí ó pọ̀jù nínú ìjọba ọ̀run. Wo láti ẹsẹ̀ ìkíní lákòókò náà, lé àwọn ọmọ ẹ̀yìn Jésù tọ̀ ọ́ wá, wọ́n bi pé ta ni ẹni tí ó pọ̀jù ní ìjọba ọ̀run. Ǹjẹ́ èyí kì í ṣe ìbéèrè ìgbéraga? Ìbéèrè mo ti tó tán. Ìbéèrè wípé mo dára ju àwọn ẹlòmíràn lọ? Ta ni ó pọ̀jù nínú ìjọba ọ̀run? Jésù sì pe ọmọ kékeré kan sọ́dọ̀ rẹ̀, ó mú dúró láàrin wọn. Ó sì wí pé, lóòótọ́ ni mo wí fún yín, bí kò ṣe pé ẹ̀yin bá padà kí ẹ sì dàbí àwọn ọmọ kékeré, ẹ̀yin kì yóò lè wọlé ìjọba ọ̀run. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a gbàdúrà, ó yẹ kí a sọ fún Ọlọ́run wípé a ń pe ènìyàn ní ọmọ Ọlọ́run. Ó gba oore ọ̀fẹ́ púpọ̀, ó gba àmì ọmọ Ọlọ́run ní ìgbésí ayé wa, àmì ìrẹ̀lẹ̀, àmì ká wọṣọ bí onígbàgbọ́, ká rìn bí onígbàgbọ́, ká sọ̀rọ̀ bí onígbàgbọ́, ká ṣe gbogbo nǹkan gẹ́gẹ́ bí onígbàgbọ́, kí a padà láti ní ọkàn tó tẹ́, ọkàn tó rọ̀, ọkàn tó ṣe kọ́, ọkàn tó ṣe darí, ọkàn tó jẹ́ pé bí a tilẹ̀ bá ni wí, a ó gbà á gẹ́gẹ́ bí ọmọdé. Ìfẹ́ wa kò ní dínkù, ìjólóòtọ́ wa kò ní dínkù. Ẹlòmíràn bí a bá ti ba wí, ó di kí ó wú, ó di kí ó má lè bá ẹnikẹ́ni sọ̀rọ̀, ó di kí ó má lè wá sínú ìjọ. Kí á ní kí ló dé? Ká tún máa bẹ̀ẹ́ pé a fẹ́ kó wọ ìjọba Ọlọ́run, wípé má gba nǹkan yìí sódi. Olùṣọ́ àgùntàn fẹ́ eré rẹ ni, àwọn adarí ń fẹ́ oore rẹ ni, wọ́n fẹ́ ṣe ọ́ lóore ni. Má gba nǹkan wọ̀nyí sódi. Bọ́n ṣe bá mi sọ̀rọ̀ yẹn kò tẹ́ mi lọ́rùn. Èwo ni ò tẹ́ Ọlọ́run? Ṣé bẹ́ẹ̀ lẹ́ṣẹ̀ ni wá tọ́lọ́run mú a kúrò láti oko aginjù, tó sì mú a wá sí ìjọba Ọlọ́run, tó ń wẹ̀ wá mọ́ lójoojúmọ́, tó ń fọ̀ wá mọ́ lójoojúmọ́, tó ń sọ̀rọ̀ ọ̀rọ̀ wọ̀nyí, ọ̀rọ̀ ìjọba Ọlọ́run tó ń sọ sí wa lójoojúmọ́, ká ba lè ṣe wá pé má ṣe gba ọ̀rọ̀ Ọlọ́run sódì. Jẹ́ kí á dàbí ọmọ kékeré, ẹni tí ó ní ọkàn tí ó rẹlẹ̀, ẹni tí ó ń fẹ́ ṣe ìfẹ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí á dìde dúró, ẹ jẹ́ kí á dìde dúró, kí á sọ fún Ọlọ́run wípé a fẹ́ jẹ ọmọ Ọlọ́run ní tòótọ́. Bí ò bá tí ní ìdáríjì ẹ̀ṣẹ̀, a ti ń tẹnu mọ́ ọ lójoojúmọ́. Gbàdúrà títí ó fi rí pé àti dárí ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́ sọ fún Ọlọ́run wípé ó fẹ́ jẹ ilé ti ọmọ, ó sì ń fẹ́ ní àmì àwọn ọmọ Ọlọ́run, ó ń fẹ́ kí ẹ̀mí Ọlọ́run kí ó máa bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí ní ìgbà gbogbo wípé ó ti di ọmọ Ọlọ́run. Dìde dúró láti gbàdúrà, má ṣe lọ sí láì rí wípé o ti ní oore ọ̀fẹ́, o ti di àtúnbí, o ti gba ìdáríjì, o ti di ọmọ Ọlọ́run, o sì ti ní agbára ìsọdọmọ, ẹ̀mí ìsọdọmọ ní ìgbésí ayé rẹ. Sọ fún Ọlọ́run kí o sì gbàdúrà títí ẹ̀mí Ọlọ́run yóò fi bá ẹ̀mí rẹ̀ jẹ́rìí wípé o ti di ọmọ Ọlọ́run.

0: DCLM Radio, your spiritual welfare is our concern.
1: Ẹjẹ́ kí a gbàdúrà. Ọlọ́run aláàánú, a dúpẹ́ lọ́wọ́ yín wípé ẹ tún mú wa wá síwájú yín lónìí. A dúpẹ́ fún ohun tí ẹ ti ṣe fún wa nípasẹ̀ Jésù Kristì tí ó kú fún wa ní orí igi àgbélébó. À ń bẹ̀bẹ̀ wípé lójoojúmọ́ ni a máa fi ọkàn ìmoore àti ọpẹ́ hàn níwájú yín ní orúkọ Jésù. Àti wípé kí ìgbésí ayé wa àti ohun gbogbo tí a ń ṣe kí ó fi hàn wípé a jẹ́ ẹni tí ó moore. Bí a ti wá lónìí láti kẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ yín, à ń bẹ̀ yín lẹ́ẹ̀kan sí i wípé kí ẹ wá kọ́ wa. Wípé kí ẹ jẹ́ kí àwọn ìkókó tí ó wà nínú ọ̀rọ̀ yìí kí ó wá sí ọkàn wa, kí ó sì jẹ́ ohun tí a mọ̀ dájú lórúkọ Jésù. Ẹ tọ́ wa lé ọ̀nà ìrere. Ẹ ṣàánú fún wa pẹ̀lú. Ẹ ṣe wa níyè láti lè kọ́ ẹ̀kọ́ yìí ní àkọ́yé ní orúkọ Jésù Kristì Olúwa wa. Lónìí, a ń tẹ̀síwájú nínú ẹ̀kọ́ wa ní Epístélè ti Pọ́ọ̀lù Apọ́stélè sí àwọn ará Kólósè. Lónìí, a ń kẹ́kọ̀ọ́ nínú Kólósè orí kìíní láti ẹsẹ̀ ìkejìlá títí dé ẹsẹ̀ ìkẹrìnlá. Kí a máa dúpẹ́ lọ́wọ́ Bàbá, ẹni tí ó mú wa yẹ láti jẹ alábápín nínú ogún àwọn ènìyàn mímọ́ nínú ìmọ́lẹ̀, ẹni tí ó ti gbà wá kúrò lọ́wọ́ agbára òkùnkùn, tí ó sì ṣí wa nípò sínú ìjọba àyànfẹ́ ọmọ rẹ̀, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Àwọn ẹsẹ̀ mẹ́ta yìí ni yóò jẹ́ ìpìlẹ̀ fún ẹ̀kọ́ tí a fẹ́ kọ́ lónìí. Bí o bá wo ẹsẹ̀ ìkẹsàn sí ẹsẹ̀ ìkọkànlá, ó ń sọ nípa àdúrà gbígbà. Níbi àdúrà gbígbà yìí ni ó ti ń sọ nípa bí a ṣe ń bẹ̀bẹ̀ lọ́wọ́ lọ́dọ̀ Ọlọ́run fún àwọn ohun tí a ní nílò ní ìgbésí ayé wa. Lónìí, ní ẹsẹ̀ ìkejìlá sí ẹsẹ̀ ìkẹrìnlá, ó ń sọ nípa ti ìdúpẹ́. Ìkókó ọ̀rọ̀ wa yóò dúró lórí àwọn ìdí ọpẹ́, ìṣèpẹ̀ àti ọpẹ́ ní àwọn ohun tí ó ṣe pàtàkì nínú àdúrà tí Pọ́ọ̀lù gbà fún àwọn ará Kólósè. Bí àwa pàápàá sì ti ń kẹ́kọ̀ọ́ nípa àdúrà, ó yẹ kí a mọ̀ wípé àwọn nǹkan wọ̀nyí jẹ́ ohun méjì tí ó ṣe kókó nínú àdúrà wa. Ìkíní, ó yẹ kí a mọ̀ wípé ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Ìkejì, kí a sì tún fi àwọn ẹ̀bẹ̀ àdúrà wa wá síwájú Ọlọ́run. Bí o bá wo ìwé mímọ́ dáradára, tí o bá sì ní ìmọ̀ tí ó péye nípa àdúrà gbígbà,

pé ohun méjì wọ̀nyí ṣe pàtàkì. Gẹ́gẹ́ bí àpẹẹrẹ jẹ́ kí n tọ́ka sí ẹsẹ̀ bíbélì bí méjì fún ọ ní Fílípì orí kẹrin ẹsẹ̀ ìkẹfà. Ẹ má ṣe àníyàn ohunkóhun, ṣùgbọ́n nínú ohun gbogbo nípa àdúrà àti ẹ̀bẹ̀ pẹ̀lú ìdúpẹ́, ẹ máa fi ìbéèrè yín hàn fún Ọlọ́run. Ó sọ fún wa wípé kí a jẹ́ kí àdúrà wa kí ó jẹ́ pẹ̀lú ẹ̀bẹ̀ àti ìdúpẹ́. Lápá kan, a ń bẹ̀bẹ̀, a ń ṣìpẹ̀ wípé kí Ọlọ́run kí ó ṣe ohun kan fún wa. Ní apá kejì, a tún ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run àwọn tó ti ṣe fún wa ṣáájú. Nínú Tímótì kínní orí kejì, Tímótì kínní orí kejì láti ẹsẹ̀ ìkínní. Nítorí náà, mo gbà yín níyànjú ṣáájú ohun gbogbo pé kí a máa bẹ̀bẹ̀, kí a máa gbàdúrà, kí a máa ṣìpẹ̀, àti kí a máa dúpẹ́ nítorí gbogbo ènìyàn. Bí ó ti ń sọ nípa àdúrà gbígbà, nípa ìṣìpẹ̀ àti ẹ̀bẹ̀, bẹ́ẹ̀ ni ó ń sọ nípa kí a máa dúpẹ́ nínú àdúrà wa fún gbogbo ènìyàn. Ó yẹ kí a máa fi ọpẹ́ fún Ọlọ́run nínú ìbánisọ̀rọ̀ wa, bí a ti ń sọ̀rọ̀ pẹ̀lú àwọn aládùúgbò tàbí àwọn ojúlùmọ̀ tàbí ọ̀rẹ́ wa. Ó yẹ kí a máa fi ọkàn ọpẹ́ hàn sí Ọlọ́run nínú orin tí a ń kọ, yálà àwọn orin ègbè kéékèèké tàbí àwọn orin mìíràn tí a ń kọ. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, àti pàápàá jùlọ nínú àdúrà wa ní ìgbà gbogbo, ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Èyí ni àwọn ẹsẹ̀ bíbélì púpọ̀ ni wọ́n gbè lẹ́sẹ̀ fún wa wípé nígbà gbogbo nínú ohunkóhun àti ní àyíkáyè tí a bá bá ara wa, ó yẹ kí a máa fi ọkàn ìdúpẹ́ hàn fún Olúwa. Ẹ jẹ́ kí a wo orin Dáfídì orí 119. Orin Dáfídì orí 119, ẹsẹ̀ 30 sí ẹsẹ̀ 30:1. Èmi ó fi orin yin orúkọ Ọlọ́run, èmi ó sì fi ọpẹ́ gbé orúkọ rẹ̀ ga. Èyí pẹ̀lú ni yóò wu Olúwa ju ọ̀dà màálù àti akọ màálù lọ, tí ó ní ìwo àti bàtà ẹsẹ̀. Ohun tí olórin Dáfídì ń sọ fún wa ni wípé ọpẹ́ sí Ọlọ́run, ìyìn sí Ọlọ́run nípa gbígbé orúkọ rẹ̀ ga nínú orin ìyìn, wípé èyí ju ẹbọ tí àwọn ọmọ Ísíráẹlì tí wọ́n ń rú ní àkókò ayé wọn. Nínú Hebrew orí 13:15 lè a ti ń gbà wá ní ìyànjú wípé ó yẹ kí a máa dúpẹ́ ní ìgbà gbogbo nínú ọ̀rọ̀ tí a ń sọ lẹ́nu sí àwọn aládùúgbò wa. Hebrew orí 13:15, ǹjẹ́ nípasẹ̀ rẹ̀, ẹ jẹ́ kí a máa rú ẹbọ ìyìn sí Ọlọ́run ní ìgbà gbogbo. Èyí ni ní èso ète wa. Èyí ni ní èso ète wa tí ń jẹ́wọ́ orúkọ rẹ̀. Àwọn nǹkan wọ̀nyí ni ó mú dá wa lójú wípé àṣẹ Ọlọ́run ni wípé ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Bí a ṣe pa àṣẹ yìí fún wa, ó yẹ kí ó yé wa wípé àpẹẹrẹ tí a ní nínú Bíbélì ni wípé ọpẹ́ wa kò gbọ́dọ̀ mọ nínú ìjọ nìkan ṣoṣo. Ó yẹ kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀, kí a sì máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní gbangba. Wo Dánielì orí 6:11, kí a wo bí Dánielì yìí bí ó ṣe ń dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ní ìkọ̀kọ̀ nínú àdúrà rẹ̀. Dánielì orí 6:11, nígbà tí Dánielì sì ti mọ̀ pé a kọ ìwé náà tán, ó wọ ilé rẹ̀ lọ, ó sì ṣí ojú fèrèsé yàrá rẹ̀ sílẹ̀ sí ìhà Jerusalemu. Ó kúnlẹ̀ lé eékún rẹ̀ ní ìgbà mẹ́ta lóòjọ́, ó gbàdúrà, ó sì dúpẹ́ níwájú Ọlọ́run rẹ̀ gẹ́gẹ́ bí òun ti ṣe nígbà àtijọ́ rí. Èyí jẹ́ ìwà àti àṣà tí Dánielì fi kọ́ra wípé nígbà gbogbo lójoojúmọ́ níkọ̀kọ̀ nínú yàrá rẹ̀ wípé òun yóò máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Èyí ni ó jẹ́ àpẹẹrẹ fún àwa pẹ̀lú wípé bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó gba Ọlọ́run gbọ́, bí a bá sọ wípé a jẹ́ ẹni tí ó rí oore ọ̀fẹ́ níwájú Ọlọ́run, ó yẹ kí àwa pàápàá kí a máa dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run nígbà gbogbo. Mo ti ṣí èyí fún ọ nínú orin nínú Dánielì
we pe ni ikoko o ye ki a ma dupe lowo olorun je ki a wo we pe ni gbangba pelu o ye ki a ma dupe lowo olorun eyi ni ni ninu ijo awon eniyan mimo nigba ti a ba wa si ilesin ti a se fi akoko sile fun wa o ye ki a le duro ni waju awon eniyan olorun lati dupe lowo olorun ninu orin dafidi ori 15 ese 18 orin dafidi ori 15 ese 18 o we pe emi o sope fun o ninu ajo nla emi o ma yin o li awojo opo eniyan dafidi so fun a wi pe ko si o ti o ti ohun loju lati jewo agbara olorun lati so fun gbogbo awon ijo eniyan nla wi pe olorun sore fun ohun wi pe ni gbangba ni ajo opolopo eniyan ohun a fi emi ore ati ope han si olowa bi a tin so nipa pe ki a ma dupe lodo olorun nigba gbogbo o ye ki a ma fi ope fun olorun fun ohun marun ototo ikini o ye ki a ma dupe lowo olorun fun eni ti olorun se wi pe o je olooto wi pe o je alaanu wi pe o je eni mimo wi pe o je eni ti a le feyinti ti ki yo jani tile o ye ki a ma dupe lowo olorun ikeji o ye ki a ma dupe nitori ise asepe ti jesu kristi se lori igi agbelebo lati fa wa sumo odo olorun lati je ki awa ti a je ota olorun tele tele ki a di eni ti o di omo olorun lati je ki a ni ireti ayeraye o ye ki a le ma dupe lowo olorun nigba gbogbo fun ise asepe yi ti kristi ti se fun wa iketa fun igbala wa fun idariji ese wa fun alaafia ti o fi se wa le okan fun wi pe o ti fun alagbara lati bori ese fun igbala pipe ati igbala kikun yi o ye ki a ma dupe lowo olorun ikerin ni itesewaju awon elomiran yala nipa ti ara tabi nipa ti emi bi a ba ri awon elomiran ti won tesewaju nipa ti emi ti won goke agba nipa nkan ti emi tabi ti won ni ilosewaju nipa ti ara o ye ki a ma dupe lowo olorun nitori ti won ikarun fun gbogbo ni igbese aye wa kekere tabi nla fun ounje ti a n je fun alaafia ti o fun wa fun igbe aye ti o fun wa fun ireti orun ti o fun wa fun ohun gbogbo o ye ki a ma dupe lowo olorun je ki a wo nkan wonyi ni ikookan fun eni ti olorun e se o ye ki a ma dupe lowo re ninu orin dafidi ori 30 orin dafidi ori 30 ese 4 korin si olowa eyin eniyan re mimo ki esin ma dupe ni iranti iwa mimo re o wi pe bi a ba ti ranti iwa mimo olorun bi a ba ti ranti wi pe ohun ki seke bi a ba ti ranti wi pe o je olooto si awon ileri ti o ti se fun wa o ye ki a ma fi ope fun olorun ninu orin dafidi ori 85 ori 85 ese ikini olorun iwo li awa fi ope fun iwo li awa fi ope fun nitori oruko re sumo tosi ise iyanu re fi han bi a ti ri wipe bi a ti n pe olorun wipe o n gbo ti wa eyi si fi han wipe ko jina rere si wa wipe o sumo tosi nitori wipe a ni idaniloju wipe olorun sumo tosi wa ati nitori ise iyanu re ti o n fi han ni igba gbogbo laarin wa o ye ki a ma dupe lowo olorun ikeji fun ise asepe ti kristi se lori igi agbelebo wo korinti kini ori 15 ese 67 sugbon ope ni fun olorun eni ti o fi isegun fun wa nipa olowa wa jesu kristi eyi n so fun wa wipe nitori ohun ti jesu se fun wa lori igi agbelebo ti o fun wa ni isegun lori ese isegun lori esu isegun lori aye o ye ki a ma fi okan ope ati imore han si olorun nigba gbogbo ninu korinti keji ori 2 ese 14 sugbon ope ni fun olorun eni ti n yo ayo isegun lori wa nigba gbogbo ninu kristi ti o si n fi orun imo re han nipa wa nibi gbogbo
ninu Korinti keji yi kan na ori kesan ese kedogun ope ni fun Olorun nitori ai le so ebon re ope ni fun Olorun nitori awon ebon re ti a ko le fenu sotan nitori ailegbe ebun ti a ri gba lodo Olorun nipase Jesu Christi Oluwa wa iketa mo wi pe o ye ki a ma dupe lowo Olorun wi pe ki kan se wi pe Jesu Christi ku lori igi agbelebo sugbon ere anfani iku Jesu Christi lori igi agbelebo yi wi pe o je tewa ni ti wi pe a ri idariji ese gba nitori wi pe ati gba okan wa la nitori pe tabi ni ide yi pe ati ko oruko wa sinu iwe iye Olorun o ye ki igbala ti a fun wa yi idari eje ese ti a ni yi o ye ki o ma je ki okan wa ru soke fun ope ni gba gbogbo ni waju Olorun ninu Timothy kini ori kini lati ese ikejila Timothy kini ori kini lati ese ikejila eyi ni aka nipa Paul ti o ranti igbala idari je ese ti a fi fun ti o si n dupe lowo Olorun mo dupe lowo eni ti o fun mi le agbara ani Christ Jesus Oluwa Oluwa wa nitori ti o ka mi si olooto ni yiyan mi si ise re bi mo ti le bi mo ti le je aso blasphemy le kan ri ati oninu ni bini ati elewo eniyan sugbon mo ri anu gba nitori ti mo se li aimo ninu aigbagbo ore ofe Oluwa wa sipo re koja pelu igbagbo ati ife ti nbe ninu Christ Jesus otito le oro na o si ye fun itewogba pe Christ Jesus wa si aye lati gba elesela ninu awon eni ti emi je pataki o so fun a wi pe nitori igbala ti a fun ohun nitori wi pe ati je ki ohun je alabapin ninu eboran ninu idariji ninu eje Jesu Christi wi pe ohun fi ope okan okan ope ati imore han si Olorun ni igba gbogbo ikerin fun itesiwaju nipa ti emi awon elomiran fun itesiwaju nipa ti ara awon elomiran o ye ki a ma fi okan ope han si Olowa ni igba gbogbo ninu Tesalonika kini ori keji ese ketala Tesalonika kini ori keji ese ketala nitori eyi li awa se ndupe lowo Olorun pelu li esimi pe nigba ti eyin gba oro ti eyin gbo lodo wa ani oro Olorun eyin ko gba bi eni pe oro eniyan sugbon gege bi o ti je nito to bi oro Olorun eyi ti o sise gidigidi ninu eyin ti o gbagbo pelu nigba ti Paul apostoli ti o ri bi awon won yi se ntesiwaju ninu igbagbo o wi pe o n dupe lowo Olorun ikarun o ye ki a ma dupe lowo Olorun fun ohun gbogbo ati ninu ohun gbogbo Tesalonika kini ori karun ese ikeje dinlogun e ma dupe ninu ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo bi a ri ounje o ye ki a dupe bi o fun wa nise o ye ki a dupe bi o si dabi eni wi pe nkan ko tora won ni igbesi aye wa o ye ki a wo awon ore ti Olorun se fun wa o ye ki a si ma dupe ni igba gbogbo ninu ohun gbogbo ati fun ohun gbogbo e ma dupe ninu ohun gbogbo nitori eyi ni ife Olorun ninu Christ Jesus fun yin bi a ba wo Kolose ori kini eyi ti a n ko loni Paul so nkan merin ototo ti o ye ki a fi ma dupe bi o tile je wi pe nigba gbogbo ati ninu ohun gbogbo le o ye ki a ma dupe sugbon nigba ti o wo igbesi aye onigbagbo ti awon ara Kolose wonyi n gbe ti o si wo awon anfani ti ireti mo ba won o so ohun merin pataki ti o ye ki won ki o ma dupe fun to pada lo si Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole eyi ni ohun kini ti Paul apostoli ti o n so fun awon eniyan won yo pe o ye fun ope
ikini nitori wipe ati mu won ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ohun ti an so fun ani wipe tele tele awon eniyan won yi gege bi elese ati gege bi keferi won ko ye won ko to lati je alabapin ninu ogun awon eniyan mimo sugbon nitori ise ti Jesu Kristi se lori igi agbelebo amu won ye lati je alabapin ninu ogun na nitori be o ye fun ope wo ese ketala ki owo idi keji ti o ye ki a fi ma dope lowo olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eyi ni idi keji we pe lese kese ti ati ba Jesu gbo agba wa kuro lowo agbara okunkun bi a ba tesiwaju ni ese yi kan na ti o si si wa nipo ninu sinu ijoba ayanfe omo re eyi ni idi keta ikerin wa ni ese ikerin la ninu eyi ti awa ni idande nipa eje re ani idariji ese o merin wonyi ni afesoro le lori nisisiyi ikini awon ogun ini ewa ikeji idande wa iketa isipopada wa ikerin irapada idande ati idariji ewa wo ikini ogun ini wa ranti wipe ohun ti apostle Paul nso fun ani wipe bi a ba je onigbagbo tooto ati ni ogun ini ninu Kristi ati je alabajopin ninu ogun yi pelu Jesu Kristi nitori eyi o ye ki a fi okan imore ati ope han fun olowa ese kejila ki a ma dupe lowo baba eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole mo fe ki o sakiyesi awon oro kan ti o se pataki nihin o wi pe o mu wa ye o wi pe awon eniyan mimo le o ni ogun yi sugbon o mu wa ye lati le je alajopin tabi alabapin pelu awon eniyan mimo o wi pe awon eniyan mimo ti o rin ninu imole ikini o mu wa ye ikeji pelu awon eniyan mimo iketa awon eniyan mimo ti o rin ninu imole ranti wi pe awa ti a je keferi awa ti a je elese awa ti a je eni ti a sonu eni ti a tanu eni ti o jina rere si olorun tele tele a ko ye si ore ofe tabi ibukun olorun nitori pe iwe mo je ki o ye wa wi pe awa ti a je elese ni akoko ti a je elese yi a jina rere si olorun wo Efeso ori keji Efeso ori keji lati ese ikeji la pe le akoko na eyin wa le ani Kristi e je ajeji si anfani awon oloto Israeli ati alejo si awon majemu ileri ni laini ireti laini olorun le aye eyi je wipe tele tele ki a to mo Jesu tele tele ki a to ko ise wa sile tele tele ki a to bo lowo ise a ko ye si ogun awon eniyan mimo nitori wipe aje alaini Kristi aje ajeji si awon ibukun ati awon anfani awon oloto Israeli aje alejo si awon majemu ileri asije alaini reti ati alaini olorun nitori be a ko ye tele tele bawo ni a wa se di eni ti o ye si ogun awon eniyan mimo ninu imole bi a se di eni ti o ye ni wipe awe wa nu ninu eje Jesu Kristi bi a se di eni ti o ye ni wipe Jesu Kristi ru ebi wa o ru ese wa o si ko awon ese wa lo bi ati wa si ese agbelebo ti a kunle ti a gbadura ti a so fun olorun wipe a mo wipe a o leto a o si ye si ibukun ati anfani ti olorun ti pese sile fun awon eniyan mimo nitori wipe a je alaimo a je alaiye a je elegan a je eleri niwaju olorun a si je eni ti ise okunkun ati agbara okun ti o njoba ni igbese aye re nitori be a mo wipe a ko ye sugbon nigba ti a gba Jesu Kristi gbo nigba ti a jewo ise wa ti a ko sile nigba ti emi olorun ba emi wa jere wipe a di omo olorun nigba yi gan ni o toka si wipe a di eni ti o ye lati je alabapin
ninu ogun awon eniyan mimo se omo we pe bi baba ba fe di ologbe bi o ba fe fi aye sile wi pe baba yi a bere si ni pin ogun sugbon a ki pin ogun fun alejo a ki pin ogun fun awon ota awon omo ti a bi lati inu wa jade le a ma pin ogun fun nigba ti a di eniyan mimo nigba yi gan le a di omo olorun nitori pe bi o ba se wa ni ipo ota olorun bi o ba wa ninu okunkun sibe sibe tabi bi o ba wa ninu awon ti o nse lodi si oro olorun o ko ni ogun tabi ni lodo olorun sugbon nigba ti a dari ese re je o ti a fa o somo odo olorun nipase iku jesu christi nigba yi gan li odi alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wo le a nso nipa re awon ti a ti so won di aye so won di otun nipa iwenu mo eje jesu christi ranti we pe eje jesu yi ni o we wa nu kuro ninu ese gbogbo wo johanu kini ori kini ese ikeje sugbon be awa ba rin ninu imole se ranti we pe awon eniyan mimo ti a nso nipa re won je awon eniyan mimo ninu imole ni sugbon bi awa ba rin ninu imole bi ohun ti nbe ninu imole awa ni idapo pelu ara wa eje jesu christi omo re ni we wa nu kuro ninu ese gbogbo eje jesu christi omo re ni we wa nu kuro ninu ese gbogbo awon wonyi le a pe ni eniyan mimo eniyan oto awon ti o je omo olorun awon ti o rin ninu imole bi a ba nso nipa imole o ye ki o ye wa pe imole ni idakeji okunkun bi a ba sin so nipa okunkun ninu bibeli a fi okunkun we awon esin eke ti o wa ninu aye bi o ba je wi pe o wa ninu awon esin eke ti o wa ninu aye yi o ki se eni ti o je eniyan mimo ninu imole nitori wi pe o ngbe ninu okunkun sibe sibe bi o ba si wa labe esiro abe agbara isu o wa ninu okunkun sibe sibe bi ese ba wa ni igbese aye re o wa ninu okunkun sibe sibe ohun ti a nso ni wi pe bi a ba so wi pe a rin ninu imole lakoko o je wi pe otito ihin rere imole ihin rere eko ododo ihin rere o ti farahan fun wa a si ti gba otito ati eko ihin rere eyi ti tan imole si okan wa nitori we pe oro re ni fitila si pa ese mi bi a ba ti gbo ihin rere ti a si ti jewo ihin rere yi ti a ti fi ara wa si abe isakoso eko ihin rere eyi je wi pe a n rin ninu imole kii se bee nikan soso bi a ba n fi ese we okunkun a ni lati ma fi iwa mimo we imole bi eniyan ba wa ninu imole o je wi pe o ti gba otito ododo irere o si je wi pe o rin ninu imole iwa mimo ka ese yi o gbagbo wi pe yo yi ojo be lo nisisin yi ese ikejila ki a ma dupe lowo baba eni ti o mo wa ye aje alaye tele tele nisisin yo ti o ti da oloju bi a se di eni ti o ye nitori iko jesu kristi fun wa eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon omo ninu ogun awon eniyan mimo nitori wo pe ogun ko si fun ota ogun ko si fun eni ti o jina rere ogun ko si fun awon alejo sugbon eni ti o mu wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo awon eniyan mimo wonyi nikan soso le o je omo olorun awon ti o rin ninu otito ihin rere ati ninu iwa mimo nipa ogun ti a je alabapin ninu re je ki a wo Romu ori kejo ese ikerindinlogun si iketadinlogun emi ti kara re le o ba emi wa jeri pe omo olorun le awa ise emi ti kara re yi ni emi mimo emi ti kara re le o ba emi wa jeri wipe lẹyin igba ti a ti ko ise wa sile lẹyin igba ti a ti gbadura pelu ibinuje eni wa bi olorun lẹyin igba ti a ti ronipo ada ti a ti ko eyin si gbogbo awon ise wa ti a ti gba jesu christi gege bi olowa ati olugba wa olugbala wa
emi ti kara re li o n ba emi wa jeri lati igba na we pe omo olorun le awa ise nje bi a ba ti di omo wo ese iketa dilogun bi awa ba si je omo nje ajogun le awa ajogun olorun ati ajumo jogun pelu kristi bi o ba se pe awa ba jiya bi o ba se pe awa ba jiya eyi ni awon enu ni bini ti yo dide se wa nitori we pe adi omo olorun o ni ki a le se wa logo pelu re adi ajumo jogun pelu kristi nitori we pe ati di omo olorun ranti we pe gba ti a so pe adi omo olorun eyi je we pe ati rin ninu imole ehin rere ati n gbe igbesi aye wa mimo eyi ti o wu olorun ninu peteru kini ori kini peteru kini ori kini lati ese iketa olobukun le olorun ati baba jesu kristi olowa wa eni ti o tun wa bi gege bi opolopo anu re sinu ireti aye nipa ajinde jesu kristi kuro ninu oku wo nso we pe eni ti o tun wa bi ibi titun yi ni a n pe ni idariji ese o ni a n pe ni igbala bi ati tun wa bi bi ati dari ese wa je wa bi ati pa wa sumo odo olorun nipa iku jesu kristi fun lori igi agbelebo eyi ni o je ki a di eni ti o n jogun ohun iyebiye iya eni pekun pelu omo olorun ese ikerin o ni atun wa bi sinu ogun aidibaje ati ailabawon ati eyi ti ki sa ti a ti fipamo le orun deyin eyin ti a n pamo ninu agbara olorun nipa igbagbo si igbala ti a mura lati fi han ni igba ikehin a n so fun awe pe awon nkan wonyi won je ogun ini fun wa wo ese ise awon aposteli ori ogun ise awon aposteli ori ogun ese ikejilelogbon nje nisisiyi ara mo fi yin le olorun lowo ati oro ore ofe re ti o le gbe yin duro ti o si le fun yin ni ini eyi ni ni ogun laarin gbogbo awon ti a so di mimo o se wa laanu we pe awon ti won lo si ile isin ni ibi gbogbo opolopo won ni won ko gba isodi mimo iwa ododo iwa irekoja won ko gba nkan won yi gbo sugbon ti a so fun ninu awon oro olorun ti a n ka won yi ni we pe awon ogun ti a ni lodo olorun awon anfani ti a ni lodo olorun won je ti awon ti a ti wo ese won nu awon ti a ti mo ese won kuro awon ti a ti yi igbesi aye won pada awon ti won ti di mimo o so wi pe a ti o si le fun wa ni ini laarin gbogbo awon ti a ti so di mimo nitori be bi o ba je eni ti o n wa si ile isin sugbon ti o dabi eni we pe a ko ti idari ese re je o ti bo lowo agbara ese ohun ti o ye ki o se ni kiakia ni wi pe ki o sato olorun lo ki o so fun olorun we pe o n fe idariji awon ese re bi olorun ba ti n dariji o bẹẹni yóò máa mú agbára ẹ̀ṣẹ̀ kúrò ní ìgbésí ayé rẹ yóò sì ṣeéṣe fún ọ láti rìn nínú ìmọ́lẹ̀ yóò ṣeéṣe fún ọ láti wà ní mímọ́ láti wà ní pépé níwájú ọlọ́run bí a bá ń sọ nípa àwọn ogún ìní bí a bá ń sọ nípa àwọn àǹfààní tí a ní láti ọ̀dọ̀ ọlọ́run èyí tí paul ń sọ fún wa wípé ó yẹ kí a máa dúpẹ́ lórí rẹ ó yẹ kí a mọ̀ wípé àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ wọn kò ní pín nínú àwọn ogún wọ̀nyí nínú kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án kọ́rìntì kínní orí kẹfà láti ẹsẹ̀ ìkẹsàn-án ẹ̀yin kò mọ̀ pé àwọn aláìṣòótọ́ kì yóò jogún ìjọba ọlọ́run ẹ̀yin kò mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn kì í ṣe ọmọ ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba àwọn tí kì í ṣe ọmọ kì í jogún láti ọ̀dọ̀ ọba ẹ̀yin kò há mọ̀ wípé àwọn aláìṣòótọ́ wọn jẹ́ àjèjì sí ọlọ́run nítorí bẹ́ẹ̀ àwọn àjèjì kì yóò jogún ìjọba ọlọ́run kí a má ṣe tàn yín jẹ kì í ṣe àwọn àgbèrè tàbí àwọn abọ̀rìṣà tàbí àwọn panṣágà tàbí àwọn aláìlera tàbí àwọn tí ń fi ọkùnrin ba ara wọn jẹ tàbí àwọn olè tàbí àwọn olójúkòkòrò tàbí àwọn ọ̀mùtí tàbí àwọn ẹlẹ́gàn tàbí àwọn alọ́nilọ́wọ́gbà
ni yo jogun ijoba olorun awon esan won yi o nso fun wa lese awon ti ko ni ipin ninu ogun ini awon omo olorun awon ti ko ni ipin ninu ogun ini awon eniyan mimo tin rin ninu imole o so fun wa ni ikokan o so nipa awon alaisu oto awon agbere awon aborisha awon panshaga mo gbagbo we pe awon ede ti bibeli lo won yi pe o ye o daradara o nso nipa awon alailera eyi ko so nipa eni ti o ni aisan lara o nso nipa awon tin pi okunrin bara won je o nso nipa awon tin rede oru o nso nipa awon ti won rin irin kunrin awon ti won ni ife kufe ife gbogbona si awon aya elomiran tabi si awon odomobirin o nso nipa awon aloni lowo gba pelu o nso nipa awon ole o nso nipa awon oloju kokoro awon omu ti ati awon elegan ati opolopo bebe lo wipe awon wonyi won ko ni ipin ninu awon ogun awon eniyan mimo kisi ni awon ogun ti a nso nipa re kini ogun ini awon ti yo wa pelu olorun awon ti won jogun pelu Jesu Christi nitori ise ti o se ni ori igi agbelebo ikini iya ni pekun ikeji gbogbo awon ileri olorun ti a se ninu bibeli iketa ohun gbogbo le aso fun awe pe won o jire re won o si jogun re lati odo olorun e je ki a lo si ohun ikeji ti o ye fun ope lodo olorun ki a pada si Kolose ori kini Kolose ori kini lati ese ikejila ki a ma dupe lowo olorun nitori kini nitori we pe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimo ninu imole ati nitori kini o ye ki a fi ma dupe lodo olorun eni ti o ti gba wa kuro lowo agbara okunkun eni ti o ti gba wa kuro lọwọ agbara okunkun bi a ba nso nipa agbara okunkun lese kese ti adamu ati epa ti won ti se si olorun be ni agbara okunkun ti njoba lori gbogbo eniyan ti a bi saye nitori we pe ko si enikeni ninu ara ti o le bo lọwọ isu lọwọ agbara okunkun funra re eni a fi ma ri we pe gbogbo elese pata ni won wa labe agbara isu agbara okunkun o seese ki awon emewa awon onise isu awon omo ogun re ki won ki o ma se wahala tabi ki o ma fitina enikan eyi ni wipe awon eniyan wonyi ko ti iba Jesu Kristi pade awon eniyan wonyi a ko daabo bo won nipa eje Jesu Kristi awon eniyan wonyi won ko ti ri imole ti o wa ninu ihin rere nitori be ni agbara okunkun se njoba lori won ko si sese fun eru esu eru ese eru agbara okunkun lati bo lowo esu ese ati aye ninu agbara ohun ti kare nikan bi ko se wipe olorun nikan soso le o ni agbara lati da wa sile wo Jeremiah ori kokanlelogbon Jeremiah ori kokanlelogbon ese ikokanla nitori oluwa ti tu Jacob sile o si ra pada li owo eni ti o li agbara ju lo nitori be je ki o ye wipe agbara okunkun je agbara ti o koja agbara eniyan wipe ko si enikeni ti o le gba ara re kuro lowo agbara okunkun nigbati a ti se wahala titi nigbati a ti gbianju lati bo lowo isu lọwọ ise lọwọ aye ati lọwọ agbara okunkun ti ko sese fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o ku fun wa nigbaye gan le aran Jesu Kristi eni ti o fi ara re rubo fun wa ki a ba le gba wa kuro lọwọ agbara okunkun igbaye gan ni anfani ije ti wa nitori oluwa ti tu o sile o si ti ra o pada lọwọ awon ti o li agbara ju o lo bi abawo Isaiah ori kokandini adota Isaiah ori kokandini adota lati ese ikerin le logun a le gba ikogun lowo alagbara bi tabi a le gba awon onde lowo awon eniti
won to fun sugbon bayi le olowa wi a o ti le gba awon ode kuro lowo awon alagbara a o si gba ikogun lowo awon eni eru nitori eni ti o nba oja li emi o baja eni ti emi o si gba awon omo re la nigbati ani igbala nigbati adari ese wa je wa nigba yi gan le agba wa kuro labe agbara okunkun asofun a wi pe ko sese ni ese ikerin le logun yi fun agbara eda tabi agbara awa ti kara wa lati gbara wa sile ko lowo eni ti atofun eni ti atofun nitori ese wa ni esu eni ti atofun ni eni yi to nje gaba lori wa ṣùgbọ́n kò ṣeé ṣe fún wa láti bọ́ kúrò lábẹ́ agbára rẹ̀ ṣùgbọ́n nítorí jésù kristi tí ó kó fún wa nítorí wípé òun ni ó ní agbára ju èṣù ju ikú tàbí ohunkóhun lọ ó gbà wá kúrò lọ́wọ́ àwọn nǹkan wọ̀nyí tí ó ń jẹ gàba lórí wa wípé a gbà wá sílẹ̀ kúrò lábẹ́ agbára òkùnkùn nínú ìṣe àwọn àpọ́stélì orí 24 ìṣe àwọn àpọ́stélì orí 24 ẹsẹ̀ 18 láti là wọ́n lé ojú kí wọn kí ó lè yí padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí ọlọ́run kí wọn kí ó lè gba ìdáríjì ẹ̀ṣẹ̀ àti ogún pẹ̀lú àwọn tí a sọ di mímọ́ nípa ìgbàgbọ́ nínú jésù ìgbàgbọ́ nínú mi ó ń sọ fún wa níhìn wípé bí ìrètí ń wọlé bẹ́ẹ̀ ni a ń là wá lójú bẹ́ẹ̀ ni òkùnkùn ń fò lọ bẹ́ẹ̀ ni a sì ń mọ àwọn èrè àti àǹfààní tí a ní nínú ọlọ́run ó ní kí a lè là wọ́n lójú ó ní kí a lè yí wọn padà kúrò nínú òkùnkùn sí ìmọ́lẹ̀ àti kúrò lọ́wọ́ agbára sàtánì sí ọlọ́run ó yẹ kí ó yí ọ wípé bí a bá ti dárí ẹ̀ṣẹ̀ rẹ jẹ ọ bí a bá ti fún ọ ní ìgbàlà látòkè wá bí ọlọ́run nípasẹ̀ jésù kristi bá ti ń jọba nínú rẹ wípé a ti dá ọ ní ìdí a sì ti gbà ọ kúrò lábẹ́ agbára sàtánì bí a bá wo hebero orí kejì ó ń sọ nípa nǹkan kan náà fún wa nípa ìdáǹdè nípa ìgbàlà nípa ìtúsílẹ̀ tí a ní hebero orí kejì láti ẹsẹ̀ 14 ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀ mo tún fẹ́ràn ọ létí lẹ́ẹ̀kan sí i èyí kò sí fún àwọn ẹrú ẹ̀ṣẹ̀ èyí kò sí fún àwọn àjèjì àwọn tí wọ́n jẹ́ àjèjì sí kristi àjèjì sí ọlọ́run èyí kò sí fún àwọn tí wọ́n wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀síbẹ̀ ó ń sọ àwọn ohun ìní àwọn ogún ìní àwọn ohun tí àwọn ọmọ ọlọ́run tí wọ́n ṣe àjọpín rẹ̀ ǹjẹ́ níwọ̀n bí àwọn ọmọ ti ṣe alábàápín ara ohun ẹ̀jẹ̀ bẹ́ẹ̀ gẹ́gẹ́ lè òun pẹ̀lú ṣe ṣe alábàápín nínú ọ̀kan náà kí ó lè ti pa ikú pa ẹni tí ó ní agbára ikú run èyí ni ní èṣù a ń sọ fún wa wípé pẹ̀lú ikú tí jésù kristi kú lórí igi àgbélébò wípé ó ta ẹ̀jẹ̀ rẹ̀ sílẹ̀ fún wa ó fi ara rẹ̀ rúbọ fún wa ẹbọ tí ọlọ́run gbà sí ẹbọ ìkẹyìn àti ẹbọ tí ó péye wípé nípa ẹbọ yìí nípa ohun tí jésù kristi ṣe fún wa yìí ni a gbà wá sílẹ̀ kúrò lọ́wọ́ agbára èṣù kúrò lọ́wọ́ ẹni tí ó ní agbára ikú nítorí wípé ó ti pa agbára rẹ̀ run nínú ẹsẹ̀ 15 kí ó lè gba gbogbo àwọn tí ó fi ìtorí ìbẹ̀rù ikú wà lábẹ́ ìdè lọ́jọ́ ayé wọn gbogbo àwọn mìíràn wọ́n ti sọ ara wọn di ẹrú èṣù nípa wípé wọ́n ti dá májẹ̀mú pẹ̀lú àwọn ogun èṣù pẹ̀lú àwọn agbára èṣù ṣùgbọ́n ń sọ wípé bí o bá sá sábẹ́ agbára ọlọ́run bí o bá sá sí abẹ́ ààbò tí ó wá láti ọ̀dọ̀ jésù kristi nítorí ohun tí ó ṣe ní orí igi àgbélébò wípé yóò gbà ọ́ kúrò nínú àwọn nǹkan tí o ti jẹ́jẹ́ wípé bóyá títí ayé bóyá títí ikú wípé o wà lábẹ́ agbára sàtánì nítorí wípé àwọn tí wọ́n ti ní ìdáǹdè àwọn tí wọ́n ti ní ìgbàlà àwọn ni a gbà pátápátá kúrò lọ́wọ́ agbára òkùnkùn
lati ni idande tumo si wepe ki a yowa kuro ninu ewu o si tumo si wepe bi a tin yowa kuro ninu ewu yi ki a fa wa mo odo ara Jesu Kristi nipa ijiya ati ku Kristi ati ja agba kuro lowo agbara e okunkun ati kuro lowo ase okunkun nigba ti ade atunbi ni ati da wa need kuro lowo agbara okunkun yi bayi ani lati mo eto wa ki a si duro lori eto wa ki a si ma tesiwaju pelu isegun ati wo ohun meji ti o ye fun idupe ikini ni wipe ani ogun ini pelu Jesu Kristi ikeji ni wipe ati gba wa kuro lowo agbara okunkun iketa wo Kolose ori kini pa keji ese iketa la ti o si si wa nipo sinu ijoba ayanfe omo re o si wa nipo kuro ninu ijoba isu wa si ijoba ayanfe omo re ranti wipe nigbati a je eru ese eru isu a wa ninu aginju a ngbe ninu aginju a ngbe ninu ibi ti bibeli pe ni ile iyo ti enikeni ki gbe nigbati a wa ninu ese a wa labe satani sugbon nisisin ti a ti mo olorun a se wa nipo a mu wa kuro ninu aginju a mu wa si ile a mu wa kuro ninu ilu ti o jina rere ilu ti a ko ti ni alaafia a mu wa sinu ijoba olorun ijoba ayanfe omo re a mu wa kuro ninu wahala ti a ti ni tele tele idalebi ti a ti ni tele tele a mu wa si odo Jesu Kristi nitori wepe ati so wa di omo eyi ye fun idupe nitori na ni Paul apostle fi so wepe o ye ki a ma dupe lowo Olorun baba nitori wepe o ti si wa ni ipo kuro ninu ijoba okunkun o si ti mu wa wa si ijoba ayanfe omo re ninu Thessalonica kini ori keji ese keji la ki eyin ki o le ma rin ni yiye Olorun ni yiye Olorun eni ti o n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re o ye ki o ye wa wepe bi a ba ti n di omo Olorun be ni a n ko egbe okunkun sile nitori kini nitori wepe ati se wa nipo kuro ninu okunkun sinu imole bi a ba ti n di omo Olorun be ni a n ko egbe awon omoti sile nitori kini nitori pe a si wa nipo a mu wa kuro ninu aginju a mu wa wa si ile bi a ba ti n di omo Olorun be ni a n fi iwa kiwa be ni a n fi sile nitori kini nitori pe a ti yo wa kuro ninu egbe awon ti o je ajiji si Olorun ati ajiji si Kristi ati so wa di omo Olorun a si ni alaafia pelu re o ni eni ti n pe yin sinu ijoba ati ogo ohun ti kara re ninu Korinti keji ori kefa ese iketadinlogun si ese ikejidinlogun eni ojuse ti wa bi Olorun ba ti se wa nipo kuro ninu okunkun sinu imole kuro ninu aginju si ile ati kuro ninu egbe awon ajiji ti a ti di omo Olorun eyi ni ojuse wa Korinti keji ori kefa lati ese iketadinlogun nitori na e jade kuro laarin won nitori na e jade kuro ni laarin awon aborisa nitori na e jade kuro laarin awon tin fi okunrin ba ara won je nitori na e jade kuro ninu awon tin se afe aye nitori na e jade kuro ninu awon elese laarin awon elese ke si ya ara yin si oto le Oluwa wi ke ma se fi owo kan ohun aimo emi o si gba yin emi o si je baba fun yin eyin o si je omokunrin mi ati omobirin mi le Olowa Olodumare wi ninu Peteru kini ori keji ese ikesan ati ese ikewa eyin ti ki se eniyan nigba kan ri sugbon nisisin yi eyin di eniyan Olorun eyin ti ko ri anugba ri sugbon nisisin yi e ti ri anugba olofe mo beyin bi alejo
àti bí èrò láti fà sẹ́yìn kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Láti fà kúrò nínú ìfẹ́kúfẹ̀ẹ́ ara tí ń bá ọkàn jagun. Ó sọ wípé nígbà kan rí a kìí ṣe ènìyàn Ọlọ́run, ṣùgbọ́n nísinsìnyí a ti ṣí wa nípò padà, a ti di ènìyàn Ọlọ́run. Nígbà kan rí a kò rí àánú gbà, ṣùgbọ́n nísinsìnyí nítorí pé a ti dárí ẹ̀ṣẹ̀ wa jì wá, nítorí pé a ti gba Jésù Kristì gbọ́, nítorí pé a ti di ẹni ìgbàlà, a ti ṣí wa nípò padà nísinsìnyí. Bí a kò tilẹ̀ rí àánú gbà tẹ́lẹ̀ tẹ́lẹ̀ rí, a ti rí àánú gbà nísinsìnyí. Ó sọ wípé a ti di ìran àwọn tí ó mọ Ọlọ́run, wẹsẹ̀ ìkẹsàn-án, ṣùgbọ́n ẹ̀yin ni ìran tí a yàn. Olú àlùfáà, orílẹ̀-èdè mímọ́, ẹni ènìyàn ọ̀tọ̀, kí ẹ̀yin kí ó lè fi ọlá ńlá ẹni tí ó pè yín jáde kúrò nínú òkùnkùn sínú ìmọ́lẹ̀ ìyanu rẹ̀ hàn, àti ṣe wà nípò padà, kí a gbé ìgbésí ayé tí ó yẹ ipò tí a wà nísinsìnyí. Ohun ìkẹrin tí ó yẹ fún ọpẹ́, tí Paulu apostoli tí ó fẹnukàn nínú ẹ̀kọ́ wa Kolosi orí kìíní, wà ní Kolosi orí kìíní ẹsẹ̀ ìkẹrìnlá, nínú ẹni tí àwa ní ìdáǹdè nípa ẹ̀jẹ̀ rẹ̀, àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Èyí ni a ń pè ní ìràpadà. A ti ní ìràpadà ọkàn wa nínú Éfésù orí kìíní ẹsẹ̀ ìkeje, nínú ẹni tí àwa ní ìràpadà wa nípa ẹ̀jẹ̀ rẹ̀, ìdáríjì ẹ̀ṣẹ̀ wa gẹ́gẹ́ bí ọ̀rọ̀ oore ọ̀fẹ́ rẹ̀. Bí a bá ń sọ nípa ìràpadà, ó yẹ kí a mọ̀ wípé èyí mú ìdáríjì ẹ̀ṣẹ̀ lọ́wọ́ bákan náà. Ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a jìyà fún, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí ó rán wa lọ sí ọ̀run ìgbé, ẹ̀ṣẹ̀ tí ó yẹ kí a máa ṣiṣẹ́ lórí rẹ̀ nítorí àwọn ohun tí a ṣe tí ó bí Ọlọ́run nínú. A ti dáríjì wá, a ti rà wá padà, a ti fà wá súnmọ́ ọ̀dọ̀ Ọlọ́run fúnra rẹ̀. Nítorí bẹ́ẹ̀, ó yẹ kí a ní ọkàn ọpẹ́ sí Ọlọ́run. Nínú Títù orí kejì ẹsẹ̀ kẹrìnlá, ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kan ṣoṣo kí ó wà ní ìgbésí ayé wa. Kò yẹ kí a tún máa sọ wípé ẹ̀mí ń fẹ́, ó ṣe àìlera fún ara. Kò yẹ kí a tún máa sọ wípé àgbèrè tàbí panṣágà tàbí ojúkòkòrò tàbí owú jíjẹ tàbí àrán kan tàbí ìbínú tàbí ìjà ni ó sọ wá di ẹrú, tí ó jẹ́ wípé lójoojúmọ́ ní ọjọ́jọ́ ìsinmi ni a tún ń jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Ó ní ẹni tí ó fi ara rẹ̀ rà wá, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo. Bí ó bá jẹ́ wípé ní tòótọ́ lẹ a ti di ọmọ Ọlọ́run, kò yẹ kí ẹ̀ṣẹ̀ kí ó tún máa jọba lórí wa. Kò sí ẹ kí a máa ru ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ káàkiri. Ó yẹ kí a mọ̀ wípé a ti dáríjì wá. Ó yẹ kí a mọ̀ wípé kò tún sí ìrántí fún àwọn ẹ̀ṣẹ̀ yìí mọ́. Ó sì yẹ kí a mọ̀ wípé a ti fún wa ní agbára láti gbé ìgbésí ayé aṣẹ́gun lórí ẹ̀ṣẹ̀ gbogbo. Ẹni tí ó fi ara rẹ̀ fún wa, kí òun kí ó lè rà wá padà kúrò nínú ẹ̀ṣẹ̀ gbogbo, kí ó sì lè wẹ àwọn ènìyàn kan mọ́ fún ara rẹ̀, fún ìní òun ti kára rẹ̀, àwọn onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í ní iṣẹ́ búburú lọ́wọ́, a di ẹni tí ó jẹ́ onítara iṣẹ́ rere. Bí a bá di ọmọ Ọlọ́run, a kì í tún ní ìwà ìrí lọ́wọ́, a jẹ́ ẹni tí a ti wẹ̀ mọ́, ẹni tí ó jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́. Èyí ni a fi rí bí a bá kọ́ ẹ̀kọ́ májẹ̀mú tuntun dáradára, wípé àwọn ọmọ ẹ̀yìn Jésù Kristì, wọn kì í fi ojoojúmọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi ọjọ́jọ́ ìsinmi jẹ́wọ́ ẹ̀ṣẹ̀, wọn kì í fi gbogbo ìgbà àkókò àjínde tàbí ìgbà Kérésìmesì tàbí ìgbà ìpàgọ́ jẹ́wọ́ ẹ̀ṣẹ̀. Wọ́n jẹ́ ẹni tí ó bọ́ lọ́wọ́ ẹ̀ṣẹ̀ pátápátá. Bí o bá wo Jọ́hánù kìíní orí kẹta, láti ẹsẹ̀ ìkẹjọ sí ẹsẹ̀ ìkẹsàn-án, ẹni tí ó bá ń dẹ̀ṣẹ̀ ti èṣù ni. Ó jẹ́ wípé ẹni tí ó bá wà nínú ẹ̀ṣẹ̀ síbẹ̀, a kò tíì ṣí nípò padà kúrò nínú aginjù sínú ilé.
eni ti o ba ndese sibe o je wipe a ko ti si nipo pada kuro labe agbara okunkun agbara isu sinu ijoba ayanfe omo re o je wipe eni to ndese sibe tabi eni ti o nje wose lojojumo abi eni ti o nje wose ni ojojo isimi o je wipe a ko ti ra okan re pada ko ti ni igbala o wipe eni ti o ba ndese ti esu ni eni keni ti ibaje o seje ki o je alefa ijokan ni o ma nso wipe ohun dese sibe bibili so wipe enikeni ibaje alefa ti o ndese ti esu ni o seje ki o je oniwasu ihere kan le aba pade ti o so wipe ko si enikeni ti o le bo lowo ese wipe ojojumo ni o ma njewo ese ti o nda ki a so fun iru eni be wipe bibili wipe eni ti o ba ndese ti esu ni o seje ki o je enikan ti o ro wipe ohun je osise ninu ijo tabi ohun ti le ti di atunbi le o si nje ewo ese lojojumo ti o nso wipe ese aimo ese baba ese koko ese iya ese baba ese ti a ko mo nipa re ese ti o le mo wa ese ti ko le mo wa iru eni be o je wipe ko ti ni igbala ni kikun ni toto eni ti o ba ndese titani ti esu ni nitori lati atete ko se li esu ti ndese nitori eyi li omo olorun se farahan ki o le pa ise esurun wese ikesan o ye ki eyi ki o je iriri tire gege bi onigbagbo gege bi omo olorun enikeni ti a ti pa olorun obi enikeni ti a ti tun bi enikeni ti o ti ni igbala olorun enikeni ti a ti sinopo pada kuro ninu okunkun sinu ijoba ayanfe omo re enikeni ti a ti pa olorun obi ki dese nitori iru re ngbe inu re ko si le dese nitori pe ati pa olorun obi bi abati di atunbi bi abati yi wa pada bi abati ra wa pada ko ye ki a tun ma jewo ese lojojumo o ye ki a ti le jewo awon ese won ni lekan ki a ti ni idariji ki a si ni isegun lori awon ese ti a ti da tele tele nitori wipe bi olorun ba ti dariji wa ki tun mu awon ese wonyi wa si iranti bi olorun ko ba si ranti awon ese wonyi ko ye fun wa lati ma ranti won lehin igba ti a ti dariji wa nitori a so fun ninu heberu ori kejo lati ese ikewa nitori eyi ni majemu mi ti emi o ba ile Israeli da le ojo won ni le Olowa wi emi o fi ofin mi sinu won emi o si ko si won li okan emi o si ma je Olorun won o si ma je eniyan mi olukuluku ki yo si ma ko ara ilu re ati olukuluku arakunrin re wepe mo Olowa nitori wepe gbogbo won mi yo mo mi lati kekere de agba nitori emi o sanu fun gbogbo asododo won ati ese won ati asedede won ni emi ki yo si ranti mo nitori be bi a ba ti di eni igbala o daju wepe a ki yo je eni ti njewo ese eni ti ranti ese eni ti ni idalebi ese lojojumo tabi ni ojojo isimi je ki a wo Kolose lekan si ki a wo awon ti Paul apostle n so fun awe pe o ye ki o fi emi ope emi ore emi imori han lati inu okan awon onigbagbo tooto Kolose ori kini lati ese ikejila o ni ki a ma dope ati se alaye fun awe pe o ye ki adura wa ki o je lakoko adura ope ki a si ni isepe niwaju Olorun kini awon ohun ti a n dope fun iwa Olorun a n dupe wipe Olorun je olooto a n dupe wipe Olorun ki n seke a n dupe wipe bi Olorun ba wi be o ma n se be a n dupe wipe Olorun ki yi pada a tun n dupe wipe nipa ise asepe Jesu Kristi lori igi agbelebo a si n dupe wipe a ti je eni igbala a si tun n dupe wipe awon elomiran won ni itesewaju ninu emi ati ninu ara a n dupe fun gbogbo ṣugbọn o mẹrin ọtọọtọ ni Paul n sọ fun anihi wipe o yẹ ki a dupe fun ikini nitori wipe o mo wa ye lati je alabapin ninu ogun awon eniyan mimọ ninu imọlẹ
o ye ki oronu loni o ye ki owo awon ore ti olorun se fun bi o ba je wo pe ati dare ese re jio bi o ba je wo pe ati mu oye iwo ti o je

0: ìmọ́lẹ̀, ó yẹ kí èyí jẹ́ kí o dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ìkẹrin, nínú ẹni tí a wà ní ìdáǹdè, nínú ẹni tí a wà ní ìràpadà, nípa ẹ̀jẹ̀ rẹ̀ àní ìdáríjì ẹ̀ṣẹ̀. Bí ó bá jẹ́ pé a ti wẹ ọkàn rẹ mọ́, ó sì ti di ẹni ìgbàlà, ó sì ní ìdálẹ́bi ẹ̀ṣẹ̀ mọ́. Ó jẹ́ ẹni tí ó ní agbára, oore ọ̀fẹ́ Ọlọ́run láti máa gbé nínú ìmọ́lẹ̀, láti máa rìn nínú ìmọ́lẹ̀ ìrere. Ó yẹ kí o lè dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ẹ jẹ́ kí a dìde dúró, kí a sì sọ fún Ọlọ́run wípé a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ẹni tí ń ṣe, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí iṣẹ́ àṣepé Jésù Kristì lórí igi àgbélébó, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ nítorí ìgbàlà wa, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún ìtẹ̀síwájú nípa ti ẹ̀mí, a dúpẹ́ lọ́wọ́ rẹ̀ fún gbogbo. Ṣé o ti di ọmọ Ọlọ́run? Ṣé o kì í ṣe àjèjì nínú ilé Ọlọ́run? Ṣé a ti gba ọkàn rẹ là? Ṣé o ti ní ogún ìní pẹ̀lú àwọn ènìyàn mímọ́ tí ń rìn nínú ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti dá ọ ní ìdè? Ṣé a ti gbà ọ́ kúrò lọ́wọ́ agbára òkùnkùn? Ṣé Olúwa jẹ́ Olúwa fún ọ? Ó sì jẹ́ ẹni tó ń tọ́ ọ. Ó jẹ́ agbára rẹ, ó jẹ́ ipá rẹ. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú aginjù? O ti wá sínú ilé Ọlọ́run, o ti wà nínú ìjọba Ọlọ́run. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà kúrò nínú òkùnkùn wá sí ìmọ́lẹ̀? Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ṣé a ti ṣe ọ nípò padà? O ti kúrò láàrin àwọn àjèjì, o ti di ọmọ nínú ilé. Ó yẹ kí a dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run.
1: Ìwé wòlíì Jeremiah, orí 17. Léa tìtì kọ́ bẹ̀rẹ̀ ìjọba Sedekiah ọmọ Josiah ọba Juda. Ní ọ̀rọ̀ yìí tọ́ Jeremiah wá láti ọ̀dọ̀ Olúwa wípé, báyìí ni Olúwa wí fún mi, ṣe ìjára àti àjàgà ọrùn fún ara rẹ, kí o sì fi wọ ọrùn rẹ, kí o rán wọn lọ sí ọ̀dọ̀ ọba Edomu, àti sí ọba Moabu, àti sí ọba àwọn ọmọ Amoni, àti sí ọba Tire, àti sí ọba Sidoni, lọ́wọ́ àwọn ikọ̀ tí ó wá sí Jerusalemu sọ́dọ̀ Sedekiah ọba Juda, kí o sì pàṣẹ fún wọn láti wí fún àwọn Olúwa wọn pé, báyìí ni Olúwa àwọn ọmọ ogun Ọlọ́run Ísíráẹlì wí, báyìí ni ẹ̀yin ó wí fún àwọn Olúwa yín pé, èmi ti dá ayé, ènìyàn àti ẹranko tí ó wà lórí ilẹ̀ ayé, nípa agbára ńlá mi àti nípa ọwọ́ nínà mi, èmi sì fi fún ẹnikẹ́ni tí ó wù mí. Ǹjẹ́ ní ìsinsìnyí, èmi fi gbogbo ilẹ̀ yìí lé ọwọ́ Nebukadnessari ọba Babeli ọmọ ọ̀dọ̀ mi, àti ẹranko ìgbẹ́ ni mo fi fún un pẹ̀lú láti sìn, àti orílẹ̀-èdè gbogbo ni yóò sin òun àti ọmọ rẹ̀ àti ọmọ ọmọ rẹ̀ títí di ìgbà tí àkókò ilẹ̀ tirẹ̀ yóò dé. Lára rẹ̀ ni orílẹ̀-èdè púpọ̀ àti àwọn ọba ńlá yóò jẹ, yóò sì ṣe. Orílẹ̀-èdè àti ìjọba tí kì yóò sin Nebukadnessari ọba Babeli, tí kì yóò fi ọrùn wọn sí abẹ́ àjàgà ọba Babeli, orílẹ̀-èdè náà lèmi ó fi idà àti èèyàn àti àjàkálẹ̀ àrùn jẹ níyà, ni Olúwa wí, títí èmi ó fi run wọn nípa ọwọ́ rẹ̀. Nítorí náà, ẹ má ṣe fi etí sí àwọn wòlíì yín, tàbí sí àwọn aláfọ̀ṣẹ yín, tàbí sí àwọn alálàá, tàbí sí àwọn oṣó yín, tàbí àwọn àjẹ yín tí ń sọ fún yín pé ẹ̀yin kì yóò sin ọba Babeli. Nítorí wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín láti mú yín jìnà réré kúrò ní ilẹ̀ yín, kí èmi kí ó lè lé yín jáde, tí ẹ̀yin ó sì ṣègbé. Ṣùgbọ́n orílẹ̀-èdè náà tí ó mú ọrùn rẹ̀ wá sí abẹ́ àjàgà ọba Babeli, tí ó sì sìn, òun ni èmi ó jẹ́ kí ó jókòó ní ilẹ̀ wọn, ni Olúwa wí, yóò sì ró, yóò sì gbé ibẹ̀. Èmi sì wí fún Sedekiah ọba Juda gẹ́gẹ́ bí ọ̀rọ̀ wọ̀nyí, pé ẹ mú ọrùn yín sí abẹ́ àjàgà ọba Babeli, kí ẹ sìn pẹ̀lú àwọn ènìyàn rẹ̀, bẹ́ẹ̀ ni ẹ̀yin ó yè, éṣe tí ẹ̀yin ó kú, ìwọ àti ènìyàn rẹ, nípa ẹ̀dà àti ìyàn àti àjàkálẹ̀ àrùn, bí Olúwa ti sọ sí orílẹ̀-èdè tí kì yóò sin ọba Babeli. Ẹ má ṣe gbọ́ ọ̀rọ̀ àwọn wòlíì tí wọ́n sọ fún yín wípé ẹ̀yin kì yóò sin ọba Babeli, nítorí wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín. Nítorí èmi kò rán wọn, ni Olúwa wí, ṣùgbọ́n wọ́n ń sọ àsọtẹ́lẹ̀ èké lé orúkọ mi, kí èmi kí ó lè lé yín jáde, kí ẹ ṣègbé ẹ̀yin pẹ̀lú àwọn wòlíì tí ó sọ àsọtẹ́lẹ̀ fún yín. Pẹ̀lú, èmi sọ fún àwọn àlùfáà àti fún gbogbo ènìyàn yìí wípé, báyìí ni Olúwa wí, ẹ má gbọ́ ọ̀rọ̀ àwọn wòlíì tí ń sọ àsọtẹ́lẹ̀ fún yín wípé, ṣáàwó, ohun èlò ilé Olúwa lẹ ọ̀mú padà lé àìpẹ́ ní ìsinsìnyí láti Babeli wá, nítorí wọ́n sọ àsọtẹ́lẹ̀ èké fún yín. Ẹ má ṣe gbọ́ tiwọn, ẹ sin ọba Babeli, ẹ sì yè, éṣe tí ìlú yìí yóò fi di ahoro. Ṣùgbọ́n bí wọ́n bá ṣe wòlíì àti bí ọ̀rọ̀ Olúwa bá wà

bí àwọn ìṣẹ́kíṣẹ́, àwọn ìwé alálòpàáidà, ìwé oògùn, bí ó bá wà lọ́wọ́ rẹ, mú wọn jáde kí o dáná san wọ́n. Bí èrè ìbọ̀rìṣà bá ṣì wà ní ilé rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí àwọn aṣọ ẹgbẹ́ òkùnkùn, bí àwọn ẹ̀gbà ọrùn tí o gbà lọ́wọ́ àwọn alálòpàáidà, àwọn ẹlẹ́bọ lóògùn, bó bá wà níkàwọ́ rẹ, kó wọn jáde kí o dáná san wọ́n. Bí ó bá jẹ́ ìwọlé o ṣì ń gbaradì pẹ̀lú àwọn nǹkan tí àwọn ará Egypt ń ṣe, tí àwọn tí ó wà nínú ayé ń ṣe, kó wọn jáde kí o dáná san wọ́n. Kí agbára Ọlọ́run kí ó ba lè jọba ní ìdílé rẹ. Kí iná ẹ̀mí mọ́ kí ó lè máa jó ní ìgbésí ayé rẹ. Kí àìsàn tí ó fi ara rẹ ṣe ibùgbé kí ó lè pòórá ní ìgbésí ayé rẹ. Kí àwọn nǹkan tí ọ̀tá ti fi sí ọ lára tí ó rìn káàkiri ara rẹ kí ó ba lè jáde kúrò ní ìgbésí ayé rẹ. Gba Olúwa gbọ́ kí o mọ̀ wípé títóbi ilé ẹni tí ń gbé inú rẹ. Jẹ́ kí ẹ̀jẹ̀ Jésù kí ó wọ̀ ẹ́ mọ́ láúláú. Gba Olúwa gbọ́, gba Olúwa gbọ́, kò sí ohun ìjà tí a ṣe sí ọ tí yóò lè ṣe ọ ní nǹkan. Àti pé gbogbo ahọ́n tí ó dìde sí ọ ní ìdájọ́ ni ìwọ ó dá lẹ́bi. Nítorí wípé ti Ọlọ́run lè ẹ̀yin ṣe, àti ẹni tí ń gbé inú yí tóbi ju ẹni tí ń gbé inú ayé lọ. Bí o bá bá wọn pàdé lé ojú àlà ẹ̀wọ̀ ló ṣẹ́gun wọn. Bí o bá bá wọn pàdé ní gbangba ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o sì jẹ́ ní ahéré tàbí ní abúlé ni o ti bá wọn pàdé, ìwọ̀ ló ṣẹ́gun wọn. Bí o jẹ́ ní ibi iṣẹ́, bí o jẹ́ níbi ọjà, ibikíbi tí o bá ti bá wọn pàdé gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run, ìwọ ni aṣẹ́gun. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Má bẹ̀rù, ṣàgbàgbọ́ nìkan. Fi ìgbàgbọ́ rẹ sínú Jésù Kristì Olúwa wa, kí o mọ̀ wípé títóbi lẹni tí ń gbé inú rẹ.

0: Ẹ jẹ́ kí a gbàdúrà.
1: Bàbá wa ti ń bẹ lé ọ̀run, a dúpẹ́ lọ́wọ́ yín wípé agbára yín kì í bá tì ní ìgbésí ayé àwọn ọmọ Ọlọ́run. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí à ń gbọ́ lójoojúmọ́. A dúpẹ́ fún àwọn ẹ̀rí tí ó ń sọ fún wa nípa ìdáhùn sí àdúrà. A dúpẹ́ wípé agbára yín wà bákan náà títí di òní. A sì dúpẹ́ wípé bí ẹ ti ń ṣe fún àwọn ẹlòmíràn, bẹ́ẹ̀ lẹ ń ṣe fún ẹnì kọ̀ọ̀kan wa. Ẹ gbà pé àtìyìn wa lórúkọ Jésù. Ǹjẹ́ a gbàdúrà lónìí wípé ibikíbi tí àìsàn bá wà, ibikíbi tí ìnira tàbí ìṣòro tàbí ìpọnilójú tàbí ìdààmú tí ó bá wà, ẹ mú wọn kúrò lórúkọ Jésù. Ẹ gbọ́ àdúrà wa, ẹ ṣàánú fún wa, ẹ jẹ́ kí ìmọ́lẹ̀ kí ó là fún wa nínú òkùnkùn ayé yìí, kí a lè rìn ìrìn ìgbàgbọ́ pẹ̀lú ayọ̀ àti pẹ̀lú ìdánilójú wípé ẹ kò jẹ́ fi wá sílẹ̀ nígbà kan. A dúpẹ́ wípé ẹ ti gbọ́ lórúkọ Jésù Kristì Olúwa wa. Nínú orin Dáfídì orí ìkẹrìndínláàádóje ọ̀kan-2:6 ni a ti ń ka Bíbélì wa. Lónìí mo fẹ́ bá ọ sọ̀rọ̀ lórí ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára. Ìdáǹdè kúrò lọ́wọ́ ìnilára tàbí kúrò nínú ìnilára. Nínú orin Dáfídì yìí ni a ti rí ohun tí Ọlọ́run lè ṣe àti ohun tí Ọlọ́run ṣe ní lọ́ọ́lọ́ọ́ báyìí fún àwọn tí ó jẹ́ tirẹ̀. Ó sọ fún ọ ní nígbà tí Olúwa mú ìkó lọ sí òní padà, àwa dàbí ẹni tí ń làálàá. Nígbà náà lè ẹnu wa kún fún ẹ̀rín àti ahọ́n wa kọ orin. Nígbà náà ni wọ́n wí nínú àwọn kèfèrí pé Olúwa ṣe ohun ńlá fún wọn. Olúwa ṣe ohun ńlá fún wa, nítorí náà àwa ń yọ̀. Olúwa mú ìkó lọ wa padà bí ìṣàn omi ní gúúsù. Àwọn tí ń fi omijé fún irúgbìn yóò fi ayọ̀ ka. Ẹni tí ń fi ẹkún rìn lọ tí ó sì gbé irúgbìn lọ́wọ́ lóòótọ́ yóò fi ayọ̀ padà wá, yóò sì ru ìtí rẹ̀. Kí n tó ṣe àlàyé lórí èyí tí a kà yìí, mo fẹ́ kí a lọ sí orin Dáfídì 30:5, nítorí pé ní ìṣẹ́jú kan ni ìbínú rẹ̀ pẹ́, lí ojú rere rẹ̀ ni ìyégbé wà, bí ẹkún pẹ́ di alẹ́ kan, ṣùgbọ́n ayọ̀ ń bọ̀ lé òwúrọ̀. Níhìn-ín ni a ti ń ka ohun tí Dáfídì